tó wò le tó. Ètò lè yí tó wò. Gbajúgbajà ètò tàjọ láǹfààní àti máa gbọ́ bọ́ bá dọwọ́ aláàjẹ̀. Ọgbà bá go kan lọ́wọ́ òru bá ti rókè. Títí tó fi dàgò mẹ́ta. Wákàtí méjì gbáko. Àgò mẹ́ta bá lù. Iléeṣẹ́ Lágelú 96.7 FM. Òkè ga jòkè. Ilé funfun bala fẹ́lẹ̀ lẹ́lẹ́ Ìbàdàn. Yọ fara lélẹ̀ fún wákàtí kan. Lẹ́yìn wákàtí kan. Àgò mẹ́rin bá ti rókè. Iléeṣẹ́ Lágelú tó lórí ọfẹ́ àti padà sórí àtẹ̀gùn. Ǹjẹ́ mo kí yín? Ẹnìkan kìí jàwádé ọ̀pọ̀ èèyàn ni máa jẹ́jẹ̀ mọ́. Lókọ̀ ìgbìmọ̀ olùdásílẹ̀ mo kí yín. Lókọ̀ ìgbìmọ̀ aláṣẹ mò kí yín. Lókọ̀ ìgbìmọ̀ olùṣàkóso ìkànnì ti Lágelú 96.7 FM. Òkè ga jòkè. Ilé funfun bala ó fẹ́lẹ̀ lẹ̀ ń lé Ìbàdàn. Lókọ̀ wọn ni mò ń kíyín o. Lókọ̀ olóòtú ètò yìí. Kenneth Igboeje. Ike Boge. Lókọ̀ olóòtú àgbà ìyẹn tó dé ọ̀làwùwò. Lókọ̀ wọn ni mò ń kíyín o. Ẹ̀ka àbọ̀ sórí ètò. Àdúpẹ́. Aki aki. Lókọ̀ àmójú ẹ̀rọ. Ọlọ́wọ́ bọ́tìnì tí ń gbé òkè tí ń gbélẹ̀ fún ṣàtàwà yìí. Ìtùnú. Dixon. Àwọn alájà ni ẹ. Ọwọ́ rẹ̀ àmúlélé. Yẹ lórí console. Àwọn tí ń bẹ nídìí ẹ̀rọ alátagbà. Ẹ má gbàgbé orí frequency yìí. Ìkànnì 96.7. Ìdánudúró díẹ̀ àti èjì. Lẹ ti ń gbọ́ wa kété kété. Yíká gbogbo àgbáyé ni. Òní lọ́jọ́ kejìlá. Oṣù kẹjọ. Ẹgbẹ̀wá ọdún. Ó lé 96. Lẹ́yìn kò lu àwa. Ẹ ṣe lórí ọ̀fẹ́ àti máa gbọ́ mi kété kété. Lànfààní yọ lẹ̀. Ẹ̀rín mi wò kété kété lórí ìkànnì ìbánidọ́rẹ̀. Èyí tó wò lẹ̀tọ̀. Adẹ́níyì Kẹ́hìndé Adébùkọ́lá. Wọ́n ní wẹ́rọ ń sọ. Láti sáábó. Ìkòròdú. Nílùú Èkó. Ọládélé Sunday mú ìwá. God bless Nigeria. Ẹkú ètò lovely program. More wisdom. Láti gbárí mọ́ ọlọ́bà ń bàdàn. Adẹ́rìn tọ́ Munrudin. Wọ́n ní ẹ̀gbọ́ ajé o. Èyí tó wò náà lè tó mú kí yín o. Àáfàá Báníṣe. Láti Soka. Wọ́n ní ọ̀gbẹ́ni Akínyẹmí. Ambassador. The one and only ambassador tí ó lówó nú. Fáwọn VIO. Yíká àti bú àtòró ìpínlẹ̀ Ọ̀yọ́. Ní ẹ̀ka àbọ̀ sórí ètò. Jímọ̀ Wàsíù Abímbọ́lá. Láti ìpínlẹ̀ Ọ̀ṣun tó. Adé ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀gbẹ́ni Jímọ̀. Wàsíù Abímbọ́lá láti ìlú wo nípínlẹ̀ Ọ̀ṣun. Aláàjì Ajé ni Fújà Bàhásà. Bẹ́ẹ̀ ṣé wọn lè ní kẹ́ẹ̀ máa pín. Àfẹsẹ̀ kan délùú Èkó. Àrómi sá. Lẹ̀gbẹ́.
legbe arinrin ajo dodo awon ti nwa trailer ta le pe ni trailer drivers ba ti nwa lorry won ti nwa 911 a driver ti je pe ise won poju owo ogbo won ni monki opo won ni ngbo mi bi an se ririn ajo lo bayi laji won ta ti lu eko gbera o di maduguri won ti lu eko won agbera o di kano won ma de yobe won ma dadamawa won ma de sokoto bo je platoon ni are se pa won ma de naija be se lo layo le ma bo layo bapo wa se nberu atirin loju popo yala laaro losan tabo wa le awon ki beru o jimo wasiu abimbola lati lu kirun ikirun agobe oda e se e ma su o dembe npele osun eyin ti kire eyin ta pomu eyin ti koyi eyin ti gbongon eyin to de omu gbo origbo mejeje eyin ti moda keke akoraye eyin ti lefe gbo ile gbo da pe nile je sapata osu Benedo Eje buje sha Esa oke Ogboyin moki Ede lule sha O da pe leje sha Abagbabe Nje ma pa legbe sa oke Abagbe sa oke Alegba de mesi le Alegba e sa oke Je to be yen ri De lui la La ologun E mo ologun la Gbo awon ora agbo mi na nko o Mo ki won doke la Je to mo pe lati la leto wa gbogbo n ta gbe n bo lohun duro oyin moki ki won dere iragbeji ilu po lapa be yen won le dako etan ki won de kirun inisha jabe okuku eja gbabe n osogbo osogbo roki oki asala be ba wa to osogbo ke to bo ede eya ki won lejibo e ma gbagbe elobu e ma gbagbe erin osun ilu tun be lapa beun Eja ya ki won lede o. E gba be ke ja bolu wo. Gbo yin mo ki bo ni pinle osun o. Bo ni pinle osun. Bo ni pinle osun. Bo ni pinle osun. Olawale Oyedele mi saka ki mo ki yin o. E ka ro from Kuala Revival Street Nibadan. Ambali Oladibo Ayinde lasisi iragbeji re ikirun ede ota ye ah egbon mi eyin na rin o ilobu onya ara bo lo sogbo adebe omo yi meta osare nu won
amete ta omo bibi ipinle osun ni won ikan be lori apere agbara lowo awon meji n jijagudu pelu e ede n be lori apata agbara lowo labere losogbo o fe te waju rin ajodo merin mi omo won kan lati kire apo mu iko yi ene ke je kile ofe ene won na gba lowo re sa kan lo na lo won na ko lori apere wa na bobbe ka lo sa me lu le yin fe lo omo won kan n be lajigbo ejigbo be ba ku lejigbo e ki won loko be ba ti takoso ku loko ene mo bi e morile Allah Ismaila I'm in class all the way from Los Angeles boyin mo ki America mo ki yin Canada mo ki yin agent waju agent waju I gbo nrin so mo den pe nrin ati nrin lori eto le gbo nrin ati nrin lori eto yi to wo futaji o ma se kini o ma talenu bi kilisi Abuja ni

0: adupe lowo Olorun oba nu to po Olorun to soju asimole alayo leni
1: e se mi ase e je ko je mo
0: a ro Olorun ju ka ma dupe lowo Olorun oba lo tori pe ojo opo ojo lo si ro sile ti fi mi awa si wa dupe lowo Olorun oba nu to tu wa ka wa ye leni
1: baba je ka ye ye wa
0: adupe ayan lugo agbe oga akojumo nle yi o se dada mo ba yin gege ba na se wa nikan ni yi akojumo akojumo akojumo mo ojumo ayo ojumo iduna ojumo lafia ojumo ire ojumo se yori ojumo iku to nse ba le ro lomu wa eka ro eka san eka le ngugo bi tetin lafani lati ma gbo wa lori to yin eto wa owuro la wa ni koni lagelu 96.7 fm okay to ga jokilo le fun bala fele la tedo sin le ibadan loko lo to eto gbenga olayiwola o yato pela mo ju eta jo ma seto leni itunu dixon oma alaja temi nu oruko temi o yi pada ti jani bisola balkis loruko mi so peyan mo si best of alaga igbeyawo to gallant alaga igbeyawo to masha to sun gbasha laruge so ati ti de sori eto wura ra wa leni ẹkún mọ̀ gbọ́ ọjọ́ ìwẹ́nẹ̀sì la máa ń ṣètò nídé ìdí aago mẹ́rin sago mẹ́fà bò dájú kí la máa ń sọ lórí ètò náà torí àwọn tó yẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa. ọ̀rọ̀ ìdílé làwa máa ń sọ ń bí ọ̀rọ̀ ìdílé ọ̀rọ̀ lọ́kọ̀láyà àti tuntun lọ láwùjọ wa lagbọ́rọ̀ ọlọ́run ọba mi ní ìfojú sọkàn yín látòjọ́ máa ṣe ní tí gòtù máa dùn sí ilé yìí ò ní túká tèmi náà ní túká pẹ̀lú àṣẹ ọlọ́run ọba tó ẹ̀jẹ̀ ká bẹ̀rẹ̀ ìtọ̀ ẹ̀yin mamá mi ẹ̀yin bàbá mi ṣe ti jókòó yàlájà ẹlẹ́gọ́sí bó ní ṣe ti jókòó ẹkún mọ̀ pé mi ò lè dá ṣe bàbá mi jẹ́lá irú ńkọ́ ṣẹ́yìn náà ti wà lórí ìjókòó àti gbogbo àpátápátá ẹ wo èmi ọmọ yín mo tún ti dé sórí ètò owúrọ̀ làwà. kí la fẹ́ sọ lẹ́ni kí la fẹ́ bára wa sọ lẹ́ni lórí ètò owúrọ̀ làwà ẹ̀wò a fẹ́ lara wa lóye ni torí pé ìbéèrè mo fẹ́ bí wa nù ilé lónìí bàbá mi yìí mọ́ mi nínú ilé kí ló máa ń dé tó fi jẹ́ pé ẹ̀yin bàbá wa ẹ̀yìn kí ń fẹ́ kí wọ́n fi ẹjọ́ yín sùn torí ó pọ̀ nínú àwọn ọkùnrin bóyá àwọn àtìyàwó wọn jọ ní misunderstanding ń lé ní àbí nkankan tó ń ṣẹlẹ̀ láàrin àwọn àtìyàwó wọn wọn kì í fẹ́ kíyàwó àwọn kó fẹjú àwọn sùn bóyá nínú ẹbí ni bóyá láàrin ọ̀rẹ́ ni bóyá church ni wọn kì í fẹ́ tótó ni ọ̀dá kí ìyàwó kó máa fẹjọ́ ọkọ rẹ̀ sùn káàkiri àmọ́ pé kò dá ṣùgbọ́n ọkọ ò ní ẹnìkan tó jẹ́ pé tí nǹkan bá ti ẹ̀ ń ṣẹlẹ̀ tínú ìyàwó bá kún tá ni mo lè fẹjọ́ ọkọ mi sùn tọkọ bá ṣe ìyàwó tó bá ti pé ọkọ ẹ̀ ṣàkíyèsí tọkọ ò gbàgbọ́ ta ni mo tún lè fẹjọ́ ọkọ mi sùn àwọn ọkùnrin mi ìfẹ́ opolopo okunrin gan ki lo de to fi lo fe yo mi sun ki lo sele ma fe jo mi sun mo ohun dojo mi kakiri ki lo de ki lo sele mi o fe o be don lojo mi fun imam be don lojo mi fun eh pastor ki lo de ki lo sele be don lo pa won egbon mi lo n pa won pro mi lo n pe mami ki lo sele se o le pe mi ki o so fun mi ni iyawo se ti poko poko poko o se poko sa kesi ti ko gba sokunrin oni ni enikankan ta n fe jo sun sinu ba to pe nkan o ti ka obirin mi laya e de ma je pa gbe o opolopo obirin ni nkan bayi se ni ile oko opolopo obirin ni nkan ti se ni oko ti o re ni poor mind e fun opolopo obirin lo si gbe kuro lowo agbara lori oro bayi be ni opolopo le lo ti daru lori nkan bayi inje se ko da ka ti e wa ri obirin ka ti e wa ri pa oke o oko mi se nkan bayi ah alafisun re ni je kin fejo esun ko da ko birin tun fejo oko sun to mo pe ah eni yi ohun atoko mi bo won se jo wa ni yi be ni ba poko n sa alagbaja iyawo yin se bayi o se bayi won so pe se bayi ah ewo bayi ni ke sise ko da awon obirin ma se bayi ni ko ni so pe won o gbo yes sir abi yes ma ni o se sugbon wahala ti o lo bayawo re fa ninu ile o lo nlo se ka wa ni won o la lafisun ni gege bi mo se so wipe amo pe ko da ka mo fejo oko wa sun kiri sugbon ko ta ba pepepe sa kiesi ti o ba gbo se ko wa ni lalafisun kankan ta n fejo sun tori e ma je ki n to yin eyin baba mi eyin mama mi ninu ile opolopo igbeyawo lo ti daru be opolopo igbeyawo lo wa ninu okukun be opolopo iyawo lo wa ninu bondage be to je pe ko seni kankan to le fejo eko re sun ko si ti ko si ye ko ri be eyin baba mi mama mi ninu ile ki lo wa mo nfa gan ti ru nkan bayi fi ma nsele kini mo nfa ti ru nkan bayi fi ma nsele ewo eje ka jo da seto e mo pe mi o le da se 09123704905
2: Oro gidi ni. Alafisun gbodo wa. Sugbon bibeli ni ijori ododo wa. Omo si na. Leyin iye eya. Bi yo ba fejo mi sun. E se yo se le fejo mi sun den jade laye na ni ya ni. Ya ba do alo fejo mi se nikan ta aja. Ko be kan pe ni ko so fun mi. Se rawon kaida bẹ́ẹ̀ ṣe ojú ọkọ ni wọ́n ṣe
0: ibi
2: ẹ sọ́dé wọ́n tó fẹ̀ lójúṣù bẹ́ẹ̀ ẹ bẹ́ẹ̀ gbọ́ tó bí sọ nígbà òbí kọrin kan ó ní ẹ padà ìjà ti parí tí wọ́n múra wọn ní yàrá lọ ọ̀tọ̀ lẹ́jọ́ tá a rò ọ̀tọ̀ lẹ́jọ́ tá a dá wọn ni akeem karim wí. So tí ẹ bá fẹ́ fẹjọ́ pé mo bá ṣe ẹ̀ tó fẹ́ fẹjọ́ mi sùn fi sùn yá mi nígbà tí wọn àmì ìyàlá yé mọ́ pè mí kó o fi sùn mí tí ó rìn bá ní yóò tó padà rọ̀ náà ni ó sá mọ́ ojú ọ̀mí káàkiri àárọ̀ mi ò ní gbà o ẹ mọ̀ jẹ́ ń tàn yín.
0: Ẹ ṣeun adúpẹ́ sà ẹ ṣeun sà.

0: hello.
1: Hello.
2: Hello, akojumo.
1: Ojumo ni sir.
2: Opole no kuni joba e ma mo so.
1: Ami.
2: O ri le fi gbeto yin. Ile se lati lo ni jina lagba lo ni wa ti ya jini. Oruko temi ni Ojiomo West. That is United States of Little Tragedy.
1: Ese ma to ko sir.
2: Ye ko na ko shalo an lu. Ayi ayi ta wa ayi kon tutu ku da lo ba. Inu ni ka wa ni. Ìmú ní káwà tálámọ̀ tó fẹ́ wà ẹni tá fẹ́ lọ fẹ́ jọ wà sùn ìjẹ́ amọ náà sì wà ẹlòmíì wá wé láti mọ tó ń ṣẹlẹ̀ nínú yàrá yín gangan tó ń ṣe assignment àti mọ tẹ́lẹ̀ tí ò mọ ẹyin ò dẹ̀ mọ ẹ máa fi kún ló fẹ́ràn yín ni ẹ wá débẹ̀ lọ tẹ́bù ara yín kalẹ̀ fẹ́ bó ti ríbi tó fẹ́ gbà wọlé sí ọ̀la. Ìmú ní káwà tábàjọ kò sí bá ṣe máa wà káàdì ṣẹra wa ẹjẹ àpẹẹrẹ wa kájọ sọ nǹkan tó ń dalérú jù pàrà tó ju sọrí lọ mo ti sọrí dìbò pọ gan tọkọ bá ṣe ìyàwó kò ṣẹṣẹ bíi pé kò sọ pé má bínú ìyàwó mi kò dẹ nígbàgbọ tó bá lè sọ sọrí àtọ́n mi tí ìyàwó náà bá ṣe ọkọ tó bá lè bí ọkọ ẹ ọkọ náà lè foríjì. Bébí pé àìsí àmà ló máa bá ilé kejì ilé kẹta ẹgbẹ̀bá adájú kínní ẹ̀wọ̀n kọ́ tí bàbá alágbèjà ṣe ẹ̀wọ̀n tí yàrá ṣàbẹ̀dún ṣe. Ẹni tẹ́lẹ̀ lọ bá gbólé jẹ́ ń tó ń gan ṣe núlé àbí ń tó ń gan gbàmọ́lá núlé ẹ̀ ó ju ti ẹ̀ tọ̀dọ̀ ti lọ. Ìmọ̀ràn wà lápẹ́kún fún wa. Tèmi ni pé ẹjọ́ tó ìtọ́jú ká bá ń ṣe wa ẹjẹ́ máa bára wa sọ tọrọ ká sọ fúnra wa ká dé tọrọ ìforíjì láàrin yẹn. Nítorí ẹlòmí o.
1: A ní sọ́tàn ọjọ́ ọmọ wẹ́ẹ̀tì
2: rẹ̀. Àmì ìṣẹ́ wọn
1: àdúpẹ́ sá. Ìṣẹ́ máa dé tó lọ.
3: Ẹ káàárọ̀.
1: Akojú mọ́mọ́.
3: Èmi náà ṣẹ̀dá sí ètò yìí.
1: Yes, ma.
3: Frank làwa lórúkọ mi.
1: Ẹṣẹ́ ọmọ.
3: Láti ṣàlẹ́jì.
1: Ẹṣẹ́ ọmọ.
3: Ẹ rí bíbélì lèmi fẹ́ fi sọ̀rọ̀ o. Àti ọkọ àtàyà tó bá fẹ́ gbéra wọn ní ìyàwó tó rẹ tọkọ. A sọ pé wọ́n ń ṣe méjì mọ́. Ẹyọkọ náà ni wọ́n. Pé wọ́n ń ṣe méjì ẹyọkọ náà. Ṣùgbọ́n wọ́n ń gbọ́, wọ́n ń kà, wọ́n ń sọ. Ṣùgbọ́n ọkọ tó ń sọ kò yí wọn. Wọ́n dẹ̀ tẹ́lẹ̀, wọ́n kàn ń sọ ni. Ọkọ nígbà tó bá fẹ́ ìtọkọtara wàá kà fún wọn pé wọn ṣe méjì mọ wọn ti dẹyọ kọ wọn kàn gbọ ni wọn ò mọ kúlẹkúlẹ rẹ wọn dẹ mọ àǹfààní tó wà nbẹ òun náà ni ọ ń dípa nǹkan jára wa sùn tó bá jẹ pé wọn mọ àǹfààní tó wà nbẹ ohun tó ọlọrun sọ níbẹ yẹn pé wọn ń ṣe méjì mọ wọn ti di ẹyọ kan kò sí ọrọ tó ń bá sọ ohun tí ọ̀rọ̀ ọlọ́run sọ bíbélì yẹn náà ni wọ́n máa tó jọ gbé yẹ̀wò ọkọ òní nígbà tí ìyàwó bá fẹ́ bá ọkọ ẹ̀ sọ̀rọ̀ ọkọ òní máa wo ara jẹ́ pé òun ni ìyàwó òun lè bá ń sọ̀rọ̀ mọ́ máa wò pé àwọn alẹ́ ẹ jáde kí yẹn ló ń kàn ó lè dúnú ilé mi mọ́ òun bá mi sọ̀rọ̀ bí ọmọdé rárá nígbà tó pé bíbélì fún ọ̀nà ẹyọ kan náà kò ní máa wo ìyàwó ẹ fi pé o ò lè bá mi sọ̀rọ̀ mọ́ sí bẹ́ẹ̀ ni mo fẹ́ èmi mo lo owó orí ẹ kò ní máa sọ yẹn mọ́ ṣùgbọ́n láyé tá a wà ọ́n ló jẹ́ kí nàìjíríà dàbò ṣìdá yé o àti ìdí gbogbo ẹ ti wọ́ wá o wọ́n kàn ń sọ̀rọ̀ wọ́n kàn ń sọ ní o pé ọkọ̀ àtàyà ẹ̀ àìṣe méjì ẹyọkàn ni wá wọn ò mọ ìtumọ̀ ẹ o kó yẹ kán lọ gbé ọ̀rọ̀ nkan tin yo oro yen jade ti won si niji mo pe yoko ni won yen ko ko eko to ye kooro eko to ye ko tuto won si ko igba yen ni Nigeria la to la lafia o
1: e se won dupe ma
3: oro mi olorun ma o yin lowo
1: ami
3: e se olorun ba wa tun Nigeria se o lati ki iyawo
1: mo ke ba se man se to ba tun tin di ago mi fa koja so pada so ri so wuro lawa a fe doju oja an bo na e ma yi kun re o e seun se n bo wa
0: on Lagilu FM 96.7

0: àsìkò tí àtùpamọ́ rẹ̀ bá tà kò ní di wẹ́lò àtàbàtúbú ọlọ́dúnmọ́rẹ́ ẹlẹ́yinjú àánú ọba mi òjò wáwàwá olórí ẹríranjìran lọ o olúborí àjàborí olùwó ni sọ olùdáǹdè adániwáyé pátápátá parí ọlápọ̀rọ̀ gọdọ̀ ògo ọba mi ò kẹrin bíi ti tí ò ṣe é kọlu ọba mi ò kẹ jẹran jẹran ọba mi ò kẹ gbangba gbangba o gbogbo ilé pariwo gogogogogogo arán mi sí ọba sọ fọkẹyẹ mẹrin bàbá lábíyọmọ lèmi jẹ wà láyọ lórí àwọn ọmọ rẹ ikọ kì í tijú àti mọlẹ èrà kì í tijú àti yẹnà ònkàn tẹnìyàn ọba parí láyé yóò kọkọ bẹrẹ rẹ ni ọjọ orí ti ń lọ díẹdíẹ oyè àtètè wá nǹkan ṣe báyìí kí ilé tó di alájà gọgọrọ bí kálá ti bẹrẹ olùfẹ kí wúrà tó dá ó ti lana kọjá ẹ bá mi sọ fún bọ̀dá àbí sì sáyẹ kọbẹ láti fi kékeré o ẹ̀tọ́ ti wá ni pé àgbọ̀dọ̀ dẹ́kun láti máa gbìyànjú nítorí tẹ́nìyàn bá dẹ́kun láti máa gbìyànjú á ṣàkíyèsí wípé ipò kan náà ló ń dúró sí gbogbo eléyìí báyìí o nínú gbogbo ìgbìyànjú rẹ fi ọlọ́run ṣe àkọ́kọ́ ìdí tí 1 Corinthians 3:6 fi sọ wípé àwa ń pìn àpọ́lọ̀ sí ń bomi rí ṣùgbọ́n ọlọ́run ní mú ìbísí wá àìsàn kì í jẹ́ nípa ti ẹni tó ń gbìn tàbí àpọ́lọ̀ tó ń bomi rí bí kò ṣe ọlọ́run tó ń mú ìbísí wá kó tó jáde lọ síbi iṣẹ́ rẹ láàárọ̀ gbàdúà kó tó wọ nígbéyàwó yẹ gbàdúà kó tó lọ fẹ́ lọ kọ́ iṣẹ́ yẹ gbàdúà kó tó rìnrìn àjò yẹ gbàdúà kí ọmọ rẹ kó tó gbé ìgbésẹ̀ yẹn ní kó gbàdúà nítorí tí ọlọ́run ò bá lọ́wọ́ sí ó tí ẹ̀dẹ́gbẹ́ ó lè rọ́dẹ̀ lè sunkó ní ojú rẹ̀ olùfẹ́ má ti ju iṣẹ́ yẹn ò bẹ̀rẹ̀ rẹ̀ ní kékeré yóò sì di ńlá igi etí odò kì í ráwọn omi ò ní ráwọn oréré tọmọtọmọ o àmì ẹlẹ́yìí ìyá ò ní bá ọmọ rẹ lára mu ò ní jíjú ẹ̀sìn ó jí ọmọ ò ní gbòdì lára rẹ o ò ní tí owó ọmọ ṣe gbé jẹun lọ́jọ́ alẹ́ àpáta ayérayé kò ní jẹ́ kí ẹsẹ̀ rẹ ó yẹ tọmọtọmọ ò ní jẹ̀nẹ́wó dára nínú ọdún yìí o oríṣi ogun gbogbo tí ń ṣe lẹ́nì ní lórúkọ jésù yóò gbẹ̀lé ni o jésù ló mú kí ìdílé lásàrù rẹ́rìn ìdílé yín máa rẹ́rìn nínú ọdún yìí ọ̀tọ̀ ọ̀tún lọ́jọ́ yọ ògo fámìlì yín máa yọ tọmọtọmọ ogun àdúgbò kò ní lé ọmọ rẹ sábúlé ogun ìran kò ní ran ọmọ rẹ o ogun ẹbí kò ní bí ọmọ rẹ ṣubú tàmí ò ní rógun àbìlú tọmọtọmọ ọ̀tẹ́ jerusalem kò ní kí jésù bá jọba wá jọba lórí àwọn ọ̀tá rẹ oorun kò ní súnmọ́ ọmọ rẹ lójú ẹkún jeremiah chapter 5 adé ò ní ṣubú lórí àwọn ọmọ rẹ o wọn ní faṣọ pa mẹ́fà tún fún ọmọ fún ọ ọba aṣọro fìjàlọ kò ní jẹ́ kógun ó borí rẹ tọmọtọmọ ọmọ rẹ ò ní di ẹnu arinlẹ̀ àṣàsí àfẹ́sí kò ní ra àwọn ẹbí yín o ayé ọmọ rẹ ò ní di ṣìbálàṣìbolo àwọn gbàrún mágbẹ̀jẹ́ yóò wo ìdílé yín san o ìrẹ̀wẹ̀sì ọkàn kò ní mú ọ lórí ọmọ àkókáyé ọmọ kò ní lọ kúrò nílé ayé o tàmí eléyìí ò ní wọ òkú ọmọ máyà ọmọ rẹ kò ní ṣe nájà nájà nígbà tí ọjà bá tu o ò ní fi yẹ pé ọjà tó ti tú ṣe pè fọmọ rẹ ọ̀rọ̀ ọlọ́run dá ọ láre ọ̀rọ̀ ọlọ́run sọ dẹ ní ìbùkún ọ̀rọ̀ ọlọ́run sọ ọmọ rẹ dẹ ní iyì a ò ní fi làálàá ọmọ rẹ ọkàn rẹ sílẹ̀ olùrànlọ́wọ́ gbé ọmọ rẹ dìde níbi tó ṣubú sí yìí o gbogbo ẹni tí ò ń gbé ayọ̀ ń gbé ọlọ́run yóò tẹ ẹyin lọ́rùn ọmọ rẹ ò ní sọ̀kalẹ̀ sí ibú ayé ilé ẹlẹ́sọ̀ ìdílé yóò ní di aṣálẹ̀ oríṣi omi ìdílé yóò ní di ilẹ̀ gbígbẹ odò yín ò ní di agíjù ilẹ̀ gbígbẹ ìdílé yín yóò di oríṣi omi fún gbogbo àgbáyé ọgbẹjara ọmọ rẹ yóò so èso lọ́pọ̀lọpọ̀ yóò bù sí fún ìdílé yín ẹ ó sì máa pọ̀ sí gidigidi ẹran ọ̀sìn rẹ ò ní dínkù o àwọn ọmọ bíbí inú rẹ ò ní dínkù ìnira àti ìpọ́njú kò ní rẹ baálé eléyìí sílẹ̀ o ayé ò ní bá yín káàánú a ò ní dẹ́ ẹ̀gẹ́lú ẹ̀yọ́ ọmọ aládé ọmọ rẹ ò ní rìn kiri ní ìjì ọmọ rẹ ò ní wọgbọ́ ogun níbi tí ọ̀nà ò sí o ọba tó gbé tálákà lékè yóò gbé ọmọ rẹ lékè ọmọ rẹ yóò dúró ṣinṣin nínú olúwa ọmọ rẹ yóò gbọ́n níwájú gbọ́ lẹ́yìn lọ́dọ̀ ọ̀rẹ́ rẹ yìí o ọba tí àánú rẹ tóbi ju àrùn lọ yóò ṣàánú ìwà àti ìdílé rẹ alónilọ́wọ́gbà kò ní gbẹ̀rẹ̀ ọwọ́ ọmọ rẹ yìí o ìkúnlẹ̀ rẹ ò ní di àárẹ̀ má ẹ lọ́wọ́ olúwa yóò fi ọwọ́ tó òdodo rẹ gbé ọ̀rọ̀ tọmọtọmọ olúwa yóò na ọ̀pá agbára rẹ láti sí òní wá láti sọ di ọba àwọn ọmọ rẹ gbogbo yóò sì jí ọ̀rẹ́ ọlọ́run ọmọ rẹ yóò máa wà níwájú nínú olóríire lójoojúmọ́ àwọn tí ń ṣe nínú bí ni àwọn ọmọ rẹ ò ní rí wọn mọ́ o nínú ilẹ̀kọjá rẹ lórí ọmọ ayé ọpẹ́ sì máa yọ ìdójúk kò tó mú ìrẹ̀wẹ̀sì ọkàn wá yí ó padà já sí ọpẹ́ àǹtí. Àdágbé àdásọ ọdọ́pin nínú ayé rẹ̀. Ẹ̀dá ò lárò pé ọ̀la rẹ̀ máa dára. Àfòmọ́ òní gbòǹgbò ìpakúbọ̀ òní bàlẹ́ ọmọ rẹ o. Ìlàkọjá yẹn àtẹ̀gùn ìgbéga ni ó máa dókè tọmọtọmọ. Ọsọ̀ tó so kíkan lẹ́ni jì máa sun dídùn o. Ọkọ rẹ ò ní ṣeré gélé pẹ̀lú obìnrin àjòjì. Orí adé ọmọ rẹ kò ní dorí tí iṣẹ́ ilé ọba. Ọ̀rọ̀ ọmọ rẹ kò ní di from frying pan to fire. Ogun atúnidá kò ní tú ọmọ rẹ dá. Ọmọ rẹ ò ní ya máàpù lórí ta mẹ́ta. Ayé ò ní fògo ọmọ rẹ lọ́ lójú o. Aṣọ ọmọ ológo kò ní padà dé aṣọ ọmọ ológogoro. Olúwa ò ní gbà fáráyé láti sọ ọmọ rẹ sínú kóló ayé. Ayé ọmọ rẹ máa wù ọ́ o. Ọmọ rẹ ò ní jásí kòtò jásí gegele. Ọlọ́run pé nínú mi ìdojúkọ ẹ̀ ní yóò padà dìtàn lórí ọmọ. Ọmọ pándọ̀rọ̀ ọmọ rẹ jì máa sanra. Ẹ̀mí aláyànlé kò ní bàtà ọmọ rẹ jẹ́. Ogun ọpa náà kò yá wólulẹ̀. Olúwa yóò gba ìdílé yín lọ́wọ́ ọ̀gá ènìyàn yìí o. Iṣẹ́ ọmọ tó ṣe sílẹ̀ wá dúró jẹ. Àlàáfíà onílara ọmọ rẹ máa yòrò lórí dúró. Kàmí eléyìí ò ní fọwọ́ ara rẹ gbé ọmọ sí. Ayé ò ní bá ọṣẹ àyàn ọmọ rẹ sínú kòtò. Tọmọ rẹ bá lọ yóò lọ láyọ̀ yóò bọ̀ láyọ̀ o. Ìmọ̀lẹ̀ yóò ní di òkùnkùn. Ayé ò ní gbọ́mọsẹ́ yọ kàn wá bá ọ nílé. Àwọn abíyamọ ò ní rọ́jọ́ lódìlódì wá bá ọ nínú ilé o. Ó fi lágbó ara mi kéde wá jẹun ọmọ. Iṣẹ́ ọmọ aṣojú rẹ kò ní yíwọ́ fọmọ rẹ o. Ọmọ tó ń sàfù yìí yóò ṣàṣeyọrí o. Bó ṣe lọ láyọ̀ yóò padà láyọ̀ o. Gbogbo ẹ̀yin ọmọ yìí ẹ̀rí iṣẹ́ rẹ o. Jésù Olúwa wa ẹjí ní àwọn ẹ̀rí ìsọjítà ṣe tẹ́yẹ ti pọ̀ jù. A máa mu ní ẹ̀rí kan fún ọjọ́ kan ni.
1: Mo dúpẹ́ lọ́wọ́ ọ̀la babalá bí amọ̀ fún retán ṣe nú ayé mi.
2: Àwọn lọ́sọmọ mẹ́wàá nù.
3: Ó kẹ́yìn lọ́sọmọ mẹ́wàá nù.
1: Nínú mọ́kànlá.
3: Nínú mọ́kànlá.
1: Bẹ́ẹ̀ ló kọyọ̀ kan. Mo dúwẹ́ pé mo gbé òkú ọmọ mi débi gbọ́mọ̀ gbé padà sílé láàyè.
2: Ẹ gbé òkú ọmọ yín débi bá.
1: Bẹ́ẹ̀ni ṣé pàṣẹ máa gbọ́mọ yín débi báyìí. Ó ń dákú ó ń dájú máa ṣe báyìí. Ó máa ṣe pé yín ṣẹlẹ̀ léyìí. Mi ò ní nkankan mo gbogbo nkan nú lẹ́mi mo ti tàtán torí ọmọ yẹn. Ngbà tí mo ń bọ̀ bí gan mo tọrọ owó wa bí báyìí ni. Ẹ mo wá dúpẹ́ lọ́lọ́run pé yóò bàbá ní kí n pọ́n ọmọ mi bí báyìí. Tí mo pọ́n ọmọ yẹn. Ṣùgbọ́n pàṣẹ mo gbọ́ ọmọ níbẹ̀ láti jẹ ẹrin. Ọmọ mi ò sá mọ́.
3: Hallelujah. Ní mú ọ̀fọ̀ ìbànújẹ́ mọ́ra.
0: Ẹnjiníà ẹ̀rí sẹ́díọ̀mù tàyẹn ní kọ́tí bá mi wá kan sí.
4: Mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bàbá alábíẹmọ láti ìgbà tá a ti ṣe ìsọjí school 2. Ọlọ́run parí ilé fún mi.
2: Ìlọ́lẹ́lọ́.
3: Ẹnìkan tó máa kọ́lé kò sókè kó pariwo èmi náà kọ́lé o.
2: Èmi náà kọ́lé o.
3: Ọlọ́run parí ilé wọn.
2: Yes sir.
3: Ẹnìkan ń gbọ́ mi orí bẹ́ẹ̀dì ló wà.
2: Yes sir.
3: Ó yá ìwọ náà lọ kọ́ tiẹ̀.
2: Ọ̀mẹ́.
3: Sọ́bà nìkan pé láńlẹ́dì ló ń kiyín o.
2: Láńlẹ́dì ló ń kiyín o.
0: Àṣà ní àwọn ìpàdé kan wà tó máa lọ. Tí wàá rí wípé lẹ́yìn àdúrà wọn lè kó oríire kan ń ṣí fún ọ. Irú ẹ̀ ló jẹlẹ̀ sí bàbá tó gbọ́ tán yìí. Tí wọn náà bá fẹ́ parí lẹ́ra ní ọdún yìí pé mi ká àwọ̀ rẹ méjì sókè. Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ mẹ́ ó yá kó lọ nù lẹ́yìn. Bó ti di ọ̀rọ̀ lọ bí wọ́n tẹ̀sọ̀ fún àwọn ẹbí ọmọ nílùú Fọ̀líọ̀lá. Tó bá ti ń bọ̀ mú ènìyàn mẹ́wàá dání. Bọ́ọ̀lẹ̀ ní bọ̀sú bọ́sọ̀p tó wà ní Ifọ̀ ní Ògùsè. Ní bọ́sọ̀p yẹn sọ fún ọlọ́kadà kan gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn Fákẹ́yẹ. Aago mẹ́sàn-án ni ó wà á ríre gbà. Ó pẹ́ tí mo ti mọ̀ wípé òkè báyìí lọ wà fún ni ń gbé. Bíbélì wípé alábùkún ni fún àwọn tí ń bùkún ni. Kò sí ọrẹ tó dá lórí ọmọ lórí ara rẹ tó gbé. Olú máa jẹ́ kí gbogbo ènìyàn ṣe bí agbára rẹ̀ bá ṣe tó lẹ́ni. Kò sí bó ṣe fẹ́ kéré tó tí ò yẹ kó fi ránṣẹ́. Kódà kò jẹ́ tẹ́ni ẹ̀rà ni. Ìwọ gbìyànjú kó o ṣe. A torí ìkànṣe kan lọ lọ́run o. Bẹ́ẹ̀ ṣe ń ṣe owó ò ní tán lọ́wọ́ yín o. Gbogbo ẹ̀yin ọmọ bàbá alábíyẹmọ ní alákòókò àti agbègbè rẹ̀. Mo ń bọ̀ ní ṣọ́ọ̀ṣì bàbá òjú adé ní aago 5 ìrọ̀lẹ́ ọ̀la. Àdúrà ní èmi àti ìwọ́jọ́ fẹ́ gbà ní ọ̀la yẹn. Ṣọ́ọ̀dẹ̀ rí ọ̀rọ̀ rẹ̀ sọ́jí ẹnu mo sì ń gbé kiri mo dẹ̀ sì ń gbébọ̀. Tó bá ti dédé lé mo ti alákòókò. Wàá kàbẹ̀rẹ̀ nọmba 26 Moses Orimolade street. Ọlọ́run bàbá alábíyamọ o.
5: Ààyè ló wà.
6: Hello, hello, prophet 09060 57 11 10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 one four Fakeye Emmanuel ló máa gbé jáde first bank.
0: Abiyamo a ò ní mọ́ bọ́ jẹ mọ́.
5: Lagilu FM 96.7.

0: 26 12
1: of August ojo Wednesday gbogbo ẹgba to gbọ mi laaro yi mo fẹ ka jọ yin ọba awọn ọba gẹgẹ bi ṣe wa mo fẹ ka jọ yin ológun àjọbọ mo fẹ ka jọ fi ẹmi ìmoore han si adani waye baba mi baba rẹ ẹmi to fun ọ ni ẹmi to fi mi bi eniyan ẹni tó faṣọ sí ọlọ́run tí ò jẹ́ kó rìn ní ìhò ẹni tó pè ọ ní ọmọ tí ò jẹ́ kó dàbí ẹrú ẹni tó fún ọ ní ọjọ́ ayẹyẹ tí ò fààyè gba ọjọ́ ẹkún ẹni tó fún ọ ní ọjọ́ ògo tí ò fààyè lẹ́kọ ní ọjọ́ òfo a fẹ́ kí alleluia méje gẹ́gẹ́ bí ṣe wa a fẹ́ yin arúgbó ọjọ́ a fẹ́ yin awímáyẹ̀hùn fẹ́ yin kìnìún Olorun mi Olorun re afẹ kan sara si pelu haleluya wa baba jajo ki haleluya meje laaro yi fun ti Oluwa se haleluya meje 1 2 go

ma lo ese bibeli kan laaro yi o le ma le ka gbogbo e bo ma kan lo bi ese kan abi meji ninu e ninu wi awon ba kini ori keta ese keri di ni ogun ni mo ti bere ma kan ka bi ese bi melo kan be o ni ma lo ni aro yi nigba na ni obere meji ti won je oninabi wa sodo oba won si duro ni waju re okan ninu won wi pe jowo oluwa mi emi ati obirin yi ni a ngbe ile kan emi si bi omo ni isaju re ninu ile o si se ni ojo keta leyin igba ti mo bi omo tan obirin yi si bi omo pelu awa mejeji jo ngbe po ko si si alejo pelu wa ni ile bi ko se awa mejeji nikan ni ale ojo kan omobirin yi sesi su le omo ti re o si ku o si dide ni ogajo o si gbe omo mi kuro ni egbe mi igba ti ranse birin re resu o te si aya re o si gbe oku ti re o si gbe si aya mi mo si dide ni owuro lati fi omo fun omo mi si wo otiku ekiesi o ma si tu ka si waju si ese bibeli ye bi mo tin ka lo ye omo bere accept pe omo won ti ku sugbon nibi kan to ti wa so pe won gba mo eje nka si waju sugbon nigba ti mo wo fin ni owuro si wo ki si omo mi mo fe tun be ye ka ke le ri ni o mo dide ni owuro lati fun omo omu fun omo mi si wo o ti ku sugbon nigba ti mo wo fin ni owuro si wo ki si omo mi nkan meji lo wa be ma kan mu awon kankan to ra fe gbadua e wo bi sori gbogbo eyin ti e ba le ba gbadua laaro yi o ku die ki wonu program yi o ku die boya bi boya bi iseju kan abi iseju meji ni won gbe foran kan wa fun mi esa emi o ti e mo pe yo lo pelu ti mo se omokunrin kan e ki e si tan re lati kekere e lo ti bere si se nkan to da esa o ko ile mejo toto lo ko o si ko gbogbo e ni oruko babe boye egbon ti mo so omokunrin lati kekere e lo ti bere si se nkan to da o ko ile mejo o si wili gbogbo e o foruko oruko baba to bi lomo lo fi ko gbogbo e nigba to bere si se pe o na fe gbeyawo o na fe ma se nkan to da e ma nkan to se o wa mu e merin ninu ile ohun o fi si orupe o fun baba pe baba mi o merin ninu ile mo buyin laye lorun e ma mu lo merin o wa mu merin oni ko na mu merin fun ara o mu merin e kesi now ni igba ti o di ojo kan a mo bo se ru o fe ta eyo kan ninu ile ohun o ti pe eni ti o ba ta o si pe ki atika na pe o ya o agent pe e lo ba nta ile mi o ile eyo kan ninu merin temi ni o e kesi won ni baba e de lo o de lo so fun agent pe iwo lo fe ta ile abi ki le to su e ri owo mi esa omo bibi inu are ati agent afefe buruku si fe lu won ni ale ojo na gangan esa won si gbe stroke e wo bi won wa so omo lomo won so didakuda ibi ti mo lo leleyi o te ba fi esi bibeli ti mo ka ye nkan kan sele nbe omobirin ye o ki esi pe eni tawon jo nbe o le fogo jawo bi
irú ọmọkùnrin tí mo sọ tẹ náà bí o ṣe fọkàn sí pé bàbá o lè fi kíni o lè fi ogun ja o ọmọbìnrin yìí o fọkàn sí nínú bíbélì tí mo kà yẹ ó láwọn ẹjọ́ ń gbé ni kò sí ẹnìkankan tó wà pẹ̀lú àwọn ìgbà tó ń jí láàárọ̀ àárọ̀ méjì ló wà ńbẹ̀ ẹsẹ̀ bíbélì tí mo kà yẹ àárọ̀ méjì ni wọ́n dárúkọ ńbẹ̀ ìgbà tó kọ́kọ́ jí ní àárọ̀ fún ọmọ rẹ̀ lọ́mú àárọ̀ tó ń sọ yẹ àárọ̀ bí aago mẹ́rin aago márùn-ún aago mẹ́ta àárọ̀ náà ni ilẹ̀ ò tí ì mọ́ òkùnkùn ń ṣiṣẹ́ ńgbà náà so gbogbo ìgbà tí òkùnkùn bá ń ṣiṣẹ́ èèyàn lè wá nǹkan kéèyàn mọ́ rí àyídàyídà lè wà pẹ̀lú ayé ènìyàn ẹ̀sà in tí wọ́n ń pè ní ìfọ́jú òkùnkùn ó lè mú yàn nígbà náà so ó gbé òkú ọmọ ó fẹ́ fún lọ́yọ̀ kò dẹ̀ mọ́ ẹ̀sà bóyá ó tiẹ̀ fún lóúnjẹ gan tó kàn rọ bẹ́ẹ̀ torí kò mọ̀ ó ní mo gbé ní òwúrọ̀ láti fún ọmọ mi lóúnjẹ ó ní nígbà tí mo wá wò fín ní àárọ̀ wọ́n wá dárúkọ àárọ̀ mi àárọ̀ yẹn ilẹ̀ ti mọ́ ó wá wò fín ó ní mo rí pé eléyìí kìí ṣọmọ mi a fẹ́ gbàdúrà láàárọ̀ èyí tẹ́ ẹ mọ̀ pé ìrìn àjò tẹ́ ẹ̀ rìn báyìí kìí ṣe tiyín àwọn kan ni wọ́n tarú ìrìn àjò yìí fún yín àwọn kan ni wọ́n fi yín sínú ìrìn àjò ogun ẹnìkan ní dádì mi ò tí ẹ̀ mọ bó ti wọlé fọkànbalẹ̀ òru ni sà bíbélì sọ pé nígbà tí ènìyàn sùn ọ̀tá rẹ̀ wá ó fún èpò sílùú àlìkámà ó sì bá tiẹ̀ lọ òru ni sà a máa gbàdúrà yẹn náà òru ni in tí wọ́n ń pè ní agbára òru nìyẹn òru ni sà ẹ wo bí gbogbo ẹ̀yọ ọmọ ọlọ́run ni mo bẹ̀ ẹ jẹ́ ká jọ gbàdúrà láàárọ̀ yìí tí ènìyàn bá sọ ògbónù ẹ wo bí ibi àkọ́kọ́ tẹ́ ẹ ní kó wá sí olọ́dọ̀ àwọn aráalé ẹ̀ bẹ́ẹ̀ ni sà ọmọkùnrin yẹn ó ní ní ọjọ́ kan náà ni stroke mò ń àti ẹjẹ́ǹtì mo ní ṣé èèyàn tún máa ń ṣiṣẹ́ ẹjẹ́ǹtì dáná báyìí ẹ wo bí bàbá tó lọ ọmọ ló lọ bá ẹjẹ́ǹtì pé ìwọ ní gbọ̀rọ̀ mi dẹrẹ́rù tó lè ta lé àbí ìwọ ló mọ ilé tà ẹ rí ọwọ́ mi wọ́n sì rí ọwọ́ ẹ lóòótọ́ a fẹ́ gbàdúrà láàárọ̀ yìí pàápàá jùlọ ẹ̀yin tí nǹkan sọnù lọ́wọ́ yín nígbà tí ẹ ò mọ̀ ọlọ́run àwọn bàbá mi ò á gbàdúrà ní àárọ̀ yìí ẹ̀yin tí nǹkan sọnù lọ́wọ́ yín nígbà tí ẹ ò mọ̀ ọmọkùnrin kan pè mí láti london ẹ̀sà kò tiẹ̀ sí london mọ́ nàìjíríà ló wà ṣùgbọ́n uk number ẹ̀ ó ṣe ń lò ẹ wo bí ó wá pè mí pé dádì ó ti ń lọ oko ọdún kẹta báyìí tí mo ti wà lé mo ní kí ló ṣẹlẹ̀ ó ní ìyàwó mi ṣẹ̀ mí mo sì bá wí mo ní ó jáde ẹ̀sà bó ti ń lọ báyìí ló sọ fún mi pé obìnrin ló máa ń lé ọkùnrin nílùú ọkùnrin kọ́ ló máa ń lé obìnrin torí pé o ò mọrú èèyàn tí mo jẹ́ ìníbọ̀ fi ọwọ́ ìlú yìí tọ̀ èmi ò ní lé ọ jáde èmi ò lé ọ kó lu ìlú ó láwọn jọ lérí síra wọn ìyàwó òun dẹ̀ lọ ó ní tóun ò mọwọ́ tóun ò mẹsẹ̀ kò pé ọjọ́ méje òun kàn bára òun múrí tàlá ni ẹ̀sà ẹ̀yìn kan sọ nǹkan nù ẹ̀ mọ bẹ́ẹ̀ ti sọnù àwọn kan ló lérí sí yín tí nǹkan fi jábọ́ ẹ̀sà obìnrin ló dúró wájú ẹ̀ tó sọ pé o máa rí ọwọ́ mi wo bí ìyá tó bí ẹ ló lérí sí ọ pé gbogbo fìrìkọ́kọ́ tó ṣe yìí màá jẹ́ ò mọ̀ pé ọyàn àyà mi méjèèjì ló mu ẹnikẹ́ni ló lè lérí sí ọ ẹnikẹ́ni ló lè bá ọ jà àárọ̀ yìí olúwa ní pé ká gbàdúrà torí tí àwọn ìka ènìyàn gbà lọ́wọ́ wa ẹ pi orúkọ jésù kẹ pi ẹ̀mí mímọ́ ẹni tó fi ìkà láti gba ìṣerere dànù lọ́wọ́ mi olúwa fi àánú dá padà ẹni tá a bí nínú obìnrin tó fi ìkà gba ìṣerere dànù olúwa lo àánú dá padà ó yá àdúrà bayanabaliyanabayanabayanaba ẹni tó lo ìkà láti gba ìṣerere dànù lọ́wọ́ mi olúwa lo àánú ẹ lo àánú ẹ lo àánú láti dá padà ẹ lo àánú ẹ lo àánú ẹ lo àánú ẹ lo àánú ẹ lo àánú ẹ lo àánú ẹ lo àánú ẹ lo àánú ẹ lo àánú.
ẹni tó lo ìkà láti gba ìṣerére dànù ìgè bàrànda ló ẹ̀dà yagẹ́dẹ̀ lẹ́gẹ̀dọ̀ ìgè bẹ́rùbá láti yegẹ́dẹ̀ yébàrànda lẹ́gàdà ẹni tó lo ìkà láti gba ìṣerére dànù ẹlò àdù àmì mẹ́ta jésù olúwa wa. Kí ni wọ́n gbà lọ́wọ́ àwé? Mo fẹ́ kó o mọ̀ pé ayé ń bẹ ìyẹn sì wà. Tí bàbá bá lè mú ọmọ tó fun ní stroke ẹ̀sà, wọ́n wá fi fọ́nrán ọmọkùnrin yẹn hàn mí. Ó wá ń sọ̀rọ̀ bí bìdìrì, ó wá ń sọ̀rọ̀ bí dọ̀dọ̀yọ̀ ẹ̀sà. Tó bá ti fẹ́ sọ̀rọ̀ á fi ìka sẹ́nu bí ọmọdé. Bàbá tó bí lọ́mọ náà ni o, nítorí pé ó ta ẹyọ kan nínú ilé mẹ́jọ tó kọ́. Tó dẹ̀ fún ọ, ìwọ bàbá tó fún ọ ní mẹ́rin, pé bàbá mi ẹgba mẹ́rin nínú mẹ́jọ, mẹ́jọ ẹ̀jọ gbẹdẹ̀rẹ́, orúkọ rẹ náà ló sì wà bẹ̀. Ẹ̀sà ó wá ta ẹyọ kan ń bẹ̀ lórógun. Ẹ wo bí ẹ̀yin kan gbọ́ mi láàárọ̀ yìí. Ẹni tó fi ọ̀dájú àti ìkà tó fi gba ìṣerére dànù lọ́wọ́ ẹ̀ Ọlọ́run ẹ̀sán ni mo pè é. Bí a bá gba ohun tí Fáráò gbà dànù lọ́wọ́ àwọn ọmọ Ísíráélì fún wọn padà, lónìí a dá ìṣerére padà. Wo bí a fẹ́ gbàdúrà sá. Ẹ̀yin kan wà bí ní òru ọ̀gbẹ̀dọ́ lẹ sùn, àlálẹ̀ ńlá ni nǹkan fi dàrú. Ọlọ́run àwọn bàbá mi, wo bí àtọjú oorun ni wọ́n ti lé ọ kúrò níbi ayọ̀. Nígbà tó o jí sójú ayé, wọ́n dẹ̀ sún ẹ́dẹ̀dọ̀ arílẹ̀. And that is why tí màá fi sọ fún ọ láàárọ̀ yìí, gbogbo àyànfẹ́ tó ń gbọ́ mi, òru rẹ ló gbọ́dọ̀ múra sí jù. Ẹ̀sà ó lè sùn bó ti wọ̀ lọ́sàn-án kò kàn mí, but òru rẹ sà wọ́n fi ṣeré o. Ẹ kíyèsí sà, ṣẹ̀rí tí èèyàn bá sùn lóru, ẹ wo bí tó bá ti lè sùn jù ní òru, ihun tí ó sọnù lọ́wọ́ ẹ̀ ni wọ́n ń pè ní ògo. Ẹ̀sà téèyàn bá sùn ní ọ̀sán, ihun tí ó sọnù lọ́wọ́ ẹ̀ ni wọ́n ń pè ní ìpọ́njú. Ẹ̀sà ihun tí ó wọnú ayé ẹ̀ nìyẹn. Téèyàn bá lè sùn jù lọ́sàn-án, ebi ló máa pa. Ẹ̀sà téèyàn bá lè sùn jù lóru, ògo ló máa sọnù. Èmi mo sọ bẹ́ẹ̀, Mayanak

0: ogo ni fọlọ lọke ọrọ oluwa gba ọpa ẹwa gba ọpa ẹwa gba ọpa ẹwa gba ọpa ẹwa ogo ni forukọ ọlọrun lọke oluwa ma jọba la oluwa ma jọba la a ma bi ọba jesu oluwa wa inu osu kẹjọ la mo nla lo yi o ki to ma ba ọrọ mi ni so lo gbo mi re sibi a se nde sibi re do so ti gbo mi yen sibe very good ba se lo gbe de o a fe gba se adua o gbodo la jeje ona gbodo la o gbodo ri ba ti se gbodo ro ni abayo yes so ti gbe be bu ọpọlọpọ iyo sinu e so ti busi o ya fi owo si mo se ma ni ko fi owo sinu e owo yen o le yo o ko tun lo nigba mi o so ti fiti bayen oluwa gba ọpa ẹwa ẹnì kan gbọ mi ayo ni jẹ wa ogun ni jẹ wa idamu o ni jẹ ba wa isoro o ni wọle ba gbogbo to ti n pa wa lakun tẹlẹ opin de si mo ni opin de si abẹ siri ba ti se arona gbogbo in the name of Jesus ẹnì kan nita lo n sọrọ orúkọ mi ni wòlí tai o ajilori atamátàsí iléeṣẹ ìránṣẹ christ artillery crusaders cac atamátàsí tọlọba gbé ibùjókò agbára àánú rẹ kalẹ sí olúwo tó wà lọ́nà tó gé ìtẹ̀ gbẹ́dá nínú ìbàdàn ẹ ó máa ní agbára láàárọ̀ ẹni wednesday ìdí ìrètí o fi gbọ́dọ̀ wà o gbọ́dọ̀ wà ni torí àtúnṣe omi yẹn gbogbo àwọn tó wà ní sango ọ̀tà ní ọjọ́ monday ní alishiba ní 33 bus stop ìgloria gbogbo wọn náà rí bí mo ṣe lo omi yẹn wọ́n rí àṣírí ẹ̀jẹ̀ àmọ́ tí wọn ò wá tó ti àwọn tó wá ṣòro ní ọjọ́ monday oh my god wọ́n wá sí 10:10 nígbà tí a gbé ibi tí omi yẹn ti jáde fún ọ wọn rí wípé ajílórí atamátàsí ò ní pẹ àkókò tó tọ fi gbọdọ bọ nínú ogun kò yẹ kó máa báyìí omi yẹn kan lọdún ni tó bá ti ní ìsìn ẹ o ti ní ìsìn ẹ náà nìyẹn ti sango ọta ti kọjá báyìí a ti ṣe ti abẹ́òkúta ní ọjọ́ tuesday gbogbo àwọn tán wá ná láǹfààní tá a lomi yẹn fún torí bá a ṣe ń kúrò níbi tẹ́ǹtẹ̀ ní ṣòru mọ́júmọ́ a tún gbéra láàárọ̀ ni àwa lò fún èmi yìí ni tó bá ti ní ìsìn ẹ o ti ní ìsìn ẹ nìyẹn ẹ̀kan lọ́dún lomi yẹn gbogbo ọgbọ́n tó bá máa bá wa gbà báyìí tó bá dẹ̀ ti ní ìsìn ìbàdàn lókù tó máa wá lọ́jọ́ friday ẹ̀yin olúwo tó wà lọ́nà tó fi tẹ̀gbẹ́ra àmọ́ léni báyìí ibi tó ń bọ̀ onítòkò community hall tó wà lọ́ndà sabo bridge báyìí ni mo sọ ní orúkọ ọlọ́run gbogbo iṣẹ́ ọjọ́ kẹfà máa ṣàánú lọ gbogbo ìwà àti èmi dájẹ́ iṣẹ́ ọjọ́ kẹfà báyìí ni mo sọ lónìí a máa ṣe àṣeyọrí in the name of Jesus 14:6-38 ó ní àti ní ọdún kọkànlá ní oṣù búlù tí í ṣe oṣù kẹjọ ni ilé náà parí jálẹ̀jálẹ̀ pẹ̀lú gbogbo ìpín rẹ̀ gẹ́gẹ́ bí gbogbo èyí tí ó yẹ ó sì fi ọdún méje kọ́ máa wo ilé náà ó parí pátápátá nínú oṣù ẹ̀kẹjọ ẹ̀rí báyẹn ó wá parí ẹ̀ ní oṣù àṣeyọrí oṣù èkeje àwọn máa ń pe eight ní perfection wọ́n dẹ̀ tún máa ń pe ní beginning of a new thing gbọ́ mi owó máa rá káká ẹgbà báyà oṣù kẹjọ yẹn la wà á máa kọ́ àṣeyọrí bẹ́ẹ̀ olúwa tọrọ kan fún mi níjà ìtàbó sọ́lá náà ogun burúkú ni ogun àìlèkọ́ lè yọrí olúwa ní kí n gbàdúrà fọ ní gbogbo bí tó ti ń gbà mí gbogbo ẹni kó àkọ́pá ti ilé ìwọ mọ̀ bá wí gbogbo ẹni ralẹ̀ tí ò lè yọrí ìwọ ni mọ̀ bá sọ̀rọ̀ gbogbo ẹni dọ́wọ́ lé nǹkan tí nǹkan yẹn ò lè yọrí báyìí lolú ọlọ́run àwọn ọmọ ogun ní kí n wí o gbọ́ọ̀rọ̀ olúwa ó yá ká lọ ṣe àṣẹ a máa ṣe àṣẹ ó ní wípé oṣù ìsọtẹ́lẹ̀ pọ́ńbélé ni ọlọ́run bọ́ oṣù ìsọtẹ́lẹ̀ pọ́ńbélé ni oṣù tí ó dẹ́bi pé a máa sọtẹ́lẹ̀ báyìí ni mo bẹ̀ sọtẹ́lẹ̀ orúkọ náà gbogbo gbogbo tí a ti fi yà wá láàrí lórúkọ jésù orí ọ̀fẹ́ bíi ọ̀fẹ́ a máa ṣàṣẹ ó ní sẹkáráyà ní ìwé sẹkáráyà sákàlàráyà orí èkíní ó ní ní oṣù kẹjọ ní ọdún kejì ní tí a bí bá ti lè gbọ́ pé ọ̀rọ̀ olúwa tó ọ̀yàn wa ìsọtẹ́lẹ̀ ló ń jẹ́ bẹ̀ ìyẹn ni pé ọlọ́run fẹ́ fararú èèyàn láti sọ̀rọ̀ síta ìmí máa ń sọ̀mà ní tọ́bá dọ́dọ̀ wòlíì ìwọ kọ́ lọ́ọ́ sọ tó bá wa túrẹ̀ mi máa ti máa gbẹnu wòlíì sọ pé báyìí a dẹ̀ ti rán mi sí ọ ogun ní ṣe ẹ̀rọ máa yí kọ̀ǹtáàtọ̀ ńlá ni ọ máa ń gbàṣẹ gan ọ máa ń gbàṣẹ ju àwọn ẹgbẹ́ ẹ lọ wọ́n ti ṣe àṣàtì kan sí ẹ báyìí débi wípé o ò tiẹ̀ wá ríṣẹ́ gbà mọ́ ká ló ríṣẹ́ gbà nìkan ní ìbàdà ìgbèsè ti wá ń wọlé èmi ládẹ ẹ̀rán sí ọ gbogbo agbára tó ni ọ lára agba ti sọ pé yóò ṣẹrúkú ni agba ti sọ pé kò ní rọ́nà àbáyọ ni agba tó ní kò ní jèrè yẹn lónìí agbára yẹn bá ìjẹ ní mọ̀kẹ́ mo mọ̀ náà mú omi yẹn kó wọn sára rẹ omi tí mo ní kó fòó sí tí mo ní kó fi yọ sí ẹ wọn sí ara rẹ wọn sára rẹ sọ pé màá jẹ jẹun in the name of Jesus ó jẹ́ kí àlọ́jú bàbá ti ń bẹ lẹ́yìn ìwà tèmi alágbára ti gbogbo ojúlé àìkú àìsàn ìgbàkúdà ọlọ́run gbogbo gbà ọlọ́run gbà gbogbo ọlọ́run ti ràn ní níṣẹ́ sífẹ̀ yìí ti do it, so it. What a cook, so come on. Yo, so wa so ko Olorun ojo bi o Olorun ojo gbogbo Olorun to le so gbogbo Olorun to gbogbo rorun fun lati se Olorun to ni ase Olorun to mu ri ti nwa iri Olorun to se iyanu iwo ni mo do wa loni ba de ra nu ba de ra jeje de ro na ba ye ke je nji ya ma iya yi ti to ogo mi to ra mo mi lowo to wa mi ri pada je ri ogo mi pa je ri re mi gba je ri ba ti se Olorun gba mi do ninu oko ise ti mo wa ati ninu oko idamu ti mo wa wa kan se lori oro mi kemi na joko pelu awon eyan bi ni bi joko pelu awon eni yi ki ku ori na boku kemi na deni eje ko na la fun mi kemi na rowo na ki adowo le mi ko be si mu re wa ke we eyan to wo mi bi olosi to wo mi bi eni ya ko pada mi bi eni re be ni ko ja kori o ose yi a se se fun mi jesu oluwa wa ko mi e para re ya ku lese ni jesu bayi dowo re dile so ti lowo ile wa kan ti mimo sori olohun gbogbo ba wa angeli se keni yen won fa lai lo ka gba isaye ori eketa kan mu lati se keni ma lo bi eketa si keni wa ni pe won ti ade ori won won du ba won ba won ba aiku isaye papuda to ba laye lo ka ile fi won ori keni ko lo ka ise ikejo wa ni bon se ke mimo si olu olohun awon gbogbo oba to ni ase aye atun oya o to mimo sori olohun awon gbogbo gbogbo obi tó ti ń gbọ́ mi lákòókò ò ní jìyà mọ́ mọ̀mọ́ yìí àwọn tó ń péjọ tán retí ọjọ́ ìbànújà rẹ̀ lórí ọmọ ìmọ̀ wọn dasán sádì ẹ̀tẹ́wọ́ síwájú ogun àgbàná tó ń gba yín jàyàn ogun yẹn ṣẹ́ olùgbọ́ mi lákòókò orúkọ mi ni wòlíì io ajílórí àtàmátàsí tiléṣẹ́ ìránṣẹ́ christ artillery crusaders cac àtàmátàsí tí ọlọ́run bá gbé ibùjókòó agbára àánú rẹ̀ agbára àṣẹ rẹ̀ kalẹ̀ sí olúwo lọ́nà tó gètì ẹgbẹ́dá nílùú ìbàdàn ibùdó tí ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé ibi ẹ̀rù ibùdó tí ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé ibi agbára ibùdó tí ọ̀pọ̀lọpọ̀ ń pè ní ibùdó àṣẹ oògùn bẹ̀rí àbí òde bẹ̀rí bí àwọn tó ti wà ibi tí àwọn máa rí di alágbá ìsẹ́lì ti ń ṣiṣẹ́ ìyanu ojúkoròjú ibi tí àwọn tó fẹ́ gba visa tó ń kù tó ti ń lọ ń bẹ lọ́run tí kò sì pẹ́ tí ọlọ́run fi dá wọn lò ibi tí ẹni tó ń wojú olú afọmọtáyé ti ń pè lágàn tó ti da ikùn rẹ̀ délẹ̀ tó dẹ̀ dìde tí ọlọ́run ò jẹ́ kó mú ọdún yẹn jẹ ibi tí aláìsàn dẹ̀ ń gùn tó jẹ́ wípé bó ṣe ń gùn bẹ̀ báyìí àìsàn rẹ̀ dẹ̀ jábọ́ síbẹ̀ ibi àṣẹ ó wà nìbàdàn olúwo lọ́nà tó gẹ̀ẹ́tì ẹgbẹ́ dání ibẹ̀ láti ná mi wá bá ọ báyìí ló wá ní kí n wí fún ọ ọjọ́ ìdààmú rẹ̀ tán mọ́lọ́jọ́ ìṣòro yẹn tán kìkì tó o bá gbàgbọ́ ni o ó ní iye àwọn tó gbàgbọ́ láti agbára fún láti jọmọ ọlọ́run àti àwọn tó borúkọ mímọ rẹ̀ gbọ́ ó ní dèyà mọ́ mọ́mọ́ yìí ní sìn mi bá mi pe àwọn èèyàn pé kán gbọ́ mi bàbá ẹgbọ́ eléyìí sà ṣẹ́rí àti gbadé ìkóríta wípé a fẹ́ gbàdúrà mọ́ bẹ́ẹ̀ ni sà àti ìkóríta pé à ń gbàdúrà láìní ìrètí à ń sọ̀rọ̀ láìní ìrètí infact ẹlòmíì tún retí nínú àìní ìrètí ọmọ ṣe o ibi ayé bá oníkálukú dé náà rèé nù ìgbàgbọ́ fi dé bí ẹ̀tàn ẹ̀tàn gidi ọ̀nìkan bá mi sọ̀rọ̀ níjẹta ó ní pé yéèsì tí wò ní ìmọ̀ nígbà tó ti káàkiri kí èsì lè sí kankan nígbà tó ti gbìyànjú tí orí kan mú bọ̀ ń bẹ̀. Bí ayé ló sọ wípé àdúrà ò gbà mọ́ bọ́ sọ ogun tó sọ aládùúrà rẹ dọ̀lẹ́ ogun tó sọ onígbàgbọ́ rẹ lòfo ogun tí ò jẹ́ kọ́ lẹ́yìn ogun yẹn ṣẹ́. Ẹni mò ń sọ ọ̀rọ̀ kan fún àwọn ènìyàn listen to me gbàrà tí gbàgbọ́ rẹ bá ti sọnù ó ti sọ gbogbo nǹkan nù pátápátá ṣẹ́rí tí gbàgbọ́ bá ti sọnù ikú ló máa ń tẹ̀lé ṣẹ́rí kúta sọ yẹn ikú ògo wà ikú iṣẹ́ wà tíṣẹ́ èèyàn máa kú ikú ògo tó gbèyàn gan máa kú bí sẹ́ńgbọ́n bá yẹn ikú ìwò máa wà tí gbèyàn adẹ́ ṣòfò ó rà káàkà bá ikú òní jẹ́ tiẹ̀. Mo máa ń wo tara fi ń sọ̀rọ̀ ògo kẹ́sọ̀ dìtá ló wà nínú ẹ̀fọ́sàmẹ̀yẹn ní ṣọ́ta fọ́ọ̀mù ni ẹ lọ wo ìyàwó Phineas ó ti lù sí òpù pátápátá so irú ẹ̀yìn tẹ̀ lù sí òpù bíi tiẹ̀ lára mi sí ọ̀sẹ̀ yìí dẹ̀ máa yàtọ̀ máa sọ ìdí ẹ̀fọ́ ẹ̀ obìnrin yẹn wo wọ́n ní nígbà tó gbọ́ pé ọ̀bọ ọkọ̀ ẹ̀ kú tó gbọ́ pé ọkọ̀ ẹ̀ àti kejì ọkọ̀ ti kú wọ́n ní òbí tẹ̀yẹ ni pé ọmọ mú ìròyìn ló wà wọ́n ní gbọ́ ẹ̀sẹ̀ ó dẹ̀ bí máa bó ṣe bí báyìí wọ́n ní àhókù mi ò mọ tó ṣẹlẹ̀ sí ẹ̀ mi ò mọ bó ṣe ṣẹlẹ̀ mi ò mọ̀nà tó gbà ṣẹlẹ̀ èmi bá ń fẹ́ wà rí sóbi ìdánimọ̀ jíjẹ́ ẹkún ẹ̀ ní wípé wọ́n gbé àpótí ẹ̀rí lọ ọkọ̀ kú bàbá ọkọ̀ kú ó dẹ̀ parẹ́ torí bẹ́ẹ̀ ó kàn mí ó sì kù síbẹ̀ mọ̀mọ́ torí kéèsì tó le bẹ́ẹ̀ lọ sí ọmọ sí ọ ò ní láti kú ò ní láti jẹ́ kí n kàtàn mẹ́ lọ́wọ́ ò ní láti kú sínú ìṣòro tó wà olójú jẹ́ pé èèyàn máa ń ní wòlíì wá wò ó tó o bá dẹ̀ wà á pàdé wòlíì rẹ ibi táyé ti gbà nǹkan náà ló ti dá padà fún ọ nígbà tí adéṣà bá pẹ̀sùn oni pe awon filistin ti gbe akoti e olorun won si mu lati e bini seri wa asidodu asidodu yen oni le dragon ni wa won mu lati won gbe akoti e lowo won e bini seri ni won ti ba niba ti won wa mo yi woli ti won mo bi oro to wa nle yi oro kin soro an fe mu ja enu o le se kin soro ekun elomi ekun lo ma wa mu je tikan ma sukun obini kan wa soro mi so tesegun ekun lo bu si iya okan ni o ti ba so nje ko je o se bata ma wa di ya ti egbe lo ni lo logun tari bayin ya ti egbe lo so pe ko ni bi mo ni oko to wa ngba to bi e ma wa ja o lo fi je pe ni o jo wo ni to ba ma lo je wo ni ti emi mo ba sise ti se le to do ma bi e pe ti lo ba wa ko te si wo ni to ba ti je wo ni ni o to ba je wo ni ni o ni so pe pastor ni so pe evangelist o ni so pe teacher o ni so pe ya ko su kan to ba je wo ni ni bo ba ti je waju e to ngba du afo ni oju ese na ni o ma so pe soro bayi lo ni isoro bayi gan lo ba pade ni rin ajo ibi to gun re gba wale n to ma lo se sile leyin ah to ba de ti gbagbo ogun se niyan e le ju be lo ku ju be lo mo gbagbo ogun re ma amen ida ni mo ju amen e wo o me se ni pe ogun dide si won ni ba ta de we first time chapter 7:7-7 oni awon flitin gbo pe awon me se ni pe do si misa awon ede flitin ko ke to se lo nígbà tí àwọn mẹsẹ́lì bá wọn bẹ̀rù àwọn filistin ní gbọmọ bí nǹkan kan jẹrù bẹ ẹrù bẹ lórí ọmọ yẹn ọmọ tí ẹ kó tọgbẹ ìbànújẹ ló ń fún ọ ẹrù bẹ ní ọrọ máa lè jẹ kò sí oríṣiríṣi obìnrin tọkọ rẹ ogún tẹtí ní kópa lẹmọ kó lé ẹrù bẹ lórí iṣẹ tó ń ṣe kọńtàkì tó gbà yẹn ó ti di gbèsè òtẹ ọmọ bójú fẹ yanjú ẹ ẹrù bẹ ní ọrọ fíṣà yẹn èyí kò ti lọ ṣe gbàgbọ láì mú yé gbà wọn fún ẹ ẹrù bẹ lórí ọmọ rẹ tó fẹ lòdò ìbò wọn ti gbowó gbowó kò bọ sí ẹrù bẹ lórí àdíṣe ọmọ rẹ ẹrù náà ló máa ń ṣẹlẹ̀ nígbà tí èyí ò bá ti mọ iyì ọlọ́run tàbí tó jẹ́ kó ti gbàdúrà gbàdúrà tí ògbà tó ti wá gbà pẹ́ẹ́bọ̀ òde gbàmọ́ ohun tó dẹrù bẹ́ẹ̀ òpin lè ṣe orúkọ jẹ́ lámúra ọmọ ọlọ́run ti wà lẹ́nu iṣẹ́ kí ni wọ́n wá sí ọwọ́ gbọ́ o ó náà mọ́tí sẹ́ẹ̀lì fún sọ́mọ́ ẹ̀ pé má ṣe dákẹ́ àti má képe olúwa ọlọ́run wá fún wa yóò sì gbà wá lọ́wọ́ fún wọ́n ní bí sọ́mọ̀ ẹ̀sìn ìwé ọ̀bọ̀ sísun náà lọ́wọ́ àwọn filistin sún mọ́ sẹ́ẹ̀lì láti gbá wọn jà ṣùgbọ́n olúwa sáàrà ńlá ní ọjọ́ náà sórí àwọn filistin báyìí ni mo wí gbogbo ẹni gbogbo tí ààrẹ ìbílẹ̀ olúwa máa pàdánù ìgbà ní mo bí sọ ó ní ó sì dààmú wọn ó sì pa wọn níwájú sẹ́ẹ̀lì gbogbo ẹni tó ní ọlá tó ń dẹ̀ láàmú wọn máa pàdé ikú lójijì ìgbà ní nígbà ọ̀sẹ̀ ìfọ̀lì sọ́mẹ̀ sí ìmọ̀kúta kan ó sì gbé kalẹ̀ ní abẹ́lẹ́ méjì nígbà sẹ́yì ó sì pé orúkọ ọbẹ̀ ní ebenezeri oye ebenezeri tó ti gbà fún tẹ̀rí lọ́wọ́ wọn ebenezeri náà tó ti wá pa ọ̀pá wọn ọ̀tá tó ń ní ọ ọ̀tá yẹn máa ṣubú torí jẹ ìdẹ̀ ni mo ti sọ lámúra èmi máa rán sí ọ jẹ́ kí n sọ ìdí pàtàkì mẹ́ta tí mo fi mọ̀ wípé gbígbọ́ tó gbọ́ mi ogun rẹ̀ máa ṣe nọ́mbà wà èmi ìtọ́ bẹ̀rẹ̀ sí gbọ́ mi ọjọ́ oṣù ẹ̀tẹ́jọ la wà sẹ́rí oṣù kẹjọ yìí oṣù tó ní agbára nífà oṣù májẹ̀mú ìpè mi kẹjọ láwọ yìí tẹ́sán àṣírí fọ oṣù yìí ládùn òní mi ìyẹn ọjọ́ kẹsàn-án nínú oṣù ẹ̀tẹ́jọ oṣù yìí ládùn ìyá tó bí mi tó di ẹ̀jẹ̀ lé mi lórí oṣù ẹ̀tẹ́jọ yìí náà ni o oṣù ẹ̀tẹ́jọ òun náà kan náà ni oṣù tí mo gbọ́ májẹ̀mú ìpè mi ọgọ́ sètì oṣù ẹ̀tẹ́jọ yìí ni oṣù tí a fi orí òkè àkọ́kọ́ lélẹ̀ ó máa ní agbára láàárọ̀ ẹni wednesday ìdí ìrètí o fi gbọ́dọ̀ wà o gbọ́dọ̀ wà ni torí àkànṣe omi yẹn gbogbo àwọn tó wà ní sango ọ̀tá ní ọjọ́ monday ní alishiba ní 33 bus stop is glorious gbogbo wọn náà rí bí mo ṣe lo omi yẹn wọ́n rí àṣírí ẹ̀ díẹ̀ àmọ́ tí wọn ò wá tó ti àwọn tó wà ṣòwò ní ọjọ́ monday oh my god wọ́n wá sí tẹ́ntẹ̀ nígbà tí a gbé ibi tí omi yẹn ti jáde fún wọn wọ́n rí wípé ajílórí atamátà tí ò ní pẹ́ àkókò tó tọ́ fi gbọ́dọ̀ bọ́ nínú ogun kò yẹ kó o máa bá yìí omi yẹn kan lọ́dún ni tó o bá ti ní ìsìn ẹ̀ o ti ní ìsìn ẹ̀ náà nìyẹn ti sango ọ̀tá ti kọjá báyìí a ti ṣe ti abẹ́ọ̀kúta ní ọjọ́ tuesday gbogbo àwọn tán wá náà láǹfààní tá a lomi yẹn fún torí bá a ṣe ń kúrò níbi tẹ́ntẹ̀ ní ṣòro mọ́júmọ́ a tún gbéra láàárọ̀ yẹn àwa àlù fún èmi yìí ni tó o bá ti ní ìsìn ẹ̀ o ti ní ìsìn ẹ̀ nìyẹn ẹ̀kọ́ lọ́dún lomi yẹn gbogbo ọgbọ́n tó bá máa bá wa gbà báyìí tó bá dẹ̀ ti ní ìsìn ìbàdàn lókù tó máa wá lọ́jọ́ friday so gbogbo ìwọ tó wà ní mọ̀wé ìbàfò gbogbo ìwọ tó wà ní korodu ìwọ tó wà lódó gíyán odó ńlá odó kékeré gbogbo ìwọ tó wà ní ògìjọ gbogbo yẹn múra o lágbà ọba tó la yàtọ̀ àárọ̀ yìí mo dẹ̀ ti sọ́ fáwọn èèyàn lánàá mo dẹ̀ sọ ní láti sùn pé kánsẹ́lì láti máa bẹ̀rẹ̀ láàrọ̀ yìí so nígbà fún abẹ́ ago méje àbọ̀ máa bẹ̀rẹ̀ kánsẹ́lì láàrọ̀ yìí bó bá ti ṣe kánsẹ́lì di ago mẹ́sàn-án program bẹ̀rẹ̀ tá a bá ti parí program lago méjìlá máa tún ṣe kánsẹ́lì fáwọn tó kù lẹ́yìn ẹ̀ ìbàdàn ló máa lọ́jọ́ friday mo dẹ̀ fẹ́ràn gbogbo ẹ̀ lórí pé gbogbo ọjọ́ monday là ń wà ní 33 ní alishiba 33 bus stop ní sango ọ̀tá every Monday, every Tuesday, it is shabby. It shall be all. To what the laughing was, no bojo Tuesday. I think no bojo Wednesday, nothing. You need to what you under Sabo Bridge in the Unitoko community. Oh, ah, I do a matter of the test. What do? Ama, to but you miss you, me, Lenny, or to miss any, or to the next year, your doctor was. Inu osho kejo odun to nbo se nbo ba jagun to mo bi to gun ti nje to mo bi se to ma gbe to mo na to fe rin iya yan po ju ogun ni jawa mo
1: amen
0: won de bo lowo
1: amen
0: eni yi ni to ba ti mi ise o ti mi ise ni e ko lodun lo mi yen gbogbo ogbo to ba ma gba wa gba bayi ta koko wa di sin ajo ta gbe igbese ise go oju ese ona bayo se ri gbogbo eni ti ajo ba garu eni ti won ta lo fa lagu ara gbogbo eni ta gbe ti sin igbese patapata gbogbo awon to je pe ise ti garu mo lowo awon to nla la kan la gbogbo awon to je pe ah ah won ni ko wa aye lo sise obi tete dandan ni ko leri ah awon kan mo so eri o
2: oruko mi je foradeshina ore abe ni ara ko tani mo wa abe ni wa ni agoko ni wa si bai ri the thing to ko jani wa si bai ori oro mo mi kan mo so ba wa bai jadi wa pe prayer mo jade pre se prayer mo sa mo ni pa bo mi pe aja yen ti da ni mo so mi ren to fun mi ni 30,000 ri and 20,000
0: ora lomi o ren ise lo re ri won re ni se la anuri won re ni fun lowo oluwa ni ki kede fo to ba gbagbo ni abe majemu ipe yi tori mo wa ni akoko edidi ipe mi lowo osu ipe mi to so le ton owo millions eh ire nla o ma ri sa aseni ama lo re ni fun lowo gidi gba magboro re bo ori olorun se ta ti dan so re iwo ni ko sa gbagbo ani agba lojo monday eh kiri kiri bo stop ni ko ti bole iyen ni area ni shiba ni so gota ni o ni bi to police glory o odun mero bi yen ni o iwo le ri ka jagboro mo mai ko gboro ye de lesson o ye jagboro ton
2: o la di doketa yen mo lo soja awon yen koja koja ba mi re ta o e ba mi re da won o da mi lohun mo de mi kon wo ni bo se pada bo e wo mo ke olohun be ma ye ka

0: ora to ba so pe da mi ran ko to ba yin ra e ma ko ra mo mo bo se mo ko wa joko ti mi ni ka ma da ma da ma da so mi joko ti mo ni joko ko mi o ko le joko ni o ba ni a ba o le se ra e ja te ti ra ni ba te ti ba ti ta mo tin ta se pe mo ni gba ko ni file size ba isan ni ye ja yen mo ma ra ni 525 kini ko o ba ni a ni sin ko mo so 60000 o wa ni a o se 60000 yen o le la ma nje lori pe mo ni gba ko ma nje 5000 ni pali ready and so so be so to mo ni a mo ni sin mo ni ka re ke ti ko ja bi 2000 lo ni a ka ma da ma se e ma ni owo fura mo ni mi owo mo ni mango lo ps ni o ni ha o ni gama to ba fun ile won ko mo ni ko ti wa le oko mi o ba ni gama o ni ejide gbogbo di ya wa da ba ni a o fun o ti si e bi esu le mi no ba dide o ba gbogbo di mi o sa joko ti wa ni a gama ye ti tu yi ka di tu ni o mo le ti tu mi o ni tewo mo a tewo ba wa ni a pa wo yin pa ko mo sa pa wo yin pa ko o se ti tu mo ni mo di ju pe ni e fun mi 1 base o ti ti mi lowo ni e 20000 o ba ti le tu fun mi 1 base 50000 ko 500 o ba ti le fun mi ko si 20000 o je 90000 ah inu mi dun
1: lo fun yin
0: be ni sa
1: mọ̀wọ́rí
0: ní ìbọ̀wọ́rí rárá rárá
1: ó jáde sí ọ̀rẹ́ mbí
0: bẹ́ẹ̀ ni sà
1: ọba jáde bọ̀rẹ̀
0: mo jà mo
1: jà
0: mo jà pé àyẹn lẹ́yìn náà mo ti ṣe pé àyẹn bẹ́ẹ̀ ni sà wọ́n á ní ìgbàgbọ́ wípé ń kọ́ tọ́lọ́rọ̀ ọmọ mi tí mo bá dé ní báyìí lórúkọ jésù ó máa ti ṣiṣẹ́
1: ọ̀rọ̀ yẹn ti lẹ́jú
0: bọ́dáàdì
2: mọ́mí àti dáàdì ó jọ ń gbọ́ mi bá ọ̀rọ̀ ẹ̀ máa yanjú ọ̀rọ̀ ayé ẹ̀ máa yanjú ọ̀rọ̀ ọmọ ẹ̀ máa yanjú ìrìnàjò ẹ̀ máa yanjú ó máa padà lẹ́rìí ìwọ ni kò má jẹ́ kí àìgbàgbọ́ bá ṣe jẹ́ o wọ́n ti tẹ̀yìn tẹ̀yìn o wọ́n ti fi rẹ́ẹ̀sì tẹ̀ o ti lọ òfolo bọ́ wọ́n ti fàdúrà tẹ̀ o lọ orí kankan mú bọ̀ wọ́n ti fẹ́ kí ẹ o ti wá so fẹ́ lọ bí àdúrà mọ́ torí pé o ti pàdé wòlíì rẹ ni ṣẹlẹ́jọ́ tó o bá ti pàdé wòlíì rẹ ni solution dé èmi tẹ́lẹ̀ sí ẹ nìyí mo ra lẹ́ni ọjọ́ wednesday o ìjòkó kọ̀ mi ti ọ̀lọ́ ń bọ̀ lẹ́ni wednesday o kí wọ́n náà lè lo omi yẹn ẹ̀rí lókun tó máa tẹ̀lé bẹ́ẹ̀ni gbogbo ìwọ tí blue candle ẹ̀ ṣì wà lọ́wọ́ ẹ̀ máa mú bọ̀ lẹ́ni èmi náà la máa round up lórí ẹ̀ ẹgbẹ́ ọba tó la yé àti ọ̀run ẹ̀wọ́ tó fẹ́ mi wò ni wà ní àǹfààní àti èrèmí tó bá wa ìjòkó community ọ̀ under sabo bridge yẹn ń ṣàgámù bíbá ni o ẹ̀rí lókun máa jẹ́ tọ́ ọba wa wà lẹ́rìí ògùn ẹ̀dẹ̀ máa ṣẹ́ ìdánimọ̀ títọ̀ ṣe fún èèyàn mẹ́fà lórí ọ̀fẹ́ láti pè mí kí nǹkan sọtẹ́lẹ̀ ṣayé wọn kí n sọ bí tó gun wọn ti bẹ̀rẹ̀ n tó wà nídìí ogun àti bẹ́sẹ̀ sàmà gbé torí tọ́ ọba dọ́dọ̀ wòlíì kò yẹ kó ṣe sọ pé ìkàbá ẹ̀ lókun ló ń ṣe ẹ̀mí mọ́ ló gbúdọ̀ gbẹnu wòlíì tí wàá ṣe ogun ẹ̀ àti bẹ́sẹ̀ tó máa gbé yá jọ pàdé kò jẹ́ kí ẹ̀mí mọ́ kó tún gbogbo àṣírí ogun ayé rẹ̀ fún ọ ò ní láti sọ nǹkan kẹfẹ́ ìmọ̀ tó máa tu.
3: Kò tí sọ̀rọ̀ ọkọ mi ni Muda Sùúrù Ọmọkẹ́ láti ìlú Iwo ilé aláyè mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ọlọ́run àtàmọ́tàṣe torí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹsẹ̀ mi ò lè bẹ̀rẹ̀ báyìí kí n bẹ̀rẹ̀ kí n yàgbẹ́ màá náà ro báyìí tí n bá fẹ́ tọ̀ màá náà ro ni torí pé ẹsẹ̀ mi ò fi kọ́lẹ̀ ṣùgbọ́n nígbà mo ti ń gbọ́ prógíráàmù yín tẹ́ bá ti ń gbàgbọ́ mi náà mọ̀ gbà ẹ mọ̀ sọ́yí pé ń bọ̀ bá di pé ọya Ọlọ́run àtàmọ́ta tó mi ò ní sàn màá mọ̀ sẹ́rẹ́ olúwa mi ò ní sàn màá sàn torí pé wọ́n mọ̀ wòmí lọ́lẹ́pẹ́ ẹlẹ́yìn sọ sọ́kọ́ mi ò ní sàn màá sàn sísàmọ̀ wí bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà mo sàn wí mo rí i pé èmi sì lè bẹ̀rẹ̀ yàgbẹ́ mo rí i pé
2: hallelujah
3: sẹ́kọ̀ màá ma ra gbogbo ẹ̀ mo rí i pé bí n bá ń rìn ra kankan pé máa rògùn mọ́ máa ṣe kẹtẹ́ pé ẹsẹ̀ wo sàmọ̀ dàmí láàmú tí ó sá wù tó sàmọ̀ ṣùgbọ́n nígbà mo sàn pé ọlọ́run àtàwọn mọ́ta ṣe fún sàn máa sàn máa. Ọlọ́run sì wò ṣe sàn mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
2: Mo gbà tí wà lórúkọ Jésù. Ọjọ́ ogun tó fi sọ́kò mi
0: dé. Àṣẹ
2: ni mo fi sọ. Ogun yẹn ò tún gbé rí mọ́. Jẹ́ àlọ́ ṣe wòlíì sàn máa sùn. Máa fi ọwọ́ gbàgbé tó gbẹ, máa fi ọwọ́ gbàgbé tó gbẹ báyìí. A máa fọ orúkọ Jésù ní ẹ̀mẹ́ta, ẹ̀mí mímọ́ lẹ́ẹ̀kan, ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀kan. A lọ Ọlọ́run àtàmọ́ta sí wòlíì sàn, máa sàn, gbà mí là, máa là.
3: Ní pé ìjọ tí mo fẹ́ kọ́ gbọ́ program àti ìmá ń gbọ́ ọtí fẹ́ ta program ìjọ pé nọ́mbà pé ká ṣe kọrẹ àánú àkáǹtì nọmbà lọ ẹka pé bọ̀ fọ́lọ́ ní ẹ̀mú láti ṣe 1000 naira ní àkáǹtì mo láì jáde lọ bí ṣẹ́gbẹ́ ẹni ẹ̀dẹ̀ ti ṣe ní ó láti bí 5 years 2 years gọ́sẹ̀ fún mi máa bẹ̀rẹ̀ ọ̀kadà fún ẹ̀kọ́kọ́rin mo ní sọ̀rọ̀ ní ìdájọ́ mi ẹni tó pèbí ó ní ti wúlò fẹ́ sọ pé ó tẹ̀ fún díẹ̀ lóyẹn bọ̀ ní pé ìrápadà bó wá tó pé ìyá ayọ̀ mọ́nìmá ó ní ẹ̀ sẹ́dà kanàmbá gbogbo tó àìjẹ láti bí fẹ́yẹsì ó dẹ̀ sẹ́yẹsì mi ní ìjọ yẹn
2: ìpẹ́lẹ́dọ́lọ́pẹ́lọ́. Mo fẹ́ gbẹ̀rí tiẹ̀ báyìí àmọ́ ti tó máa

0: kan ajalu ore nla kan iya nu ki o se fe nu oyin fe kan o ni agbara fun awon meje akoko yin o gbe yin lo ba ruko leni sugba awon meje akoko yin ma de mu kan si fi olori oro won. Oh my God, egbo ile ko re shiro in the name of Jesus. O gbe yan o ti fere ma de mu ejiji re ranse bo o le se laaro yi o fe sada mewa o fe son re. Oh my God, o te fe se je egbo ati awon to luwa ni ba le lo 8800 bi eji o gbo awon won yi laaro yi ojo pe egbo eyan meje akoko yen je fe ni akara number ka wo eni meje akoko na akara number to fi ore rubo re si atore ri bi ati maja mu yen to fe fi sile consider UBA UBA ni o oya 10 10 24 24 77 77 50 80 80 UBA UBA wọlé àkàsí 10 10 24 77 77 50 80 80 kẹ́sà sílẹ̀ yàtọ̀ àmàtà sílẹ̀ ma bá kàdé bẹ̀ ó ní yẹ àwọn tó gbà ẹ̀gbọ́n lájà gbẹ̀rẹ̀ fún láti jẹ́ ọmọ lọ́nà àtàwọn tó burúkọ nínú ẹ̀gbọ́n wọ́n bí ìtọ́ ọba gbà ẹ̀gbọ́n orí ògùn ọlọ́run bí ìjẹ́ ṣe iṣẹ́ nínú ojú àrùn orí ọ̀kẹ́kẹ́ lánìyàn àmọ́ tọ́ ọba ìdánwò rí rẹ̀ gbọ́ wàá dẹ̀ ṣeré ẹwọ́ wo yorùbá ló ń sọ pé mo ṣeré kò gbèbí ó lọ́wọ́ kan ìka nínú ni ẹ̀yin méje àkọ́kọ́ yẹn èyí ló fi mọ̀ pé ọlọ́run nìkan lálágbára àti pé lẹ́yìn ọlọ́run ọlọ́run nìkan lókun mo sọ bíi wòlíì ní kíá ìyanu kò tó kíá èèyàn méje àkọ́kọ́ yẹn àti gbogbo ẹni tó máa sọ ọrẹ ìrúbọ lẹ́ni mo ní ilẹ̀ kò double 7 77 50 80 80 orúkọ tó máa yúbẹ̀ christ àtìlẹyìn àtàmátà sí 10 10 24 24 double 7 77 50 80 80 àká nọmbà náà nìyẹn bó o ṣe ń dá síbẹ̀ ọ̀nà ìṣẹ̀lẹ̀ ogun rẹ̀ ṣe rọ́nà rọ́múra o gbogbo èèyàn láìpẹ́ nìkan ṣoṣo ó máa ní agbára o fi sọ́kàn pé àárọ̀ yìí o ó máa ní agbára láàárọ̀ ẹni wednesday ìdí ìrètí o fi gbọ́dọ̀ wà o gbọ́dọ̀ wà ní torí àtúnṣe omi yẹn gbogbo àwọn tó wà ní sango ọ̀tá ní ọjọ́ monday ní alishiba ní 33 bus stop is glorial gbogbo wọn náà rí bí mo ṣe lo omi yẹn wọ́n rí àṣírí ẹ̀ díẹ̀ àmọ́ tí wọ́n wá tó ti àwọn tó wá ṣọ́rù ní ọjọ́ monday oh my god wọ́n wá sí tẹ́ńtẹ́ nígbà tí a gbé ibi tí omi yẹn ti jáde fún ọ wọ́n rí wípé ajílórí àtàmátà sí òní ń pẹ́ àkókò tó tọ́ fi gbọ́dọ̀ bọ̀ nínú ogun kò yẹ kó máa báyìí omi yẹn kan lọ́dún ni tó bá ti ní ìsìn ẹ̀ o ti ní ìsìn ẹ̀ náà nìyẹn ti sango ọ̀tá ti kọjá báyìí a ti ṣe ti abẹ́òkúta ní ọjọ́ tuesday gbogbo àwọn tán wá náà láǹfààní tá a lomi yẹn fún torí bá a ṣe ń kúrò níbi tẹ́ntẹ́ ní ṣòru mọ́júmọ́ a tún gbéra láàrọ̀ yẹn àwa àlò fún èmi yìí ni tó bá ti ní ìsìn ẹ̀ o ti ní ìsìn ẹ̀ nìyẹn ẹ̀kọ́ lọ́dún lomi yẹn gbogbo ọgbọ́n tó bá máa bá wa gbà báyìí tó bá dẹ̀ ti ní ìsìn ìbàdàn lókù tó máa wá lọ́jọ́ friday ẹ̀ẹ́ni olúwo tó wà lọ́nà tó di tẹ̀gbẹ́ra àmọ́ lẹ́ni báyìí ibi tó ń bọ̀ onítòkò community hall tó wà lọ́ndà sabo bridge so gbogbo ìwọ tó wà ní mọ̀wé ìbàfò gbogbo ìwọ tó wà ní korodu ìwọ tó wà lọ́dọ̀ gíyán odò ńlá odò kékeré gbogbo ìwọ tó wà ní ògìjọ gbogbo yẹn múra o lágbà ọba tó la yà tọ́ àárọ̀ yìí mo dẹ̀ ti sọ́fà ròyìn lánàá mo dẹ̀ sọ ní láti pé kánsẹ́lì la fi máa bẹ̀rẹ̀ láàrọ̀ yìí so nígbà tí wọ́n máa dago méje àbọ̀ máa bẹ̀rẹ̀ kánsẹ́lì láàrọ̀ yìí bí bá ti ṣe kánsẹ́lì bíi aago mẹ́sàn-án program bẹ́ẹ̀ tábà ti parí program laago méjìlá máa tún ṣe kánsẹ́lì fáwọn tó kù lẹ́yìn ẹ̀ ìbàdàn ló máa lọ́jọ́ friday mo dẹ̀ fẹ́ràn ògbẹ́ lórí pé gbogbo ọjọ́ monday là ń wà ní 33 ní alishiba 33 bus stop ní sango ọ̀tá every monday ni every tuesday ni ti ní ṣàbí ọ̀ tó wà ní láfẹ́wà gbogbo ọjọ́ tuesday ni àti pé gbogbo ọjọ́ wednesday náà ni ti ilé tó wà ní under sabo bridge ìyẹn onítòkò community ọ̀ àdúrà tamata sì tẹ̀síwájú àmọ́ tó bá ti ní ìsìn omi ilé ni o ti ní ìsìn ẹni o tún di next year ní ọjọ́ kẹwàá inú oṣù kẹjọ ọdún tó ń bọ̀ ogun ayé òní já wọn ó náà tún fẹ́ gba àkànnà bẹ̀rẹ̀ kan jẹ́ kí n pè sè UBA 10 24 77 50 80 wọ́n lẹ́ẹ̀kan sí UBA 10 24 77 50 80 gbogbo èèyàn ló gbọ́dọ̀ dá ọrẹ lẹ́nu bó o ṣe lágbára tó ni kò ṣe ṣe tó yàtọ̀ sí àwọn tó fẹ́ gbá ọrẹ májẹ̀mú tó jẹ́ ẹgbẹ̀rún méjì àti àwọn tó fẹ́ sọ ọrẹ ìdìdí tí ọlọ́run bá mi sọ nípa ẹ̀ ìyẹn 8000 ṣùgbọ́n gbogbo èèyàn láìpẹ́ nìkan ló gbọ́dọ̀ dá ọrẹ lẹ́nu orí àánú ti fẹ́ ṣiṣẹ́ fún ọ mo ní oṣù yìí yàtọ̀ pátápátá kì í ṣe yẹn nìkan oṣù ìpè mi tí ọlọ́run pè mí oṣù tí abíyá tó bí mi oṣù tá a fi orí òkè àkọ́kọ́ lélẹ̀ mo ra lẹ́ni ọjọ́ wednesday o ìjòkù community hall ló ń bọ̀ lẹ́ni wednesday o kí wọ́n náà lè lo omi yẹn ẹ̀rí lókun tó máa tẹ̀lé Ben gbogbo ewo ti blue candle e si wa lowo e ma mo bo leni ile la ma land up lure e bo ba to la ya ti o e wo to fe nbi woli wa na anfani ati remi to ba wa idoku community o under sabo bridge yen sagamu bi ba ni o e lo ku ma je to ba wa oruko jesus wa le sha be o wo na te ro mi e gba ori o ko wa wo bi olorun se se boya olorun gbadura tabi ogbo sa ti kakiri ah so le ri dojo lote o ma le lo ko o lo ma le lo ko ah take your number to ma pe si o te fe gbadu pe eyan meje ninu awon to fi ore support le yen ya ko number na sile 070 0705 3523 1417 to le kan si o 070 0705 3523 1417 afani ko lo je pe eyan ko je laye ko so emi a ni so jobo olorun
1: amen
0: o de anuba
1: amen
0: jesu oluwa
2: olorun wa je lore akamata pe yoko wa ko fo ni ko ni Three, five, two, three, one, four, one, whatever.

aṣojú o aago mẹ́fà ti lù gẹ́rẹ́gẹ́ láti ìkànnì lágẹ̀lú fm òkè gajòkè ilé funfun báláwo fẹ́lẹ́lẹ̀ nílùú ìbàdàn àkójọpọ̀ ìròyìn àgbáyé lamútọ̀yìn wá láfẹ̀júmọ́ òní tèmítayọ̀ oyèládùn lóníròyìn ṣáájú ẹgbọ́ kókó tó wà nínú ìròyìn náà ìgbìmọ̀ ilé aṣòfin àgbà ilẹ̀ wa nàìjíríà lórí ètò ìnáwó ni wọ́n ti ń sapá láti túbọ̀ jẹ́ kí ẹ̀ka ètò ìnáwó wa nàìjíríà kó túbọ̀ dúró ṣinṣin sí i nípasẹ̀ ìfọwọ́sowọ́pọ̀ tó gbọ̀ngbọ̀n pẹ̀lú àwọn ìkànnìkàn lẹ́ẹ̀kan náà iléeṣẹ́ ọlọ́pàá ó ní wọ́n ti wọ́gi lé ètò òsìn ní ilé ẹ̀kọ́ unica látàrí ìjà sí ipò adarí tó wáyé nínú ìjọ náà wọ́n ti mú adarí ikọ̀ ọmọ ogun ọlọ̀tẹ̀ balẹ̀ ní columbia gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè ọ̀hún ṣe ti ń gbégbèsè láti kápá àwọn agbébọn ní orílẹ̀-èdè ọ̀hún akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ arsenal michael arteta ti gbà wípé ikọ̀ arsenal ń lo nílò agbáwọ̀ ẹ̀yìn tuntun lẹ́yìn ìjákulẹ̀ tí wọ́n bá pàdé nígbà tí wọ́n kojú dortmund ẹgbọ́ròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ìgbìmọ̀ ilé aṣòfin àgbà ilẹ̀ wa nàìjíríà lórí ètò ìfowópamọ́ ìdójútòfò àti àwọn iléeṣẹ́ ètò ìnáwó míì ó ní wọ́n ti ń sapá láti túbọ̀ jẹ́ kí ẹ̀ka ètò ìnáwó nàìjíríà kò dúró wa mú léyìí tí wọ́n ṣe àgbékalẹ̀ ètò ìfirakínra kan pẹ̀lú àwọn èèkàn lẹ́ka ètò ìnáwó láti rí dájú wípé ìgbélárugẹ ó bá ètò ọrọ̀ ajé ilẹ̀ wa nàìjíríà tó ń ti ìdúró ṣinṣin bẹ́ẹ̀ ni wọ́n pe ẹni tó jẹ́ alága ìgbìmọ̀ ilé aṣòfin àgbà ilẹ̀ wa nàìjíríà lórí ètò owó náà ọ̀hún sẹ́nẹ́tọ̀ mukahil adetokunbo abiru eléyìí tí wọ́n wípé sẹ́nẹ́tọ̀ usita izunazo òun ló ṣojú ẹ̀ níbi ètò eléyìí tó jẹ́ ìfirakínra ọ̀hún ń ló pe ìgbìmọ̀ ilé ọ̀hún lórí ètò owó náà òun ló farajìn láti ṣe òfin tí ó túbọ̀ jẹ́ kí ètò ìnáwó ilẹ̀ wa nàìjíríà tó ń ti ètò ọrọ̀ ajé kò dúró ṣinṣin sí i nípasẹ̀ fífọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ìkànnìkàn lẹ́ka ètò ìnáwó àti fífi àwọn ìlànà tí ó túbọ̀ jẹ́ kí ààtò ètò ìnáwó ilẹ̀ wa nàìjíríà kò jìngiri sí i abiru fìdí ẹ̀ múlẹ̀ pé ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ wa nàìjíríà òun náà ni wọ́n ti rí àwọn ìkànnìkàn ní ẹ̀ka náà gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ń dókòwò nílẹ̀ yìí tí wọ́n sì ń pèsè iṣẹ́ lọ́pọ̀ yanturu pàápàá jùlọ àwọn okòwò tó jẹ́ alábọ́dé ó fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé ẹ̀ka ètò ìnáwó wa nàìjíríà ó jẹ́ ẹ̀ka kan gbòógì eléyìí tí ìjọba gan mú lọ́kúnkúndùn fún ìdàgbàsókè ètò ọrọ̀ ajé eléyìí tí ó sì jẹ́ kí àlàáfíà kó túbọ̀ jọba ní tìbútòrò ilẹ̀ yìí àjọ èyí tó ń dènà ṣíṣe fàyàwọ́ ọmọnìyàn ní nàìjíríà tá a mọ̀ sí naptip ti fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé àwọn èèyàn tí wọ́n lé ní ogún òun náà ni àwọn ti gba ìdájọ́ lórí wọn lórí ẹ̀sùn tó ní ṣe pẹ̀lú ìbálòpọ̀ kò tọ́ àti ìdíyàjẹni tó rọ̀ mọ́ akọ àtabo léyìí tí wọ́n fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé àwọn èèyàn tí wọ́n lé ní 1000 ni wọ́n ti dóòlà láàrin ọdún 2026 ẹni tó jẹ́ ọ̀gá àgbà lẹ́ka ètò ìròyìn àti ìkànsáràlú àjọ naptip ọ̀gbẹ́ni vincent adekoye ń ló ti ṣàfọ̀mọ́ ọ̀rọ̀ ẹni mọ̀ nígbà tí wọ́n ń fọ̀rọ̀ wá lẹ́nu wò nílùú àbújá adekoye ṣàfọ̀mọ́ wípé àwọn mẹ́ta nínú àwọn tí wọ́n gba ìdájọ́ lórí wọn ò ní wọ́n ti rí ẹ̀wọ̀n gbére he léyìí tí wọ́n pe ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀sùn tó sì ń bẹ níwájú àwọn ń ló rọ̀ mọ́ fífi ti pátìkúùkù báni lájọṣepọ̀ kò tọ́ àjọ naptip ń ló wá pé àwọn ti náwó jà wọn sí ẹ̀ka mímọ́ agbógun ti ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìbálòpọ̀ kò tọ́ àti ìdíyàjẹni tó jẹ́ akọ àtabo ní nàìjíríà nípasẹ̀ báwọn ṣe fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá àjọ ẹ̀ṣọ́ ààbò arìnàbòlú àwọn iléeṣẹ́ àti ẹ̀ka jẹ̀ka tó jẹ́ ti ìjọba adékòyè ló pé àjọ ọ̀hún
oni o kan si awon eyan lawojo laigbe jagbegbe papa julo lati dena awon wahala to ro mo SGBV ye ibalopo koto ati diya jeni to joro akonsabo ile ise olopa ni ipinle Cross River ni won ti da si oro ile ijosin Chapel of Redemption ele to wa ni Fafiti Kalaba Tamo si Unica le ti won ti seraro lori eto esin ile ti o ba ma waye ni ijo na lati dena ikolu ile to sese ko waye mo pe igbese yi ohun lo waye nigba ti igbimo adele fasiti ohun ati eni to je adari kan le to pe giwa ile eko ohun yan lati ma dari isin ile ijosin na ile ti won wa wi pe eni to je oluso agutan chapo ohun Reverend Joseph Ushe ile ohun ti n seto isin lo to si n dari gbogbo eto nbe ile to mu ki idarudapo ko waye nigba ti won ba won oniroyin soro igba keji commissioner olopa ni ipinle ohun DCP Godwin Atim o fi de oro mule pe idi ta won fi da isin duro ni ile ijosin na ni lati dena wahala yaso ile ti o le mu ki won te ofin lojumole ati dami alaafia agbegbe ohun ru Ibadan lati royin lati ikani lagi ilu FM oke gajuki ile funfun balao felele nilu Ibadan wayi o e 30 siroyin to wa lati ile okire eni to je baba asale adari iko mugun olote ni Colombia oni amugun rede ohun ti mu bale bayi ni aarin gbogbon Colombia gege bi are orilede na tuntun iyen Abelardo de la Espirilla bi won se bura fun ni ojo eti ose to koja to si wa kede pe ikoko ko ni gba soso ko gbeyin fun ohun ati awon to je agbebon ni orilede ohun gege bon se safomo pe awon iko alabo ni orilede ohun o na ni won ti nlago kilo fun awon agbebon pe ki won se wi agbeje mowo ibe ko ijoba tun be lode koni besu begba lati kojoro se awon agbesun mi ti won tun gbe egbogi oloro tun ta awon agbebon ti won sose ni ile ohun don ti wi pe sese ko bere si ma kolu won latoju ofurufu lakotan iroyin re daraya akoni ma gba fin ko Arsenal Mikel Arteta inlo ti gba pe ko Arsenal ohun in lo nilo agbawo eyun tuntun leyin ti won ba ijakule pade ngba ti won koju Borussia Dortmund ti won si ri aye pelu ami ayo meta si meji ninu opin ife eye ti Emirates ngba ti won soro leyin ijakule ti won ba pade ohun Arteta safome wi pe ko Arsenal ohun na lo je pe ami ayo ti won gba wole won ina ni o kudi e ka to ye pe awon ase ohun waye latare pe owo eyin won mu yanyan to ile to si pe dadala an gboro ri pe owo eyin awon o greek daada to fi je pe ko ni rorun fa awon atamota si kankan lati mo mi awon lodo won nigba ti won bi Arteta lere pe nje iko Arsenal nilo lati buwolu iwe adehun pelu agbawo eyin tuntun o safomo wi pe looto ni iko ohun lo nfoju sona lati je ki musemuse awon iko ohun ko tubo damu sesi alakoso iko sai tun safomo oro lori bi William Saliba bi ko se si lori papa to nti pe ara re sese nbo sipo ni latari ifarapa ile eto ni ati Jurgen Timber Arteta in lo safomo oro dimo bi pe seri Saliba ti o sinle o na ni aye re yo le daada o si wi pe ko Arsenal ati koju iru awon isoro be seyin kin to ma lo egbo koko to wa nu royin lekan si igbimo ile asofin agbale wa Nigeria lori eto inawo ni won tin sapa lati tubo je ki eka eto inawo wa Nigeria ko tubo duro sise si nipase ifowosowopo to gbangban pelu awon ikankan leka na ile ise olopa oni won ti wogile eto osin ni ile eko Unica latari ija si ipo adari to waye ninu ijo na
wọ́n ti mú adarí ikọ̀ ọmọ-ogun ọlọ́tẹ̀ balẹ̀ ní Columbia gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè ọ̀hún ṣe ti ń gbégbésẹ̀ láti kápá àwọn agbébọn ní orílẹ̀-èdè ọ̀hún. Akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ Arsenal Michael Arteta ti gbà wípé ikọ̀ Arsenal ń lo nílò agbáwẹ̀yìn tuntun lẹ́yìn ìjákulẹ̀ tí wọ́n bá pàdé ńgbà tí wọ́n kojú Dortmund. Fún ọ̀kan òjọ̀ kan ìròyìn tó ń jáde láti ìkànnì lági ìlú FM òkè tó ga jòkè ẹ kàn sí ìtàkùn àgbáyé wa pẹ̀lú www.lagiluefm.com ẹ lórí ọ̀fẹ́ àti tẹ̀lé wa lórí ìkànnì X pẹ̀lú lagilu FM 967 bẹ́ẹ̀ ni kẹ́ ẹ fẹ́ràn wa lórí Facebook pẹ̀lú lagilu FM 96.7 tó dé ọ̀làwúwo lólóòtú ròyìn yìí pẹ̀lú ìrànlọ́wọ́ Chinwe Chọ́ọ̀chì Tèmítayọ̀ Oyèládùn ló ti ń ròyìn ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa ká máa yáṣẹ́ o ire.

0: Eka bọ pada sori eto yin eto wa owuro lawa nikan ni lagelu 96.7 FM. Okay. To ga joke lo ile fun bara fere lawe ni le Ibadan. Ege ba se n ba bo tori awon to sese n gbo wa. A soro nipa okunrin to je pe won ni alafisun. Se ko da ki oko ninu ile ko la lafisun pe oko mi se nkan ti o wu mi oko mi se nkan ti o te mi lorun mo de ti baso ko wa se ko wa da ka se wa ni pe ti mi o baba ti mi ba ti ma baso ti ko gbagbo o lenikan ti mo le soro fun to de ma gbo tori opolopo okunrin inu mi kin fe ki won feju awon sun rara mo e kin fe rara even ko se iya to bi won lomo even ko je enikankan ninu idile won mo e kin fe tori opolopo obirin nikan yi nsele sinu ninu igbeyawo re to je pe ko wa silence sibe to ni puwo okan to ba fi ejo okan sun bayi oko ma pariwo ni ma fejo mi sun o ki lo de to rojo mi to tono ko da ninu igbeyawo ka ma fejo ara wa sun kiri sugbon agbodo ni enikan to je lafisun eni injokunrin ni ijobirin ni agbodo ni ki lo wa de to je pa ta ba ti gbo pe a nkan ko sele laarin mi otoko mi oko mi so ko gbo o da ti ma pe lagbaja ti ma pe eni yi tun baba so o ma gbo ti yawo ba wa so be foko abi to ba se wa pe ni kokon to momoko oko ma fly up ni kilo to vive lo fojo mi sun kilo sele kilo de so fe pa mi ni so fe se gba ni eh baba mi yin mama mi nu le se ko da keyan lala fisun ile fo afi ojo oko eyan sun abi fi ojo iyawo eyan sun 0912370 8675
1: hello ma
0: akoju mo sa
1: e wa ko akoko ye ni baje e won mo se o
0: ami sa
1: o ko mi ni saeed ata oko lati tagbadan e badan atokun wa pataki e won mo se
0: ami
1: Oga wa nko asisun wa alaila se ri nkan te gbe wa laaro yi ta ba ni ka wo dada lotito yo ba ti so pe ada to ma bobe to mo kan le gbe ku ara ko le gbe ku ara tori ko si bo se le wo ko ri igba mi wa idile mi wa to ja si pe ti ọrọ ba ṣẹlẹ laarin wọn wọn le da yanju ẹ awọn mi de wa to ja si pe laarin ara wọn wọn ti yanju ẹ to e pe elomi o ti e kin ba wa iru mi ati awọn mi nsin elomi o kin ba wa da sọrọ lodi eyin ṣugbọn awọn mi de wa be to ja si pe o di dandan tori oye ati da yanju ọrọ funra wọn wọn o ni o dabi iyawo ọrẹ mi kan si wa lana o wa lati ma so pe fun ti e ma ro kini kan pe dari faruku to ba ti e pe eni yo ti e mo yi bo lati e je mo se na jodi eyin so ni to tumo si pe toro ba ti ri be yen to dabe ni pe e dijo gbora yin ye lati le yanju oro o di dandan e ma ni eni kan to ja si pe mo pe o je ri yawo mi to ba gburu eni yi gbogbo to ba n yo so le o jeri oko mi to ba dabe ni pe boro na se le diju to ba ti gburu eni yo so le ni sugbon ko wa se pe boya oro kekere kan ka di sare gbodo lagbaja lo oro kekere ti o di to nkankan kere kere kan kere ti ma to kaakiri a ni bi ti a di ko to di pe eyan pe alase fi sun yen so loju temi fi wo e ku eto
0: e se won dupe sa seun sa hello
2: o kuku ni dam
0: ami
2: ile re o ni daru ati ti ana
0: ami ami
2: o to o ma re ni soro pe wo ma baba o lati kenshi en soro ti o lu ni
0: e seun sa
2: o le gbo mi to soro ni isin so ṣugbọn a máa tún wà níbì kan fẹ rí ẹni tí a lè fẹ gbé èèyàn sùn kàfẹ tí wọn fẹ gbé ẹsùn tí ẹsẹ ń tí yí mò gbogbooro jẹ pé kì í gbọ́ kẹta ní ìgò lọrẹ rẹ ó ṣòro fẹjọ sùn o kò lè burúburú lóòótọ́ kó má kẹnìkan máa yàn ṣùgbọ́n tẹ́ ẹ bá ń pe ọkọ èèyàn tàbí tẹ́ ẹ ń pe ìyàwó pé lágbájá yìí tó ń ṣe àṣẹ bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá gbé léṣe bẹ́ẹ̀ bá sọ fún wa pé ẹ̀wù tẹ́ ẹ wọ̀ ẹ lọ bọ́ọ̀lẹ̀ ọ̀dà ìyàwó kọ̀ọ̀kan mi wọ́n bá ti wọ sí rẹ̀ bẹ́ẹ̀ náà lọkọ sí ọ̀dà ni tẹ́ ọ̀bà dìmọ̀ gbogbooro èyí ò ronú tí ọkùnrin bá sọ fún èèyàn la irú alẹ́ bàbá alágbájá ń bẹ̀rẹ̀ ṣe ẹ má jẹ́ wọ́n gbárí owó wáńtẹ́ tí òòyò ní àdá sọ̀rọ̀ wà tọ́ba ẹ̀pẹ́ tí ìrorí yóò ronú ara ẹ̀ ọlọ́run ní jọ́ bàjẹ́ torí ẹlòmíì ẹkú ewu ni bàbá òun láti fẹ̀ ọ̀rọ̀ ò ní dàrú àti tí a o.
0: Ẹ ṣeun adúpẹ́ sọ̀rọ̀. Hello.
3: Iléeṣẹ́ lágbílẹ̀ òní jóná o. Ujọ́ mẹ́ta o.
0: Yes sir.
3: Orúkọ tèmi ni ọ̀kẹ́ olúwarú tèmi olúwa contain àríṣe àpáta ìbàdàn kò dá kídìlé wà kó má ṣe aláfisùn torí èèyàn ò kì í gbọ́n tán so kété gbogbo ọkọ àti ìyàwó náà wọ́n dẹ̀ mà ṣọ́ láti lè to ìdílé fúnra wọn so fún délé ó lè jẹ́ gbọ́n ni ó lè jẹ́ àbúrò ni ó lè jẹ́ ìyá ó lè jẹ́ bàbá tó jẹ́ pé tí ọkọ bá ti ṣe nǹkan kan ìyàwó yẹn á lọ fẹjọ́ sùn pé nǹkan báyìí lọkọ mi ṣe o wọ́n á lè pe ọkọ yẹn wọ́n á lè bá a sọ̀rọ̀ so fún di eléyìí ó yẹ kẹ́yẹ aláfisùn wà nínú ìdílé o tó bá ti jẹ́ pé wàhálà ṣẹlẹ̀ tí wọ́n á lè máa bá wọn dá sí kí ìdílé kó lè tò ẹ kú làákàyè o olúwa contain àríṣe àpáta ìbàdàn ẹ kú ètò.
0: 0912370867 3081424910006 Hello.
4: Ẹlẹ́ kàárọ̀.
0: Akojúmọ́ sá.
4: Orúkọ mi ni Akinwale Fatai, Eke Ìjẹ̀bú-Bẹ̀rẹ̀ látọ̀mí àjọ.
0: Ẹ ṣeun sá.
4: Ọpọlọ yóò máa rìn jáde.
0: Àmì.
4: Gbogbo ìdílé tẹ̀ ń tó ìdílé tí inú òdì ní jáde.
0: Àmì tẹ̀.
4: Ìpọ̀lẹ́ ọ̀kọ́ wa. Ẹ bá gbọ́ rédíò yóò máa fi ṣàrùkọ gbá lẹ́yìn tó jẹ́ pìrẹ́ńtà tí à ń gẹ́ ìyẹ́jẹ́ fún adéwò yìí. Tí ẹ rí lóòótọ́ ó máa ń wáyé rẹ̀ fúrẹ́ ọ̀wà ọkùnrin àtòbìnrin wọ́n ní ìrúfo níwà ní mọ́mọ́ rẹ̀ ìjọ rẹ̀. Tí ẹ rí ọkùnrin náà bẹ pé ó láì dàbí tí òun àti ọmọ bàjọ́ mú kan sílẹ̀ nínú ilé fúnra wọn kì í dẹ́kun pé jọ́ ọ̀sán. Peter yálà inú ẹbí ni yálà ní ara àbúrò ni àbí tó jẹ́ mẹ́lẹ̀ díẹ̀ torí pé ẹlòmíà rẹ pé nǹkan jọ ń ṣe ní ẹgbẹ́ ara wọn gbọ́n tó ṣe ara wọn kí n gba ayé rí pé onírú wà bẹ̀rẹ̀ ni ẹgbẹ́ oṣù tí wọ́n lè fi jọfẹ́ ra wọ́n lè rí fún amẹ́jì wọ́n jọ gbọ́n ra wọn lé ní ìwà onídàbí fún amẹ́jì náà wọ́n tó wá jọ máa tẹ̀lé ara wọn síta tó jẹ́ wọn fámìlì torí pé bí ọkọ bá ṣe ń pàyàwó rẹ̀ yé tó jẹ́ wọn lè lẹ́jì ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀nà tó gbọ́dọ̀ máa fọ ọkọ nínú àbẹ̀jọ́ ọ̀nà ẹ̀yẹ tó fọ rẹ̀ tó fi dáhùn pé àwọn ilé ìdájọ́ ọ̀dẹ̀ ti fẹ́ra àwọn ọ̀dẹ̀ ẹ̀gbọ́n òǹdà wọn rí kò sọ́kọ̀ àbẹ̀wò tí ì dá ẹgbẹ́ àgbèrà wa kápẹ́ra ká parí ẹ̀ ló sọ kò dígbà tí ń yẹn lójú mẹ́ta bá bá wa ká sí i ìyẹn ló máa mú ìdílé tó lójú bá dídí pé ọkọ ọlọ́fẹ́ wọ́n lè kúkà pépè ẹni tó yẹ fún ọ lọ fẹ jọ sùn pé ìpẹ̀lọ́jọ ọ̀rọ̀ ni wọ́n lọ fẹ jọ rò torí njẹ́ ò lè gbàrún lè ṣe ẹ̀ tí ò lè gbà àtọ́bájọ òní láéláé ìdájọ yóò sì ní o ọ̀nà tí wọ́n sì lè jáde tó wọ́n sáré rẹ̀ ni wọ́n máa wá o wọn ò sì ní fún nímọ̀ràn tó dáa wọ́n lè wọ́n fẹ́ àwọn tó ń lọ fẹ jọ sùn yẹn wọ́n yẹ gidi ni ẹ wọ́n ni o ìdá o ba de nigba o niyawo re je a igawo tin kaka o igba ka o awon ni mo bi oko le na ko na ba ri igawo e na wu je na won mi je eni eye ni won je je ko mi ba je je le ko won ah e lo ko ba na ko ja
0: m
4: e do ba ba abi do le gbun jawo ati igawo ato ko re awon to le be so ti le mi le se la je lo ni to na awon ta ngbe na ati le ri wa e ni e ti ba je ko ke le ma lo
0: amen
4: amen
0: Eshimo dupe sa. Hello.
5: Hello, Esa Roma.
0: Akoju mama.
5: Yes, ma akoju ma kweto.
0: Eto ni ma.
5: O ko temi ni temi to pe lati Olubadan
0: estate. Eshimo
5: wa jogbagbe.
0: Eshimo.
5: Esa. Yes, ma. Sheri ti igbeyawo ba wa. O gbudo ni malafiko. Because igbeyawo to ba wa abi oko abi yawo to ba ti ni eni ti o ntiju okunrin abobirin ninu gbe to ba leni to ntiju in fact okunrin abobe to ba ti leni to ni tiju fun o better ki yan ma fe re yan bayin because teyan ba n bo ko soro tin kokan ma sele te ba ti le fejo okunrin so okunrin lo common tiju o e ba ton ba ti leyin ton le fejo sun keyan ma fe reyan bayin ni tori igbeyawo pe ona bi meta bi merin teyan ma ba pade so nigba ti kankan ba nsele ni arin igbeyawo te ba ti leyin te le fejo ko sun abi ejo yawo sun ah iru igbeyawo yen oni koni bi to nlo so eyan gbudo ni oni tiju kan to isa pe toko mi ba ti ma lo fejo ko mi sun ni bayi to ba gbo ah oko mi ni like eyan e o ti yin bayin pe ah mi gbudo eyin yo gbudo gbo pe mo se bayi so ma mo ma fejo yin fun Mr. Lagbaja ah a tete fowo ti bi towo nge so eyan gbudo ni eni to je oni beru aboni tiju to ipa pe iyawo mi gbudo fejo mi sun eni yi so bi oro gbe iyawo se ri yin e pe to
0: isimo dupe ma isimo Hello.
6: Hello.
0: Akoju mo sir.
6: Akoju eto na.
0: Eto ni.
6: Alaji omo wi aye la gbo lati lan late.
0: Eshi mo sir.
6: Eh alavi sun ko isi isi. Olorun kan o ni e ma fejo mi sun ka. E ma fejo mi sun pe. E ma fejo mi sun ni ti o faran ni. Ẹ̀rí pé aláfisùn kò pórí sí iṣẹ́ ẹni tó nífẹ̀ẹ́ yẹn tí máa ń fẹ́ lọ síwájú èèyàn èèyàn gbọ́dọ̀ ní wá aláfisùn báyẹn ẹni tí èèyàn ń pọ́nlé bẹ́yà ìmáàmù ni o pásítọ̀ ni o tàbí bí ọ̀gá ẹni èèyàn lè fẹ́ jẹ́ ń bẹ́ẹ̀ sùn ẹni tí èèyàn mọ̀ wípé ọ̀rọ̀ ẹni ni tó jẹ́ pé ẹ bá ti fi ẹjẹ́ sùn kò ní yóò lè bá ọkọ tàbí ìyàwó yẹn wí àwọn tó ń sin yóò dá tó rárá àwọn ọ̀rẹ́ tó dá tó jẹ́ pípẹ́ bá fẹjọ́ yín sun ọ̀rẹ́ ìyàwó yín ẹ̀rí pé yóò dá wíkà wọ́n máa ṣe ayọ̀yọ́
0: ṣùgbọ́n
6: tó ń sin yìí ọkùnrin ń gbìyànjú lórí ẹ̀
0: bẹ́ẹ̀
6: náà ni ọ̀rẹ́ ọkọ ọjọ́kùnrin náà ṣùgbọ́n tó ń sin fún yà alágbẹ́já yóò bójúmọ́
0: tó
6: àwọn aláfisùn bá yín dá ṣùgbọ́n ẹni tí ò fọ́nrán ni ta lọ fẹjọ́ sùn yóò tún dákun ni pé kí ló wá débi ẹ̀
0: tó
6: oríṣi àwọn kan báyìí ṣùgbọ́n aláfisùn tó jẹ́ pé yóò wá lọ síwájú èèyàn yóò fẹ́ràn èèyàn yóò fẹ́ kí ìdílé má dẹ̀rù lágbó ọ̀fisùn èèyàn náà sì gbọ́dọ̀ ti mọ̀ torí pé ẹni tí ẹ bá fẹjọ́ sùn ẹyin sọ pé a máa fẹjọ́ mi sún lọ́gbẹ́jọ́ náà tó òun náà ẹ ti máa ń tó yẹ kẹ fẹjọ́ sùn ṣùgbọ́n ju gbogbo ẹ lọ ẹ gbọ́dọ̀ ní aláṣẹ fi sùn
0: Bọ́lá
6: ẹ̀ ní jẹ́ kí nǹkan máa lọ déédéé.
0: Bọ́lá
6: bí ọmọwé ayélujára láti ràn látẹ̀.
0: Ẹ ṣeun ẹjọ́ pé sọ, ṣe ń sọ. 0912378675 Hello.
7: Hello, akọ̀jú mọ̀.
0: Ojú mọ̀ ni sọ.
7: Ẹ̀pọ̀ ètò ní máa ń lọ́wọ́.
0: Ètò ni.
7: Kí ni oríṣiríṣi àwọn ìpínlẹ̀ èèyàn fẹjọ́ sùn? Èmi rẹ̀ kan sọ̀rọ̀ sí mi ni. Sí mi gangan fúnra wa ní ẹgbẹ́ ìyàwó mi. Ilé kejì ọ̀rẹ́ ẹni obìnrin ọkọ̀ wà náà olùfẹ́ sí àwọn ìwọlé wa lọ́kàn báyìí ń fi nígbà tí ìjà àtẹ́lẹ̀ láàrin pẹ̀lú ìyàwó mi tí wọ́n yẹ bá wa sọ́tò rẹ̀ ìfẹ́ ní ààrẹ mọ́ bọ̀rí títí ti gbogbo fẹ́ sọ ilé ẹ̀rọ ló wà ìbẹ̀rẹ̀ oṣù ìbẹ̀rẹ̀ tí ń bí ẹ̀rọ tí ìbẹ̀rẹ̀ tí ń bí wà jẹ́ ọlọ́wà tí sẹ́yìn ẹni náà sọ pé òun fẹ́ lọ fi ẹgbọ́ kan sọ ẹnìkan ilé mi fẹ́ pé ẹni ẹ̀mọ́ pẹ̀lú ẹ̀mọ́ tó bá yẹ bá àwọn sẹ́yìn láàká yìí kí ẹ̀jọ sọ bí mi tó dé ìlú àlàáfíà ó jọba náà kò sẹ́ni tí òkè fẹ́ gbọ́ ìbáyé orúkọ tèmi ni mo sọ lóṣọ láti àpẹtẹ àlùbàtà ìbéèrè
0: ẹṣin
7: ọdọ
0: ẹṣin ọsàn.
8: ẹlú àmàkí ẹ máa kú ètò
0: ètò ní sá
8: owó ni ó kó wà kílé ó la àlátọ̀yọ aláàfin ni
0: ẹṣin ọsàn
8: ọlọ́run ní jó sùn yín kò ní rẹ̀ yìí ọ̀rọ̀ làwọn yẹn wà ti sọ ọkọ̀ àti ìyàwó a gbọ́dọ̀ ní sùn láàrin ara wa lóòótọ́ kò sí kí dúkùdúkù ọmọ wà ẹni táàbà wa fẹjọ́ wọn sùn ẹ járí pé èèyàn tó bá sí dáadáa ni tó jẹ́ pé tí ò ní máa tún máa gbọ́rọ̀ èèyàn káàkiri ìdí kan lọ́lọ́ mú gòtò lọ tọ́lọ́ gún ọkọ rẹ tí ọba ṣe é ṣe máa ìdí kónkálukú òfìra wọn lẹ̀ ni ṣé ti gba túláàsì ni kò yẹ kó rí bá o ọlọ́run ó sàánú wa ó láǹtà ní sọ̀rọ̀ látọ̀yọ̀ aláàfin.
0: Láti abẹ́rẹ́ àti Facebook Ogunṣọlá Michael wọ́n ní good morning welcome on board washing from Sàgámù ẹ̀ṣin àdúpẹ́. Yetunde Sulaiman Adesola wọ́n ní good morning and good to be with you from Ayegun Oleyo Road Ibadan thank you so much ma. Alájẹ́ ìyàjẹ́ ní Fújì Abbas wọ́n ní ẹ̀kú ètò ẹ̀ṣin àdúpẹ́. Ṣé yóò dọ̀ fún wọn ní ẹ̀kú ojúmọ́ aláyọ̀ ojúmọ́ yorì ẹ̀ṣin àdúpẹ́. Ọlájídé Kábírú Ọ̀pẹyẹmí ẹ̀kú ojúmọ́ ẹ̀kú ètò ẹ̀ṣin. Sọ́lì Olúgbélé wọn ní ẹ̀kú ojúmọ́ ìṣẹ́yìn Oyo State ẹ̀ṣin. Ìmọ̀fàjẹ́ Peter wọn ní ẹ̀kú ojúmọ́ ẹ̀kú ètò àmájòyìn ṣe lágbóró ní ìtumọ̀rẹ́ àmì àtẹ̀yìn náà. Kọ́hìndé Òjò Àwọ̀ ẹ̀ṣin àdúpẹ́. Ọlálúwo Olúmìdí wọn ní good morning. Ẹ̀ṣin àdúpẹ́ ẹ̀ṣin. Hello.
9: Hello, ẹ̀kú ètò.
0: Ètò ni ma.
9: Ọláìjà Adébáyọ̀, ìyálà rẹ̀ dùn.
0: Ẹ̀ṣin ma.
9: Ó ṣe pàtàkì tọkọ àti ìyàwó bá ń jà kájọ mọ̀ wá ara wa. Ọgbẹ́ ń tábà wa fẹjọ́ sùn àgbọ̀dọ̀ fẹjọ́ sùn ká. Ó ṣe obìnrin ó sọ ọkùnrin. Téèyàn bá ti lọ fẹjọ́ sùn tí ò bá ti fún yàn ní tútù ọkà kó pẹ́ sí yàn lọ́kàn. Tí bá wí fún yàn kó ṣe bí mo wí fún ọ àmọ́tẹ́yìn náà kúkú tiẹ̀ wá lọ́dọ̀ wọn gan. Àti téèyàn bá ti ń gbọ́ gbogbo owó èdè bẹ́ẹ̀ yẹn téèyàn mọ̀ sọ nǹkan kan mọ́ kó yá apá sórí. Kó mọ̀ tó bá ti jọ́ mi kó mọ̀ fẹjọ́ sùn mọ́ ìkàlẹ̀ yẹn fẹjọ́ sùn. Gbogbo téèyàn bá ti ń fẹjọ́ sùn ti ti ń ṣe bá ó sọ pé ó sobi kéèyàn yá fi wọn ni. Àmì dààmú o. Ọlọ́run bá wà pẹ̀lú yín o. Òfòkú ọmọlé ò ní bá o. Ìyálà rẹ̀ dùn látẹ̀yìn gan-an.
0: Ẹ̀ṣin mo dúpẹ́ máa ṣe wọn. Ẹ̀jẹ̀ ìfẹ́ nìkan náà fún ẹnìkan tó máa lọ lé. Hello.
10: Hello, my caroma.
0: Ẹ̀kú ojúmọ́ sá.
10: Ẹ̀kú ojúmọ́ ma. Ṣé rí ní ní láǹfààní àti ìdárúkọ ọmọ ẹgbẹ́ máa bínú.
0: Ìjọ ní pápápá.
10: Ṣé rí irú ìyàwó tí mi fẹ́ sìn. Ṣé bá fẹjọ́ sùn? Mo ti ń ṣe pé fẹ́yìn tí ẹ fẹjọ́ sùn àlẹ́ ọ̀nà sígbè fẹ́yìn tí ẹ fẹjọ́ sùn. Ìkíní nìyẹn. Mo tún lẹ́yìn kẹ́kọ̀ọ́ tó súnmọ́ mi. Àṣẹ tó ń fẹjọ́ sùn. Òun ò kọ́ bí ìyàwó ẹ̀gbọ́n òun àbí ẹ̀gbọ́n ìyàwó òun àṣọ ìgbẹ́ nìyẹn sùn àtẹ̀gbọ́n ń bara wọn sùn. So ìyá ó dáhùn wò pé ẹ̀gbọ́n ìyàwó mi lè ẹ̀gbọ́n ìyàwó mi lè àṣọ fúnra wọn ní tó ṣẹlẹ̀ sí ní kẹ́kọ̀ọ́ tó súnmọ́ mi dáadáa. Gbogbo ẹ̀ ó wọnú ara wọn ni.
0: ah to mi bayi lati ma se wole le ro ti ni to ba ti tin di ojo mejo lo gboro lo di mare ba a tun ma pada si ori to ori la ni bi mi o ni le gbe ipi kankan mo o na lati gbo e je ka ni alafisun sugbon ta ba ti wa alafisun e ma je ka ni alafisun to ma je pe yo ma o ma so da ile wa ru o tun ma ba ile wa je won ni opo alangba lo danu de lo dakun dele awo itun won to ba ko waju sini kata to ba kayin sini kata to wa wa ku awa nikan ka ti ro ara wa pa ti sojo mejo adupo lo awon gota ju se to patapata itunu dixon owo lo button itini impadi temi gogo niyin ti jani bisola balekis loruko bisola alaga igbeyawo to masha don gbasa laruke ele pe mi sori number 0816033 7888 0816033 7888 e alagado alaga joko ni mi ko sibi ti mi kin lo e pe mi lori number ti mi e fe se pelu wo jani mo wa fun yin ti tojo mejo ojo te fi mo wa koni fo ti te fi gbo koni di pe la se olorun ba atajere ojo I love you all oh double

ọpẹ wa alátìlẹyìn wa ìwọ náà ni ìwọ ni kò sẹni tó dàbí rẹ olùgbà ọpẹ wa láàárọ yìí mo wá síwájú àwọn èèyàn rẹ àtọmọdé àtàgbà ìwọ ló fún mi lórí ọfẹ láti máa ráyè déwájú wọn Matthew àbí bí ò bá síràn lọwọ bí ò bá sówó so ò lè déwájú wọn ìwọ ló rán àánú tó jẹ máa déwájú wọn láràárọ ìwọ la látìlẹyìn ìwọ la lágbára ìwọ ló ràn lọwọ gba ọpẹ wa mo wá sínú ilé màmá yìí inú ilé dádì yìí mo wá sínú mọ́tò yìí mo wá sínú iṣẹ́ yìí mo wá sínú ilé yìí lónìí gbogbo ẹni tó ń sàmì lórúkọ jésù lórí ayé wọn olùgbà ọpẹ wa ògo forúkọ rẹ ògo forúkọ rẹ ibi tẹ́ wáyé kò ní gbóná mọ́ yín ta ló sàmì kò ní gbóná mọ́ yín lórúkọ jésù kò ní gbóná mọ́ yín ẹni tí ń gbani ẹni tí ń rani lọ́wọ́ ẹni tí ń sàánú ẹ̀dá olùgbàlà gbogbo aráyé Matthew lórúkọ jésù ó máa gbà wá là olùrànlọ́wọ́ gbogbo ẹ̀dá lórúkọ jésù ó máa ràn wá lọ́wọ́ aláàánú gbogbo èèyàn lórúkọ jésù ó máa jà fún wa èmi àtẹ̀yìn ó máa gbèjà wa ó máa gbèjà wa bí ọ̀sẹ̀ yìí ṣe ń tẹ̀síwájú irí àti àánú ó ní mo bèrè ó yà ẹ̀rí gbà ìrànlọ́wọ́ ó ní mo bèrè ó yà ẹ̀rí gbà ojú rere ó ní mo bèrè ó yà ẹ̀rí gbà àwọn wo ló sàmì ọ̀nà ńlá fún yín gbọ́ gbogbo agbára tó ń di promotion rẹ lọ́wọ́ agbára yẹn ni mo wá bá ó yà kó lànà báyìí ẹ̀mí tó ń di promotion rẹ lọ́wọ́ ẹ̀mí yẹn ni mo wá bá ó yà kó lànà báyìí ọlọ́run alàyè yóò jà fún ọ ọlọ́run alàyè yóò jà fún ọ ọlọ́run alàyè yóò jà fún ọ ọlọ́run alàyè yóò jà fún ọ màmá yìí ọlọ́run alàyè yóò jà fún ọ ẹnu ilé ọkọ yẹn mo gbàdúrà ta ló sàmì bàbá mi máa jà fún yín màmá yẹn mo gbàdúrà bàbá mi máa jà fún ọmọ yín yẹn mo gbàdúrà ayérayé yóò jà fún wọn ìrànlọ́wọ́ dìde bẹ́ẹ̀ ni ìrànlọ́wọ́ dìde ìwọ tó wà ní dùbúlẹ̀ àìsàn yìí ohun tí a ní yóò ṣẹlẹ̀ kò ní ṣẹlẹ̀ sí ọ ohun tó ta pinnu kò ní ṣẹlẹ̀ sí ọ ohun tó kọ̀kọ́ pinnu kò ní ṣẹlẹ̀ sí ọ ète òkùnkùn ó yá kó da sán májẹ̀mú ọ̀tá ó yá kó da sán ète ọ̀tá ó yá kó dò fún ó ríran lọ́wọ́ sàmì ó ríran lọ́wọ́ ó rojú rere ó ríran lọ́wọ́ ó rojú rere ojú rere mò ń bèrè fún àánú mò ń bèrè fún agbára mò ń bèrè fún àtìlẹyìn mò ń bèrè ó yà ẹ lọ rojú rere àtìlẹyìn mò ń bèrè ẹ lọ rà àánú gbà ẹyin ni mò ń bá wí ọ̀nà ńlá fún yín lórúkọ olúwa ọ̀nà ńlá fún yín lórúkọ ẹni tó la yé àtọ̀run ọ̀nà ńlá fún yín ẹ ò ní ṣe dádúró bẹ́ẹ̀ ló máa rí jésù olúwa wa gbogbo ẹ̀yin soldier of Christ pátápátá ọjọ́ Monday ó ní ìpàdé soldier of Christ ní orí òkè inú mọ́ wọ ní ìlú apàtẹ́rẹ́ àwọn wo la ń pè ní soldier of Christ number one gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbà fún Christy gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ní ìdojúkọ orúkọ Christy tó fún yín láti yanjú ogun náà number one àwọn ìránṣẹ́ ọlọ́run máa ń farahàn nínú ìpàdé yẹn gbogbo wọn dẹ̀ máa ń wà lórí òkè number two gbogbo ẹni tó fẹ́ rí wòlíì tó dẹ̀ fẹ́ tètè rí wọn ní ọjọ́ Monday yẹn èmi kì í kúrò lórí òkè lọ́jọ́ Monday orí òkè inú mọ́ wọ̀ nílùú apàtẹ́rẹ́ gbé mọ́tò rẹ kó o máa bọ̀ síbẹ̀ láti ìwó road tẹ́ ẹ bá ti

Oya ka ma kira wa ku dede we gbogbo bi te tin lafa ni lati ma gba ikani ikani lagelu re lagelu 96.7 fm oke gajo ke lo vala velele ni le ibadan Oya je ka mo leto iroyin ere idaraya ni ti butoro agba nla aye lo lede wa Nigeria ni pinle Oyo ati ni ese kuku ni adupe fun Olorun oba anu o ele to so alo layu ati alavia iyan lana ade tun ti wa dari pada sori eto laro tini ope ni foruko re iyin ni foruko re alhamdulillah kesira baka na leni eni gangan lojo kejila iyan ninu osu kejo odun 2026 gbogbo adawale kaluku wa lo ma yori sere gbogbo agbawota la ma ranu olorun gba o ni lo bibo wa o ni bi araye nu a o de ni baraye fowati ija imu wa olorun o ni fi sibi to nira ba kan na gbogbo awon to wa ni dubule ese patapata o le jenu le tabi ko je le iwosan ni olorun oba anu lo ba iwosan akuku mu yin laada ese ayin bayi le fi dide emi ni gago mo wa lori eto laran teni o itunu dixon joba fun gbogbo studio manager kavata o n gani mi fida wa ti o ma je ke lafa ti mo gba daada ni bijibi kaakiri agba nla aye studio ọmọ ọláwọ olóòtú ètò ìyàlẹ sọgọsì nìyẹn o ọláwọlé amzad lórúkọ tèmi the top striker eléètò gallant gan n bá ti wá ń gbá sílá bí ọmọ ẹgbẹ alápá bí ọmọ ẹfẹ tí kò gẹgẹ bí ọmọ èkó lápàdọ yín bẹ yẹn ó nígbàgbọ pé máa bá yín lára mu gẹgẹ bí ọmọ ìbàdàn ni ó yá gòkè kájọ gòkè gẹgẹ bí ọmọ òkè ògùn síwájú ohun gbogbo god bless nigeria olúwa gọbù gọlẹ́dẹ̀ wa naija o àti gbogbo etí tó ń gbọ́ ìkànnì ó gàdẹ̀ ṣe máa jẹ́ nìyẹn torí kì í ṣe èèyàn ọlọ́run ọba ni ó yá pápákọ̀ ẹ̀jẹ̀ á bẹ̀rẹ̀. Ẹjẹ́ bẹ̀rẹ̀ látọ̀lẹ́dẹ̀ wa Nàìjíríà gẹ́gẹ́ bí ikọ̀ Super Falcons yẹn ṣe múra lẹ̀ ìyẹn di playoff eléyìí tó máa wáyé lọ́la gbogbo wọn náà wọ́n ti ń sọ̀rọ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan o bó ti ẹ̀jẹ̀ gbé àjọ NFF yẹn kọ́ bọ́ síwájú pétọ̀ àwọn mọ̀ tọrọ àforíjìn lọ́wọ́ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà látòkè délẹ̀ pátá pé ẹ dákun ẹjẹ̀ bùrẹ̀ àwọn olùgbẹ̀bẹ̀ torí pé mórí mù táwọn ní àwọn ṣe bí ìgbà tó ẹgbẹ́ nǹkan kan ṣẹlẹ̀ ẹ̀yìn ajẹ́ yí pé àfi bí sólóore làwọn yànnú o wọ́n bá wo bí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ṣe ń ṣùgbà ikọ̀ tó bá ti jáde tọ́jọ́ tó lè dé wa nàìjíríà wọ́n ní ju gbogbo rẹ̀ lọ àwọn tọrọ àforíjìn fún bí àìṣedédé eléyìí tó dé bá ikọ̀ ti Super Falcons tó fi di tí ó jẹ́ yí pé playoff wọn ẹsẹ̀ máa gbá báyìí wọn tó qualify fún díje fẹ̀yẹ àgbáyé wọn ní gbogbo tó ṣẹlẹ̀ yìí kásá gbà pé àmúwọ́ ọlọ́run ni ṣùgbọ́n o ikọ̀ Super Falcons wọn ti ṣe tán láti mọ̀ já wa ń tàn mọ́ làwọn èèyàn ní tàn mọ́ èwo tún ni tàn mọ́ tẹ́ ẹ ti já ọ̀rẹ́dì wọn ní ṣé ẹ rí playoff tó máa wáyé lọ́la playoff eléyìí tó máa wáyé lọ́la nígbà tí wọ́n bá ń kojú orílẹ̀-èdè ti south africa nínú ti kọ̀mẹ́sì ọyọ ta ni ọ̀yàn yọ sínú ìdíje ti inter-confederation playoff láti mọ méjì tí ó tún fi kún mẹ́rin tó ti wà ní ìpele semi-final wọ́n ní playoff yẹn ikọ̀ Super Falcons ti ṣe tán láti fi gbogbo ẹ̀mí wọn gbá àwọn èèyàn yín mú wọn ní sùkẹ̀ tẹ́ ẹ rí ẹ fi gbá torí pé lọ́la tó bá ti ń di lọ́la ikọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà Super Falcons wọ́n mọ wàgò pẹ̀lú orílẹ̀-èdè south africa láti mọ méjì tó kù tí ó tún kún àwọn mẹ́rin tó ti wà ń semi-final sẹ́rẹ̀ mẹ́rin tó wà ń semi-final yẹn automatically wọ́n ti qualify fún ìdíje ife-ẹ̀yẹ àgbáyé lọ́dún 2027 eléyìí tó máa wáyé lórílẹ̀-èdè brazil ṣùgbọ́n o àǹfààní bíi mẹ́ta kan ń bẹ tí àjọ fifa tí wọ́n yà kalẹ̀ pé orílẹ̀-èdè mẹ́ta tó bá tún ṣe dáadáa kan àwọn okòwò mọ́ àwọn tí wọ́n ti qualify
sawari olede meta ohun won ni awon mewa ni won gba playoff yen o won ni ile adulawo o fi meji ile kon kaka vo fi meji ile asia o fi meji ile ile europe o fe yo kan le coming boy na ana o fi ile won ni orilede mewe wa yen won wa gba inter confederation playoff ko ba tin di november december nibe won ti asese wa yo meta inu mewa yen won ti asese wa yo meta eleti won fi kun awon to ti qualify automatically lejo tumo si gbe ba ba ro ifi gagbaga eleti ko super falcons won ma gba lola ta ba ro mo eleti won o tu gba bolo n ba ni won yen yo ni e mo si mi gbo o yo ba na south africa yo wa ku ifi gagbaga meji mi to je inter confederation playoff ri gbe ona jin gan ele n to tumo si pe lati bo sinu dije fi eye agbaye bayi igo super falcons gbodo bori ifigagbaga meta ototo leyin gbe ba bori south africa lo la bolo n ba fun ose o o tun ku meji mi nibi ti won ti re pade awon to wa lati agban bomi iye inter confederation playoff ti o waye ni november december se wa ri last game leyin gan ba gba ti november december ti en ba bori yen won wa ese wa gba mi iyen ni inu osu keji si osu keta iyen la je final lap lati je pe boya won le yan yo sinu dije fi eye agbaye egbon seyin si fokan si je jo mo wo nti osele o o ya gba papa lati be yen sinu league olede wa Nigeria lana ariwo gbori ero aye lujara kan lori agbabolu agbabolu agbabolu ko Katsina United ele to se towo bo wi adehun pelu ko Katsina ta ba so nipa ozo chinedu ele ti en lo suburu le ninu ifigagbaga olore sore ele to nwaye laaro ana iyen laarin ko ti Katsina United ati Niger Tornadoes won ni ifigagbaga olore sore iyen precision o n lo lowo laaro ana sadede lomokunrin yi lo suburu le to si je be to pada gbe mimi sugbon ngba ti o video owo oro le ana iroyin mi tun ti jade yi pe omokunrin yi oso chinedu pe o dabi enu yi pe emi si wa lara re o won ni tori pe nigba to suburu le yen ti awon osise leto lera ti won du emi re ten ri pe ko se du o didi gbadigba o di lewosan ile ewosan kan ti en wa gbe lo won ni be yen won ti confirm e wi pe o ti jolon ni pe to yes ya confirm e nbe pe o ti jolon ni pe yen ba gbe o di mortuary mortuary yen ni won wa gbe si yen ti pe awon eyan re pe to eyin are lariwo ari to lojo se o bayi bayi kasa bayi kawodi chinedu subulu la laaro adu emi re o sugbon eyin gbogbo gbiyanju wa o pada bo si ba se ro pe yo ri o chinedu ti jolo ni pe o o ti wa ni ile ete oku si iyen mortuary to won ni awon eyan re na wo gboda eyin kila bo lo nfa sasadi ti amura won de ile ewosan pe e ja re wo ti won se to bi won se mo si awon eto mi to ba ku oni gba de mortuary ni en wa sa kesi pe ah ba se gbe ile ko lo se wa yi o e wa o ako awo re mora ako mo se gbe bayi asina le boro gidi adede aso bo sugbon gba won de be owo yen ti ku o lara aso ti si o ti gbe owo si bo mi na o gbe ah ọ̀rọ̀ ẹgbẹ́ mi mọ̀ sí wà lára ọmọkùnrin yìí ni wọ́n bá gbé kí lẹ́ mọ̀ ṣe tetroscope lẹ́ mọ̀ pé wọ́n bá gbé sí láyà ẹ̀mí mọ̀ wà ń bẹ̀ ni wọ́n bá ṣẹ̀ṣẹ̀ gbé láti bẹ̀ ó di ilé ìwòsàn ńlá míì lédè kúkúrú gẹ́gẹ́ bí ìròyìn tá a gbọ́ lánàá o tá a gbọ́ míì o wọ́n ní oxygen fi mí báyìí bó sì wà ń lé ìwòsàn pé ẹ̀mí sì ń bẹ lára rẹ o bó sì wà ń lé ìwòsàn pé ṣùgbọ́n oxygen fi mí báyìí ọjọ́ bó ṣe lọ́hùn ọjọ́ ẹ bá wa fi àdúrà ran chinedu ọsọ lọ́wọ́ o kọ́ lọ́hùn kọ́ là nínú ewu
Olorun ko je ki ko da emi pada si lara lagbara lowo Olorun ko je bi arin yen se je everybody ba kashe kashe kashe we go again laaro yi awon eyan o tun gbenu si e mo pe friday ti sumo otun la ni otun la half a million tun ti wa nle o sugbe ju gbogbo e lo leni bi 1.7 kan o tun lo baba dago mewa ku seju meedogun star 347 star 1004 star 2 hash star 347 star 1004 star 2 hash ni o gbe ode be o ko ba ti send code yen won da message pada fun e ju gbogbo e lo ori 50-50k lati bere a bo sori 100-100k from there 150k a wa paju ede sori 2-200k yes bo se ma je niyan o laaro yi wo ni omo gora re star 347 star 1004 star 2 ash on lo ma je sori alaye bo se play

0: Adúláwọ̀ bí a bá fẹ́ gba òmìnira tá sì dúró lẹ̀ bó ti yẹ kọ́tọ̀ àti bó ti yẹ lágbọ̀n ìṣàkóso ìjọba àwarawa ó ní ẹ̀gbọ́ a gbọ́dọ̀ ṣe àgbékalẹ̀ ìlànà alágbára kan eléyìí tó jẹ́ wípé gbogbo ilẹ̀ adúláwọ̀ a lè máa ṣàmúlò rẹ̀ torí gbohun tá a ti ń ṣe láti ìjọ yìí ó ní bẹ́ẹ̀ bá wo àwọn orílẹ̀-èdè nílẹ̀ adúláwọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ń ló ti kùnà tí ìjọba àwarawa ní àwọn orílẹ̀-èdè ọ̀hún tó sì fẹ̀ gbẹ́wọ́lẹ̀ nítorí pé kò sí àfihàn àwọn àṣà àtiṣe wọn tó ń ti ẹ̀yìn ìtàn àwọn orílẹ̀-èdè náà ó tẹ̀wájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ìlànà bámúbámú moyó èmi ò mọ̀ pé bí ń pọmọ ẹnì kọ̀ọ̀kan iná ni ìlànà ìjọba àwarawa eléyìí tá à ń ṣe lórílẹ̀-èdè Nàìjíríà àti ilẹ̀ adúláwọ̀ lápapọ̀ ìdí ẹ̀ sì rèé eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú alátakò tí wọ́n fi mọ́ ríra wọn pé ọ̀tá lájọ jẹ́ síra wa o àfi ká han ara wọn léèmọ̀ nínú ọ̀rọ̀ tiẹ̀ ẹni tí í ṣe ọmọ òye fún ipò ààrẹ láti inú ẹgbẹ́ òṣèlú NDC Peter Obi ńlọ́ṣàlàyé ọ̀rọ̀ pé sẹ́ rí àwọn tí wọ́n jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ lẹ́ka ẹ̀kọ́ lórílẹ̀-èdè Nàìjíríà àwọn tí wọ́n ń bẹ lágbọ̀n ìmọ̀ọ́ṣe òfin àwọn agbẹjọ́rò tó ń ti àwọn adarí adarí ní àgbọn ètò ìlànà ẹ̀sìn ní orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ mọ́ àwọn èèyàn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ lágbọ̀n ẹ̀ka ètò ìdájọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní kó wa àwọn náà ni wọ́n nípa kan sí kejì tẹ́ ń kó nínú bí nǹkan ṣe yingin mọ́ àwọn àjọ tí wọ́n mójútó ìjọba àwarawa lórílẹ̀-èdè Nàìjíríà la gómìnà àná ní ìpínlẹ̀ Anambra ọ̀hún lọ wá ní bẹ́ ẹ bá gbàgbé jẹ́ òun ran yín létí o torí pé níjọ́ ni tí òun gbé ẹjọ́ kan lọ sí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn lórí ètò ìdìbò tó gbé wọlé ní ìpínlẹ̀ Anambra ó ní kínní ó ní àwọn adájọ́ márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí wọn àti ẹ̀rí òun rí orin náà ni wọn gbé ìdájọ́ wọn kalẹ̀ tí wọn ní Peter Obi ó yẹ kó tẹ̀wájú lórí àpèrè tó wà ní ọwá ṣàlàyé ọ̀rọ̀ wípé sẹ́ẹ̀rí àwọn èèyàn tí wọ́n jẹ́ aṣòfin lórílẹ̀-èdè Nàìjíríà àwọn gan le kú tọ́dà yìí lẹ̀ tí jẹ́ dá tí wọ́n bá nǹkan jẹ́ ṣe wá ráwọn agbẹjọ́rò náà àwọn èèyàn tí wọ́n bá ní wọ́n yíwé tí wọ́n yí ìwé ẹ̀rí wọn náà ni wọn lọ ń dáàbòbò nílé ẹjọ́ o.
1: ó dáwọ ẹjẹ́ kémi náà ó tún mú mi ikùn yín pàápàá ìròyìn ló ń jáde látàkàtà ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ pàápàá jùlọ àjọ tó ń rí sétò ẹ̀kọ́ kárí ayé léè ta mọ̀ sí Ọ̀yọ́ State Universal Basic Education Board òní wọ́n ti sẹ́ kanlẹ̀ wípé àwọn ò lọ́wọ́ nínú ayédèrú ẹ̀sùn kan tí wọ́n ń gbé ta wípé àwọn fi èsì ìdánwò owó ta pàápàá jùlọ ìdánwò common interest wọ́n ṣẹ̀ parí yìí ẹni tó jẹ́ alága àjọ náà ọ̀mọ̀wé Nureni Adeniran ó ṣàpèjúwe ẹ̀sùn ọ̀hún eléyìí tí ó ti dé tìgbò ọ̀hún gẹ́gẹ́ bíi èyí tó fẹ́ẹ́ fi ṣí àwọn èèyàn lọ́nà pàápàá jùlọ eléyìí tí wọ́n ní ó ti jáde lórí iléeṣẹ́ rédíò kan nílẹ̀ ìbàdàn bí tó sì lè ṣini lọ́nà nínú ẹ̀sùn ọ̀hún wọn wípé ṣe rí ẹ̀sùn yìí kì í kàn ṣe wípé wọ́n fẹ́ ṣe àwọn èèyàn lọ́nà nìkan ò bẹ́ẹ̀ ìyẹn ló fẹ́ ba orúkọ ìdarí òun sí àjọ òun jẹ́ tó ń ti àjọ subeb gan nípínlẹ̀ ọ̀yọ́ àjọ yìí wàá fìdí ọ̀rọ̀ ta nínú gbólóhùn tán fìtà ìyẹn ní àná tí sọjọ́ ìṣẹ́gun tuesday lẹ́yìn tí wọ́n pe ọ̀pọ̀lọpọ̀ àwọn oníròyìn ìyẹn ló ti ní lọ́wọ́ ńlẹ̀ ìbàdàn gẹ́gẹ́ bí àjọ subeb ìpínlẹ̀ ọ̀yọ́ ṣe pé àwọn ò lọ́wọ́ o nínú mọ̀kàrúrú ìdánwò kankan pínpín pé àwọn ò tiẹ̀ mọ̀ kankan nínú tí wọ́n ń sọhùn o bẹ́ẹ̀ ò ní wọ́n wípé ìdarí Adeniran gẹ́gẹ́ bí alága àjọ subeb ìyẹn ló jẹ́ pé ó ti ń tẹ̀wájú pẹ̀lú ìlànà àkóyawọ́ àti jíjẹ́ àkọṣẹmọṣẹ́ bí wọ́n ṣe ń ṣe ojúṣe wọn bẹ́ẹ̀ làwọn ò wá ní fàyè gba àwọn ẹ̀kọ́ ọlọ́run kankan o láti ba orúkọ bẹ́ẹ̀ tó jẹ́ orúkọ tó múyányán jẹ́ nítorí pé ó kọ rigan ó sàn ju wúrà àti fàdákà lọ fún délé yìí ẹnikẹ́ni tí ọwọ́ bá tẹ̀ wípé ó lọ́wọ́ inú mímọ́ pọn ẹ̀rọ léwéèkì láti máa tako sáàlà àjọ subeb tó ń ti ìdarí alága abẹ ìyẹn ọ̀mọ̀wé Nureni Adeniran ó ṣeéṣe kí irú ẹni bẹ́ẹ̀ kò fi mú kó ata òfin punch òun ló gbé ta.
0: Bí o ṣe àbí.
1: Nǹkan máre lé
0: bá
1: ẹ ṣe gan
0: oníyàn
1: ṣe ọlọ́bẹ̀ ṣe ẹ̀yin tá a jọ jẹ́ náà ẹ̀kọ́ àìbínú tẹ bá wa jẹ́ náà torí pé bí bá a sì ọ̀bá sì kí ni bá a láfẹ́ lá bí ẹ̀yin ọ̀bá sí mẹ́ta láàmú akàròyìn fún ẹ ṣe o tẹ ẹ rótì wá ní ìkànnì lágilú fm òkè tó ga jòkè nìbàdàn bó bá di aago mẹ́sàn-án gérégé ètò yín ètò wa jẹ́ kájọ sọ òní ògòrí àgbàgbé mi táti mọ ṣàgbéyẹ̀wò ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìkọlù àti ìpanípayà tí ń wáyé ní ìpínlẹ̀ ọ̀sùn tèmi táyọ̀ yẹn ládùn ààbọ̀ ọ̀rọ̀ inú ọkọ mi ẹ̀jẹ̀ àpégbọn ká má bàa pégbọn jìnnìjìnnì bí ẹni ojú rámú ààbọ̀ ọ̀rọ̀ tó fọmọlúàbí tó bá dénú ẹ̀ yóò dodidi àní sọnù ká tó sọnú àtẹ̀yìn àtẹ̀mí àní fàkà kan jẹ kó sì níjẹ́bẹ̀ kò ní ìtàlẹ́wà
0: ẹ̀ṣẹ̀ ń tẹ́gbọ̀ wa. Ẹ ṣeun gan ni Abídèmí ń lo ọkọ̀ tèmi o Àkàdé.

kú dédé àkókò yìí ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì yìí fẹ́ dé tí ẹ̀yin ti ń lórí ọ̀fẹ́ àti máa gbọ́ mi ohun tí ó mú kí ìgbé ayé wa rọrùn wà ní mòkẹ́mòkẹ́ òun náà ni mo tún gbé wá fún yín fún tòní fún gbogbo ẹni tó nílò ọ̀nà mìíràn tí ó mú kí ètò ìṣúná rẹ̀ rú gọ́gọ́ sí i ẹ̀yin gan-an lètò yìí wà fún iléeṣẹ́ Fictionary Eagles Global ló yẹ ká darapọ̀ mọ́ iléeṣẹ́ yìí ti mú kí ọ̀pọ̀ ènìyàn kúrò lóko kòsíkòsí àti àìní tó ojoojúmọ́ eléyìí kì í ṣe sógúndogójì rárá o. Can somebody say success is possible? SIP fún gbogbo ẹni tó ṣetán láti kúrò nínú iṣẹ́ àtòsí mú kí ọrọ̀ ajé rẹ̀ ó gbèrú sí i ọ̀nà àbáyọ rèé ẹtẹ àtẹ̀jíṣẹ́ SIP sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0802-089-9900 lẹ́ẹ̀kan sí 0802-089-9900 iléeṣẹ́ Fictionary Eagles Global wọ́n kọ yín ní ìlànà tí ẹ̀yin náà fi kúrò nínú àwọn tó ń ṣàròyé àìrówólò. Gbọ́ mi dáadáa o ǹjẹ́ lẹ mọ̀ pé àwọn kan wà tó jẹ́ wípé ọ̀nà ìrọ̀rùn làwọn fi ń pa owó sápò àsùnwọ̀n wọn lọ́nà tó legit yàtọ̀ sí wípé wọ́n kọ yín lọ́nà bí ẹ ṣe máa ṣe wọ́n á tún ṣe àtìlẹyìn fún yín láti jẹ́ kí ẹ lè dádúró láàyè ara yín SIP ní ẹ̀tẹ̀ sórí 0802-089-9900 ṣé Yorùbá bọ̀ wọ́n ní ẹni bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé ká má bàa wá sọnù ká tó sọnú níléeṣẹ́ Fictionary Eagles Global fi ń sin wà ní gbẹ́rẹ́ ìpàkọ́ káwọn náà ba lè gbé nǹkan rí ṣe láyé tá a wà yìí má sùn lórí ẹ̀ tẹ àtẹ̀jíṣẹ́ SIP sórí 0802-089-9900 bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi lórí ìkànnì yìí lọ́wọ́lọ́wọ́ àwọn ènìyàn 30 people àkọ́kọ́ tó bá tẹ àtẹ̀jíṣẹ́ SIP ni wọ́n á jẹ àǹfààní ìdánilẹ́kọ̀ọ́ yìí lọ́fẹ̀ẹ́ láì sanwó rárá má fi àkókò rẹ dọ́là ọ̀rẹ́ ilẹ̀kùn oríire ló ṣí sílẹ̀ yìí yàrá wọlé má gbọ́ lágbọ́ dànù gbìyànjú tẹ SIP sórí 0802-089-9900. Ẹ̀gbọ́n pé olówó ta ìmọ̀ bàbá ló ń lé mi hàgé olúwa sábà kọ́ọ̀lì o. Bí àsìkò ẹni bá ti tó láti soríire àwọn nǹkan gbìyànjú tí ó jẹ́ kí oríire yóò tètè súnmọ́ tòsí ṣó náà ni ó mọ yọjú sí yàn ní gbogbo àkókò ọ̀hún ìdí nìyí tí mo fi ń pe lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà láti kópa níbi àǹfààní oríire eléyìí tí iléeṣẹ́ Fictionary Eagles Global gbé jáde yìí lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà gẹ́gẹ́ bí mo sọ lẹ́ẹ̀kan wípé àtẹ̀jíṣẹ́ SIP ní kẹ́ ẹ sọ fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́ yín àwọn ọmọ lẹ́yìn yín láti wá jẹ àǹfààní oríire yìí torí pé ọ̀nà tí wọ́n á kọ́ yín láti fi máa rí owó yàtọ̀ sí iṣẹ́ tẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ kò dira wọn lọ́wọ́ rárá o ọ̀nà yìí gan-an ni yóò jẹ́ ọ̀nà àfikún láti jẹ́ kí owó túbọ̀ máa rogún sí àpò àsùnwọ̀n yín àtẹ̀jíṣẹ́ SIP sórí 0802-089-9900 gbogbo ẹ̀yin tẹ́ gbọ́ mi fún tòní ẹ má jẹ́ ó pẹ́ jù kó tó di pé ẹ̀yin náà mọ̀ fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sójú òpó eléyìí tí mo ti pè jáde yìí gbọ́ mi dáadáa o àwọn ènìyàn 30 people àkọ́kọ́ tó bá tẹ àtẹ̀jíṣẹ́ SIP ni wọ́n á jẹ àǹfààní ìdánilẹ́kọ̀ọ́ yìí lọ́fẹ̀ẹ́ láì sanwó rárá kí n tó máa lọ fún tòní jẹ́ kí àwọn alábàágbé ojúlùmọ̀ àti ọ̀rẹ́ rẹ jẹ nínú àǹfààní tí Fictionary Eagles Global gbédé yìí kájùmọ̀ sóríire Financial Empowerment Classes Success is Possible SIP tẹ̀ sórí 0802-089-9900 ẹ̀sẹ̀ púpọ̀ títí àkókò míì tí mi àti yín jọ mọ́ pàdé Bátúndé Adéwọlé ló kọ́.

akọ́láwọlé olóòtú ọmọ àdábánijà ọmọ ẹni ìjà ọba tí pẹrẹ lọkùnrin ọmọ sáásá ló jẹ ọmọ wámumi ẹ wò mí bí mo ṣe mẹyẹ wádò lóhùn petu ọmọ gbóhùn sáásá olúbe ẹ̀là mọ́kò ń wò gbọ́dọ̀ jẹ́yẹ.

ọ̀rọ̀ àgbà fún tèní òun ni mo pè ní èké dáyé àásà àdàpọ̀ mú

0: ti bẹ̀rẹ̀ fún olèṣẹ́ aláìmọ̀ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi native jollof rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, aráyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi star yóò sọ gbogbo oúnjẹ tá

0: ọjọ́ ọ̀la tó ń tàn ṣètò ọjọ́ iwájú rẹ ní ọ̀nà tí ó láàbò ìlera rẹ yíyan rẹ ọjọ́ iwájú rẹ náà. Ìfètòsọ́mọ bíbí ń ranni lọ́wọ́ láti pinnu ìgbà àti iye ọmọ tí o fẹ́ bí. Ó ń fún ìdílé ní agbára láti múra sílẹ̀ ní ti ẹ̀mí àti ọrọ̀ ajé.
1: Nítorí náà ṣètò lónìí fún ọ̀la tó dára jùlọ. Síbẹ̀ àwọn oyún àti oyún tí ó ń jábọ́ tí ó lè fi ayé ẹni sínú ewu lè ṣẹlẹ̀. Lábẹ́ òfin ìtọ́jú ìlera tó dájú wà lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera ní àwọn ilé ìwòsàn tí ìjọba fọwọ́ sí. Ṣé o ní ìsun ẹ̀jẹ̀ púpọ̀ bí? Ìsàlẹ̀ ẹnu dídùn tó lágbára, ibà tàbí kí ó máa rẹ̀ ọ́ lẹ́yìn tí oyún bá jábọ́ lára rẹ tàbí ìfarapa nínú oyún? Jọ̀wọ́ wá ìrànlọ́wọ́ ìlera lọ́wọ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera lẹ́sẹ̀kẹsẹ̀.
0: Ìlera rẹ, ẹ̀tọ́ rẹ, ọjọ́ iwájú rẹ ń tàn. Ìkéde wá láti ọwọ́ Alibarika Health Spring Foundation. Tọ́jú ara rẹ.
2: For those who once cared for us as one of the highest honors to therefore give highest care to our elderly, Emerald Comfort Home is your sure bet. Oh yes, established to provide total care for our aged parents, the elderly. From time to time, Emerald Comfort Zone is your trusted allies. Ìtọ́jú àgbàṣe kókó ṣe pàtàkì. Mo ṣe wá wù yín lọ́kàn láti ṣètọ́jú arúgbó yín. Ṣùgbọ́n táyò sí, bẹ́ẹ̀ gẹ́lẹ́ lẹ ṣe máa jàǹfààní ẹ̀ ní Emerald Comfort Home. Wọ́n mọ tarúgbó ń fẹ́, wọ́n mọ oúnjẹ tó yẹ wọ́n, wọ́n mọ àsìkò tó yẹ kí wọ́n gbà tọ́jú tó fi mú àyẹ̀wò ìlera lóòrèkóòrè. Wọ́n mọ irúfẹ́ eré tarúgbó ṣe, wọ́n sì màsìkò tó yẹ kí wọ́n nara. Emerald Comfort Home, ọ̀pọ̀ èròjà ìtọ́jú arúgbó ló wà nílẹ̀ gẹ́lẹ́ bí wọ́n ti ṣe lókè òkun. Ẹ kàn sí Emerald Comfort Home lónìí ní Ajinde 1 Road 2 Junction beside Transformer off Liberty Academy Road, Akala Expressway, Ibadan. Please call 090-7895-7698. Email emeraldcomforthome@gmail.com. Emerald Comfort Home, exceptional care in a place you can trust.
3: My IBDC meter unit don't finish now. See bad time you. To go queue buy token now go stress me well.
4: Why you dey worry like that? Just use iRecharge.
3: Are you recharge? How that one take work?
4: Simple. Download the iRecharge app from App Store or Play Store and pay your IBDC bill or buy prepaid token instanter. You can also dial *6606*1# on your phone.
3: Sharp like that.
4: Even better. Your IBDC meter now gets permanent bank account number. Just do one bank transfer to the account number and receive your token or pay your bill within seconds. Or visit www.irecharge.ng. Make you start today.
5: iRecharge. Convenience. Accessibility.
6: Bàbá ìgbàrúgbà oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
7: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe, àlàáfíà ò sí, ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá ìgbàrúgbà tó sì fi ojútu ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ̀lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá ìbarubà ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
8: Mọ̀mí ni mọ̀mí náà tún la màmá kúrò ní rẹ̀.
9: Assalamu alaikum fún gbogbo mùsùlùmí òdodo tí ń jẹ̀ lọ́wọ́ láti lọ sí Hajj 2027 ní tẹ̀lé àti ìlànà ìjọba Saudi Arabia àti àjọ National Hajj Commission. Ọjọ́ tí ìforúkọsílẹ̀ Hajj 2027 tí ó wá sópin ni ògúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2026. Pẹ̀lú Mukadda Mbazuna Hajj Umrah Service, wọ́n tún ti ń ṣe ètò Umrah olóṣooṣù, Umrah December, Umrah Ramadan 2027. Ní sàn díẹ̀, iléeṣẹ́ Mukadda Mbazuna Hajj Umrah Service ti pe àwọn ibùgbé tó súnmọ́ Masjid al-Haram, Mecca àti Medina, oúnjẹ ilé wa Yàrá ọ̀fẹ́ onígbàdégbà pé bábá iléeṣẹ́ Mukadda Mbazuna Hajj Umrah Service ìrìn àjò ìtọ́sọ́nà àti iṣẹ́ tó dára láṣe láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí iṣẹ́ ìrìn àjò yín. Ẹ yára wa forúkọ sílẹ̀ sí shop number 1 Ọlọ́yà Shopping Complex Ọjà Bòde nílùú Ìbàdàn. Ẹ pè wá lónìí sórí 08034075325 àti 08123331119. Mukadda Mbazuna Hajj Umrah Service fún ìgbẹ́kẹ̀lé, ìtọ́jú àti ìrìn àjò dìde ilẹ̀ mímọ́.
10: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláìmọ́pani lẹ́rin lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
11: bó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
12: ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi native jollof rice. ìtọ́wọ́ ẹ̀ kan lásán ara ẹ̀ kankan ò sí lẹ́yìn ẹ̀.
13: Maggi star tá a ṣe látara ẹ̀wà soya àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
12: oúnjẹ alẹ́ ti délẹ̀ ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
13: Maggi star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣ

ọ̀rọ̀ àgbà fún tèmi èké dáyé àṣà àdápòmù gbogbo àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ló ti ń ṣẹlẹ̀ káàkiri àgbálá ayé báyìí kọlọ̀mọ sọ wà ń bẹ̀ ni ẹ mọ sọ́ra o tẹ́ ẹ bá ń gọ̀ kadà ẹ mọ sọ́ra tẹ́ ẹ bá ń gọ̀ kadà o èké dáyé àṣà àdápòmù o wọ́n mú àwọn ọmọ kan o lè táwọn ọmọ jà tí wọ́n specialize lé lórí ni o lè orí ọ̀kadà wọ́n fẹ́ràn láti máa dá ọ̀kadà dúró wọ́n wo ọ̀kadà yẹn tó bá tuntun dáadáa ọ̀kadà tó tuntun dáadáa ọlọ́kadà ni wọ́n máa jà lólè wọ́n dá ọ̀kadà dúró àwọn méjì ni wọ́n sọ pé yóò gbé wọn débi báyìí ètò ọlọ́kadà bá lòun ọgbà wọn ò ní náà tí wọ́n bá ti ń lọ tí wọ́n bá ti débi tí ó farasin díẹ̀ bí inú igbó tàbí ibìkan tí èèyàn ò sí púpọ̀ ọwọ́ àṣálẹ́ ni wọ́n sábà máa gbé àwọn ọ̀kadà tí wọ́n bá ti gbé ọ̀kadà tí wọ́n bá ti débi ọ̀farasin wọ́n pè ọ̀wà tí wọ́n bá ti dúró tí wọ́n páàkì tọ́lọ́kadà bá dúró èkó ó ṣe bí ẹni pò ń fẹ́ mọ́ fún ọlọ́kadà lówó eléyìí lọ́lọ́kadà ó kọjú sí ẹlẹ́ẹ̀kejì yọ́yọ́ kùmọ̀ nínú kinní kóńdó ọwọ́ rẹ̀ tó fi sínú àpò kinní yẹn bí ọmọ odó kéke bí ọmọ odó báyìí tí wọ́n fi mọ́ gúnyán ni ọwọ́ ajẹ́ kéke ọmọ odó tá a wí wọ́n ti rán àpò dọ̀ ọ́ fún tí wọ́n bá ti yọ́ tó bá ti yọ́ láti inú àpò dọ̀ ọ́ ọlọ́kadà tó kọ̀yìn sí yóò kàn ṣàdédé gbọ́ gbà tó bá gbọ́ nípàkọ́ rẹ̀ kò sí olúwẹ̀ bó ti wulẹ̀ kó sọ̀rọ̀ǹgì tó yóò dojú bolẹ̀ yóò ṣubú ni àìmọye èèyàn bẹ́ẹ̀ àìmọye ọlọ́kadà tí wọ́n ti fi kóńdó lù lórí bẹ́ẹ̀ tó ti kú ọwọ́ ọlọ́pàá ti tẹ̀ wọ́n o wọ́n sì bá owó tó tó mílíọ̀nù lọ́nà ọgbọ̀n àti mẹ́rin nínú àkáǹtì kan nú wọn kẹ́ẹ̀lì bá mọ̀ wípé nǹkan kéèké tírì ìbùkún yìí tó o lè o lè tẹ́ jàjàjà tẹ́ fi ní 34 million nú àkáǹtì síbẹ̀síbẹ̀ náà ẹ sì tún ń kọ̀ntínú wọ́n bí wọ́n léèrè pé bóò ni ẹ ṣe wá máa rọ́kadà tà wọ́n láwọn ti ní báyà ẹni tí ń bá wọn rà bí wọ́n bá ti pe báyà yẹn pé ọjà ti wà ńlẹ̀ o ọ̀kadà 1 million ọ̀kadà 1 million 2 ọba ti fún wọn 200 àbó fún wọn ní 400 300 bọ́bá ṣe tuntun sí ni ó pin láàrin ara wọn ọwọ́ dẹ̀ ń jọ́ náà nu wà á mọ̀ gbé méjì lójúmọ́ bí wọ́n bá gbé méjì wọ́n bá gbé mẹ́ta lójúmọ́ ṣe rí pé gọbọ ẹni ọjọ́ gbogbo ni tó lè ọjọ́ kan ni tó lóhun ọwọ́ ìjọba tẹ̀ wọ́n o irú àwọn olórí burú yìí kí ló yẹ kí ìjọba ó ṣe fún wọn tí wọ́n bá jẹ́ ìjọba ìgbésẹ̀ wo ló gbé lórí wọn tọ́ ọba jẹ́ ìjọba irú ìgbésẹ̀ wo ló yẹ kó o gbé bọ́rọ̀ báyìí bá ṣẹlẹ̀ lórí àwọn méjèèjì ọlọ́kadà tí wọ́n ti dẹ̀mí ẹ̀ lọ́gbọ̀dọ̀ ló ń ka o àwọn méjèèjì jẹ́wọ́ wípé àwọn ọlọ́kadà táwọn ti dẹ̀mí ẹ̀ lọ́gbọ̀dọ̀ wọn ò lóǹkà

0: ajo.
1: Awọn gbọ buruku yi ki lo fa nibo lo ti wa. Awọn gbọ atete buruku yi se airi je yin na lo fa ni abosi. Se orisirisi iwokuwo tawọn omo wa ode sin ti won wo lori phone ti won gbe lowo. Iloko won leko keko ni abibo.
0: Orun o. Orun le ja si wa.
1: Olorun mo sanu Nigeria o. Ka won kan o dide ki won wo sososun pe eja lo lewe, eja lo ka won omo lewe. Ta ba ku awon omo lewe. Awon oluko won ati joba a ma bere owo lowo won.
0: Jasi wa saye le joba omo eniyan. Orun le
1: ti joba ba fun a lowo a da won le. Be na ni a n gbe eyan. A n gbowo ransom. Awon ti akoko ti gbe saju won ti ba won je.
0: Iyen ti daju. Kadara mi ko se ni jole yi pada. Iyen ti daju.
1: A si ra won ti san ransom ba wi. Se won wa femi won di ni abibo.
0: Ojoro.
1: Won sa ni femi aye won di. Ki won to ki won pe tori owo odidi eyan o emi e o lo. Won gbe yawo elomi won gboko elomi Olorun ko yo wa Nigeria Eje nso dodo oro Awon to ba fe campaign fun wa Ninu awon to fe ka dibo fa won Ti o ba le fe mi wa balẹ lori security Ki won mo wule gbe campaign dodo wa. Ti won ba le campaign fun wa lori security pe ona bayore.
2: Lori oke o.
1: Ona ta won gba se ni ti security Nigeria o fi ti o fi da. Osan keyan mo ni apoju keyan ni apo tin so wo nu lo.
2: Lori oke o n pe tele.
0: Ibe la baby mi si o.
1: Nigba awon orilede kereje kereje bi Benin bi Togo bi Ghana bi awon Burkina Faso ti won ni problem
0: Mayo mayo mayo
1: ti won gbogun ti orisirisi sumo mi ti nwaye awa ilu to loba to ni joye Ewa awon omo ti an lo ko ni yawo tabi bo ni an pe hun Awon omo ti an ko lori ire yen oba joba lo ko je tan die loku En ti an se nu ti an fi baba ijoba Jonathan je Awon omo ti won ki ti an lo ko ti won ori gba pada Awon ti won polongo ngba na. E ba wa da won omo wa pada o. Won ya won abi amo kan, awon eleyu o pa won oni sun, awon oni je n ba won oba ra won omo e. Oselu tun ti wo. Awon na won sponsor won e duro e ma gbe banner lowo kaakiri. E ja ranki won. Gbogbo nkan yen na ni n waye bayi. Ijoba Bola Ahmed Tinubu ni mo ro ki won ba wa gbegbese lori nti won pe ni security ni Nigeria Onibara mi e ma wole
3: E karo sir
1: E karo e ku ojumo
3: Yes sir e karo gbogbo le
1: Gbogbo le nko
3: Adupe sir
1: Se wa pa
3: A wa pa sir
1: Na E wole mu wa fun alaaro yi o
3: Nta mu wa fun yin na ni pe ki awon ara omo Nigeria kon wa je afani igbe aye irorun ni CDKE
1: Igbe aye irorun
3: Be ni sir
1: To rorun kelele
3: To rorun lati ni awon ko tan lo ninu ile
1: Okay
3: E fe ra TV ni o home appliances gadgets electronics
1: Okay
3: Moto ni o keke ni o
1: Okay
3: mi kon back to school fa awon omo yin
1: Okay
3: e ma sanwe die die lai si ele kokan lori e tẹ̀dẹ̀ tún máa gba ọjà yín kẹ tó parí owó ẹ̀ nǹkan tí a mú wá fún yín láti lè ṣe CDK ènìyàn. Bẹ́ẹ̀ ni sà.
1: Àwọn iléeṣẹ́ ṣé àwọn ọjà tẹ̀ ń tà ní iléeṣẹ́ yìí tọ́jẹ́ pé iye tí wọ́n ń tà lórí igbá náà lẹ̀ ń tà tí àwọn èèyàn sì láǹfààní láti sanwó díẹ̀ lẹ̀ kí wọ́n gbé lọ kí wọ́n mọ san yòókù díẹ̀ díẹ̀ àwọn ìpèníjà wo lẹ ti bá pàdé pẹ̀lú ọmọ Nàìjíríà lórí ẹ̀.
3: Kò kí ṣe pé ìpèníjà báyẹn náà sá kò kí ṣe pé torí pé àwọn míì máa sọ pé ìgbà táwọn gba ọjà wọn nǹkan ṣe bọ̀ torí pé CDK náà ti ra ọjà yẹn wọ́n ní àǹfààní láti dá padà.
1: Ìṣèbí sọ̀ráǹsì wà fẹ́yìn.
3: Bẹ́ẹ̀ni sà àti pé àwọ̀ rà láti ọwọ́
1: ẹbí aṣọ́ọ̀. Bí ìbẹ̀yẹn bá rajà nílùú Èbó ni.
3: Bẹ́ẹ̀ni sà. So tó bá ti ní ìṣù báyẹn wọ́n lè dá padà sí ọ̀dọ̀ wa máa dá padà sọ́dọ̀ wọn ta sí ra. Because company àwa ti ń ra ọjà ti wa a rà ní ẹgbẹ́ ilé àbúyá à ń gbà lọ́wọ́ àwọn alágbàtà àwọn tó ń tà díẹ̀ díẹ̀. So tá bá ti ra ọjà báyẹn tí ìṣù bá wà wọ́n lè dá padà sọ́dọ̀ wa.
1: Àwọn nǹkan wo ni wọ́n ń rà tí wọ́n ń rà tí wọ́n ń.
3: Wọ́n ra television microwave ni o solar freezer ni o inverter ni o air fryer phone laptops ẹ fẹ́ ra lunch bag fọmọ yín ní food class.
1: Fún gbogbo àwọn tó kọ́lé tí wọ́n fẹ́ kó wọnú léhun tí wọn ò sì tún fẹ́ mú wàhálà pé a fẹ́ ra bẹ́ẹ̀dì a fẹ́ ra gbá a fẹ́ ra wo tí wọn ò fẹ́ kó wàhálà yẹn wọlé kí wọn a jẹ pé kí wọn mọ sanwó àwọn nǹkan tí a fẹ gbé yẹn díẹ díẹ lẹ
3: láì sí èlé kankan lórí ẹ
1: bí wọn bá ti ń kó wọlé ni wọn gbẹrù wọn náà
3: bẹẹ ni
1: sà tí wọn ó sì máa ṣàn yòókù nígbà wọn bá wà nù lé yẹn.
3: Bẹ́ẹ̀ ni sà. So ní CDK ẹ ní àǹfààní láti sanwó yẹn ní ọ̀sọ̀ọ̀sẹ̀ tàbí kẹ san ní oṣooṣù.
1: Ok
3: tí bá ṣe ń rówó sí ni àwọn kan máa ní pé tí àwọn bá sọ́fíìsì wa ilé àwọn akọ́kọ́ san a ta ọjà ní ọ́fíìsì wa ẹ máa download application wa ni CDCARE lórúkọ app tẹ máa download tí wọ́n ti download ẹ̀ báyìí máa rí àǹfààní láti rí àwọn kan tẹ fẹ́ ra bí ẹ̀yin wò pé ẹ fẹ́ change phone yín ni ẹ fẹ́ ra laptop fọmọ yín àbẹ́ ẹ fẹ́ bẹ̀rẹ̀ business yẹn fẹ́ ṣe frozen business ẹ lè ra solar freezer ní CDK ẹ kẹ̀dẹ̀ máa sanwó ẹ̀ díẹ̀ díẹ̀ iye tán dẹ̀ ń ta náà lọ jà náà láti máa tà fún yín náà ní CDK ẹ. So tí bá ti sanwó yín dé ìlàjì installment plan ní bẹ́ẹ̀ wò fẹ́ fi ọdún kan sanwó ìlàjì ọdún kan lẹ́yìn oṣù mẹ́fà ó la máa deliver fún yín. Àwọn kan máa ní pé ṣe pé àwọn san 50% ní kò kí pé ẹ kàn máa san 50% yìí nìkan ẹ máa ní láti dé ìlàjì.
1: Kì í ṣe pé wọ́n san gbì.
3: Bẹ́ẹ̀ni ẹ lè san gbì kán má bàa ná owó yẹn o wọ́n lè san gbì ṣùgbọ́n wọn ò ní ìgbà wọn ti tó máa tó dé ìlàjì installment plan wọn la máa tó deliver ọjà wọn fún wọn àbẹ́yìn ìfẹ́ ra mọ́tò ni o ẹ fẹ́ ra kẹ̀kẹ́ ni o ẹ fẹ́ ra ọ̀kadà ẹ download app CDK láti jẹ àǹfààní ìgbé ayé ìrọ̀rùn pẹ̀lú san díẹ̀ díẹ̀ láì sí ẹ̀yẹ kọ̀ọ̀kan lórí ẹ̀.
1: Ọdún kan ni mo mú ní ìsìn.
3: Bẹ́ẹ̀ ni sà.
1: Tí n bá sanwó gbì lẹ́ẹ̀kan náà ní ìsìn omi kò tó oṣù mẹ́fà.
3: Bẹ́ẹ̀ ni sà
1: kí n tó gba ọjà yẹn.
3: Ẹni tó mọ́ṣù mẹ́rin lẹ́yìn oṣù kejì ló máa gba ọjẹ́ kò bá sàn ìlàjì owó yẹn lẹ́ẹ̀kan náà oṣù máa ní láti dúró dìlà oṣù kejì fẹ́ẹ̀kan
1: bá
3: 30 months ni.
1: Ọgbọ̀n oṣù.
3: Bẹ́ẹ̀ni.
1: Ah
3: ọ̀gá ẹlẹ́fi sanwó láì sí èlé kọ̀ọ̀kan
1: ní orí ẹ̀. Ọ̀kadà ńkọ́.
3: Bó ṣe ó náà wà bẹ́ẹ̀ sà. Bẹ́ẹ̀ni so láì sí èlé kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ṣe lè fi sanwó ní orí app CDK ẹnìyẹn. So tí wọ́n fẹ́ rí ìṣòwò ní ọ́fíìsì ní Àpáta ní iwájú Finrail supermarket ní ti Àpáta yẹn wa ẹ dẹ̀ lè pè wá sí 070-7460-3911.
1: Ẹ pè lọ́ba yẹn lọ́kọ̀ọ̀kan kí ba
3: yìí kan. 070-7460-3911. Ilé tó wà ní Junction Veterinary di Mokola ilé pé sí 070-7450-54-3005. Ẹ má wẹ̀ pé kẹ má sanwó fẹ́ ní bọ́ọ̀dì orí app lẹ ti máa sanwó yín account number yín náà orí app CDK náà ló wà.
1: Ẹ gbà kẹ́nìkan send account number tiẹ̀.
3: Ara sa orí app ní gbogbo ẹ wa.
1: Adúpẹ́.

0: Akọ́láwọlé olóòtú ọmọ Àdábánijà. Ìgbà kan lọ, ìgbà kan bọ̀. Ìgbà lòdèrè kókò nílé Ìlọrin.
1: Ẹ jẹ́ tí ẹ gbọ́, ọ̀rọ̀ àgbà bí òṣè lówùrọ̀, ọpẹ́ títí, a ṣe lọ́jọ́ alẹ́.
0: Ẹgbẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà tí ò gbowó oṣù lábẹ́ ìjọba, tí gbogbo èèyàn mọ̀ sí FIBAN, Power of the Tongue. Òní ni wọ́n ṣe inauguration wọn. Inauguration wa wáyé lénìí ní gbọ̀ngàn KS Cinema. Àwọn olóko olóko àtàwọn èèyàn pàtàkì pàtàkì láti ń retí ń bẹ̀. Ẹ má gbàgbé pé èmi náà ti ṣe alága ẹgbẹ́ yẹn rí. Ta ló mú àìdí àfibàn wá? Àwọn bọ̀dá wa níbàdàn wọ́n ti dá ẹgbẹ́ kan lẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n ń pè ní Arafreb. Nígbà táwọn Gbẹ̀ngà Adébóyè dé Lẹ́kọ̀ọ́, ẹni ẹ da gbogbo ẹ̀ mọ́ra wọn papọ̀ tí wọ́n ń jẹ́ FIBAN. Nínú FIBAN tìpínlẹ̀ Ọ̀yọ́ yìí, ẹgbẹ́ Lálọ́mí àwọn ọkọ̀ ṣe

0: nígbà ó wà lọ́dọ̀ mi ó tún lọ university ó sì wà lọ́dọ̀ mi ó sì tún lọ university ẹ rí wípé òun ti di olójú méjì bí abẹ gàmbàrí bó ṣe gbóná ti wé ni ó tún gbóná ti àwa ti bílẹ̀ náà irú èèyàn wo ni Gbenga Adeboye ọ kaluku ni ma sọ̀rọ̀ rẹ̀ sá Gbenga Adeboye ṣe gbá Gbenga Adeboye ṣàwo ọ̀pọ̀lọpọ̀ òsúnmọ́ Gbenga Adeboye tí wọ́n ń sọ páwọn mọ̀ Gbenga Adeboye àwa kọ̀ọ̀kan súnmọ́ àwọn míì tún súnmọ́ jù wá lọ èèyàn dáadáa gbà ní Gbenga Adeboye jojúmọ́ nínú rẹ̀ sì máa dùn kò ní ọjọ́ kan bànújẹ́ rí ìjọ tẹ́ ẹ bá rí Gbenga Adeboye tó bá fi dorí kodò tí nǹkan bá ba Gbenga Adeboye nú jẹ́ ẹ wádìí ẹ wò dáadáa ó lè mọ jọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ lọ́rọ̀ ní sábà máa pọ̀ jù nú ẹ̀ Gbenga Adeboye jẹ́ ọlọ́gbọ́n onísùúrù bó ti ẹ̀ jẹ́ pé òun náà ní kùdìẹ̀kùdìẹ̀ tiẹ̀ ọlọ́run èyí dá yàn pé ṣùgbọ́n n tó borí jù nínú ìwà rẹ̀ òun ní kéèyàn jẹ́ ẹni tó lawọ́ bọ́ bá ní 10,000 naira ó lè fi 8,000 ṣe sàrà nínú 10,000 ó lè fi 8,000 ṣe sàrà nínú ẹ̀
1: ọ̀nà tó mi bá wọnú àgbọ̀
0: 8,000 tó tún kù 8 náà ni 8 náà 8,000 tó kù ẹ̀ ni bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Gbenga Adeboye ṣe rí Gbenga Adeboye jẹ́ ọlọ́gbọ́n onímọ̀ ìjìnlẹ̀ talented tí ọlọ́run mọ̀ọ́mọ̀ àkàndá nínú iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ni ó sì nígbàgbọ́ nínú tó bá mú bírò lọ́wọ́ báyìí tó bá dojúkọ̀ wé tó mú bírò lọ́wọ́ ǹtẹ́ mọ̀ rí tó bá ilé dádúó láàrin ìṣẹ́jú márùn-ún ìṣẹ́jú mẹ́wàá torí ìwé torí bírò ọ̀rọ̀ tí ó kọ jáde
1: bẹ́ẹ̀ ẹ̀yin ọ̀dàlẹ̀.
0: Gbenga Adeboye kì í mọ̀rọ̀ lórí kò lè ṣètò ìṣẹ́jú mẹ́wàá láì mú ìwé àti bírò kì í ṣe pé kò mọ́ o ṣùgbọ́n ọ fẹ́ kọ́ jẹ́ ẹni tó wọ́n sọ kọ́ dàn lójú nígbà tí Gbenga Adeboye kú tẹ́nìkan bá ní òkú ńgbà náà èèyàn ó pérọ ni tí a mọ̀ pé kọ́kọ́ fi kú rẹ̀ kan ṣàwàdà tí a ní ó kú o kinní kan o ti rẹ́kọ́ọ̀dù jáde lẹ́yìn ẹ̀ bẹ́ẹ̀ ni máa ṣe ni èyí jẹ́ ká mọjọ́ tí nǹkan ọba ṣèyàn ká kú lọ́mọdé kọ́yẹ ni ọ̀sán ju àdàgbà ìládìí ẹ̀rànà Gbenga Adeboye kú rèwerèwe lóòótọ́ o ṣùgbọ́n achievement ẹ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ tí ó ní ní nàìjíríà yóò múra dáadáa.

0: lẹ́yìn ìgbà tí Gbẹ̀ngà Adébóyè fẹ́ sẹ́gbẹ́ FIBA múlẹ̀ dáadáa ó wá di wípé yes FIBA ń wá takàn káàkiri ìpínlẹ̀ ó wà ń Kwara ó wà ní Kogi ó wà lóògùn ó wà lóndó ó wà lẹ́kìtì ó wà lọ́yọ̀ ó wà lẹ́kọ̀ nígbà náà làwa náà ń sọ pé àwa náà nǹkan ju nǹkan lọ ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ tí ń bẹ ní nàìjíríà tilẹ̀ tòní tọ́mọ́ tó bá jẹ́ pé àwọn freelance tí kì í gbowó oṣù lọ́wọ́ ìjọba ọ̀hún Gbẹ̀ngà Adébóyè wà lára àwọn tó là wá lójú Kọ́lá Ọláwuyọ̀ ra yàtà ẹ̀mù rí nígbà tí Kọ́lá Ọláwuyọ̀ ní sòrò pẹ̀lú àwọn rédíò Nàìjíríà ọ lọ ogun ọ lọ bá Gbẹ̀ngà Adébóyè Gbẹ̀ngà Adébóyè sì mú lọ báwọn ọ̀gá OGVC wọ́n fún táìmù jọ́nà Gbẹ̀ngà Adébóyè jẹ́ ọ̀kan pàtàkì tí ó nínú ẹni tí ó kọ́ra ya time sórí rédíò ń lọ́ra fẹ́gọ́ alfawa ń gbà náà ilé iṣẹ́ kan lọ́ra fún lẹ́kọ̀ọ́ 30 minutes tí mo ṣe ẹ̀ ní fẹ́kọ́ tán mọ́ tó bá kẹnu bọ̀ báyìí láti gbà náà mo ti mọ̀ wípé pé ètò ọjẹ́ wákàtí mẹ́wàá ìkọ́lá àlùbáríkà 30 minutes tí ẹ̀ ọ̀fẹ́ lálùbáríkà jó wákàtí mẹ́rin mi lọ oníbàárà mi ẹ mọ̀ wo lẹ̀ mo kí n tẹ̀sọ́ tẹ̀sọ́ o
1: ẹ káàárọ̀ sà
0: mo kí n tológun tológun
1: yes sir ẹ kúṣẹ́ sà
0: ẹ kú ìlú
1: bàbá mi o
0: wọ́n lẹ ti mi gbogbo ọ̀sán jigijigi
1: ó lágbára ìmọ́lẹ̀ wọn ò ní kú
0: àmì ọlọ́run
1: ibi táti bẹ̀rẹ̀ náà nìyẹn
0: wọ́n ní gbogbo à ń hárá ìsì à ń hàn kankan lọ́sùn ẹ̀yìn lẹ́sìn ètò ẹ̀
1: kì í ṣe eléyìí tó ń fèpè tì rárá eléyìí tó ń fáwọn èèyàn
0: lọ pé
1: tó jẹ́ kọ́lọ́rin tó wà nísàlẹ̀ agbada yín yẹn òun gangan ni gbogbo ẹ̀yin ọmọ nàìjíríà tẹ lọ́wọ́ àǹfààní àti máa wò mí tẹ́ ẹ̀dẹ̀ ń gbọ́ mi jákèjádò gbogbo àgbáyé adúpẹ́ lọ́wọ́ yín ọ̀yìn tẹ́ ti darapọ̀ mọ́ iléeṣẹ́ Ades Multipurpose Ventures iléeṣẹ́ tó ń fìgbà gbogbo wá jíjẹ mímu ìrọ̀rùn fáwọn èèyàn adẹ̀ tún ráwọn èèyàn létí pé tí wọ́n bá fẹ́ ṣe ìrónilágbára fáwọn èèyàn tí wọ́n bá fẹ́ múnú àwọn èèyàn dùn iléeṣẹ́ wa yìí nìkan ò lẹ́ni bá dùn pọ̀ àwọn tá à ń ṣe tẹ́ ti mọ̀ nípa ẹ̀ níléeṣẹ́ wa òun náà ni bá a ṣe ń supply food items àwọn oúnjẹ tútù bóyá rice gàrí ẹ̀wà èlùbọ sẹ̀mó àti máa fi custard náà a máa fi kún láìpẹ́ tó jẹ́ pé àwọn èèyàn a máa fún wọn ní custard tó máa ní bá a ṣe máa ń ṣe then package tó wá wà ńlẹ̀ báyìí nítorí wípé ẹni tó jẹ́ ọkọ̀ olùdásílẹ̀ ilé iṣẹ́ Ades Multipurpose Ventures inú oṣù yìí lọ́jọ́ ìbí wọn ẹ̀dínwó ó tún wà díẹ̀ tó wáyé pé n tẹ́ ń rà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká ní ₦300 lẹ́ ń rà nílé iṣẹ́ wa a fẹ́ mú ₦5 kúrò a fẹ́ mú ₦50 kúrò lórí ẹ̀ kó jẹ́ ₦250 lọ́wọ́ tá a wà yìí ṣé wá rí kìí ṣe àwọn food items yẹn nìkan ló tún wá gbé mi wá láàárọ̀
0: yìí
1: n tẹ́ ń wẹ̀ date lélẹ̀ tí
0: oyin kọ́n
1: déètì ni
0: ó tún yàtọ̀ fóyin
1: ó tún yàtọ̀
0: orí bí oyin
1: bí oyin ló ṣe rí
0: wọ́n kì í soyin
1: òun làwọn haúsá ń pè ní dàbínù so déètì àsìkò ramadan làwọn èèyàn sábà máa ń rà tí wọ́n fi máa ń sínú ṣùgbọ́n lè ó ti wà blended already àwọn tán bá fẹ́ ó wà mẹ́ lọ́tọ̀ plantain chips rí eléyìí tó wà crunchy àti eléyìí tó jẹ́ wípé raw báyìí bá a ṣe di náà ló wà lára àwọn food items tá à ń sọ yìí only ẹ tún wo eléyìí tiger nut ni tiger nut ìmúmu tá a máa ń jẹ tá a ṣe máa ń extract omi ẹ powder ẹ láti sọ di powder ẹ only òun náà wà bẹẹ kò tán síbẹ̀ òróró lì láti iléeṣẹ́ Ades Multipurpose Ventures epo pupa eléyìí àwọn tá a ti lówó tí wọ́n ti ń bá wa dòwò pọ̀ gbogbo nǹkan tá a wá ń sọ tá a polówó lẹ́yọ kọ̀ọ̀kan ìjèjì yìí kò sí kankan ń bẹ̀
2: tó wọ 5,000 naira
1: ba se package
2: awọ gari wale
1: ile ite wo yi only ba se package rice e wo loju camera yi te ba wa lori Facebook e ri pe ko si idoti kankan be o ni mo tun na si camera to ba je pe customer customize to je ti ti 1-1 bi iru e lele te wo yi to ba je pe gbe ise fun wa nile ise wa te fe ki to pe picture yi le fe ko wa la re a ma fi picture si a ma foruko organization yi si party te ba wa to ba pe lo se lu le gbogbo e la ma fi si to pe ile ijo si ni bi awon baba ti won patronize ile ise wa ti won ba wa ra awon nkan ti a nse ni ile ise wa ba se nse re to ba je pe ati abroad la ti fe customize e wa nylon yi ni kan da fi ma ranse si wa because o ti ni mo se nse to fi je pe te ba ti gbe mara ibi te ti nbo boya party le won ti fun yin abi kan ko ni bo mo yin lara so ara nkan ti ti wa to fi yato die mo wa fi akoko yi mo tun wa fi dupe lowo gbogbo eyin te pin lose to koja lo te ni e fe ba wa sise papo e fe kan gba yin ta ba fe recruit awon eyan fun osise to wa nle tele tele ile ibi te ti ma gbo ori program baba mi kola olotu na le ti ma gbo ta ti ma so fun yi pe a fe gba awon osise bayi sugba awon to fe ba wa ra oja ta fe tabi e fe da owo po pelu wa mo de ti so ni last week na eyin te ba gbo mi to ba ye pe 50,000 naira lo wa lowo yin te fe fi bere business awa le fun yin ni nkan bi 10 si ko je 60 so a ma mo bi te fe ku oja yin si a ma n lati mo bi te fe ku awon oja te fe ma ta a ma n lati mo be e de ma ni garanto because a kan le fun yin loja be lai se pe boya nkan kan ti jo da wa papo o ti da o ti jo da wa papo ri so eyin ile ijosin eyin oloselu eyin oga ile ise eyin ti olorun ran lowo lawujo to fi baba mi kola olotu awon na ti patronize wa won ti ri awon ewa tanta won ti ri bo se ri atawon food items mi awon ororo gari sebo nkankan ta so yin gbogbo e lo wa nle ledewo so number ti mo fe ke ma pin si eyin te ba fe dowo po pelu wa o na lele
3: 091 2355 6714
1: Egbo number yen dada 091 2355 6714 bakan na eyin ti e je ololufe wa tabi te kan gbo nipa ba se se gbogbo ta nse ti e fe mo eri oro yi e lo sori Facebook TikTok Instagram gbogbo awon social media platform to je ti Ades Multipurpose Ventures e wo Ades yen won ko AD bi gba te yen ko Ade ta wa fi Afrostovis oke ati S Ades Multipurpose Ventures boye wa fe pe mi gangan lati je pe e tun fe beere o alaye oro si e pe sori
3: 08069 6868 15 62
1: to gangan je ki tun number won pe
3: 091 0913 23 55 55 67 14
1: tite mi
3: 080 0809 6868 15 62
1: e jo baba mi awon eyan bere pe se badan na si ni ile ise wa e o wa head office wa wa leko ni okera
3: okay
1: ogba lagos sugbon ni badan bi iyana agbala akoko lojo ona to lo si adigba yi ibe gangan ni office wa wa so e wa ba ile ise Ades Multipurpose Ventures e wa ba wa do po ire na la jori lo wa ara wa thank you so much e se o baba mi

0: ti ka gbogbo e ninu tira o ti ka gbogbo e ninu tira o wa practicalize e bi ke eyan mo lo bi kan lagbole bi kan nisin ko wa gbe kele gugu o nton ti sonu laye won o mo gbo lode orun e agbole arubidi ni mo nlo ko wa te si gugu
1: o ti le ron ni temi atata
0: be na ni ofin ti mo yi pada ngbogbo igba lodo odun
1: ori eniyan la so mi
0: e wo ni jonjon ta wa nlo maka bi maka ba ku ose kan eyan si ma san wo ngba na sugbon nisin awon ara maka na ti jembe won ti yo debi pe kan gap ti an ba fun yin en ti o ba ti san owo ko to digba na o n ton tun dodun mi ni e ma wo le Altavik
2: cheo
0: e se ko nge re o
2: oruko mi ni Alhaji Tawfik Asimolowo mo je alase ati oluda ilese Tawfik International Travels and Tours
0: okay
2: ti a fi kale si ilu Ibadan
0: okay
2: gege bi a se n ba eto wa lo so eto ti bi meji pele meji lo tun ti lo bayi
0: ni pele meji ti lo
2: ti koja lo so eto promo ta kon ba lo o ti pari eto e wa sanwo ilaji ti alawon bank na gbe kale
0: okay
2: o na ti fiti jale bayi
0: o ti lo
2: o ti lo tori pe e slot fun wa o ti complete so anfani to ku fawon eyan to je pe pele te tomali tete wa tori pe aji odun ti o nbo 2027 gege mo so fun wa pe September 26 lo ma close awon saudi de jo yewa pe awon ofisa wa dawo to to ba ti di ago mejila 12 o'clock lo ru 26 era
0: o
2: ti porta won le ka ma send passport ni koni wole mo
0: ah
2: so koni wole mo so mo se last na ni so gba wa ti a ba ti lo sibi kankan to ati ni passport ni o ati ni passport ni o ka wa kan si wa ni se wa a tun ti ni anfani kan sin to se pe yedinwo ni sugbon ke se pe boya promo ki se ke boya awon bank kan gbe laji kankan to pe aji odun to nbo ta awon yi o ma won o kama fi o chekini fun awa aji odun to nbo ma won lati saudi de ni so o si surprise la la leti bota won igba ti awon to pe 10.5 10 million 5 11 million 10 kankan sugbon pe logo olohun te ba wa si ile ise wa e ba ni to roju iye ni adeun ti mo se fun wa awon ta ba wa si ise wa ta wa tete wa ko to je pe won ba slot to circle pa lo tan so ta ba ti pe number wa pelu ogun olohun
0: e gbadun wo le ti se eto e kale fun awon te n ko lo aji lodun yi
2: eh gege ba se so pe nipa eto irorun gbogbo e lolohun ti ba wa se kale so ati se gbogbo eto kale nipa ri pe ile ti mo ma gbe to se pe en ti kale ko ma fe se ni lo jeje ni kò ní jẹ́ pé ọ̀nàjì owó láti fẹ́ àwọn mọ́tò tó àwọn míì mọ́ fi àwọn èèyàn sílé tó ṣe pé tí ò bá ti rówó mọ́tò àbí tí ò bá ti rí mọ́tò tí ó wọ̀
0: kò lè jáde
2: yóò padà sóòtẹ́ ni láti jáde tó bá ti dúró ta tó bá ti náwó fún àwọn mọ́tò yẹn táwọn mọ́tò yẹn bá ti ń kún láti fi tẹ́ ti ń bọ̀ yóò padà sínú tẹ́ kò ní lọ aláàmújọ́ ọ̀nà bọ́ ilé ti wá pẹ̀lú ògùn ọlọ́run àá nínú àwọn tá a ti ń kó lọ tó pé wọ́n á máa lọ aláàmúlẹ̀ mẹ́ta lójúmọ́ tí wọ́n sì fẹsẹ̀ ní lọ ni ṣe àpè tí ò bá rọrùn ìyẹn ò lé wọn
0: ìyẹn ṣe ọ̀nà tó jìn èèyàn ò lè lọ rú ẹ̀
2: wọ́n lọ lásùbà wọ́n wà lé tó wá tún dá sí wọ́n tún lọ wọ́n tún wá lé tó wá tún di ẹ̀yìn ṣáì wọ́n tún láàfẹ́ lọ sí tajúdù lọ́hùn ẹsẹ̀ náà sì fi rìn lọ àárí ìyá 60-70 ṣe pé gbogbo wọn lọ wọn ń bọ̀ ni so pẹ̀lú ògùn ọlọ́run so àwa tí a wà ń diaspora ta fẹ́ ná bóyá àwọn ìyá wa ni àbí àwọn bàbá wa ni o.
0: ẹ sọ̀rọ̀ hòtẹ́ẹ̀lì yín pé kò jìnnà sí àdúgbò bí wọ́n ń pè ń bí ladin.
2: bẹ́ẹ̀ ni kò jìnnà sí mọ́sáàsì bin ladin.
0: bin ladin yẹn a mọ̀ wo
2: aramulọ́kan
0: báyìí káfẹ́ ìfọwọ́kan báyìí.
2: bẹ́ẹ̀ni so a tún lè tò gan fún àwọn tó bá tún wá jẹ́ arúgbó pé àwọn ìyẹn wọn fẹ́ kí wọ́n lọ tó pé àṣeyà yóò ti dàbà sí kíni kò ṣe báyìí ó tún láwọn ètò tá a máa ń ṣe pa pé tó bá fẹ́ ti tàwáàfù tiwọn ó níbi kan tá a ti máa gba cat saudi ti ṣàwọn ètò kan tó ṣe bíi mọ́líwá báyìí ni tó pé kí n kẹ̀kẹ́ bíi mọ́líwá yẹn òun wọ́n fi ṣe tàwáàfù wọ́n fi ṣàfàṣà àti mọ́líwá wọ́n fi ṣe gbogbo ètò tó tá a bá ti wá kúrò ní muzalifa tó ṣe pé a fẹ́ lọ bí tá ti lọ sọ̀kò sẹ́yìn pé bí iṣẹ́ ajì gan tó le gan
0: dúró
2: jẹ́ pé ìrìn bíi wákàtí méjì wákàtí méjì so àti láwọn ètò tó ṣe pé wọ́n kọ́ àwọn lọ sábẹ́ tẹ́ǹtì ní ibi tá a wà mìíràn á sàkó wọn dání á bá wọn sọ̀kò wọn.
0: wọ́n ṣàdúrà sí ẹlòmọ́wọ́n sá
2: á bá wọn sọ̀kò wọn jọ́kìnì jọ́kìnì jọ́kẹta tó bá yìí ti pa wọ́n tún gbé padà sí hòtẹ́ẹ̀lì tó bá tún fẹ́ ṣe tàwa tù dàgbére kíni káàtì kẹ̀kẹ́ mọ́ríwá yìí náà wọ́n fi bá wọn ṣe so pẹ̀lú ògùn ọlọ́run gbogbo ètò yìí náà lọ ní ilé iṣẹ́ wa tó táwọn yẹn bá ti tètè pè wá kó tó di pé àwọn slot wa máa tán so gbogbo àwọn àǹfààní yìí ó pọ̀ ní iṣẹ́ wa gan ètò oúnjẹ wa
0: sí.

0: gbẹ̀nù sí lókun.
1: Mo fẹ́ gbẹ̀nù sí ni.
0: O lè gbẹ̀nù sí náà.
1: Ṣé gbẹ̀nù sí àti gbẹ̀nù sí so yàtọ̀ síra
0: wọn. Dọ́tọ̀ ni o lè gbẹ̀nù kó má gbẹ̀nù sí.
1: Ẹ jọ lecturer sa ẹjọ ìṣàlàyé fún wa.
0: Tó bá yẹ kó o fẹ́ gbẹ̀nù, o lè gbẹ̀nù lẹ̀ báyà.
1: Bẹ́ẹ̀ lanu bí ajá mi lọ pa.
0: Tó bá wá wu nǹkan òun kó wọbẹ̀.
1: Ok.
0: Tó bá yẹ kó gbẹ̀nù sí. O ti gbé ẹnu sí gangan.
1: Ẹnu ti ṣe déédé rẹ̀. Ojú ọgọgọ ọ̀nà gangan tálákè sọ.
0: O ti wà nbẹ̀. O ní pé o gbẹ̀nù sí. Gbẹ̀nù sí ló ní àtẹnu.
1: Ok. Ṣùgbọ́n èèyàn lè ganu kalẹ̀.
0: Nǹkan kan máa wọlé.
1: Wọ́n lè ganu kalẹ̀ bí ẹsẹ̀ ẹran àbí bí apá ajá. Tí nǹkan kan wà ní padà wọ bẹ̀.
0: Ó lè máa wọlé.
1: Ó lè jẹ́ pé ẹ̀sìn ni ó wọ bẹ̀.
0: Ìbá méjì ni.
1: A jẹ́ pé mo fẹ́ gbẹ̀nù sí ni.
0: Ṣé
1: gbẹ̀nù sí níbi
0: àtẹnu.
1: Ọmọ tó jẹ́ láìkì rẹ̀, mo sì bí o sì là wá lọ́yẹ̀. Ó yẹ kó o gba àwọ́dù o.
0: Ó wá fún mi ìgbà tó fowó ti.
1: Ṣé alanilọ́yẹ̀ wà of Africa.
0: Ó ṣe fún mi tó bá ti jẹ́ onígbẹ̀nù sí gbẹ̀nù sí.
1: Ó ṣàlàyé iṣẹ́ yìí ọ̀rẹ́ adá. Tọ́yẹ tún kà sọ oje. Ní owó bíi tẹ́tí láǹfààní láti mọ̀ gbọ́ wa lọ́sàn-án tó ní gúdùgbẹ̀ ìròyìn ọ̀nà àdá tún ṣe bẹ́ẹ̀ gbé kayé mọ́lé o láti jẹ́ kẹ́ ẹ mọ̀ bí nǹkan ti ń lọ ní àyíká àti àyídà wa lọ́sàn-án tó ní láti jẹ́ ká tún bá fi ọ̀rọ̀ lọ́rọ̀ ká fi ṣe àríkọ́gbọ́n torí kọ̀dá o kéèyàn kó fi ọ̀rọ̀ ara rẹ̀ kó fi ṣe àríkọ́gbọ́n wọn ní ó ṣe ọbọlọ ọmọ tí ń jẹ irú ẹ gbọ́. Àwa bọ́ọ̀sì ọlọ́run náà rí o tá a tún ti kó kíní ò ń gbé nítorí nírònú àsìníṣẹ́ míì yóò ká fi tó yín létí bí nǹkan ti lọ láyìíká yín lọ. Gúdùgbẹ̀rẹ̀ nìkànnì lágilu 96.7 FM Abídèmí ló kọ́ tèmi àkàdé ń ló kọ́ bàbá tó bí mi lọ́mọ ra gba bí ò bá ṣe lórọ̀ bọ́ba pẹ́ tí a mọ́ ṣe lọ́jọ́ alẹ́ àmọ́ ṣá o wọ́n ní wọ́n ó fi lágbájá wọgbó olúwa rẹ̀ náà yọ fẹ̀yìn wọ́gbẹ́ torí pé wọ́n sọ̀rọ̀ burúkú sí lágbájá ǹjẹ́ ọmọ irú ọ̀rọ̀ ìletọ́ bá lẹ́nu irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kí lẹ́yìn kọ́ mọ jẹ́ bí àjíṣà ogun fún kó wa wá lọ́sàn-án tò ní ẹ káàbọ̀.
0: Tó àkìní káàbọ̀ síkà gbogbo ẹ̀fútọ̀ sọ ti tòun ní ò ibi yóò wò nílé tẹ wà tẹ ti ń dúró dì wá. Ẹ mọ̀ pé tí a bá ti dé báyìí ta ti gbẹnu sí máìkì ta tún ti gbẹnu sí.
1: Àwọn agbẹnu sí ti ìwọ́n náà lọ sí
0: ẹ̀. Ìgbàgbé ọ̀rọ̀
1: nǹkan máa yé mi bọ̀rọ̀.
0: Nǹkan máa yé ọ bọ̀rọ̀ mo fẹ́ràn rẹ̀ fún yín. A ti wá dé báyìí torí pé àwọn ọ̀rọ̀ yìí lè ta pé gbúdúgbẹ̀. A máa ń sọ fún wa pé a fi máa ń sin àgbẹ̀rẹ̀ ẹ̀gbà kan ni kì í ṣe pé a fi ń dẹ́rù bara wa. A ti wá dé báyìí wọn ni àdébi iṣẹ́ mọ́ ṣe báyìí àwọn ọ̀ràn yẹn náà ni wọ́n ń pè ní àgbà ọ̀lẹ̀. Ẹ ti mọ̀ pé àwọn àkòrí kókó kòkó kókó náà láàkọ́ mọ fún yín kó tó di pé a fún yín gan ní kẹtẹpẹ gan láti gbé mu ní sànsàn fún tọ̀sán ti tò ní. Ṣùgbọ́n ṣáájú gbogbo Martini Salau ọmọọba ló kọ tèmi kú kalẹ̀.
1: Ọ̀dà bí ẹ ti ń gbọ́ wa ṣe mọ̀ pé náà lẹ láǹfààní láti mọ gbójú ayọ̀ wá nílé lọ́sàn-án tòní. Àwọn kókó eléyìí tó sú dẹ̀dẹ̀ bí òjò nínú àwọn ìròyìn ọ̀hún náà lakọ́ mọ fún ilé-ẹyọkọ̀ kejì kó tó di pé àmọ́ gbé kẹtẹpẹ rẹ̀ wá gangan ní sánsan. Ẹ wá jẹ́ kí n ti àyín mu ìwé ìròyìn The Punch. Níbẹ̀ ni gúdùgbẹ̀ ìròyìn ó ti jábọ́lẹ̀ ní àyín ní ìpínlẹ̀ Kebbi wọn ni ẹni afẹ́ sábà ní wọn tún ní ọmọ sálọ lásìkò tá a wà yìí ayé ọ̀hún kò rẹ́sẹ̀ walẹ̀ mọ́. Wọ́n ní àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó ń ti àwọn èèyàn méjì tí wọ́n jẹ aráàlú iná ni wọ́n ní wọ́n ti gbẹ̀mí wọn. Kí lọ ṣẹlẹ̀ àwọn èèyàn wo iná ṣe wọ́n bí ọ̀sẹ̀ ṣe sojú bàbá dé àárín gbùngbùn. Gúdùgbẹ̀ ìròyìn ẹ̀ mọ̀ gbálà yẹ o.
0: Ìpínlẹ̀ ti Kano náà ló jẹ́ pé ìròyìn eléyìí tó di gúdùgbẹ̀ tó jẹ́ pé ìwé ìròyìn ti Daily Post náà ni wọ́n kó ìròyìn ọ̀hún jọ bí tí wọ́n ti ń ṣe lálàyé síta báyìí pé iléeṣẹ́ aláàbò ti ààbò ara ẹni làbò lù ú. NSCDC náà ni ọwọ́ wọn ti tẹ àwọn afurasí kan eléyìí tí wọ́n ní àwọn ọ̀kadà òun náà ni wọ́n ń jí gbé. Wọ́n ní ẹni tó sì léwájú wọn òun náà ni arákùnrin kan tán forúkọ rẹ̀ léde wọ́n ní ọdún 55 ni. Òun náà ló hùwà láàbí wọn ní òpònú bá ìwà ìpònú kì í dé bá wọn lágbà.
1: Kí ni ṣe bá ní lọ.
0: Ẹ mọ̀ ń gbọ́ lọ́sàn-án tòní o.
1: Wọ́n lọ pàdé àgbà lọ́nà ní ogun ọlọ́gbọ́n. Bóyá dẹ̀dẹ̀ ló sì
0: dàgbà.
1: Ǹjẹ́ ọmọ inú òdẹ̀dẹ̀ tó wà sí dàgbà tó ti wá pákíjì náà ni ó ti wá yọ̀ ọ́ dáadé.
0: Ó ti ní ìrírí.
1: Dẹ̀rẹ̀ rẹ ti dàgbà sí là. Ẹlẹ́dẹ̀dẹ̀ ni kọ́ sọ́ọ̀bù sí ẹ̀ rà.
0: Ó ti dàgbà ọ̀jẹ̀.
1: Nínú dẹ̀dẹ̀ rẹ
0: ti ṣe.
1: Sí ẹ̀
0: tó bá fún yàn. Wá dẹ̀dẹ̀ rẹ yẹn tààràtàrà ni.
1: Yóò gbélé yẹn lọ tán.
0: Ara kan yín lé yí ẹ̀wọ̀n yẹn kó sọ̀tà.
1: Dẹ̀dẹ̀ rẹ lé yí o first class.
0: Bí ṣe pọ́sẹ̀ ń bẹ̀rẹ̀ bọ̀.
1: Ẹ gbọ́ sọ̀rọ̀ tí orin ti ẹ máa kọ wipe omo mi serere ti adara o ah christian yes en kon omo mi serere ti adara o bo mo eni ba si dada
0: omo de ba
1: o wa buruku won lo bi re loko eh eh sumo won ni obi ti a ipe o fi ona rere e mo wa awon omo kan re o boya won oko won ni boya ko gba ni aba bi ko eh eleyi ti won ni awon mo po bi osan bo eh awon amunibu ni eran biye won ni awon eyan kan re o eleyi ti je eyin afurasi omo elegbe okunkun won ni nigba ti won wonu ara won jade bi pe awa la ni campus yi ise gbe yin tan ti na ni rara o asaju yin bere alomogun jin lo won ni akolura won o koda won ni eje lolo salalu ninu ikolu awon omo elegbe okunkun ni fasisi ile ti nbe ni ipinle rivers mo ba darin gbogun gudugbe royin e mo gbala ye o
0: ipinle ti abia o na lo tun je pe royin ile to je pe iwe royin ti punch o na ni won punch royin ile sita won ni arabirin kan re innocent sera o na ni won ni wowo sunsunsun bayi o si mu obe ati so lorun oko re on latari pe won jo ni gbolohun aso ifanfanu ile inu ba bi sera tan on ni o ba mu obe inu bibi
1: won ni se o wa lo fun obe
0: lo wo oko re bayi oko si mudi wale o si dagbere fun aye lowo kan e ma mo gbọ lọsa toni
1: ha eh won si ni ibinu kan polowo won lese le o eh igba mi won ni awon eleko won ni tinu ba nbi o duro oju won ju dingi ko wo pe iyato tintin ni nbe ni laarin rufe ni be atalagan
0: be ni ah tan tin ma nbi en lowo yin ah ju ti
1: eh le ye wa gboro so se tori nte eyan ba baje lasiko won o si se ko won tun se tun se na ni inu nbi eh alabiamo ojomo sinu irun bi oju re ba wale tan bo ba lohun fe gbe omo binu ti e ba ro inu awon ro tori ko won fo mo lohun ile eh mo gbo nkan kan bo bi e ba tin binu e je ka mo gbeju ka kora wa ni janu
0: mo fa lemi suru
1: nba mi eh iwaja se be ki a tun mu mi ni ayin we royin guardian lo tari kokoro yin le bota o won ni eh awon kan re o eni ti se lara awon ode agbegbe ati awon osele ni won ni won ti gbe mi lenu re bayi o le lo bi won ti ni awon osele to abo ina na ti gbe eji ninu akitiyan won ti won si gba awon eyan 16 le lowo awon ajinigbe ni ipinle Kogi Amosa won ni kan ni ara awon to je bi odere o ti ba isele la bi ohun rin eh intaje la won akaki kobo ki moja pade ti o je wa o
0: ipinle ti Eko o na lo tun je pe iroyin leyin ton lo nse lalaye bayi sita ipe arakunrin kan re eni odun 32 ni Michael uko ti e won ni owo ti te atari iwa labi kan eleyi to wu oni omo odun 13 lo wo sunsunsun lori babe
1: ah
0: ni o jabale re
1: ah
0: ni ipinle Eko lohun oni owo ti mu ati awon ore re eleyi ti won do wu alabi ohun
1: ah
0: e mo gbo laarin gbogbo to san to
1: omo odun mere pe
0: 13
1: eh we iru awon eyan ba won e sa mo ba wa ko won le
0: eh
1: tori won si awon awon epo ni
0: ah ah
1: abita iruwura
0: lan salaye fun won
1: ah omo eke eh ko buru won ni embassy toju enikan oriri
0: eh eno ori nteni ko oriri
1: eh iwe royin daily post na lo tari koko iroyin ile si ayin o ibi ta tin salaye oro wi pe ile ise olopa won na ni won ti fi kele ofin gbe awon afurasi omo elegbe okunkun ni ipinle Ekiti nu o ti won si gba awon nkan jagun loro ile ti nbe ni akata won pada lasiko ta wai ile ise olopa awon na sise ake ohun be ti mo si beri fun Amosa ejeko oko ti oyo o
0: ipinle Eko bakan na na mo tun wa to je pe iwe royin the nation na ni won ko royin ohun jo won ni pe ajo ile itorin si bawo sese ya ni ipinle Eko tax force lohun ni won ni won ma ti ko awon okada ile to tobi adota o le mefa o na ni won ni won ti baba yi won na ti mu won latari pe won fi awon okada won won fi wu alabi awon kan fi nta ogun nuru won ni bele awon kan fi gbe awon to de pe won awon en fi ibon won fi rent gba te yan ba rent keke awon kan wa mi e bi won gbo losan toni
1: eh martini ile yi mo tun o lagba o gurugbe girire won ni ipinle Eko ijoba ipinle ohun won ni omo oponlo merin ototo to nti an ya won ina ni won ti dola ni awon budo dale si
2: nepele Eko ibro da lesi dom site ko ye mi ni o ngba ba da ni boya punch o salaye fun imi ko o ke bo se call mi o kamilu how many is my body
0: rosani iroyin eleyi na lo de iroyin muso eleyi to je pe o si dun mo ninu gba ona ta mo si happy ending to je pe ipile ti kebilohun ona ni won salaye bayi won ni pe ijoba ipile ohun na ni won ti dola awon marun eleyi ti awon ajinigbe ti won di gbe to je pe ngba ti won jo gbe bayi won fi won so won sa won to be fi won sowo ni ani ijoba ti lanfani lati dola marun won ti da won pada se akata won obi won iroyan won se muso muso
2: muso muso ni omi na re won ni enu e sa sin lara foki mu masala si won ni ile ise olopa npele ko won ni won ti mu opin kan latari esun ti an fi kan so gbon ti mo so pe emi ni mo ni omo mi emi ni mo de fe iya re emi ni mo de fun omo mi niyan egbo kilo wa kan ni kan ore ni kan won ni owo susun pe eyin omo omo omo to mo bere bi won ni lo famara
0: omo to mo re omo mo ti e
2: omo omo so kan mo so pe omo me ni ire ni omo omo wa lanko be de le yin eri wi ta ba nse isu na omo omo won ni omo omo wa oke omo ina ti o si dagba die won lo wo omo ra o si wo lata ipele ko lo ti sele
0: to ti
2: wa ya ti
0: wa
2: ti ja ti kan won ti spark
0: no ni se to wa di pe ka tun mo lo do gba bo
2: to ni ko ye be wa lo ni de lo gan
0: ah gan ba bo ki ka ba mo lo
2: sugbon wa mo gbo amuni sori eru kan ni mu ni bugbe eru o awon grandpa re wa o
0: ah ah o so ni si grandpa re
2: awon so mo po so ro pe dederin ibani lagba eru en ti o se leyi na yo je pe o ti wa lare ti pe
0: wa be lowo iyawo re iyawo lo ti salaye fun yin
2: mo kan ti wa so
0: pa mo ra ni
2: ko ba ye ki we ni o je kan mo grandparent ti wa so
0: ni
2: de
0: ni mo yo ro pe agba awon mama re ni ko ni se nibe
2: opo lori ni ah
0: opo opo lori mo kan
2: ko mo ko Olorun sanu ega eh je ironu iroyin idunun leleyi iwe iroyin Daily Post loko won ni ile ise omo ologun orilede Nigeria won ni won ti dola awon eyan kan lati akata awon ajinigbe won ni ngba ti awon ajinigbe ohun ri pe awon isele to abode won ni se ni ese won nkan won pa ko ni ipele plateau no ba ya feyin gbigba won le ja lojo da

0: Assalamu alaikum fún gbogbo Mùsùlùmí òdodo tí ń jẹ̀ rán láti lọ sí Hajj 2027. Ní tẹ̀lé àti ìlànà ìjọba Saudi Arabia àti àjọ National Hajj Commission. Ọjọ́ tí ìforúkọsílẹ̀ Hajj 2027 tí ó wá sópin ni ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2026. Pẹ̀lú Mukaddam Basunu Hajj Umrah Service, wọ́n tún ti ṣe ètò Umrah olóṣooṣù, Umrah December, Umrah Ramadan 2027. Ní sáà díẹ̀ díẹ̀, iléeṣẹ́ Mukaddam Basunu Hajj Umrah Service ti pín àwọn ibùgbé tó súnmọ́ Masjid Haram, Makkah àti Madina, oúnjẹ ilé wa, ṣìyára, ọ̀fẹ́, onígbàdégbà, pé bàbá iléeṣẹ́ Mukaddam Basunu Hajj Umrah Service rìn àjò. Ìtọ́sọ́nà àti iṣẹ́ tó dára láṣẹ láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí iṣẹ́ ìrìn àjò yìí. Ẹ yára wa forúkọ sílẹ̀ sí Shop No. 1 Ọlọ́yà Shopping Complex Ọjà Bodè nílùú Ìbàdàn. Ẹ pè wá lónìí torí 08034075325 àti 08123331119. Mukaddam Basunu Hajj Umrah Service fún ìgbẹ́kẹ̀lé, ìtọ́jú àti ìrìn àjò dìde ilẹ̀ mímọ́.
1: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-level, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akran Avenue, Ikeja, in Ibadan, at White House, at Deuni Street, Filele, or in Abeokuta, at Dots ICT Institute of Technology, 52 Ijeman Badu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.
2: Ìdílé onílera pípé ọjọ́ ọ̀la tó ń tàn ṣètò ọjọ́ iwájú rẹ ní ọ̀nà tí ó láàbò ìlera rẹ yíyan rẹ ọjọ́ iwájú rẹ náà. Ìfètòsọ́mọ bíbí ń ranni lọ́wọ́ láti pinnu ìgbà àti iye ọmọ tí o fẹ́ bí. Ó ń fún ìdílé ní agbára láti múra sílẹ̀ ní ti ẹ̀mí àti ọrọ̀ ajé.
3: Nítorí náà ṣètò lónìí fún ọ̀la tó dára jùlọ. Síbẹ̀ àwọn oyún àti oyún tí ó ń jábọ́ tí ó lè fi ayé ẹni sínú ewu lè ṣẹlẹ̀. Lábẹ́ òfin ìtọ́jú ìlera tó dájú wà lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera ní àwọn ilé ìwòsàn tí ìjọba fọwọ́ sí. Ṣé o ní ìsun ẹ̀jẹ̀ púpọ̀ bí? Ìsàlẹ̀ ẹnu dídùn tó lágbára, ibà tàbí kí ó máa rẹ̀ ọ́ lẹ́yìn tí oyún bá jábọ́ lára rẹ, tàbí ìfarapa nínú oyún? Jọ̀wọ́ wá ìrànlọ́wọ́ ìlera lọ́wọ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera lẹ́sẹ̀kẹsẹ̀.
2: Ìlera rẹ, ẹ̀tọ́ rẹ, ọjọ́ iwájú rẹ ń tàn. Ìkéde wá láti ọwọ́ Albarka Health Spring Foundation. Tọ́jú ara rẹ.
4: Jẹ́ ẹ ti gbọ́.
5: Kíkíni.
4: Wípé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó ná tàbí ra token.
5: Láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC.
4: Pẹ̀lú ìlànà iRecharge lójú ẹsẹ̀ ni o.
5: Báwo la ṣe lè máa lo iRecharge?
4: Ẹ dánlóòdù iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ ṣí iRecharge app yín. Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra token sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀. Tàbí kẹ tẹ *6606*1#. Kẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní ṣẹ́jú àyá. Bẹ́ẹ̀ni, bákan náà, mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùnwọ̀n kan ṣoṣo. Bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀.
5: Lẹ́gba IBEDC token yín. Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
6: iRecharge, sanwó iná ní rọrùn.
7: Lágẹ̀lú apáta mọ̀jà pàtó ọjà Mákùtà. Lágẹ̀lú FM àkàbà faratilẹ̀ faratilẹ̀. Agbọn bá dòwò pọ̀ má kàmúso. Lágẹ̀lú FM kàkà kí iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ti ń farere ìdùnnú fún gbogbo ọlọ́jà tó ń tà. Ìmùlẹ̀ ògúngún nìsọ̀ wọ́nyánwọ́nyán sẹ̀kẹ̀rẹ̀ ti ń midùngbẹ̀. Owó fún gbogbo ẹni tó lóye tó dàmú. Síbẹ̀ yìí náà ń gbọ́. Ṣé bẹ́ẹ̀ ń ríṣẹ́ rẹ̀ nígboro? Àfàì báwọn dòwò pọ̀ láìro gbùrùkáwò.
8: Owó nìkan ló lè ṣe o.
7: Má dáwọ́tẹ̀ Lágẹ̀lú FM 96.7 gbagbó gbajù gbajà gbagi oko. Wọ́n ti gba ayẹra bàtà ńlẹ̀ yìí. Láwùjọ iléeṣẹ́ tó ń gbòòrùn sáfẹ́fẹ́ tó ń mọ̀jà sẹ̀kúlú ọjà tí ó tà. Gbéra ńlẹ̀ darapọ̀ kọjá wa. Gbogbo ara Lágẹ̀lú FM 96.7 ìkí wà láyeyè àlùbáríkà. Olúwọ̀jà ń bẹ̀ kẹ́rin ọ̀pẹ̀ kẹ́rin.
9: Gàgàgà
10: Gàmísì.
9: Gbogbo ọ̀yà ní pẹ̀lẹ̀ lódù, ṣùgbọ́n ọjọ́ tí ọ̀yà tó jẹ́ odù ọ̀yà bá farahàn, a rí pẹ̀lú àpẹẹrẹ ní Gàmísì Aba Mixture àgbà ògùn amára sọjí ta fògidì ewé àtẹgbọ́sẹ̀ yọ̀ lọ́tínú. Gàmísì Baraba wo dẹ̀gbìnrin tó ń gbùnfẹ̀ ní tẹ̀lé tẹ̀lé. Gàmísì Aba Mixture ni ó gbẹlura bínú kútínú kún gbòdògbòdò ti san ara gbogbo fẹ́ ṣiṣẹ́ pé torí kéríkà ara ń roni láti jókòó dìde fún yàwá dàgíraṣẹ́ ọ̀n rẹ̀ sara díẹ̀ díẹ̀ nu yà sàwárí egbògi Gàmísì Aba Mixture bó sì fẹ́ dalábùkù lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀ bọ́ba dẹrẹ alẹ́. Gàmísì Aba Mixture ni ó gbẹlura ẹran rẹ̀ ó sì lé kan si lori okele
10: gedegede ara fifo danu
9: mara fuye
10: danu si abamicho
9: lagbade fun
10: o barani ogota odun
9: to tu gbamade ni yawo
10: tara re tun ta kutukutu
9: irufe ganu si abamicho
10: lo gbelura
9: ganu si abamicho
10: o tu wa kaakire le taja ogun
9: ati lagbe ni
10: kari kari
9: asun wa lagbata jake jalo le nigeria
10: ganu si abamicho
9: fast kenny nigeria enterprises lo se
10: idojuko nnpc filling station
9: legbe bridge olong kemi
10: lagos ibadan expressway mbadan lo wa
9: telephone 08081689617 08081689617
10: Ganu si lo karauta kebe
9: gaga
10: ganu

0: e ka bo pada lati oju oja martini be tin gbo wa ina le ni anfani lati mo gboju ayo wa ni gbo itakun ba ni dore gbogbo social media platform ni papa julo be ba bo sori facebook wa la gilu 96.7 fm eri to mo le bi oju omo tonton oda o eyin bi se ba ti ya nanu tori pe ade bi eyin mo si agbole ina ni won peru won o e je ki n ko lati ayin iwe iroyin the punch ina lo fi oro ile ilede o o si di gudugbe losan toni won ni ajo ile to nri si imo kini sa yika ne ipinle eko ile to npe ni kai ina mo ti se be won ti dola iya olomo merin ototo to nti awon omo won merin ile ti won to lona ni awon ibudo idale si eleyi ti ko bofimu illegal dump site lagbegbe agboju loju ona mo sose ipinle eko eko lo si badagri ni ipinle eko bakan na ninu atejade ti ajo ohun filede lori itakun x won ile tan pe ni twitter tele lojo isegun tuesday won ni igbese idole ni ohun lo waye lojo aje monday o ninu akitiyan awon lajo lajo ele ti an kora won papo ti won ni se ani gbogbo awon ibi ti won dale si ele ti o bofimu in la won fe pale mo ta won si fe je ki ipinle eko kori bo ti to ati bo ti ye ko je nkan amuyangan ninu oro ile ti ajo ohun filede latenu okan lara awon oga won iyen ko masha ti ajo lagske lagsek na olaniyi ko o salaye oro wipe ise ohun o nigbati awon krika kila ba ri pe a edakun omo kan ni mo dun ni okan yi won nigbati awon osun mo be pe a omo se a je lori atan bo ti le je pe atan un ke se eleti ijoba ipinle eko ti an fowo si won ni nigbati awon osun mo be gan mo san ina ri omo hun o pe omo ni sokun be looto o ni ibudo idale si ti o ti ye ki enikan kan mo sunmo rara bi ti wule omo tori pe ko wojuri won nigbati awon ode be won ni omo osun mesan ina won ba eleti sunkun o won ni gbogbo akitiyan awon won la ba ri pe ke ma si omo eyo kan ni nbe won ni ase omo merin ati ya merin an yan be ni ibudo dale si ohun won ni igba ti won mo ye won wo pe edakun kilo ko se kilo wa ya yin kilo sele bo lo se deku won ni kan ni o ko won a mo je farida muidin eni odun metali ni ogun 23 years ti o je pe omo ipinle kwara in lo hun o won ni omo odun meji ni nbe lowo ileyun won ni igba won mo foro wa mi lenu pe hello kilo ko se won lo ni ayomide ayo moke oni ohun a ma je ni odun 25 years ipinle ondo iluhun si ti wa o won ni ohun ti e omo osun mewa ni me lowo e bakan na amanda oziema abalihi eni ogun odun ni o lati ipinle anambra in lohun ti wa to pe omo osun mesan ni me lowo ti e te mo chizom ugo eni odun merin le ni ogun 24 lati ipinle imo won ni ohun ti omo osun mokanla ni me lowo re oni ajo hun na wa wi pe e mo gba ni elaja an ma kekeke ti eyin ara won eda pe ni agbegbe bi ti awon eyan dale se ti oro buku ti o wa won si ni pe arun wo si o ti nu egbin la ni o ina ni mo wo so ni da ibele yin wa wa ti e tin moju to mo ti o te ka won eyan mo sumo be rara won ni won sa ti pale won mo awon se leyi lati mo je ki awon mo hun ko fara ko eyin in ti o da lagbon be ni oni joba ipinle ko won ti wa gbe igbese to atire to won ni awon to wa nso aso tun so re o keni mo fi ko mo lu omo ninu okulo pinre bi ti wuli omo tori gbe awon ofin nbe eleti opa gidina re won wa ro gbogbo awon ti an je obi ati alagbato won ni ti an ba ka enikankan to ba wu fa iwa ko to be pe omo kekeke amo ti won di lola te ba nfi omo seru iwa ti oto bayi ipe awon gboju agan siru fe ni be o ni ipinle ko
1: ipinle ti abia o na lo je pe iroyin eleyi to ti je jade to se pe ileise olopa ati eka ti ipase ti ipinle ohun o na ni won ti n so bayi pe owa won mo ti arabinrin kan eleyi to ko ran je Sarah Innocent won ni latari iwa eleyi ti o wu to si je pe o lodi si ofin ti ipinle ohun ese wo na ni Sarah Innocent se o ese wo lo se won ni sadede o na ni owo osunsunsun to je pe o gun oko re eleyi ti won ni won sese se igbeyawo ni ni oṣu kejila ọdun 2025 to je pe igbeyawo won na ni ko ti wo bi oṣu mejo ti isele labi ohun ti o ti sele en to fi idi isele ohun le to je pe iweroyin punch gbe o na ni to je alukoro ile ise olopa ati ipinle ohun ti se morin chinaka na lo salaye oro ohun sita pe awon eyan na ni won sure wa si agun awon ile ti won gbe ni oru isimiri lohun to si je pe o je ibi ti awon lopa gbe wa oni be ran ti sayo wa pe na bo awon ko ati awo kan ti nja o o si ti pa oko re o
0: ha
1: oni to ntene na la awon lopa bo nu oko ti won si tamara ti won si lo ni ti ibi ti isele won ti sele oni gba ti won dibe na ni won ba ipon ile ti o nbe nile to lo fala fala oni be na ni won gbe oko ohun to bi lo le iwosan oya ajele dola emi re osun gba ti won dibe na ni dokita lo pe ile ite gbe wa ti lo o ti lo ti pe ti pe ni bayi na ni won se ni won si gbe simi ti won se oku lojo si ati pe lati se ayewo lara re pe ruku gan lo pa ni pato oni ni bayi na lo je pe sera ti nbe lakata awon lopa bayi o mi ton ti nbe lowo re pe sera ki lo sele ki lo de odi ni sera ni awon ati oko mu awon do ni fanfa ni ni ba bi un tan ni un ba wo rara ra lohun ri obe ngba to won o fi gun bayi so aya ni obe wo won ti wa n se lalaye bayi pe toko ti yawo ka mo se pele to ni gba mi bayi enu to ba n dun bayi o na ni asetani mo fe wo
0: ko bo ki ko san ni olodum je ki olowo fowo re ra ku ni ti ti en ba wo pe
1: to ba le ba ku to pa
0: ko mo bi ni
1: isulo
0: mo bi ni si dada o mo si wa ku
1: lojo la lojo eyin
0: o si fe ọlọ fún wẹ mú wọlé dọbalẹ yóò dọbalẹ bàbá àwọn ìdàbalẹ bíi mẹta tí mo mú sí wọn dùn.
1: yóò káwọn èèyàn rẹ lọ.
0: ọba òkè mọ jàrí rú ẹwù. ní àhín gúdúgbẹrù yìí mìíràn rèé o ní ìpínlẹ̀ kebbi iná ló mọ̀ ti ṣẹlẹ̀ wọ́n ní àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó ń ti àwọn èèyàn méjì tí wọ́n jẹ́ aráàlú civilians wọ́n ní iná ni wọ́n mọ̀ ti gbẹ̀mí wọn. nigbati eyan metadinlogun eleyi ti won je afurasi banditi ti emi ti won na won lo lo si o ki lo si fa won ni itaporo gan lo waye laarin awon osise ileise olopo ohun ati awon jankuriko omo wobe ti won je eyin odaran banditi na won ni yan bere si sina ibon bo re funra won o ti won ni awon wonu ara awon jade ko bo ki ko sanu eni wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ ṣẹlẹ̀ nígbàtí àwọn adìyà mọ́ra kọlu nìyí eléyìí tí wọ́n ya bo agbègbè sakaba níjọba ìbílẹ̀ sakaba nù o ní ìpínlẹ̀ kebbi lára àwọn èèyàn ilé ìtọ́ ọmọ díẹ̀ nípa bí ọ̀rọ̀ ọ̀hún ti jẹ́ nílò ní ìṣẹ̀lẹ̀ láabi ọ̀hún lọ́mọ̀ ṣẹlẹ̀ ní agbègbè rafin makuku nígbàtí àwọn òṣèlétò ààbò tí wọ́n dá àwọn tí wọ́n jẹ́ afurasí bandit ọ̀hún dán lọ́nà torí pé àwọn ẹni ọ̀hún iná kóra wọn jọ lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n tí wọ́n ń se ìrìn àjò lọ láàrin ìpínlẹ̀ samfara lọ sí ìpínlẹ̀ kebbi ẹni tí í ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá lágbọn ìpínlẹ̀ kebbi bashir usman ló ní àwọn òṣìṣẹ́ elétò ààbò iná ni wọ́n rò pé àbẹ́wà gbà mí ni ládùúgbò mi tí ń ti yò kí ẹnìkan wá mọ yọba àfùdá ní kọfẹ́ wá mọ gbọ́n yàn lọ́bẹ̀ lọ pé kí wá ní iṣẹ́ tí ìjọba orílẹ̀-èdè nàìjíríà gbélé lọ tí a fi wá káwọ́ gbéra tí a mọ wo ẹ̀yin tẹ̀jẹ̀ bandit kẹ́ ẹ mọ yan fada bó ti wù yín wọn ni ìdí ẹ̀ náà rèé o eléyìí tí wọ́n yí àwọn náà fi wò pé ṣé ní orílẹ̀-èdè nàìjíríà àwọn wàá kọjá níbì kan tì pé ẹ̀yin bò mélòó ni ẹ̀yin òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá wọn ni bí ó ṣe di pé wọ́n bẹ̀sẹ̀ ní rọ iná ìbọn fúnra wọn nu o ní agbègbè bẹ́ẹ̀ wọn ni nígbà tí wọ́n mọ tẹ̀wájú nínú ọ̀rọ̀ pé ọwọ́ tẹ ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ó dun àwọn atiláwí lóòótọ́ o ṣùgbọ́n mẹ́wàá nínú àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá iná mọ̀ bá ìṣẹ̀lẹ̀ làlúrí ọ̀hún wọn bá rìn wọn ni kódà gan-an èèyàn méjì nínú wọn tí wọ́n farapa yánnayànna iná ni wọ́n gba ìtọ́jú lọ lásìkò tá a wà yìí wọ́n ní ẹni tí í ṣe agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ kebbi ọ̀hún ló wá ṣàpèjúwe àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún eléyìí tí wọ́n ṣubú lójújà gẹ́gẹ́ bí akọni eléyìí tí orílẹ̀-èdè nàìjíríà tí ò ní gbàgbé wọn nítorí pé wọ́n fi ẹ̀mí wọn lélẹ̀ lásìkò eléyìí tí wọ́n ń ṣe iṣẹ́ wọn ti orílẹ̀-èdè nàìjíríà tó gbélé wọn lọ́wọ́ nílànà òfin nílẹ̀ yìí ni tí wọ́n sì ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ tí wọn kì í sojú rárá wọn ni iléeṣẹ́ ọlọ́pàá ló ti wá ní ó ti wá di dandangbọ̀n fún iléeṣẹ́ ọlọ́pàá lásìkò yìí pé mọ̀lẹ́bí àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún eléyìí tí wọ́n farapa lójú ìjà ni àwọn gbọ́dọ̀ ṣe àtìlẹ́yìn alágbára fún nínú ìgbésí ayé wọn láti mọ̀ jẹ́ kí wọ́n lálàsẹ́ wọn ni ẹ̀ wá mọ̀ wo àwọn eléyìí tí wọ́n farapa ọ̀hún wọn ni àwọn ó sì ṣe gbogbo ìtọ́jú fún wọn tara àwọn ó fi yá wọn wá ní àwọn tí wọn wá sá lọ lára àwọn bandits yàtọ̀ sáwọn mẹ́tàdínlógún tí àwọn gbẹ̀mí wọn sọ́lẹ̀ hùn àwọn tí wọn sá lọ wọn ni wọn ò ní dúró lórílẹ̀‐èdè nàìjíríà náà ni.
1: Alele ìpínlẹ̀ ti Èkó òun náà ló jẹ́ pé ìròyìn eléyìí tó ń bẹ lọ́wọ́ mi òun náà ló ń ṣe lálàyé báyìí pé wura gbogbo àgbà tàntàn yàn wòlé léyìí eléyìí tí wọ́n ní pé ẹni ẹ lọ sá bá báyìí ó tún ti japa ó mọ̀ tí ń sá lọ ìròyìn òun náà ló ń ṣe lálàyé nípa arákùnrin kan tó kọ rẹ̀ ń jẹ́ Michael ẹni ọdún méjìdínlógójì ni eléyìí tí wọ́n ní ó fẹ́ arábìnrin kan tó sì pé òun wá ní ọmọ eléyìí tó jẹ́ pé ọmọ ìyàwó rẹ̀ òun náà ní ọmọ òun ọ̀nì ọmọ òun náà ni ó ń gbé ní ọ̀dọ̀ wọn tó jẹ́ pé ọmọ òun jẹ́ ọmọ obìnrin ọmọ ọdún mẹ́tàlá wọn ni ọ̀rọ̀ ọ̀hún ó ti ń lọ tipẹ́ kó tó di pé ó padà fẹjú síta wọn ni arákùnrin ọ̀hún Michael òun náà ló jẹ́ pé ó ti hùwà kò tọ́ pẹ̀lú ọmọ ọdún mẹ́tàlá ọ̀hún tipẹ́ tó sì pé ẹnikẹ́ni ò mọ̀ nípa tó ṣẹlẹ̀ wọn ni ṣùgbọ́n nígbà tí iṣu ọlọ́run tó ta lára ọmọ ọ̀hún òun náà ni ó jẹ́ pé ọ̀rọ̀ òun náà ló sáré tó sákò nílé tó sì sá lọ sọ́dọ̀ bàbá rẹ̀ gangan eléyìí tó jẹ́ pé ó bí lọ́mọ ibi tí ìyẹn ti ní kíló ṣe ọ́ kíló ta ọdọ́rin nínú okùn rẹ̀ yìí ibi tó ti ń ṣàlàyé bẹ́ẹ̀
0: pé
1: àbíbò ni nǹkan báyìí mọ̀ ti ń ṣẹlẹ̀ láti tóbi ọjọ́ mẹ́ta òun níbẹ̀ náà ni bàbá bá sáré náà ni ó lọ sí àgọ́ ọlọ́pàá níbi tí wọ́n ti lọ sí ilé ọ̀hún tó ń bẹ ní agége lọ́hùn-ún ní ìpínlẹ̀ ti Èkó nígbà tí wọ́n débẹ̀ òun náà ni wọ́n ka arákùnrin Michael yìí Michael níbi tí wọ́n ti mú tí wọ́n sì gbé lọ sí àgọ́ ọlọ́pàá níbẹ̀ náà ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu pé ọ̀gbẹ́ni Michael irú tó ṣe yìí ṣó dà òun ni ìyá náà ní àlọ́ náà ń sunkún bá Michael ó ti báyé òun jẹ́ ọmọ òun ibo ni ẹ̀yìn wà nígbà tí ìwà yìí ń ṣẹlẹ̀ ó mọ òun ti lọ ṣọ́ọ̀bù ẹ ti lọ ṣọ́ọ̀bù ìkùn ọmọ ti ta báyìí ẹ mọ̀ kọ́ náà kó ṣàánú wa ni àwa ta ní ọmọ ká máa ṣe àmójútó fún àwọn ọmọ wa náà ni ọ òun ni bẹ́ẹ̀ bí tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wa lẹ́nu wò ni Michael kì í ṣe òun nìkan lòun ṣe o ọmọ yìí ó ní boyfriend yìí kọ́mọ di ẹ̀bí tí ó jẹ́ tó nìkan lé òun lórí ọmọ ọdún mẹ́tàlá ṣe ní boyfriend ni wọ́n bá bèèrè lọ́wọ́ tiẹ̀ náà nǹkan gbọ́ oní boyfriend bá ní ẹrù tọ́ ni òun boyfriend
0: àtọ̀hún
1: tiẹ̀ tún ti dá
0: abẹ́wọ́n náà ìsan méjì ti kọ́
1: ọ̀dọ̀ wẹ́dọ̀ ni àwọn ó ti máa wọn ọlọ́pàá tán rẹ̀ ṣiṣẹ́ wọn wọ́n bá tún bọ́ inú ọkọ̀ yá mọ́ sódà wọn boyfriend rẹ̀ ọní bẹ́ẹ̀ náà ti ká ìkan wọn ni wọ́n tiẹ̀ tóun tiẹ̀ wá ń ta pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n ń ṣe fàájì ó fẹ́ japa ni wọ́n mú
0: níbo kásẹ̀ rẹ̀ lẹ̀
1: máa
0: fìbọn fọ ẹsẹ̀
1: ó tún di àgọ́ ọlọ́pàá ẹni tó wá jẹ́ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ ọ̀hún ti ṣe Abimbola Adebisi òun náà ló fi ìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ lóòótọ́ ni pé lóòótọ́ ni o àwọn gbọ́ sí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó sì jẹ́ pé arábìnrin ọ̀hún báyìí náà ni àwọn ti gbé lọ ilé ìwòsàn níbi tí wọ́n ti ń ṣe àyẹ̀wò lára rẹ̀ àti láti mọ̀ gan ní pàtó irú àwọn tí àyẹ̀wò tó máa ń ṣe láti mọ̀ bóyá àwọn méjèèjì ọ̀hún náà ni wọ́n ti wọlé jáde lára arábìnrin ọ̀hún ó ti wá ṣàlàyé báyìí pé iṣẹ́ ìwádìí ti ń tẹ̀ wájú o torí pé ọmọbìnrin ọ̀hún tẹ̀ ti wà ní oyún oṣù bíi mẹ́sàn-án báyìí tó ti lé sí ní ara tí yóò ṣe wá mọ̀ náà ni ò tí yé àwa báyìí wọ́n ti wá ṣàlàyé síta báyìí pé bí ọ̀rọ̀ ọ̀hún bá ṣe ń lọ àwọn ò jẹ́ kí àwọn ọ̀gbọ́n ìyá ṣàtẹ̀tí ní kò sí ìkànnì tí
0: inú ẹlòmíì mọ ara ẹlòmíì mọ gbóyún pamọ́ tẹ pé tí ọba kú santa kò bímọ
1: mi ò ní rí
0: ọmọ ní ẹrù oṣù mẹsàn-án ọba ìlàyé ọlọ́run sàánú mọ́jọ dé àgbẹ̀jú ìgbó kọ́lọ́run sàánú ẹ̀wọ̀ ẹja lójú ọjà bá a bá ti padà dé gúdúgbẹ ìròyìn yọmọ tẹ wájú ẹkú kalẹ̀.
2: Gúdúgbẹ ìròyìn àgbọ́kọ́gbọ́n.
3: Kíni àrùn báyìí? Àbí ó sílé ìgbọ̀nsẹ̀ ẹlẹ̀ ni?
4: Wọ́n ò sílé ìgbọ̀nsẹ̀ ẹlẹ̀.
3: Ẹni tó bá wa sẹ̀mbà mí ìyẹn ni kò ṣe dáadáa. Látìgbà tí wọ́n ti gbókùn dé ni gbogbo èèyàn ti fọwọ́ di mú.
5: Lẹ́yìn ọ̀gbọ́n nípa Graceful Rest Funeral Home, iléeṣẹ́ tí ń bá ní sẹ̀mbà mí òkú, bí wọ́n tó bá ní gbókùn pamọ́ dìgbà téèyàn bá fẹ́, kò ní rùn bẹ́ẹ̀ fúrú ní ọgbẹ́. Kódà àwọ̀ rẹ̀ ò ní yí padà. Àwọn aráàlú òyìnbó wọn ò jẹ́ fi ṣeré. Tí ẹ bá fẹ́ sẹ̀mbà mí, èyí táwọn èèyàn fọ́ di mú níbi òkú èèyàn yìí tó gẹ̀. Graceful Rest Funeral Home ni ẹ máa bọ̀. Wọ́n ní ambulance láti fi bá yín gbé òkú débi tẹ́ ẹ bá ń fẹ́ lówó tí ò gara. Àwọn band boys and bearer wà. Bẹ́ẹ̀ sì fẹ́ ra ibùsùn lè kẹ́ casket. Ẹ máa bọ̀ lóníranran lọ́wà. Private burial land ilẹ̀ ìsìnkú aládàáni wà. Bẹ́ẹ̀ sì ni à ń ṣe postmortem. Iléeṣẹ́ Graceful Rest Funeral Home wà ní Ọ̀nàrà Hospital Complex, Gègèdé Olú Láyọ̀, Amúlòkù Àkàrà Road, Ìbàdàn. Telephone 081-43-504-426 àti 080-76-26-2803. Iléeṣẹ́ Graceful Rest Funeral Home ló ní ọjọ́ gbogbo wa ní ọ̀dálẹ́ o.
6: Ká
4: àṣà bẹ́ẹ̀yàn lọ́wọ́ lọ́rọ̀ bí kọ́kọ́ yokoto bala fi ọba sí kọ̀ dáa àbí sọ́wa dáa ni àìrọ̀rùn sùn ara títa ságun ságun kéèyàn máa dàgbà púpọ̀ kọ́ máa rìn kọ̀gẹ́kọ̀gẹ́ kéèyàn máa lè gbápá tẹsẹ̀ kí wọ́n máa gbẹ̀yàn ségá kórè wọn máa hóye kí nǹkan máa rìn nínú ara ọgbẹ́ inú ìfúnpá gíga ìṣètò kátẹlẹsẹ̀ wọn máa kan yàn gógó kí bàtà ó sèṣì bọ́ lẹ́sẹ̀ yẹn kọ́ má mà kó ti bọ́ kéèyàn máa rù máa gbẹ ọ̀pọ̀ ló ti lóríṣiríṣi oògùn ṣùgbọ́n tí ọ̀rọ̀ náà báyọ̀ ọ̀nà àbáyọ ti wà báyìí o kàn sí iléeṣẹ́ tónítóní Aba Healthcare kòkòrò inú ẹ̀jẹ̀ ọ̀rá inú ẹ̀jẹ̀ pajápajá àyàjí jàjẹ̀díjẹ̀dí àìlèmí dáadáa ìdákọ̀lẹ̀ kọ́mọkùnrin ọmọ lè ṣe déédé ara ọmọ gbẹ̀pẹ̀pẹ̀ aromaléegun ìgbésẹ̀ kánmánkíá ni pàtàkì kátẹ̀tẹ̀ gbé gbèsè ní kíákíá kẹ́dà ó wà lápárapá ní gbádùn ayé kò sẹ́ni tí ń bẹ láyé tí ò ní ti ń dàlámù ẹ̀rọ ìgbàlódé ń bẹ fáyé o láti máa bẹ àrùn sápamọ́ sí kàn sí tónítóní Aba Healthcare ẹgbẹ́ ilé baba Lam Adesina gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ ní fẹ́lẹ́lẹ̀ ńbàdàn ẹ̀ka iléeṣẹ́ mojoyinlola complex ìwọ road ìbàdàn telephone 08033715988 08033715988 ẹ̀ńtà tọ́jú ààrẹ lọ́mọ tónítóní.
6: Ẹ̀tì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́ White Stone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti ìlú kan wọ̀lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe tẹ̀sì nílò souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn bí àríyá àgbéyàwó òkú àgbà ọjọ́ òbí ìsílẹ̀ àti fún àwọn ọmọdé ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́ jàgídí yapa. High quality stone mix blender ìrara ti ń bẹ lórí stone mix blender wa o stone mix yam panda
7: àsọ̀sùdìyànlẹ̀ yọ sọ́ka
6: back to school items souvenir bags high quality stainless pot. Ti doctor recommend pe ka ma lo niru asiko yi present iron awu gba lo de lorisirisi abomofo serving dish rechargeable fans gbogbo irinse to wulo feyin ketra solar fan ohun elo ni kitchen ati ninu ile o si wo yin ka ba yin set up kitchen yin atun le ba yin se ti gbogbo color o si jora onkulele for the original souvenir gbera nle ma lo si White Stone Souvenir ide ape odudua building directly opposite NNPC filling station ide ape Ibadan bu raja lopo o le pe 08069134989 08069134989 White Stone Souvenirs. Debi Oraja.
8: Ti ya o sinu ipade adura awe ati iṣẹ oru ọlọgbọn ọjọ ti ijọ Christ Joy Fire Salvation Ministry aka Church of Fire ṣe agbekalẹ rẹ lori oke Bethlehem bẹrẹ lọjọ Friday to gbẹyin oṣu keje di Friday to pari oṣu kẹjọ akori itusilẹ patapata ninu agbara okunkun total deliverance from power of darkness Ephesians 6:12 akoko adura lojojumọ ago mẹsan owurọ si mejila ọsan ago mẹta ọsan si mẹfa irọlẹ ago mọkanla alẹ si mẹta oru ni iṣẹ oru ọpọ awọn woli ati olori ẹmi nbẹ ti Ọlọrun ti pèsè sílẹ̀ fún ọ̀pọ̀ iṣẹ́ ìyanu bíi ìgbàlà ìwòsàn ìbùkún ìtúsílẹ̀ ìbápàdé àtòkèwá ibi tágbé ti pàdé Bethel Mountain along Adébáyọ̀ Ìjíayùnrẹ́ Road Ìbàdàn olùgbàlejò wòlíì Gideon Tanimọ̀ owó èṣù pòfo ẹ̀lú ẹ̀lú bàbá 08033281742 fa ẹni méjì tàbí mẹ́ta lọ́wọ́ dání kẹjọ ní ìrírí ìtúsílẹ̀ lórí òkè Bethel máṣáláì wá o.
2: Dugbe iroyin agbokogbon
0: e kaabo pada lati oke lohun e seun te wa nbe nitori wa o ife eledi kuku nbe laarin wa bo oke oni jore ja awon atejise yin e je ko mo wole o sori Facebook wa aka e ma fun e like re love re e si are ba wa gbogbo kan to ba sa je mo fe pelu e lori Facebook tebe e bu ko lo fafa e je se be ki mu eleyi o iwe royin nation lo tun ko to di gudugbe losan toni won ni awon afurasi omo elegbe okunkun kan re o eleyi ti won ni won se ikolu sira won an wonu ara won jade ni ile iwe 550 kan ti won ti n ko nipa eto eko eleyi ti n pe ni Ignatius Ajuru University of Education eleyi ti n be ni agbegbe Rumuolumeni Rumuolumeni ni ijọba ibile Obio Apo ni ipinlẹ Rivers nigbati won dina ibon yara won pe eyin nibo ibon ti wa si dada ju ti n lo won ni oro faakaja ohun ina lo mo waye laarin awon egbe okokun meji lára àwọn tá a ti rí àwọn kan tí wọ́n ń pè ní Vikings àti àwọn clansmen confraternity ni wọ́n ní àwọn méjèèjì iná ni wọ́n wọnú ara wọn jáde o ní iléèwé ọ̀hún nígbà tí wọ́n mọ̀ tẹ̀wájú nínú ọ̀rọ̀ wọ́n ní ìṣẹ̀lẹ̀ láabi náà ló ṣẹlẹ̀ lásìkò tí awon akeko fasiti ohun ti won se ose awon ti won je oloselu ninu ilewi ohun iyen ti pe ni student union government week ne fasiti na won ni ngba ti gbo kini ohun bele won ni olori ndori emu ni o eni ti yo mo sare ti ese yo mo kan ni pa kolo pe elomi inu gota in lo ba jade ninu ogba ilewi wipe koju omo ribi gbogbo ara logun re won ni koda gan gbogun to je pe awon lecturer awon olukonu won o du waju awon akeko won mo ko won se won ni ibo gbogbo nkan to te je mo pe a fe mo ko re ni nwe won lo ko di wa pe na ti kaluku japa gbalagbala won ni lara awon eyan ti o wa je aja fun eto omo niyan ile to fi ilu Port Harcourt se bujoko Charles Jaja in lo wa sala yoro wipe a seri ikolu re ni iwonu are ni jade to sele ne fasiti ohun o tumo si wipe ilewi ohun won ti so agbara won nu gege bi adari ilewe na si owo awon me elegbe okunkun bakan na ewe won ni elomi to na je aja fun eto omo niyan iyi ti won ni ohun na ni oga fun ajo kan le je pe ni Center for Basic Rights Protection and Accountability Campaign Prince Wiro won ni lo sa pejuwe ikolu ni to wa je laarin awon me elegbe okunkun gege bi ipani loju je gba pe o se lawi pe eyan baba imolebi eyan nibi ti o ti ye ke eyan ba pe ati ilewe ohun ati ijoba ipinle na won ni o se in lo won o wi lori ora awon mejeji wiro te waju nlo re pe se mo pe ke se gba kokoko ti awon omo elegbe okunkun mo ko lura won ni be na ni lo tun koja atodun to lo lohun pe bi o se n ko lura won ni ti won mo fi bo lera won kaagiri inu ogba ti kaluku omo saka ki pe egbo ko si class loni mo o ki kaluku kan ma bara won le o won ni class ti wa fe so sele pe ki joba won wa nkan se si o tori pe isele yi itini loju gba ni ipinle Rivers o
1: ipinle ti Kano na lo je pe iroyin leyi to je pe iwe iroyin ti Daily Post na ni won ko iroyin ohun jo o ile ti re ko si ti digudu gbe fun to something to ni o won ni awon egbe kan re ile to je pe iwa ile ti awon wu to se pe won fi njeun na ni pe ki won di awon okada olokada gbe ile to ti gba ni isolement
0: na lo wo
1: ile to je pe won ti e ti isan bo e rara ni won ni eka le ise alaabo ti abara ni labolu NCDC ti ipinle ti Kano o na ni won se lolaye bayi pe wa won mo ti ba afurasi kan eni odun 15 ni ile to je pe won ni o le waju awon iko won ti won gbe awon okada gba lowo e won ni to ba ti di owa asale bayi o na ni won duro si won si mo dode awon eyan de ke ton ba ti gbe won bayi ojugbo ton ba ti do bayi afi wuti na ni won le nkan mo won latari ti won si gbe okada won ti won gbe sa lo won ni joba abile ti kun bosu o na ni ipile ti Kano o na ni won ni won ti nsose to ti je ke won ti wa di gbadu gbaja gan ni agbegbe ohun oni pelu ise iwadi oni kini wi ati otele mu ye ile ti won gun le o na ni owo oko ba okan lara won to je Mansur Nasiru Kali oni SG ni won pe SG baba na ni won mo si to je pe orogo ni o le waju won to si to ti dingi inu ka won gbe okada aje okada gbe
0: ya ma lo na we ja ma lo na
1: ma to se msb SG baba
0: SG baba
1: e mo si bi bon sa ni
0: won
1: ko so won ko be
0: SG
1: This guy. Na lo salaye bi pe ile bayi lawon ti lo mu mo bi ba ti en ba mu isan bayi ni awon sa awon mejeje mu ona ti wa nbe bayi to won ti fa won le awon lopa lowo ibi ti ise iwadi tin lo en to wa je oga agba fun ti ile ise alaabo ti NCDC en ti se Muhammad Agalama na lo ti wa salaye bayi pe irufe awon iwa yi na lawon koroju si to se pe irufe awon to ba n wuro iwa won ki o mo reti njo kan pe owo awon o pada teyin na ni eti e ba jawo inu se laabi
0: oda eje n se be ki mu eleyi iwe royin the punch na lo ko o won ni enikan re o won ni akumo mojudi ye ja sukusuku eni odun 37 years old man Solomon Onaola won ni ina ni ile ise olopa ni ipinle Ondo mo beri eje kokoyo won ni ni ti mu lasiko yi esun wo ni fi kan won ni o fi pa jalekun wole mo ni lara omo bi eni odun meedogun kan 15 years old girl ko gabi nto di saje to laye nu ko bo ko sa ba wa pale mo tan ni won ni ni agbegbe omi fan ni joba abile odigbo ni ipele ondo won ni ile ise olopa ina ni won fi oro ohun lede lojo isegun tuesday latenenu ti salukoro fun ile ise olopa dsp abayomi jima nigbati jima yomo salaye oro ni a eyin oro yi ni won gbe lo si iwaju ile ise olopa ele ti nbe ni agbegbe odigbo won ni odigbo divisional police station ina na koko gbe ejo ohun lo kan to ni rara na ibe yen ise bi ti ele ti gbe ejo yen e ma ru lo si agbon ta won didi gbe kale ele ti mo boju wo iwodaran ele to ba ni se pelu akosi abo iyen gender based offense unit lati je ki won ise iwadi won bo ti to ati bo ti ye won ni ise iwadi tan koko se so waju ina lo fi yan wi pe ni ojo keji osu kejo odun ta wa yi enikan ele ti oja lamujuto omo ohun ti omo na nbe ni odo re won ni lo sare kijo kijo lo si ile ise olopo ohun pe e mo gba ni mo laja omo de bi kan tin gbe ni odo lodo ohun omo odun meedogun 15 years old won ni obin ni o ti sin sise gege bi oluran lowo ninu ile awon le je pe domestic help won ni mo ku oni le lopolopo gba ko si ni toro aye yo kan yo ni omo bi keyan fi ori atapako ke tile ko fi sa lo ku nle won ni bi te mo se o si biere pe nbo olonbo lo tin bo won ni yo mo wo ki o ki oni pe ko ni le salaye ninu abowadi won ni nigbati won fi oro po omo be ohun ni ifunpo dada lo ba ni a esa si mu jeje won mo lo ba boda solomon ni won ni solomon ewo so so rabi ka ko beliti wo lo ni solomon ona la ni pe bo lo se je si o nbo lo ti mo lo ba lo ba mu won lo pe ibi ta ti na ti mo pade ile mama won to ti salaisi ni agbegbe mi fun nlo ti mo lo ba won nso nbe ki le ma se o ni ma ba ti lo be awon mo jo ni nkan papo ni ni wa ti solomon ona la na omo kekere ara re kilo ti mo tin je ke mo ni nkan ni ntan mo si ni ohun so fun yin abe je ku won paro won ni leyin abowadi won ni awon isele ise lopa na ba bere ma tesi waju ninu ise iwadi ohun won ni na ba wa arakunrin ten kaaki won ni omo obirin ohun won sa ti fi si abe itoju eleeto peye ni ilana ntin bele pelu urufe ti nkan ba ti sele won le ni ti wa se commissioner ile ise lopa ni ipinle ohun ipinle ondo felix ohagu won le ti wa pa lase pe eyin ajo eleetan ni kan mo se ise iwadi lagbondo ise iwadi daada o ke fi idi ntin jo to mule ke wa fun awon ni abo won ni ajo ohun ile ise olopa lagbon ipinle ondo ohun na ti wa sele yoro wi pe bo awon mo kekeke ati awon to pe o ba le bo so wa awon eyan awon ru awon eyan o ipe e mo daabobo won o ki won mo bo so yo wa awon eyan ti won mo fi agidi generation kun si lara awon mo won abi kan mo lo won lona ti o to koda o ti ro awon obi ati alagbato bi pe eje oju lala kan fi sori o komo di pe won o ti eyin gberu yin o na ba si gberu yan leleyi ti pelu eru to wuwo pe erin lafani ati gbon orun kaakiri o won ni saaju ina ni won tun ti ma bo wadi kan baun wi pe ninu osu kerin odun 2026 na ni pele ondo ba kan na won ni enikan eleeto je ni odun meta ni 23 years emmanuel usmanu won ni afesun kan wi pe omo odun merin la kan na inu na ti oja loli ara o ni agbegbe ijebu owo ni ijoba bile owo ni ipinle ohun won ni ile ise olopa na salaye kini eni ohun ni yo lo fi an ni o fi agidi wo omo na lo si office your gare ibi to ti lo ri jeran so kun si lara omo ohun won ni ngba ti won si pada ti won fi kele ofin gbe won ni leyin ti omo obirin fi oro lede wi pe egbo o eyin ati la wi bye bye ni o fi ipati kuku se nkan fun ko to wa di wi pe won a lo wa eni ohun won si fi kele ofin mele eyin te ba lo mo e da bobo mo yin o
1: abi ama elomi bayi ko to ro o le mo ro mo lodo meta o si nkan don gbe le ni o
0: ojo meta ti do abi ko lo lata aro ke won ka n bo lo mo iwa wa ko wa rin gba esi gi ni si mo to
1: mo ti sun
0: ko wa
1: ya si sun
0: ko to n bo lo wo yira
1: ni o le wa lana ni
0: aro salaye
1: o ti lo
0: moda kini ni
1: o lo ti lo odo bala kini
0: mo ti lo omo te si nitori won sise na ni
1: odo bala kini mo ti wo film
0: Bora kini mo tun. Bora kini mo
1: tun wo film.
0: No problem.
1: Omo si rele ni o ti ko gbo kini se. Ara yi. Bora kini.
0: O wa lo be. E ja joju lo la kan fi sori o. Ko mo yin mo wa lakata yin.
1: Okay. Alele ba iroyin ayo. Na lo je pe owo mi ba to je iroyin musu. Ile ka fi ka die lenu lo si mi bi o. Oni ni be lo je pe ipinle ti Kebi. Na ni je pe iroyin ni ti sele. To si je pe won ni gomina ti ipinle ti Kebi lo won ti se omo we Nasiru Idris. Ona lo ti salaye bayi pe awon ti lanfani lati dola awon marun kan ile ti awon kan ti won ti fi amọ wi pe awon lo mo fi mo sowo eru ni ipile ti edo lohun on lati ipile ti kebi busu ti kebi ona ni won ti fe tade won lo si ipile ti edo ko to di pe owo pada te won en to wa je gomina to soju fun gomina nibi ti won tin da won pada fun awon obi won mo tun de gba keje gomina ti se senator abubakar tafida ona lu ko awon mo pe yin obi e gba omo yin o ile to je pe won ti ku lakata yin o oni be lo ti wa nso bayi to si nse ikilo fun awon obi ati alagbato pe ke yin ni yin to ba tun fi omo re nle lo mo fi sowo owo kowo te mo abi mo fi won sowo eru abi kan so fun pe awon yin fe lo sise nbi kan te mo bi ti won lo te n fun awon yin lawon te mo ri pe ru fe awon obi be won fi oju won ba ile ejo o ti wa nse lalaye bayi ni pe omo yin o na ni ola yin omo yin o na ni agbara yin e mojutu won tori awon

0: ọjọ́ ọ̀la orílẹ̀-èdè Nàìjíríà.
1: Ọmọ ẹni lọ́lá ẹni àwọn ewì ti wà tí wọ́n ti ké lọ lórí ẹ̀rọ ẹ̀wò ọmọ ẹni lọ́lá. Lórí Facebook wa Sherifat Funke Azeez Waheed Ayodele King Akeem ugboyin ẹ̀wò ẹ ṣeun ẹ já mú ìpè méjì. Abe your cancer ni kime gaja mu
2: 0912370 8675 una number te fi wole agbara e jo nta baka na ne ba wa dasi
1: ise nge ba phone si ina ni eto ere o ta lo wa nbe o ti ba wa gbenu si
2: gba wole ba
1: o ye pe ile ise omo logun won ra ti kale kan na pe won gba awon eyan kan le lowo awon ajinibe abo ke mo fun se ere o ta lo wa nbe o
2: hello
3: hello e ka so
1: e ti wo mo ti wa nbe
3: mo ba ọrọ̀ àgbà
1: ẹni tí ó
3: ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe
1: ṣe ṣe ṣe ṣe
3: ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe
1: ṣe ṣe ṣe ṣe ṣe ṣe
3: ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ani kúfọ́tọ̀ yẹ o ani dáàmú o obìnrin wọn tí wọ́n fọ ọkọ
1: ọkùnrin
3: ẹ̀ka àti ọ̀hún ogun ẹ̀bá rí ọ̀nà ònù ẹ̀kọ́ ètò.
1: Ẹ̀lọ́ ò tọ́lọ́ wà ń bẹ̀.
4: Alhaji Ọmọwé Ayélagógó láti wà lápẹ̀.
1: Káàbọ̀
4: Àtísà fún yóò ẹ máa mọ káàbọ̀. Ẹ rí ọkùnrin alẹ́ ní tìjú àlékọ́ tá a bá fún tàbí ká bu ọmọ inú ẹ o tún ba ìfẹ lóyún ẹ rí pé ìgbà kílá àpínlẹ yìí kò sí obìnrin níta bí wọn ṣe lóbìnrin pọ tó ń ta yìí orí kan tó lè fẹ ọmọ tó á wà ní ẹ ẹyin obìnrin ṣọra ẹranko ni mo kọ sílẹ ẹranko tẹjú mi mo ti máa ṣẹlẹ ní pẹlú ọmọ o pàápàá jùlọ ọmọbìnrin ẹ bá sì ń lọ ẹmí lè kọ ọmọ lọ ẹyin tẹ ń gbẹ fúngú man fúngú kínní kan ẹ ṣọra yín olémoṣú ẹ máa fẹ́ dà mọ́ ọmọ ohun alájẹ ọmọ ìyá ìlàgógó láti hàn lápẹ.
1: Ẹ ṣeun fún ìmọ̀ràn ọ̀jọ̀gbọ́n eléyìí tí ẹ bá wa fún àwọn èèyàn lọ́sàn-án tòní ẹyin martini yá máa lọ máa dé mọ̀gẹ́ pẹ́ńpẹ́ bí àlàáfíà láwọn bá fi lè jù bẹ́ẹ̀ lọ wọ́n ní kí bàbá ọlọ́jọ́ fi àtẹnu àwọn àdéhùn wá sí báyìí lánàá. Títí ọ̀la tẹ́tọ̀ máa pàdé àwọn akẹ́gbẹ́ wa bá a bá dìde bó bá ti ń di aago kan ètò kílarí gbọ́ iná ni ọmọ bọ sórí àgbàgbé níbi tẹ́ ti pàdé kì í ṣe boyfriend àti girlfriend ọkọ àti ìyàwó tí mo ti mọ àgbẹ̀ níbẹ̀ tán yányá abídèmí ló kọ tèmi wa kàdé ló kọ bá tó bímí lọmọ ọrọ̀ àgbà bí ò bá ṣe lóòrọ̀ bó bá pẹ́ tí a máa ṣe lọ́jọ́ ẹlẹ́ṣin yòókù kò di ọ̀la.
2: Adúpẹ́ torí pé ẹ wà ń bẹ̀ fún wa ẹ tún pàdé mi ní ọjọ́ ìsinmi lórí ètò ní tèmi láti aago mẹ́wàá títí di aago kan òru gbọ̀n martini salam ọba lórúkọ tèmi ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa.

0: to a ki gogbo eti to ngbo wa to ji to wa ka kiri gogbo agbaye
1: patapata
0: wi pe se alafia ona la bayin losan toni to je ojo kejila osu kejo odun 2026 Like me, my little Rukotimi.
1: So, I do pray for a company, Oton Fallo of eh, Latijaka, but they were lost so ye, and as much with Abati Wambi, Loreto Kilaribo, flat two, Tamanwa, see Otigbo, yeah, to Jew, and you find the battle of eh, Latima Waketi Katerik and Bandore, Otima Yinkwe, on a bashe to, Joshe to, on a bashe only. Ti a se rin ona bile wa o se do ti o se do ti igbeyawo wa o se wa bo si eko wa ona ni amamuwa si ti igboyin awa na ti de no losan to ni mu si fi da yin loju pe to e to gbadun wa daada akin yemi lo ko te meje
0: to asiko ina la fi ma ki o gba yan te pe ni ojo bi won aba won dupe
1: adupe lowo ona fun
0: pe ori kaju asi se adura fun wi pe wa so polopo dun laye ninu alafia ati fokan bale aki gbo awon mo to wa lo lide na
1: atawon obi
0: mo ma na je bi kan
1: asiko eleyan mo
0: mo ma so mo de tun fe so pe da ben gba won to se calendar yen gan what did man physical e je nwo so that ele ara yo gbe pele for the next so pe won ti gba promotion by ni ba primary 2 tele o
1: godo
0: tun better ju primary 3 lo so isowo je won yen lagba asigba dupe lowo lowo ba
1: pe
0: je
1: lo
0: lo
1: je
0: omo wa ni sai san won to de wa ni idubele iso olohun ninu anu e aba wa fi wa lafia a fi to ati si de ba se
1: awon kan na nsi ayeye igbeyawo won pe to podun marun podun mefa podun meje ti mejo ti pe mesa
0: awon logojo odun won be
1: awon logojo odun logbon
0: awon logota wa
1: awon logojo odun yen gbianju
0: ah
1: mi
0: ba se pe ya ka ye kon gbe mic fun e se alaye fun wa nitori lenjo meta ise mo wi pe elomi o ti ni losu meta so pe ah e so fun gbogbo
1: se pe kini hot bayi
0: won so fun yan you know ki de se po really ki se gbogbo ba na lo ma hot o kan ma different ni mo like feel like anyways o kan ma different ni
1: o ma different
0: se mo wi pe eyan to ti o tin ba re gbe tele to mo ko to ba bo ba te ibi to ba ko si na lo ti ba to ba ngi single papa awon ko ni wa ko lo sha nu won to ba ngi single so na ti ba iyawo kan wa de awa ne you don't put shoes there ibi ni koko si single ti bi ni onje jigbona lo da fara iwo to ye pe bachelor kun se je tutu re bi mu aja lo nje tele awa ro pe wa nbi o fife mo fe mi oni ko wa ko ma ni mi lara ati be
1: bo fe ma fi awon iyipada kokan
0: idi de mi se ma so pe ma nda ka yo se marriage counseling ye ko le la foju so
1: abi ko to di pe won wo le oko opo bi na ni si ma ri ri pe to mo wa fe ni o bo de se wa nisin aye ijo ni wi pe iwo nikan ni fully olori le mo mo olori but o kan le ma control mi a jo ma jo jo sira won wa gbe kale bayi o salaye fun mi bayi emi ni wa ke je temi na ri to ba je ke mo wa mu input temi wa o wa fe accept ko le work o
0: a se won ka ti jo jo sira won yen emi ro pe ninu ile kan ori meji kan lo ma wa nbe ori wa bi orun to be ti dori meji o si di mi ka to tesi waju ama yi ko to ka se lo se ile
1: awon go to lori on fe lati fi se fa je eyin te ti lori ofe ati gborile eyin te ti gborun le eyin te ti soju se yin lati yikoto nigba ti ko ba to fun ti cash lori eto kilari gbo flat 2 foot osan to lanfani eyin de wa ti se na ori ofe yen si
0: awon kan wa te pe ni nigba koko to ngbo pa anfani ati je wo wa lori cash lori koni *347 *1004 *2# oni ko te ma te sori fo bi gba te yan ba fe pe
1: láwọn tó bá di pé wọn fà kan lè faraba lẹgbọ ẹ fara ọ̀tọ̀rọ̀pọ̀ ni wọn bèrè gbẹdá kun bó la ṣe ṣe bó la ṣe tẹ orí mi gan wú ni o n gbẹgbẹ gbà ṣé wọn ṣe kíní yìí wọn ń jẹ lóòótọ́ ni mania.
0: Àwọn èèyàn jẹ́ àbẹ̀wò rò pa àwọn kan sí ìwàlà kó sí bẹ́ẹ̀ ni àwọn èèyàn jẹ́ ó dẹ̀ ń farahàn wọn ò lè padà wọn ò lè má fi lórí social media wa gan pẹ́pẹ́ ń tẹ̀lé wa lórí social media wẹ́n rí pé gbogbo ìgbà àwọn èèyàn tó bá jẹ owó gbogbo ìgbà la mú àwọn kọ̀ọ̀kan wa.
1: Àwọn tó jẹ́ gan náà ti máa ń ṣàlàyé fún wọn ṣé ẹ̀ mọ̀ pọ̀pọ̀ ọlọ́pọ̀ orí nà láì náà ni ọ wa.
0: Bẹ́ẹ̀ni
1: tí nǹkan gidi ó fi
0: èmi ò blame wọn èmi ò blame wọn pé ilé ayé ta wà náà ni nà láì ibi sí nà láì wà náà ni n na true wa sugar ti mo pe awa oni fun yin ni ofo rara ni kon ni lagelu 96.7 so star 347 star 1004 star 2 aso number te ma te so phone gbogbo to ba ti ni ke se pata oni ke se te ba se wa ta si be na le se le je si e le ta le meji e le ta le me le te le marun e le ta le mewa ibi ku igba ti
1: ba fa ni e ta na ni ba fa ni e ba ti yo
0: le e kan tita ekan 500 naira ni meji o je ina ti e ku mo ma si ja wa lo
1: o je 1000 o je 1500 o je 2000
0: be ni be ni
1: ai si gbianju re o na ni eyan ba won lori ofa so pe to e seun mo dupe be ni ba ti gbianju re basiko ati yi ba ti to eyin na le wa lara won to lohun ka ye pe to eyin na e ma gbu kan je e ma repeti e ma o ke boya kini won se lapa bi ikan yin la gelu ni won ke bi 96 do 7 FM okay gajo ke ile fufu bala fele le le
0: ba se so bo le nko e so pe won bi pe bi te te ojo mo jo sira yoko da igba mi iyawo ile na so pe je ko oko ani iwo na gbe bayi je mi na gbe bayi sugbon mi fe bere lowo awon to n gbo wa teyin papa pe ti okunrin ti o ba gbe gbogbo nkan to ye ko gbe ninu ile se ko ni reduce respect ton ni fun
1: emi mo bo se reduce respect o tori mi mo bo se fe ko
0: ni papa pe le ko gbe gbogbo kata kata kata
1: okunrin ni ta ba fe to ilana igbe kale alquran ta ba to ilana igbe kale bibili baba wa to n ta baba wa gan ma se ligba wa se okun ni but wa consider economy ati mananomi pelu situation o le de ni sin
0: omi na mi na gbodo wa
1: mi omi na mi na gbodo wa ya mo to fe lojuju fun oni ti e ba wa consider e fa pere ni sin awon mo ni won na so ni ti pe won je nbi kan baba te expect ko fori ko owo school ni September ko fori ko owo uniform fọmọ tí ní fọyìn bá di pé ó kù díẹ̀ káàtó
0: lápá ọmọ náà kù díẹ̀ káàtó torí di ọdún kan ló fi wọ́
1: kó forí kó owó báàgì yóò forí kó owó bàtà sọ́ọ̀sì wà ń bẹ́ o lọ́pọ̀ ọgbà mi ilé ìwé mi wótò nítò táyà ọmọ yín ó tún gbọ́dọ̀ dúró dáadáa àwọn obìnrin yín bẹ̀rẹ̀ tí ń ti wọn gbogbo ẹlẹ́sìn kalẹ̀ ní ìsìn o ẹ tún wá tún ní pé tó owó olé wá tó díì ó lè gbà mí ó lè bọ́ sí táìmù kan náà ọkùnrin náà ni ṣé tẹrù náà bá pọ̀ lórí kinní kan ṣé kò ní hàn lè mọ̀ so bóbi bá náà bá wá wò pé èmi náà wá gbé díẹ̀ ńgbẹ́ gbọ́ sọ wá yẹ kí ìwọ̀nba tóbi wá gbé nǹkan bá jẹ́ bí 100% tọkùnrin gbé 70 tóbi wá gbé 30 so yẹ kó dín respect yẹn kù nísì máa dínkù lọ́dọ̀ ẹ̀yin obìn a sì mọ rí sí.
0: Akinde sọ kinní kan
1: mọ̀ ń gbọ́
0: tí èèyàn bá ní wípé òun orí lòun èmi rò yí pé with all rights privileges and responsibilities lo yẹ kó bá wa do you understand
1: because taba bẹ́ẹ̀ ni
0: ẹ jẹ́ kí n fi tọ́ka sí privileges yìí ẹ kò sí tí nínú ilé wàá ti mọ̀ pé bàbá lélele ó láwọn kan tá à ń yà sọ́tọ̀ fún wọn ó láwọn àyè kan tá à ń yà sọ́tọ̀ fún wọn ó láwọn ìwà kan tá à lè wù gan tó bá wà lé ìyẹn ni àwọn kíni
1: rights
0: you know gbogbo responsibility bakan na gbogbo nkan to ba ni se pelu pe anowo asegba asawo emi ro wi pe en te ba ti pe lori yen na bo se enjoy rights eni ko ma re enjoy responsibility aru la mi ijijo muwa because tabanika wo dada lodo en to ngbo wa lowo lowo bayi seyin o ro wi pe o ma reduce respect ti o ba di wi pe obirin ba okunrin gbe lara bukata bere ta fe bere ni
1: e wa gbo eda kun be baba ba wa da si tara fe lojuju bo se ra mu yin lo e ti mo ke folake mai to ba ti de nisin advocacy awon obirin omo se ngba
0: iro o gbogbo igba ko o sugbon leleyi o je o ma reduce respect or not
1: se to ti obirin ba nran oko e lowo so ye ko din right to ye ko obirin ye o se foko e ku tori ngba na to ba pe won ba 30% aro bi ko bi mi o gbe ti ba ti n gbe ohun akoko igba na ni o di gbo re mi o ise ti mo se sobu leni e ti mo se l'office leni awon right to ye koko o ma gbadun lara re yo ti ye yin bo ba ti n dowo dere obirin ma fa wale opo gba right te ma fa wale lo ba di pe ti ran gbe bukata nigba mi ke de ke yan ni lako my dear kilo fe se fun mi lale ko ni mo kan bi ki n te ba about the woman je tin ba le ri yan wa le ba un ba yan
0: en to ba bere yan gan gbadọ ti fowo yan le na
1: ki le pe
0: wa fowo yan le wa de ti sanwo agbara gan ti ma fi guyan papa
1: ah se ti o ba wa yo njo mi ti gbugbe wa da bi nkan to da
0: go
1: se o ti o yo te yan se so bi o wa le se ru e fun yan la je pe dada san owo so owo
0: owo
2: hello ma hello sir
1: n gbo yin o
2: mo kinye ku se lu e momo se o
1: yes sir
2: o ko mi ni sai da ta kan la de ta gba kan ya o ga mi mo kinye o
1: era sa o ga wa
2: yes sir a di fola ke mi mai si wọn tó yàtọ̀ ti ṣe fàájì ẹ ṣe fàájì lọ kò lè bàjẹ́ o gẹ́gẹ́ bí nǹkan tẹ́ ẹ sọ èmi ò rò pé ó yẹ kó lè dín ẹ̀tọ́ àti àǹfààní àti respect tó yẹ kí obìnrin fún ọkùnrin mi ò pé ó yẹ kó lè dín kù ọlọ́mọ ṣe wá lórí mọ́ràn lẹ́rù kátẹ̀wá sọ pé èèyàn lówó náà jù bẹ́ẹ̀ lọ ìyàwó yẹn náà bá kán rò tí òun ṣe wípé tó yẹ pé volunteer ni o tí òun yẹ pé bóyá tipátipá àfi kó ṣe lè kó ṣe lè tóun náà kán wò wípé wẹ̀ tóun náà ni pé kóun ran ọkọ òun lọ́wọ́ yẹn gbé lápábí àti ẹ wá sọ wípé kó wá máa disrespect ọkọ ẹ ìyẹn tó bá já sí pé ẹni tó
1: kọ́ àwọn ọkùnrin mìíràn máa fi tipátipá kún mi o tí ò ní jẹ́ voluntarily gbóbi yankan wò pé let me do it ọkùnrin mi ò fi tipatipa sí ni pé ilé iṣẹ́ ìwọ ló gbé.
2: ṣé ẹ mọ̀ pé ó láti jásí pé irú ọkùnrin yẹn lélẹ́yìí kó tó lè di wípé ọkùnrin lè fi tipatipa pé bóyá orí ti ń ta ọrùn ti wọ̀
0: ọ́ orí ń ta
2: ó wá wò pé ọ̀gbẹ́ni mo ti fẹ́ kú o.
1: Ṣé bùkátà mọ́ pààyàn ni?
2: Bùkátà pààyàn gbà dá. Ṣé bá ọkùnrin sá kúrò nítorí bùkátà? Gómọ̀bà kú ló ṣe sá lọ. Ẹ kú ètò.
0: Ó dàbọ̀ bóyá sọ fún yín bẹ́ẹ̀ á láti lọ sójú ọjà.
1: Bẹ́ẹ̀ni.
0: Bùkátà bá padà dé
1: àtúntẹ̀síwájú.
0: Ǹjẹ́ tí obìnrin bá ń bá ọkùnrin gbé lára bùkátà inú ilé ṣé o máa ń dín
1: ojúṣe obìnrin yẹn kù
0: ṣé o máa ń dín ọwọ
1: ọwọ tó yẹ kí obìnrin bẹ́ẹ̀ máa fún ọkọ
0: àpẹẹrẹ
1: fọkẹ ṣó máa ń dín kù
0: àti pé ṣó yẹ kó dín kù
1: bẹ́yìn bá wá ṣe irú ẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó ṣé respect ẹ máa ń fún dádì wa ṣó dínkù látọ̀dọ̀ yín
0: ṣé ẹ mọ̀ wípé ńgbà míì gan àwọn dádì wa míì ni o kò pọ̀ nínú mi ṣùgbọ́n ẹ̀jẹ̀ ń ṣàlàyé ẹ̀bẹ̀ ìkọjá yìí wà lọ́rọ̀ wọn nínú pé ìyàwó ẹ̀ ní san báńsẹ̀lẹ̀ torí náà bá fẹ́ wo obìnrin á reduce respect
1: náà àìsàn kan tí wọ́n ṣàwọ̀ ọkùnrin nù àìsàn búkú sí
0: ni ó wà yà sàn àbọ̀ ẹ̀ àmọ̀pẹ́ ni gbé kúrò.

voice ọlọ́run tí ò dérò ni Remi àti Remi Remi Adesina Big Man presenter pẹ̀lú Remi Babajide MC General láago mẹ́rin kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún di aago mẹ́fà ìrọ̀lẹ́ ní gbogbo ọjọ́ Ẹtì Friday ní ìkànnì Ládélú 96.7 FM entertainment program tó ta lẹ́nu bíi kílíṣì ètò tá a fi ń ṣègbàládùn weekend èdè àṣà ẹ̀fẹ̀ ẹ̀rín àárín tàkìtì lẹ máa máa bá pàdé lórí ètò Miliki special lábala lábala lẹ́jọ́ abala àkọ́kọ́ torí tẹ̀fẹ̀ níbi tí Remi àti Remi ti máa máa gbé yín débẹ̀ pẹ̀lú àwọn orin àlùjọ tó yí bóbó abala kejì kí ló ń ṣẹlẹ̀ ládùúgbò yín níbi tẹ́ ẹ ti ṣiṣẹ́ ní ọ́fíìsì yín láàrin ọ̀rẹ́ méjì

0: Assalamu alaikum fún gbogbo Mùsùlùmí òdodo tí ń jẹ̀ rán láti lọ sí ilé Hajj 2027. Ní ìtẹ̀lé àti ìlànà ìjọba Saudi Arabia àti àjọ National Hajj Commission. Ọjọ́ tí ìforúkọsílẹ̀ Hajj 2027 tí ó wá sópin ni ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2026. Pẹ̀lú Mukaddam Basunu Hajj Umrah Service, wọ́n tún ti ń ṣe ètò Umrah olóṣooṣù, Umrah December, Umrah Ramadan 2027. Ìsàn díẹ̀ díẹ̀, iléeṣẹ́ Mukaddam Basunu Hajj Umrah Service ti pín àwọn ibùgbé tó súnmọ́ Masjid al-Haram, Makkah àti Madina, oúnjẹ ilé wa, ṣìyára, ọ̀fẹ́, onígbàdégbà, pé bàbá iléeṣẹ́ Mukaddam Basunu Hajj Umrah Service rìn àjò. Ìtọ́sọ́nà àti iṣẹ́ tó dára láṣẹ láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí iṣẹ́ ìrìn àjò yín. Ẹ yára wa forúkọ sílẹ̀ sí Shop No. 1 Ọlọ́yà Shopping Complex Ọjà Bodè nílùú Ìbàdàn. Ẹ pè wá lónìí sórí 08034075325 àti 08123331119. Mukaddam Basunu Hajj Umrah Service fún ìgbẹ́kẹ̀lé, ìtọ́jú àti ìrìn àjò dìde ilẹ̀ mímọ́.
1: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó kó sì rọrùn lọ́wọ́ tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan. Course unit yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NCE, HND, A-level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Accra Avenue, Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology, 52 Ìjẹ̀mà Àgbádo Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
2: To care for those who once cared for us is one of the highest honors. To therefore give highest care to our elderly, Emerald Comfort Home is your sure bet. Oh yes, established to provide total care for our aged parents, the elderly. From time to time, Emerald Comfort Zone is your trusted allies. Ìtọ́jú àgbàṣe kókó ṣe pàtàkì. Mo ṣe wá wù yín lọ́kàn láti ṣètọ́jú arúgbó yín. Ṣùgbọ́n táyò sí, bẹ́ẹ̀ gẹ́lẹ́ lẹ ṣe máa jàǹfààní ẹ̀ ní Emerald Comfort Home. Wọ́n mọ tarúgbó ń fẹ́, wọ́n mọ oúnjẹ tó yẹ wọ́n, wọ́n mọ àsìkò tó yẹ kí wọn ó gbà tọ́jú, tó fi mú àyẹ̀wò ìlera lóòrèkóòrè. Wọ́n mọ irúfẹ́ eré tarúgbó ṣe, wọ́n sì màsìkò tó yẹ kí wọn ó nara. Emerald Comfort Home, ọ̀pọ̀ èròjà ìtọ́jú arúgbó ló wà nílẹ̀ gẹ́lẹ́ bí wọ́n ti ṣe lókè òkun. Ẹ kàn sí Emerald Comfort Home lónìí ní Ajinde 1 Route 2 Junction beside Transformer off Liberty Academy Road, Akala Expressway, Ibadan. Please call 090-7895-7698. Email emeraldcomforthome@gmail.com. Emerald Comfort Home, exceptional care in a place you can trust.
3: Hola, hola, yemo.
4: Bàbá akọrin látàárọ̀ ni ó ti sú mi igbógan la lọ bolẹ̀ mú mi lọ.
5: Arákùnrin fọkànbalẹ̀ ọnu àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó ó rè.
4: Kàkáṣe pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.kaase.ng.
6: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lè ń sọnu jorun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣì ìrànràn?
4: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó ń gba owó lọ́dọ̀ Káàṣì ẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káàṣì ẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkọ́kọ̀já rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káàṣì ẹ̀. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀ lu Káàṣì ẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Káàṣì ẹ̀. Ṣó ti Káàṣì ẹ̀.

0: ọmọ ọ̀pẹ́ ẹni pé kúrò ní ìkànnì lágẹ̀rẹ̀ 96.7 FM ìfẹ́ tẹ́ ní tíra lórí jìnà gidi gan ni tó àwọn èèyàn ti ń pè ó.
1: Àwọn náà mo ti ń gbádùn wọn mọ̀ pé tá a bá ti lè láǹfààní àti wà lápá bí àwọn kan tí ó ṣàwọn láǹfààní ni máa jẹ wá lógún iléeṣẹ́ tiwa àwa ní ìfi dùn wọn wọ́n sì máa ń gbádùn rẹ̀. Ẹyin obìnrin ni mo tún fẹ́ kẹ ìròyìn lọ́sàn yìí ẹ sọ tinú yín jáde bí bá ń ṣe láyìíká yín ṣètò ẹ bá ti ràn ọkọ yín lọ́wọ́ bóyá láti gbọ́ bùkátà kàtàbómi ṣé máa dín ọ̀wọ̀ tó yẹ kẹ́ ẹ fún wọn ṣé máa dín kù.
0: Hello.
2: Ẹ káàsán.
0: Olú
2: àwà pẹ̀lú yín o.
0: Àtẹ̀yìn náà ẹ̀ṣọ́.
2: Màmá ọpọlọ yín ò ní dàrú.
0: Àmì.
2: Nǹkan tí mi kàn rí nínú ọ̀rọ̀ ọkùnrin àti obìnrin, wàhálà ó gba sùúrù ni. Kíyàn ní sùúrù ni. Torí pé kí ni woman the most important thing in the world. So that woman, they cannot born Taiwo, you cannot born Idowu. At the other side. Right. Make it the same. And woman, kuma, kana, tawa kwa ibaru. They are really multiplication enemy. Sometimes, you show your friends, but I do tell our Lord, they want him to calm down.
1: Amelo din calm down.
2: Any?
1: Muni any a din calm down. Se bugo be din calm down.
2: I want him calm down. Into ma agbo o ma calm down.
1: Otida.
2: Wallah, into de ni gbo aka ma wa radical ni.
1: Otida. Mo like
2: you. Sherry obirin always fanle won ninu awuje won ni. Wallahi. Se ba ipo geography man ni or science man.
1: Na di weather go say yin se lobin le de ma binu o.
2: Money.
1: Bo lọrọ bukata bo le se ma pin
2: se ri panel obirin ni panel kan awuje ti gbogbo ajo ni se ri lati contain a rewrite righteousness pe ki won ni quran ni bible fun mo ka kini yen lagbara die fun won be ti wo kun ti mo ko won ti dike ni won ti dike ju wa wa fa won mara o ni ja pelu won kò tiẹ̀ tó jí gan wàá ti gbé ọmọ ẹ ọrẹ wàá tọ́jú ilé díẹ̀ olóòtú rẹ̀ mẹ́rin torí pé wọ́n ṣe ẹrú gárọ́ọ̀tì sí
1: ẹ ṣe ìyẹn pé ọkùnrin náà gbọ́dọ̀ láwọn ojúṣe tí ọmọ ṣe nípasẹ̀ àti ran obìnrin náà lọ́wọ́ láwọn kankan nínú ilé òtítọ́ burú náà kọ́kọ́ yín bá jí kó má wọn rẹ̀ àwọn ọmọ tó bí kó bọ́ta kọ́wọ́ kó náà múra fún wọn kò sí tó burú nù kọ́ran fún ọfẹ́ lọ léèwé kó ní màìdíà má má da àìláàmú let me take children down to school by myself kò sí tó burú nù pé ago mélòó ni àwọn ọmọ yẹn gan máa jáde ná ago méjì ní normal time but wọ́n máa ṣe lesson wọ 3 má wọ́n rí má da àìláàmú dúró lọ́fíìsì ẹ máa lọ bẹ́ ọ pick wọn.
2: Ní gbogbo bùkátà lé àwọn ọkùnrin ni from A to Z. Bẹ́ẹ̀ tí àwọn obìnrin náà wọ́n gbìyànjú bẹ́ẹ̀ ni nǹkan tí wọ́n tètè rò nínú pálẹ̀ wọn tètè rò pé ọkùnrin lọ ọkọ mi ló máa ń lọ bíṣẹ́ ló máa ń bọ̀ orí kò rí ogori àbí tó ṣùgbọ́n tiẹ̀ tún parí ni. Àmọ́ kí ni mo wá kan ṣe? Kìí ṣe tí wọ́n máa dé tẹ́ẹ̀nì mẹ́fẹ́ ọlọ́run wà má ṣe lọ sí bárà kìnnìkan.
1: Ẹ ṣeun ẹja tó fẹ́ lómi náà láàyè Adébáyọ̀ tèmi lẹ́yìn látorí ìkànnì ìbánidọ́rẹ̀ Ọlámìdé Tanigbọ̀lá láàrin Abubakar Olúwàṣeyí Adéyẹmí Awogbeni Ọlámìkì ọmọ ìbílẹ̀ Felicia Anike wọn ni ẹ̀dá kún boni alàgbà ó yàtọ̀ wà àlàáfíà ni o.
0: Àlàáfíà ni ọlọ́run ẹ ká sọ.
3: Ẹ̀lú ẹ̀ká sọ.
1: Ẹ ra ma.
3: Ẹ pa ara ẹ kú ètò.
1: Yes ma.
3: Ọ̀rọ̀ tẹ ti wáyé pé ṣé kí ẹyìn ọkùnrin bá ń gbọ́ gbogbo bùkátà nù léṣe kójú rẹ̀ sẹ́ẹ̀ sẹ́yẹ ń kú.
1: Bẹ́ẹ̀ni obìnrin bá ń ran àwọn ọkọ oyin lọ́wọ́ tẹ̀ ń bá wọn gbé díẹ̀ kése gbogbo ẹ̀ nínú bùkátà ṣé máa ń dín ọ̀wọ̀ tí ẹ máa ń fún wọn yẹn ṣé máa ń dín kù tó bá wá ń dín kù kí ni máa ń fà á ṣé tó dùn bùkátà tẹ̀ ń gbé ni àbẹ́ ẹ̀fẹ́ gbé kankan.
3: Tíyàwó
1: ẹ̀ bá ti
3: bẹ̀rẹ̀
1: sí bá gbé
3: bùkátà
1: yọ
3: máa
1: ṣe
3: bí
1: ìjọ́sà tó ní sọ fún ìyàwó ẹ̀ níbi tó ń lọ mọ́. Ntẹ́ mi ni pé ọ̀pọ̀ ọkùnrin mi wà tíyàwó wọn bá ti ń gbìyànjú àti bá wọn gbé díẹ̀díẹ̀ nú bùkátà lòun bá dáwọ́lẹ̀ bí ọ̀pẹ tíná mú. Ní ẹ̀bà ni kò sí.
3: ọlọ́wọ́n ìṣàánú ní iṣẹ́ èèyàn ọkùnrin láti tọ́jú àwọn obìnrin láti gbọ́ bùkátà alẹ́ ṣùgbọ́n iṣẹ́ àwọn obìnrin náà ní láti rìn yín lọ́wọ́ kò yẹ kó dí ọ̀wọ́ tẹ́yìn bá ń fún ọkọ ẹ̀ kù.
0: Ẹ ṣe ẹ ṣe ibi kan tí mo fẹ́ ká ẹ̀ ń tó bá pè yàn nàná kí ni wọ́n ní iṣẹ́ àwọn ọkùnrin láti gbọ́ bùkátà tó obìnrin láti ràn
1: lọ́wọ́
0: kí ló dé ẹ wá ti fẹ́ gbọ́ bùkátà gbé kí ló tó.
1: Nítorí
0: olùràn
1: lọ́wọ́
0: ṣẹbẹ tó gbé bùkátà náà ló gbé bùkátà
1: lọ́wọ́ olùràn lọ́wọ́ lájẹ
0: fúnrara o. Ṣé mo fẹ́ ọkùnrin kan máa sọ kíní kan ó ní pé níbi táyé ti dá tó báyìí pé ibi táyé ti dá ni wọ́n ní èyà nìkan ló yẹ kóbìnrin máa ṣe tó tẹ́ ẹ ti sanwó yẹn èyà iṣẹ́ o
1: èyà iṣẹ́ thank you my lord God bless you
0: wọ́n ní tó báyìí pé ibi tí ojú táyé ti
1: ro ojú tí nǹkan ti dẹ ọkùnrin lọ́rùn táyé torí ọ̀fẹ́ yẹn ti
0: yọ ọlẹ̀ bẹ́ẹ̀yẹn kí ká níbi tí gbogbo nǹkan tó ti rúgbọ́
1: pọ̀ sí ẹ̀ kó rí
0: pé ìyá pẹ̀lẹ́ ó ṣe
1: pẹ̀lẹ́ ó ṣe pé
0: kò yẹ kó bèrè
1: ìwọ mọ́ wọ̀rí lálẹ́ yìí máa ti kẹ́
0: ẹlòmíì dẹ̀ wà tó máa support nǹkan tẹ́niyẹn sọ ẹlòmíì wà tí ó support ẹ̀ ṣó yẹ kó dín respect kù tóbìnrin bá ń bọ ọkùnrin gbé bùkátà ẹlò ẹ ká sọ.
2: Ẹ̀lẹ́
0: ẹ̀lẹ́ ẹ̀ ká sọ.
2: Ṣé ní ọmọ ta bá bí nílé ire obìnrin ta bá bí nílé ire kò jẹ kó jẹ kí irú yẹn kó dín rẹpẹ tó máa ní fún ọkọ ẹ kù rárá èmi ti rí èèyàn kan tó jẹ pé bó ṣe má rí kan báyìí gbogbo kan tó dúró fọkọ ẹni ẹjọ fáwọn bẹẹ ó bẹ ń jẹ ẹtí ẹtí ọkọ yẹn náà ni ẹni yẹn máa ń jèrè àwọn ọmọ lọ ẹ wò ọlọrun dára èmi ní gbogbo iṣẹ olúkúlé láti olúyọlé ṣe rí tó bá ti bí obìnrin nílé re dáàdì wa mọ́mí wa yóò máa hùwà rere lọ ní ṣùgbọ́n ẹlòmíràn wà tó jẹ́ pé wọ́n ṣe bára wọn nídìílé tiwọn gan-an náà gbédélé ọkọ olúwárùn wọn lọ́wọ́ ó yẹ kí obìnrin lè máa fún ọkọ ẹ lọ́wọ́ ọkọ rí sílẹ̀ kò rí sílẹ̀ kó tún gúnlẹ̀ ọ̀pọ̀ pàápàá kó fọ́ ra léjìká irú obìnrin bẹ́ẹ̀ irú obìnrin bẹ́ẹ̀ ló kéré bí ó tiẹ̀ kó lórí ọkọ á máa kó lórí àwọn ọmọ olúwa ràn wá lọ́wọ́.
1: ṣe mami mami wa n tẹ ẹ sọ n sì dá o obì ta bá bí lè rè wọ́n ṣe ẹ bìlí pé tóbìnrin bá ń nìkan gbọ́ bùkátà tá à ń wí náà inú mi dùn pọ̀ rẹ̀ wá kàtọ́ kọ́ pè wá sọ wá pé bùkátà máa pààyàn obìnrin lè má ti kọjá bí àádọ́ta ọdún ìrí tẹ́ rí bí ọmọ àádọ́rin ọdún ni o tí ó ti gbó sí bọ́dì.
2: Láàdì wa
1: mọ̀ ń gbádùn yín mọ́mí wa
2: kọ́lọ̀ kó dùkú fún wa.
1: Àmì àmì
2: tí ọlọ́run bá dùkú fún wọn ẹ̀ dẹ̀ máa ṣe nínú ayọ̀ àti àlàáfíà
0: bẹ́ẹ̀ni
2: omi tí mo sọ̀rọ̀ yóò bá mi wí ní tùtẹ̀ bá ń gbà báyìí ọlọ́run máa máa bless yín ni ọlọ́run máa máa pèsè fún yín ni nínú ní tùtẹ̀ bẹ́ẹ̀ tún lè ra aṣọ kọ́kọ́ gan.
1: Ìyẹn tún lè ra aṣọ kọ́kọ́ fún ìgbọ́n nísìn
2: ẹ tún lè raṣọ kọkọ tó bá bí yẹn nílé
1: rẹ yìí kọ́ bá
2: bí
1: owó rakumi december
2: ṣùgbọ́n kọ́ bá rẹ kó bóyá
0: ẹ ṣe é
2: nítorí pé èmi ni mò ń ṣe kó máa ga pátọkọ kò lérè obìnrin tó bá ń gba kátọkọ ní gbogbo ọ̀nà tó ní pé bóyá ọlọ́ọ̀ ti dúkú fún ó kí ń gbé ìnáwó rádaràdà kan ṣe wá ń ga kátọkọ irú wọn kì í ní lárí lọ́jọ́ iwájú ẹ má jẹ́ tọ̀ ní ó dẹ̀ máa pẹ́ mo máa ń ṣe àwọn wàásù kékèké sórí afẹ́fẹ́ o wípé kí ni wọ́n ń gbìn sílẹ̀ fún àwọn ọmọ rẹ̀ ṣé nínú obìnrin bẹ́ẹ̀ yẹn igbákejì ló ń gbìn sílẹ̀ fún àwọn ọmọ rẹ̀.
0: Tó hẹ́ láti lọ sójú ọjà.
1: Ká lọ.
0: Mọ́mí wọn ti sọ
1: fọlọ. Olúwàfíkà yọ Akínwùmí Olúṣọlá to be told the respect, right or privilege a man will receive from his wife will be reduced except the woman is using her church mind. These Gen Z wives will reduce the respect 100%.
0: Tó bá ti di pé wọ́n ń jẹ́ ọkùnrin lọ́wọ́
1: ní gbọ́ bùkátà
0: bùkátà bùkátà a láti lọ sójú ọjà káwọn tráfíkì kan tó jẹ́ ìdèbí à ń padà bọ́.

0: assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ikede pataki lati owa awon apapo ile ise aladani akonirin ajo fun umura ati haji ti joba Nigeria ati Saudi fowosi association for hajj and umura operators of Nigeria ahun ni won ni ka fi to gbogbo aye leti wipe awon alamojuto eto ise haji tilu Nigeria ti amosi nakon ti fun wa ni gbedeke asan pari owo hajj 2027 ni ojo 16 osu kesan odun ta wa yi on the 26th of september 2026 awon ro gbogbo eye te fe ba wa ninrin ajo na ke tete sanwo yi ko to tu ojo ta wi yo awon ile ise ta ba jo megbe ahun nikan ni ke sanwo yin fun o lati mo won e wonu iwe royin punch to jade lojo Monday on the 31st of August 2026 ta wa yi tabi ke kan so office won to kale si number 6 Oladi Pupo Oduwole Street Ojodu Lagos telephone 0706738339 tabi 0811604585 ero alatagba awon ni ahunsw@gmail.com ati ahunsouthwestzone@gmail.com alobo alogba alode wa sorire
1: Lọ́tọ̀jọ́ Monday, ká wá fi weekend wá jẹ gbádùn lágbósá gbogbo lẹ́jọ́ nù.
2: Ó wà bẹ́ẹ̀.
3: Ó jẹ sílé gbogbo ọmọ sórí. Máa fi sí àgbà wọn.
1: Ètò tó mú lùdùn lórí ńlágelú 96.7 FM túnbọ̀ ọ̀nà àrà yọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán. Pẹ̀lú Kọ́láwọlé Adéníyì, Kọ́ládex International ni yóò máa gbó wa kiri lágbóságbó. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀. Tá a ti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àríyá. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀. Abala tó máa máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ̀dà. Níbẹ̀ lẹ́ẹ̀tì máa béèrè onírúurú oúnjẹ tẹ́ nífẹ̀ẹ́ sí tẹ̀fẹ́ jẹ ní patí. Pàdé Kọ́láwọlé Adéníyì, Kọ́ládex International, lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí, láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàrodo 1000. Ó wà bẹ́ẹ̀. Ó máa súpà.
4: Bàbá Ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
5: Ẹ̀rọ ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lẹ́tẹ́ Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girls Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé làwọn kọ̀ọ̀kan fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gbù bí èlùbọ́.

0: 24/7.
1: So hello, I'm going yo. I'm a car song. Kill a big boy. Flat two lava yo. Who going you letting be wa? Hello. Ah, to. Oh, lola papa yo limbati. Lola fati wole. Hello.
2: Hello. Hello.
1: Eda ko eh yinedo yino le die. Tabi ke ko legbere.
2: Eko to.
1: Olorun ni se to re o.
2: Mo gbadun to ke so ni ke so le ni. Se ma so ti ko lo re to yin je pe be ti ma so da pe awon yawo na ma ti ti wa. O po je ku ti le ni go na to ni gbogbo igba. Idi ni ke se ba wo ni ke so le ni pe o da ti awo na won ko lowo. Agbo to don ba ti agbo da ko tin yin kan lowo ba ye pe o se le ni o se le la o se le ti la o se o se fo se kan. Wala o ko ije pe leju won.
1: Láwọn obìnrin
2: mi.
1: Kí ló dé ọfẹ́ pa mí ni? Bọ́ọ̀lẹ̀.
2: Àwọn ọkùnrin gan a máa fi nǹkan dáhùn ìyàwó àwò. Ibo yìí tó bá tẹ̀ sí ẹ jẹ́ ká wo ayédá ogun máa gbọ́ bó ti máa fìdí ní ilé. Kẹ́nu àti ìwọ̀n náà máa ń jẹ́ ní àjọ àwọn ọ̀gbọ́n náà máa gbé ọkùnrin sókè ni. Àwọn òbí ìyàwó wa ìwọ̀n nífẹ̀ẹ́ wà.
1: Ẹrù bẹ́ẹ̀. Ẹrù bẹ́ẹ̀.
3: Bàbá mi.
2: Má.
1: Ẹrù bẹ́ẹ̀ gbìmọ̀ nífẹ̀ẹ́ yín.
2: Mo rò bẹ́ẹ̀ máa.
1: Bọ́ọ̀lẹ̀ yín ṣe ń ṣe lọ́dọ̀ yín ṣe tí màdàmú bá ràn yín lọ́wọ́ díẹ̀. Wọ́n máa ń fa àwọn àpọ́nlé, àwọn ọ̀wọ̀, àwọn ojúṣe wọn tó yẹ máa ń fà sẹ́yìn ni.
2: Ẹ ṣe sá. Nínú ọ̀sẹ̀ sọ́kalẹ̀, ẹ̀ṣẹ́ mi ká sọ́kò kí tọkùnrin ní ìsìn pé a ò ká sọ́kò kí wọ́n béèrè nǹkan ní ìsìn. A wá mú yẹn lẹ̀ fún ẹgbẹ́ tí ó yàrá pé ìyàwó ẹ̀ ìwọ́n lọ́ọ̀bù tó tù sí. A ní kí ni iṣẹ́ òun ṣe látàárọ̀ tó ń kù lọ́ọ̀bù tó kù fún.
3: So ó kó oríṣiríṣi àdẹ̀lẹ̀ sọ pé kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ títí yín nítorí pé tó bá kọ wájú sẹ́lòmí
1: wọ́n ní ẹ̀yìn ìmọ̀
3: 0912-370-8675 ǹjẹ́ tí obìnrin bá ran ọkùnrin lọ́wọ́ nípa bùkátà inú ilé ṣó máa ń dínwọ́ àpọ́nlé kù ní ọ̀dọ̀ ọkùnrin ẹlẹ́rìí kásán.
2: Pẹ̀lú ẹ̀kásán.
1: Ìyá àbẹ̀jẹ̀ lẹ́gbùsí.
3: Ẹ
1: ká sọ o.
2: Sẹ́ẹ̀rí ọ̀rẹ́ kó dín kù. Ọ̀rẹ́ kó dín kù. Ọ̀rẹ́ kó dín kù. Ọ̀rẹ́ kó dín kù. Ọ̀rẹ́ kó dín kù. Ọ̀rẹ́ kó dín kù. Ọ̀rẹ́ kó dín kù.
1: Iṣẹ́ tó kù bá ṣe obìnrin náà ni ọ jẹ́.
2: Obìnrin sì ó mítàló ń jẹ ọwọ́ obìnrin. Ó ń jẹ owó ẹ̀sẹ̀ sí okò kù. Ṣé ó yàtọ̀ sí ìyẹn ọ̀rẹ́ kó dín kọ̀ọ̀rẹ́ kó rí pẹ́ẹ́pẹ́rẹ́ mọ́ wà bẹ́ẹ̀. Ẹgbẹ́ tí ìyẹn fẹ́ra wọn lé ni. Fún àgbà àpẹẹrẹ gẹgẹ kò ní sí alẹ́ gẹgẹ lọ́wọ́.
1: Kò tún dí sí alẹ́ lọ́wọ́. Orí
2: lọ́wọ́
1: o. Orí bóbi mi bá lè gbọ́ bùkátà bíi inú owó skul ní ìsìn lọ bí a bí 300,000 400,000 tẹ wá mú 300,000 lẹ́tẹ̀ ní kí obìnrin náà fi 100,000 kún láàrin ọ̀sẹ̀ mẹ́ta mẹ́rin ẹ má sùn mọ́ pé ẹ fẹ́ máa fọwọ́.
2: Ọkùnrin mi owó yìí gbá mi lónìí ọgbọ́n lónìí ọ̀dà ọjà mi ọsán ọmọ ọ̀rọ̀ ọmọdé tí ẹ̀ bá san owó òun ní ẹ̀mí ẹ̀mẹ́ta olùkọ́ dídí kù.
1: Tó bá di yá mi lónìí yá mi lọ́la yá mi lọ́tọ̀ọ̀la tó bí sì ń ya ọkùnrin tọkùnrin wa kọ̀ tí ò sanwó òun àwọn rẹ́spẹ́tì kọ̀ọ̀kan àtàwọn àpọ́nlé kọ̀ọ̀kan àwọn ojúṣe kọ̀ọ̀kan obìnrin náà ọmọ yín lẹ̀ díẹ̀díẹ̀.
2: ọmọ yìí náà
1: ṣẹbí àwọn ọkùnrin náà ń gbọ́sẹ̀ kẹ́kọ̀ọ́ ẹgbẹ́ wá kan tiẹ̀ ń bẹ́ ń bí àwọn ní ta àwọn ọ̀nà ọkùnrin kan tiẹ̀ wà pé wọn àti ẹ̀ ní ẹ̀fà ìgbà kò tiẹ̀ kó ló lọ́
3: bíi
1: ìṣẹ̀kẹ̀rẹ̀ wọn à ní ẹ̀fà ìgbà kò tiẹ̀ gbọ́ bùkátà kan kọ́dà bọ́ra bọ́ tún wọ́tá yọ kan wọ́n sọ pé padà stylishly.
3: Bẹ́ẹ̀ni ẹlòmíì ò tẹ̀ wá ń sọ padà stylishly ádìdì sọ ni pé owó tó yá
1: mi ní ẹ̀ka
3: kì í ṣe pé wọn ò ní respect fún ìyàwó àbí wọn but ẹlòmíì ara ẹ̀kọ́ ìwọ̀sí àti pé orientation oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ the reason to fi the moment to sọ pé yá mi yẹn a kì í fẹ́ bọ̀ don't do your loan try go bá mi dá padà bẹ́ẹ̀ni sà.
1: Bọ́mí yìí tí ìrìn ni ṣé mo ní mi ò dá padà ni.
3: Irọ́
1: ó dẹ́ sí
3: mi lówó. Amọ̀ yìí nà hello.
2: Hello.
1: Hello, sir.
2: Ati Fola Kemi.
3: Yes, sir.
2: Oni baje fun yin.
3: Amen. Bada Alaba.
2: Eko ni se ba mi mo ti yin o.
1: Oh, hello.
2: Oruko mi Alaba oko yawo e. Ba be ji lati oju
1: olo. Nye be ba wa nle ni o.
2: Mo wa nle mi si ni always ni o.
3: Always e se. E se.
1: Tori o yato si le nisin yi mi ni.
2: Mo wa nle mi se ri intent so o di tami ra ton kaluku ba ko si re yan.
3: Yeah.
2: So di ye awon te ri awon obirin mi wa. Je pe bi en bi en ba ni owo lowo te ba la ikan na won ko le seje. Elomi de ni Olorun fi omi anu okunrin mi. Olorun fi si oju obirin mi. Amo opolopo okunrin mi na alaya asan niyin.
1: Niyin emi han e ma lo lango iwo niyan ni ni wa.
2: Okunrin te ma gbo eyin okunrin te ma n jawo lowo wa. Alaya asan ni.
1: Boda laba alaya asan ni wa e se niyin.
2: Ela ti alaba.
1: Okay, e ti da ti alaba. Ẹlọ ẹ ta do yi. Ẹdi ya pa ro ko edi da ti alaba. Gbogbo ọkùnrin alaye asan ko lo saanu ni.
3: Ṣe gbogbo ọkùnrin ni sa. Emi o gba be. Emi o gba be. O mo je wi pe ta ba ti jo wa for too long na. E tendency ati take around for granted ma nwa. You know. Lodo awon obirin na sa won ma yawo lodo awon ko won. So ma nda pada.
1: Iyo de won ka ku gbon yawo.
3: O gba ni.
1: Obirin o ka ku won ya, obirin ka para oju se to ye ko se na ni.
3: Ti waye ti mo tu waye ti mo tu waye waye waye obirin di ma waye le ka du.
2: Hello.
1: Hello sir.
2: E mo ku eto.
3: Yes sir.
2: Inu le yin o ni da ro.
1: Ami.
2: Ah, ito yin dun mo mi le ti po.
3: Pe lowo Olorun.
2: Se ri ito te gbe kale yen. Ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ṣe kọjú sẹ́nì kọ̀ọ̀kan. Èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí. Ìyàwó inú ilé mi. Òun sọ fọ́lọ́n kọ́ lọ́mọ fi pupa wá báyìí. Àti mi àti òun àjọ ń gbẹ́rù ni. Ìsìn náà tó ń sọ fún ọmọ tó bíi pé bàbá yín ẹ máa tọ́jú ẹ̀ dáadáa. Tó náà bá sì ní lọ́wọ́ òun ṣe é fún mi. Bá a tún fi jọ dàgbà lọ́dún orí díẹ̀ díẹ̀ tó yìí. Sẹ́rí ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìdílé
1: pọ̀. Bá mi, ṣé bẹ́ẹ̀ ṣe wá ń ràn yín lọ́wọ́ láti bá yín gbọ́ bùkátà kò sígbà kankan tí ẹ ń wojú yín rí tàbí tẹ́ wá rí rí pé bóyá torí pọ̀ wá ṣe gan báyìí fún mi lọ wá ṣe ló fi wá ń hùwà báyìí sí mi.
2: Kò sí ń tó jọ.
1: Kò sí ń tó jọ. Màmá ò sí tòsí ọ̀dọ̀ yín mẹ́rin ibi yẹn bá wà agbósùbà fún ọ.
2: Kò sí ń tó jọ. Inú ilé gan mo ti ń sọ̀rọ̀ yìí. Sẹ́rí Ọlọ́run fi láyé dà wá láàmú.
1: Àmì.
2: Obìnrin a máa kó wàhálà bọ́kùnrin yín bá yà. Tọkùnrin mọ ibi tí ó yà sí mọ́. Ilé bíbà tọkùnrin fi fi lélẹ̀. Tó ti kò ń tira fò kò tira fò lọ́bìnrin kan ọyẹ rí ni o.
1: N gbé mi fẹ́ pin.
2: Ṣùgbọ́n tí ọkùnrin àti obìnrin tọ́lọ́ máa fi hàn tira wọn. Wọ́n mọ láyọ̀ dalẹ̀ ni. Àbí àti àmà àgbà ni pé àtọkùnrin àtobìnrin Ọlọ́run fi wà láàmú.
1: Àmì àmì.
2: Àwọn tí mo yé sáàrin ọkọ àtìyàwó Ọlọ́run jẹ́ wọn mọ̀ láàrin ọ̀dọ́
1: wa. Àmì àmì àmì àmì. Ẹ ṣe bá mi o, ẹ bá kí mọ̀mọ́ wá o pé wọ́n ṣe wọ́n kù tọ́jú yín o, àná jẹ́ wọn mọ̀ pẹ́ o, wọ́n gbàdọ̀ ọkọ̀ pẹ́ o.
3: Àwọn òbí wa yé bá àwọn
1: ni.
3: Generation tí wọ́n fọ́ọ̀lù sí.
1: Kí á ní generation sìn kí ló ṣe.
3: Èmi bọ́ Ọlọ́run. Bọ́lá ń ṣe dá ọkàlùkù, bọ́lá ń ṣe dá gbogbo generation ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ọ̀tọ̀ọ̀tọ̀ ni.
2: Bọ́lá bá ṣe pé ìtọ́wá di ilé òní bàjẹ́ o.
3: Bàjẹ́ ti.
2: Nípa Bọ́lá bẹ̀rù yan ti akinyin o, alóore wa lórí rédíò akinyin o látàyè ní òun dàgbò. Orúkọ tèmi ni ọ̀kẹ́ Olúwarò tèmi Olúwa Kọ̀ntẹ́n Àríṣe Àpáta Ìbàdàn. Tí obìnrin bá ń ṣe ojúṣe nínú ilé tó ń kópa tó yẹ kọ́kọ́ rẹ kó tó yẹ kó máa kó kò yẹ kó dé àpọ́nlé ọkọ̀ kùn. Torí pé tó bá ti ẹ̀ pàápàá jùlọ tó bá jẹ́ kọ́kọ́ tó ti ṣe tẹ́lẹ̀. Ó yà sàmánì ló wá lọ tí yóò wá lórí ọ̀fẹ́ àti ṣe mọ́. Ó yẹ kó wá wò ó mọ dára pé ìgbà dídá ti wá ní wọ́n ń ṣojúṣe wọn. Tó dẹ̀ tó wá ń rí pé ọkọ yẹn náà kì í ṣe pé jókòó tẹtẹrẹ ó ń sapá rẹ̀ láti lè máa ṣe ẹ̀tọ́ rẹ̀ nínú ilé. Ó gbogbo ọ̀wọ̀ pátá tó bá yẹ kó máa bọ́kọ rẹ̀ ló gbọ́dọ̀ máa fún un. Ṣé òní la rí kò sẹ́ni tó mọ̀ la? Ọkọ tí kò ní lónìí ó lè dọ̀la kó tún ní. Ṣé o tó bá ṣe dáadáa sí ọkọ bẹ́ẹ̀ ìyàwó náà máa wò pé ìgbà tí ò sí nǹkan kan ìyàwó òun tí ó ti òun. Ṣé ń pàṣẹ Ọlọ́run bá tún gbé dáadáa dé fọ́kọ? Ọkọ wa ṣe nǹkan tó máa máa mú ìyàwó yẹn dùn.
0: so fun de eleyi ko ye ki apale bi ko to papo ni ise lowo ijele gbogbo wa ni daro
1: e se alagba won ko timothy latori kan ba won ni good afternoon sir ma although I never married but I always learn a big lesson anytime I listen to this program god bless you timothy from new garage e se ta lo to wa nbe ta lo to wa nbe ka wo e ja kan eyin je si te wa nsin ta se e pe wa ka wo an baba wa tin pe wa won ta mo pe hello
0: hello
2: e ka so
3: e ka so
2: awu ko mi ni adewale lati di ona kekere
3: okay
2: Tinu kapa tafe anu ni mo le ya le le fun tori ti okun ba ri iyawo fe ori oju re lodo Olorun ori pe ba ri oju re lodo Olorun iyawo ti ofe a je ni ti o mo ni gbe oju ati gberun won jo mo fora won won jo je ifa kan na ko ni so pe le ti mi ai won nkan ba le ko gbe okun wa jo ko responsibility e pa won jo awon jo ko ni iwa meji ba e wa ri afani ni mo won ba awon mo won Ìyáwó ọmọ ní ma padà fi ìwé ẹ̀ máa padà jọ láàrẹ̀ àwọn ọmọ yẹn máa ṣe dáadáa. Bàbá ẹ bá ti níbi tí wọ́n ti ń dàrú kí ni ẹ máa bá gbà lórí àwọn ọmọ tó bá bí mi. Torí tó gbìyànjú bá ti látàlé fọkọ rẹ̀ kí ni ẹ máa rìflẹ́tì lára àwọn ọmọ. Táwọn ọmọ náà bá débi wá ní wọ́n ti bẹ̀rẹ̀ kí ìdílé tọmọ ìti jáde. Torí bíbẹ̀ ìyá rẹ̀ ṣe é ṣe síta

0: Merték.
1: Ọ̀dà ẹ̀ṣẹ̀ bukata tiẹ̀ máa pààyàn o.
2: Really?
1: Ah, bukata máa pààyàn o.
2: Ẹ̀jẹ̀ ráwọn èèyàn wa létí náà pé ní ìwọ̀nba ìṣẹ́jú kan sí méjì sí ti a máa yí kò tó káṣẹ tó bá wòye kí ẹ̀yin náà kẹ́ darapọ̀
1: mọ́ wa. Star
2: 347 bẹ́ẹ̀ ni star 347 star 1004 star 2#. O ní nọ́mbà tẹ̀mà tẹ̀ ẹ̀lú ẹ̀ká sàn.
1: Hello. Hello. Ami. Hello.
0: Ẹ máa gbé ètò.
1: Ọlọ́run gbé ètò rẹ o.
0: Ajá Adéyẹmí, Bọ́lájẹ́mí, Máìdì.
1: Àgbádùn yín o. Ami.
0: Orúkọ tèmi ni Kòfóṣì láti Olúndé, Ìbàdàn.
1: Kòfóṣì.
0: Jẹ́rí, ẹ jẹ́ ká sọ reality.
1: Kí ni reality bẹ̀?
0: Ẹlẹ́ran ara ni ẹlẹ́ran ara gbogbo wa. Ẹ̀jẹ̀dẹ̀ ló rán vein everybody wa. Jẹ́rí, àdámọ̀ obìnrin, kò sí bóbìnrin ṣe máa gbọ́ bùkátà ọkùnrin tí égò yóò ní máa lù wọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Òkè ṣáńgẹ́lì. Ẹyẹ kan ẹtàn jẹ́ kí nǹkan sáfẹ́ kódà kọ́kù kó obìnrin yẹn mọ̀ pé ọkọ ọlọkọ òun yìí 400%. Kí nǹkan kan sáfẹ́rẹ́ fún láàrin 2 or 3 days kí ìyàwó yẹn gbé tó bá máa fi dijọ́ kẹrin àbí dádì wa ó ti fẹ́ máa sún mi o bẹ́ẹ̀ ní tẹ̀lé bàbá alágbádá lọ bí iṣẹ́ báyìí ẹyẹ jókòó sílé kankan bẹ́ẹ̀ kó sí àdúrà ta kan máa máa gbà ni pé kọ́nà bùkún fún àwa ọkùnrin láti lè máa ṣe responsibility wa. Tó yín tó ń ṣẹlẹ̀ kí àtòbìnrin bá ń kọ́nà bá gbọ́wọ́ obìnrin sókè sí tó kọ́lé tó wá ní dádì wa à ń kó lọ lé yẹn lọ́la o. Bọ́kùnrin bá tiẹ̀ máa lọ tó bá fi máa lọ bí ọkùnrin ẹgbẹ́ bíi mẹ́rin márùn-ún wọn àbáyìí náà fún mi pé orí àkìtàn ló ń lọ o. Pé kò máa pé kò sí obìnrin máa bá padà gbé ìṣe ẹ̀ jáde tó àwọn ìyá wa yá àtijọ́ náà ni fún rẹ̀spẹ̀tì lọ́dọ̀ kò ń ṣàwọn ọmọ jẹ sí ìsìn ẹ má jà tanra wa àdúrà ni kọ́nà ran àwọn ọkùnrin lọ́wọ́ láti lè máa ṣojúṣe wa kò ní bàjẹ́ orí ò ní padà dìro ó sì ní láti Olúndé.
1: Bí n ti Fọlákẹ́mi sọlẹ̀ ló dọ́gba kò sẹ́ni kan èyí ni ọkọ̀ sẹ́lómi ẹ̀ ń gbọ́ yín o.
3: Olúre, God bless you.
2: Yes sir.
3: Oko àgbàgbà tí oko ìwòwe báyìí oko bàbá Kínsì.
2: Bẹ́ẹ̀ni mọ́kànmọ́kàn
3: mi. Tí wọ́n gbọ́ mi ni.
1: Mò ń gbọ́ yín.
3: Àti Yorùbá àwọn olóka àgbàgbà oko ìwòwe o.
2: Bẹ́ẹ̀ni.
3: Ṣẹ̀rí nǹkan tó ṣẹlẹ̀ mo sọ̀rọ̀ kan ní ẹ̀fẹ́ àná ní àbíjọ́ mo pè nínú mo pe program àti ọ̀rọ̀ tó ń sọ bóyá Sunday dẹ̀ ni ìwàásù ni òfóòṣì sọ̀rọ̀ kan bẹ́yẹn àwọn ọmọdé ẹsìn ìsìn wọn lè ṣe nǹkan tá à ń sọ bọ̀ láyé ìgbà yẹn mo ṣe kórí nìyẹn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ògbọ́n ṣe fẹ́ nǹkan yẹn láti pé ó gbé kalẹ̀ but ẹ nínú ẹ̀jẹ̀ gẹ́gẹ́ bí orí ọ̀fẹ́ ọlọ́run láyé tá a wà kò lè pọ́síbù wọn.
1: Kò ní pọ́síbù wọn.
3: Olùsọ ọlọ́run fún ìmádàpadà máa fẹ́ kí n gba nǹkan lọ́wọ́ kí n dá padà. Hello.
1: Mo gbọ́ yín.
3: So ó ṣe ẹni lọ́rùn bẹ́ẹ̀. Hello.
1: À ń gbọ́ yín sẹ̀.
3: So ó pé kí n dá nǹkan tí wọ́n gbà lọ́wọ́ padà. Bọ̀ tán bá gbà lọ́wọ́ mi gẹ́gẹ́ bí orí ọ̀fẹ́ lọ́rùn ìmí ìfẹ́ ń béèrè tán bá sọ pé wọ́n fẹ́ dá padà gan ẹ̀ má wọ́ọ̀rì ni màá sọ. Bẹ́ẹ̀ni bí mo ṣe máa sọ tí ọ̀rọ̀ ọlọ́run ò bá ti yé wa dáadáa problem ni ayé tá a dẹ̀ wá wà nísìnyí ọ̀rọ̀ ọlọ́run gan ò yé wa mọ́ ẹ jẹ́ ká wo nǹkan tó ṣẹlẹ̀ ní ṣọ́ọ̀ṣì gan sì lórí pẹpẹ wọn kọ́ wa ní òtítọ́ ọ̀rọ̀ ọlọ́run mọ́ wọn dẹ̀ fi ọ̀rọ̀ ọlọ́run yẹn yé wa bẹ́ẹ̀ sì ń tẹ́ bá ní káwọ́ gẹ́gẹ́ bí ìgbékalẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ó yẹ kí àwọn méjì kájọ wà ókè gẹ́gẹ́ bí nǹkan tẹ́nìkan sọ lẹ́ẹ̀kan a máa ma fi kọ́ àwọn ọmọ wa á dẹ̀ fara nínú ayé àwọn ọmọ wa ni gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ó dára fún kẹ́lu mí lè pè wọlé.
1: Ṣé ẹ wá gbà wọn nǹkan kéékèèké tá a mẹnu báyìí ó ń ṣe àkóbá fún ìdílé ọ̀pọ̀ ìgbéyàwó la ṣe gbàgbà dúdú gbàgbà tó jẹ́ pé gbogbo èèyàn ni ó pè síbẹ̀ àwọn celebrity VIP nígbà yà máa ka bí ọdún kan ọdún méjì èmi ètò ẹ̀pọ̀ ọdún kan tán rí lẹ́yìn àgbọ̀ pé tó ọkọ̀ ti gba left ìyàwó ti gba right inú ò sì gbà àwọn bàbá wa lọ sọ bẹ́ẹ̀ ńlá ayé ọgbà bàbá ti ríra wa pé tó àti dọ̀kan náà ọtí àti dọ̀kan níjà bá ti sọ pé a gbà a fẹ́ra wa mọ̀lẹ́bí lè mọ̀ sí ń bẹ̀ bàbá lè mọ̀ sí ń bẹ̀ ìyá lè mọ̀ sí ń bẹ̀ àwa aláríra wa tá a kọ́ níṣà pa aláàgbà ọkùnrin ní ọkọ̀ọ̀nù sóbìn obìnrin sọ pé òun gbọ́ òun gbà wọ́n bẹ̀rẹ̀ ìrìn àjò ń gbọ́ báyà ni àwọn òbí ọmọ ọmọ mọ̀lẹ́bí ó jókòó ọkùnrin ní ọkọ̀ọ̀nù sí.
2: Má ti kọ́nu sí bùkátà kọ́nu sí ni
1: tọ́ bá ti kọ́nu sí bùkátà lọ kọ́nu sí.
2: Olùkọ́ kọ́nu sí.

0: 6.7 a ti copy over niye wa copy over ba mo comment o ba ti koja iye o do ba koja iye alaye o ko ba re niye laye lo 6.7 ke gaje ke mi lewa ibe lati ngba sin lara ito kidari gbono ese kuro lori eto bayi de ba ti kuro na e wa gbo mechanic ye ma bi na kale je kale mu na ni a ti pada sori e se dada mo ba inshallah fi alewa bo ni se en gbadun oko yin eyin te pa ile ejo eyin te pa ile ejo te mu pe a to ba ya o ma se to ba ya o ma se eh to ba tin po inawo lo nje to ba tin te ba tin ti gbo to nu ke afira egbe ni se lodo mechanic be ni afira papapa e ma je ku pe e ni kini e ma woju e rara egbe ni se lodo mechanic papapa Roti Majors Mechanic in Ria Fefe Linki in Pia Castle. Mugo biti ya waja ito idene or something. Mungo pe... Ngeni mungo pe... Enyi kwa wede pe kwa sibi kakante lo. Ajo lepo ni. Ajo lepo ni. Mude manso kwe ti moto ba ni issue. To ba ni problem. To je pe... Badwe e buji e bubabu. Kwa meji pere. Do manje kwa ni problem na njiri. Ala kokola mungo no. Bẹ́ẹ̀ni ọ̀nà tí ọ̀nà sí ọ̀nà tó dà tí ó kù díẹ̀ káàtó àti àwọn mẹkáníkì bẹ́ẹ̀ni àwọn mẹkáníkì apẹ́rẹ́ pọ̀ tí bá mú lọ lọ́tún tí bá mú lọ lọ́sì tó yẹ pé tí mo bá jùlẹ̀ ẹ̀ mọ̀ pé bó tẹ̀ jẹ́ díẹ̀ mo tọrọ wà nínú nǹkan tí mò ń sọ fún yín fún àpẹẹrẹ ó ní ọ̀kọ̀ọ̀kan tí wọ́n bájà ti pẹ́ bó ṣe ń bájà mo ṣe pè mí mo ṣe wá pè mí sí ọkọ ẹni ẹ pò ẹjọ ọ̀gá mẹkáníìkì agbọ́ yín ẹ̀dákun torí ọlọ́run kí lè lè bá wa ṣe sí ọkọ yìí o mo wá sọ fún pé kí ló ṣẹlẹ̀ nígbà tán ṣàlàyé ilé tán ṣàlàyé bọ̀ lóòótọ́ ló ti tọ́ wọ́n gbé dé ilé mẹkáníìkì ni mo ṣe gbé ilé mẹkáníìkì èmi tí yín tò ń tọ́ nígbà tí ọfọlá lọ bí lọ́dọ̀ mẹkáníìkì mọ́tò bá ṣiṣẹ́ mọ́ àwádébìnrin ó ṣàdì ìjà yẹ́dẹ̀ mọ̀ pé àwọn ọlọ́kọ̀ ń gbà mí àti fẹ́ gbọ́ pé ọkọ̀ tó wá gbé lé mi ó wá di pé ó sọ pé kìíní kan ṣẹlẹ̀ dẹ̀ ń pàkọ́ wọ́n wá ní brain box bàjẹ́ báwo èmi kẹ̀rẹ̀ rí mo máa fẹ́ tú ṣùdé sàlẹ̀ kòkó mọ́ ní ẹja tú kí ló ṣẹlẹ̀ nígbà tá máa tú lọ tá máa tú bọ̀ àṣé mẹkáníìkì tó náà gbé mọ́tò ó ṣiṣẹ́ tán ní kò ṣe o ṣùgbọ́n ṣe rí nǹkan kan wá wà lára mọ́tò yẹn kò kékeré tó jẹ́ pé àfojúdi tó jẹ́ kó di gbèsè sí òun lọ́rùn pé wáyà kan gbó òun wá rí pé kí ló kàn ṣe bí bóun ṣe bá ń bẹ̀ nìyẹn ó wá filẹ̀ òun náà wá filẹ̀ ìgbà tó òun wá ṣiṣẹ́ lára mọ́tò yẹn ni wáyà yẹn wá gbé ara lé orí irin pẹ́ẹ́rẹ́ tó lẹ̀ gba ara lórí irin báyìí tí negative méjì àbí positive méjì bá dẹ̀ ti pàdé ní orí mọ́tò tí ò tún wá lọ sí fuse box àbí tí ò sí nǹkan tó máa dáná yẹn orí brain box ni para tó máa múná báyìí ó múná lọ sórí brain box yẹn báyìí ó jó brain box yẹn ni ṣùgbọ́n torí pé mi farabalẹ̀ mo wò ó mo rí pé okay ẹ̀gbìn débí àtúbá ṣe tú tá a wá rí báyìí mo ní ilé ìkàwà mo wá pe mẹkáníìkì ẹ sẹ́yìn mi sọ sọ́jú mo yà ọ̀gá mẹkáníìkì èyí tẹ́ ẹ ṣe yìí ó kù díẹ̀ káàtó pé ẹ̀yìn lẹ ní fọ́ọ̀tì yìí o ó wá ní òun ṣiṣẹ́ débẹ̀ mo ní èkó sí pé ẹ ṣiṣẹ́ débẹ̀ tó má ti gbọ́kọ̀ dọ́dọ̀ yìí ẹ kọ̀ọ̀kan là kìí sí tẹ́ ẹ bá gbé mọ́tò wà dọ́dọ̀ mi máa wù wáyé ilé ìpè yẹn kó rí báyẹn kó bó ṣe wà láti jó ẹnìyẹn rárá bó ṣe yẹ kó rí kọ́ nìyẹn ẹja ṣe àtúnṣe sí kó má bà ṣe àkóbá òun bá filẹ̀ ń bẹ àkóbá yẹn ló wá jẹ́ fún òun àti ọlọ́kọ̀ ṣùgbọ́n at the end of the day má bínú torí mo gẹ́gẹ́ fẹ́ bèrè ọ̀rọ̀ mi pé ṣé ọlọ́kọ̀ ló máa rán gbèsè yẹn sọ ni àbí mẹkáníìkì ìkìkì gbàgbà láàrin ni àti yín ọlọ́kọ̀ ló máa forí rọ o bẹ́ẹ̀ni ọlọ́kọ̀ ló máa forí rọ because tẹ́ ẹ bá fà á lọ tẹ́ ẹ fà á bọ̀ tẹ́ ẹ gbé dọ́dọ̀ àwọn ọlọ́pàá wọ́n sọ fún yín pé nǹkan tí tójú òrí ni ọ̀rọ̀ náà ni but àwa tó jẹ́ pé a wò dé ìsàlẹ̀ kòkó so kọ̀ọ̀kan tó ti jẹ́ kí n máa sọ pé àwọn mẹkáníìkì ẹgbẹ́ mi àwọn kọ̀ọ̀kan wà tẹ́ pé àkọ́kọ́ wo da file be bi se ba ni anyway mo ko ni kiyan yen si ni e je wa pada wa sori eto ti mo se wa ni bi losan temi ta ba re ni ti e pe moto e fun ni isoro kan bi keji ti e pe a o ti gba sotun o ti gba sotun o ti pe ah ile yi o lo ko ku nge ki ni mo wa fe se ton so pe ah a sa moto yen ni a tun ta ni e wa pe mi sori eto je pe 0912370 8675 abi 0814249 1006 ben te ba ti pe mi bi mo se le ja yin si ni mo ba tagbara mi ka tin je ke mo pe eleyi ka wa bo se ma wa ni bo se ma wa ni ko ju beyen lo because I ba won sin be la ba won da si sa awon kokun wa te pe ko le gba mi ko le ku lana ni kon gboko wa sodo mi nigba ti ma si won kon sha lo badi carburetor mo ko bu se ni pe what you say what carb what carburetor ah olohun fun ke oga loko awon yen se shingbin ton ba toro moto ba di a carburetor ba di gbo awon to ti lo carburetor afi to ba lo carburetor ni lu ibanu lo ni lo joko sile awon to nfi carburetor ton fi nsise elomi ni ah oba ni mo ngba yen be ni awon to nse carburetor ngba yen oba to ba di be bayi wa to e mo ge be ni ge fe lo sembasi bo ma ti be ji kuro le ni yen to ma lo be eni kan wa bi mi pe se carburetor yi wa bayi so yin lo ko simo be ni ko simo bi igba kan awon to wa wa ni pe awon yi ti to ti wa tele ti se pe awon eyan yin lo biru awon ko to na se mi ni ki loruko adugbo yi o ọ̀nà mi kò yí yín àwọn ọkọ̀ tó náà ní àwọn ọkọ̀ tó náà ọkọ̀ tó náà díẹ̀ ló wà lọ́nà géètì because àwọn èèyàn márùn-ún ti gbàgbé yẹn tó so àwọn ọkọ̀ díẹ̀ ló yí wà mẹkáníìkì mélòó wá ló lè tọwọ́ bọ carburetor bíi ìgbà kan sáà kò pọ̀ mọ́ o bẹẹni kò pọ mọ mẹkáníìkì tó lè ṣe kò pọ mọ ẹnìwé so ìkan tí mo gbé wá lọsàn tẹ̀lé ní pókè o èwo gangan ló ṣe pàtàkì jù tá a bá ń sọ̀rọ̀ ọkọ̀ pé ní gbogbo ẹ̀yà ọkọ̀ èwo gangan ló ṣe pàtàkì jù ṣé bátìrì ni ṣé táyà ni ṣé steering ni ṣé bọ́nẹ́ẹ̀tì ni èyí tó ṣe pàtàkì jù tó jẹ́ pé kò sí kò rìn kò lọ rárá nìyẹn sá kẹ́ẹ̀tó gbogbo ẹ̀ pọ̀ kẹ́ ẹ gbélẹ̀ báyìí tí ó bá sí bátìrì ní ọkọ̀ kò sí ibi tó lọ gbá ẹjá àti ẹjá star àti ẹ kò sí bátìrì kò sí kí ni kò sí bátìrì ní ọkọ̀ ṣé mọ̀ kí bí mọ́tò ṣe jẹ́ electrical o se je electrical to tawon eyan so pe electrical ni sa ti o ba si battery ni ko lo be ni ko lo so battery se pataki ni moto but anyway je ni sare kilo ta ba pada de a tu gba se nara mo n bo ba gbe kun be lagilu 6.7 okay gaju okay
1: lagilu FM 96.7
2: wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe maggi native jollof rice ìtọ́wọ́ ẹ̀kan lásán ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀
3: maggi star tá a ṣe látara ẹ̀wà sóyà àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù
2: oúnjẹ alẹ́ ti délẹ̀ ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá
3: maggi star yóò sọ gbogbo oúnjẹ tá

0: làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbájìdìgbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ̀n ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
1: Ẹyin tẹ̀mí báwo ni o ṣe wà.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Àwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan.
4: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́.
0: Ṣé máa jẹ́ nìyẹn? Ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Ná mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèké fún ọ. Kúkú mọ́ nínú. Nírànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807-112-4000 0807-112-4000.
0: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
7: Bàbá Ìgbàrúgbà Oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
8: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìgbàrúgbà tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórunsùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúgbà ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girls Grammar School 0803381008 àbí 0701821111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
9: Tàbá ṣe látọjọ́ Monday káwá fi weekend wa jẹ̀gbádùn lágbóṣá gbogbo lẹ́jọ́ nù. Ó wà bẹ́ẹ̀.
10: Ó jẹ́ sílé gbogbo ọmọ sórí máa fi ṣì àgbà wọn.
9: Ètò tó múnú dùn lórí ńlágelú 96.7 FM túnbọ̀ ọ̀nà àrà yọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán pẹ̀lú Kọ́láwọlé Adéníyì Coladex International ni yóò máa gbé wa kiri lágbóságbó. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀ láti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àyíyá. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀ abala tó máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ́dà. Níbẹ̀ lẹ́ẹ̀tì máa béèrè onírúurú oúnjẹ tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí tẹ́ ẹ fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì Coladex International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàrodo 1000. Ó wà ń bẹ̀. Ó máa

Ajoki. Ní West Midlands Open University, àmúkí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2,000 naira. Fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit, yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, tàbí LND, NCE, HND, A-Level, tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A, Ọba Accra Avenue, Ikeja. Nìbàdàn, a wà ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta, .ICT Institute of Technology, 52 Ijeoma Agbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.

0: rí látàárọ̀ ni ó ti sún mi igbó gan la ń lọ bolẹ̀ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọnu àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó ó rè.
0: Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí Ilájẹlú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.cashier.ng.
2: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń là láàánú? Àbẹ́ ń ṣì rọ̀rán.
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni. Ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Cashier. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Cashier. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Cashier. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashbot ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀ lu Cashier. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Ṣó ti Cashier.

pẹ̀lú àwọn boys ọlọ́run tí ò lérò ni Rẹ̀mí àti Rẹ̀mí Rẹ̀mí Adesina Big Man Presenter pẹ̀lú Rẹ̀mí Babajide MC General láago mẹ́rin kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún di aago mẹ́fà ìrọ̀lẹ́ ní gbogbo ọjọ́ Ẹtì Friday ní ìkànnì Lágẹ̀lú 96.7 FM.

0: Assalamu alaikum fún gbogbo Mùsùlùmí òdodo tí ń jẹ̀rọ láti lọ sílé Hajj 2027. Ìtẹ̀lé àti ìlànà ìjọba Saudi Arabia àti àjọ National Hajj Commission. Ọjọ́ tí ìforúkọsílẹ̀ Hajj 2027 tí ó wá sópin ni ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2026. Pẹ̀lú Mukaddam Baasuna Hajj and Umrah Service, wọ́n tún ti ń ṣe ètò Umrah olóṣooṣù, Umrah December, Umrah Ramadan 2027. Ní sàn díẹ̀ díẹ̀, iléeṣẹ́ Mukaddam Baasuna Hajj and Umrah Service ti pín àwọn ibùgbé tó súnmọ́ Masjid al-Haram, Makkah àti Madina, oúnjẹ ilé wa, ṣìyára, ọ̀fẹ́, onígbàdégbà, pé bàbá iléeṣẹ́ Mukaddam Baasuna Hajj and Umrah Service rìn àjò. Ìtọ́sọ́nà àti iṣẹ́ tó dára láṣẹ láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí iṣẹ́ ìrìn àjò yìí. Ẹ yára wa forúkọ sílẹ̀ sí Shop number 1, Ọlọ́yà Shopping Complex, Ọjà Bodè, nílùú Ìbàdàn. Ẹ pè wá lónìí torí 08034075325 àti 08123331119. Mukaddam Baasuna Hajj and Umrah Service fún ìgbẹ́kẹ̀lé, ìtọ́jú àti ìrìn àjò dídé ilẹ̀ mímọ́.
1: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-level, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akran Avenue, Ikeja, in Ibadan, at White House, at Deuni Street, Filele, or in Abeokuta, at Dots ICT Institute of Technology, 52 Ijeoma Gbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
2: Ìdílé onílera pípé ọjọ́ ọ̀la tó ń tàn ṣètò ọjọ́ iwájú rẹ ní ọ̀nà tí ó láàbò ìlera rẹ yíyan rẹ ọjọ́ iwájú rẹ náà. Ìfètòsọ́mọ bíbí ń ranni lọ́wọ́ láti pinnu ìgbà àti iye ọmọ tí o fẹ́ bí. Ó ń fún ìdílé ní agbára láti múra sílẹ̀ ní ti ẹ̀mí àti ọrọ̀ ajé.
3: Nítorí náà ṣètò lónìí fún ọ̀la tó dára jùlọ. Síbẹ̀ àwọn oyún àti oyún tí ó ń jábọ́ tí ó lè fi ayé ẹni sínú ewu lè ṣẹlẹ̀ lábẹ́ òfin. Ìtọ́jú ìlera tó dájú wà lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera ní àwọn ilé ìwòsàn tí ìjọba fọwọ́ sí. Ṣé o ní ìsun ẹ̀jẹ̀ púpọ̀ bí? Ìsàlẹ̀ ẹnu dídùn tó lágbára, ibà tàbí kí ó máa rẹ̀ ọ́ lẹ́yìn tí oyún bá jábọ́ lára rẹ, tàbí ìfarapa nínú oyún? Jọ̀wọ́ wá ìrànlọ́wọ́ ìlera lọ́wọ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera lẹ́sẹ̀kẹsẹ̀.
2: Ìlera rẹ, ẹ̀tọ́ rẹ, ọjọ́ iwájú rẹ ń tàn. Ìkéde wá láti ọwọ́ Alibarika Health Spring Foundation. Tọ́jú ara rẹ o.
4: Tá a bá ṣiṣẹ́ látọjọ́ Monday, ká wá fi weekend wá jẹ̀gbádùn lágbóṣá gbogbo lẹ́jọ́ nù. Ó wà bẹ́ẹ̀.
5: Ó jẹ́ sílé gbogbo àwọn sórí. Má fi ṣe àgbà wọn.
4: Ètò tó ń múlò dùn lórí ńlágelu 96.7 FM túnbọ̀ ọ̀nà àrà yọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán. Pẹ̀lú Kọ́láwọlé Adéníyì, Kọ́lábẹ́t International ni yóò máa gbé wa kiri lágbóṣágbó. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀ tá a ti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àyíká. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀, abala tó máa máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ọ́dà. Níbẹ̀ lẹ́tí máa béèrè onírúurú oúnjẹ tẹ́ nífẹ̀ẹ́ sí tẹ́ fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì, Kọ́lábẹ́t International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàròdo 1000. Ó wà bẹ́ẹ̀. Ó máa super.
6: Golden Chance Lotto.
7: Golden Vogue Independence Promotion. Gbogbo ẹ̀yẹ olólùfẹ́ Golden Chance Lotto. Ẹ kú oríire. Golden Chance Lotto ti ṣe tán láti fò bítíbitì mílíọ̀nù gbẹ́dùnú kó ọ̀pọ̀ èèyàn. Bí Nàìjá ṣe ń ṣàjọyọ̀ ọdún òmìnira darapọ̀ máwọn olóríire tí ó jàǹfààní owó túlutúlu ti ẹni kò kàn tán. Golden Chance Lotto Morning Game. Golden Vogue ló bá kájú òṣùwọ̀n láti jẹ nínú 125 million cash bonanza gẹ́gẹ́ bí ẹ̀bùn fọdún òmìnira independent gift. O lè ta láìmọye ìgbà. Mo sì ta tó bẹ́ẹ̀ ló ṣe jẹ tó. Ó yá gbéra sọ má dọ́lu ara ẹ. Lọ tààràtà sí èyíkéyìí Golden Chance Lotto stand. Kiosk tàbí sọ́ọ̀bù wa gbogbo o le ta lori online wa our website www.goldenchanceloto.com tabi ussd code *7005# lori mtn nikan ni o ta morning game ta ma si golden vogue scan qr code lori ticket tabi sticker poster number drop ko drop o ebun minera independent money gift day grant for you ofin ati lana wa o ayo yi o wa feni odun mejidinlogun soke o ya latasiko yi di september 27 you fit play 200,000 naira 100,000 naira 50,000 naira make you enter zone category golden chance loto loni airina oni bawa lodun minera
8: Lagilu FM 96.7

0: pẹ̀lú rẹ̀mí àti rẹ̀mí
1: lójú ọjọ́ ṣe
0: mílíkì special ètò bàbá ètò.
2: Ẹ̀tì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́ White Stone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti ìlú kan wọ̀ lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe tẹ̀sì nílò souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn bí àríyá àgbéyàwó òkú àgbà ọjọ́ òbí ìsílẹ̀ àti fún àwọn ọmọdé. Ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́jà gidi yapa. High quality stone mix blender. Ìrara ti ń bẹ lórí stone mix blender wa o. Stone mix yam pounder.
3: Àsọ̀sù ìdíyẹlẹ yọ sọ́ka.
2: Back to school items. Souvenir bags. High quality stainless pot. Ti doctor recommend pé ká máa lò nílùú àsìkò yìí. Present iron. Àwọn ògbàlódé lóríṣiríṣi. Abọ́mọ̀fọ́. Serving dish. Rechargeable fan. Gbogbo irinṣẹ́ tó wúlò fẹ́yìn Ketra. Solar fan. Ohun èlò ní kitchen àti nínú ilé. Ó sì wò yín ká bá yín set up kitchen yín. A tún lè bá yín ṣe. Tí gbogbo kọ́lọ̀ ó sì jọra ohun kulẹ̀lẹ̀. For the original souvenir. Gbéra ńlẹ̀ máa lọ sí White Stone Souvenir. Ìdí àpẹ́ Odùdúwà building. Directly opposite NNPC filling station. Ìdí àpẹ́ Ìbàdàn. Bó rajà lọ́pọ̀ ó lè pè 08069134989 08069134989 White Stone Souvenirs. Débí ọ̀rajà.

0: ọjà sọ pé wà yé Ẹlẹ́dùmarè dákojọ jẹnu wa ma dùn kayọ wa ko ma kun ẹyin ológun ọmọ ti ọlọ́run ọba mi bá mi gbé ìràwọ̀ mẹ́ndínlógún sí lára tó jẹ́ pé kò sàsọdànù pédépédé ni ọmọ èyí ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ àánú Ẹlẹ́dùmarè lọ́mọ mi rí gbà ọpẹ́ ni fọ́lọ́run o wọ́n ní ẹni ọ̀dà ọmọ bí ọbaṣẹ́dé ẹni tó kù díẹ̀ káàtó kókó náà mọ́ ìṣúrú gudugudu tó gbélé náà tó bá jẹná kọ́ máa jẹun wọn ọmọ mi
1: yes sir
0: àdúrà rẹ gbà
1: àmì ọlọ́run ẹ kú ètò sà
0: ojú òní tiẹ̀
1: a mọ̀ rí bá
0: àṣẹ
1: ajá ìjàmọ̀ lẹ́yìn ẹkùn ikú òní gbà wá náà lọ yín
0: àṣẹ
1: ẹ̀yin náà òní sọ tán báyìí
2: jẹ́ wọn mẹ́ni
1: adé àgbo olúfẹ́mi ló kọ́ mi láti lè ṣe vision pride global limited ibẹ̀ ni mo ti wá èmi àti yín mọ̀ wípé betty kan ò ṣe yẹrí sà ni ò ṣe tọ́ tí ò sì tọ̀nà lásìkò yìí kọ́ jẹ́ wípé ojú òpó kan ṣoṣo lèyìn ó ti máa rí owó ẹkọ́nọ́mì nàìjíríà gan ò gbà kọ́ jẹ́ wípé ojú òpó kan lèyìn ó ti máa rówó ìdí nìyẹn tá a ṣe ń pe àwọn èèyàn wípé kí wọ́n wá kí wọ́n jẹ́ kájọ wá fi apá kún itan kọ́ ba lè tó wá
0: tuntun
1: a fẹ́ káwọn èèyàn wá láti jẹ́ kájọ wá fi apá kún itan kọ́ ba lè tó wá tọkùnrin ọba ti lówó yọ dọkùnrin yẹ̀bùyẹ̀bù wọn yọ okùn kúrò nínú ṣòkòtò rẹ wọn ò fi skẹ́ẹ̀tì síndé tóbìnrin náà ọba dẹ̀ ti lówó yóò di mọ̀mọ́ yẹpẹrẹ níwájú àwọn ọmọ ìdí nìyẹn tá a ṣe ń pe àwọn èèyàn síbi ìdánilẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ eléyìí tó máa ń wáyé ní gbogbo ọjọ́ Thursdays ọjọ́bọ̀ Thursdays àtọ́jú àbámẹ́ta Sátidé ìyẹn ní Kọ́lá Ẹlẹ́ja ládojúkọ ọjà òkè Àdúó nìbàdàn kí la fẹ́ dá àwọn èèyàn lẹ́kọ̀ọ́ lé lórí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ wípé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tá à ń gbé káàkiri tá a pè ní smartphone android phone yìí kọ́ọ̀kan yàtọ̀ sí téèyàn fi ń pè lásán ọ́ yàtọ̀ sí téèyàn fi ń chat lásán bá a ṣe ń sọ̀rọ̀ yìí àwọn ẹlòmíín ń bẹ tọ́ jẹ́ wípé data 5 gig ni wọ́n ti lò lénìí àwọn kan ti lo 10 gig atọ́kùn ìran oníran ni wọ́n ń wò ayé aláyé ni wọ́n ń jókòó tì orí TikTok orí Facebook orí Instagram ẹni kéèkì lára yinrin ọ̀dà kéèyàn ọmọ rẹ́rìn àní rẹ́rìn ṣìṣìṣìṣì ṣùgbọ́n béèyàn ṣe ń rẹ́rìn ohun tó tọ́ tó sì tọ̀nà náà ni pé kápú àsùnwọ̀n awakọ̀ máa rẹ́rìn pẹ̀lú ẹ̀ ìdí nìyẹn tá a ṣe fẹ́ dá àwọn èèyàn lẹ́kọ̀ọ́ lórí okòwò eléyìí tá a pè ní NFT
0: o ní ṣiṣe
1: oko àmì sà
0: ọmọ mi
1: yes sir
0: ìdólójú àwọn ìṣẹ̀dá ìṣèyàn tí ẹ̀ rí ti ń bọ̀ torí pé ẹni bá ti ń pé asset pọ̀ yìí àwọn atáná ọbẹ̀ nkankan má jẹ́ ṣubú sáà má jẹ́ nkọlu nkan ńlọpọlọpọ gbé lọ só ní òṣùwọ̀n àwọn tẹ̀ ń retí
1: àbídọ́gbó èèyàn ẹ ṣeun gan gbogbo èèyàn là ń retí torí pé ìdánilẹ́kọ̀ọ́ yìí kò ní ṣe pẹ̀lú pé mo kàwé tàbí mi ò kàwé kò ní ṣe pẹ̀lú wípé ọmọdé ni mí tàbí àgbàlagbà ni mí ìdánilẹ́kọ̀ọ́ yìí ọmọdé ń ṣe àgbàlagbà ń ṣe pàápàá jùlọ àwọn àṣẹ̀ṣẹ̀ jáde iléèwé tí wọ́n ń fẹsẹ̀ gbálẹ̀ kiri ojú òpópónà ṣé wá rí ni ti àwọn èèyàn tó jẹ́ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ taná sọ́bẹ̀ oníbọ́tìn ni wọ́n ń lò ọlápá ibi tá a máa bá wọn rẹ́gísítà sí ìgbà tí wọ́n bá wá ra ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n a ó dánlóòdù ẹ̀ sórí fóònù wọn okòwò tí mò ń polówó ìṣà gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé ẹ gbóhùn mi nídìí ṣogúndogójì rí kò kì í ṣe ṣogúndogójì gbogbo ohun tó bá lè bó oko èèyàn jẹ́ adé agbolúfẹ́mi ẹ lè bá mi ń bẹ̀ àwọn bàbá wa orúkọ wọn ọ̀bàjẹ́ àwa tá a sì jọmọ lẹ́yìn wọn náà a ní bo ọkọ ọ̀hún jẹ́ lálẹ́ kò kì í ṣe ṣogúndogójì kò kì í ṣe okòwò lọ méèyàn mẹ́jọ wá lọ méèyàn mẹ́rìndínlógún wá kó tó di pé ó máa gbowó rẹ bó tilẹ̀ jẹ́ wípé tí màálùú bá ti ṣuké inú alápatà ọmọ dùn.
0: jẹ́ kí n wọlé láti ibi tí màálùú bá ṣubú inú alápatà yóò máa ṣe kí ni.
1: yóò máa dùn tó bá ti ṣuké sọ.
0: àwọn abọ́làṣe orí ti jáde wá tá a fi lè pè lásọ ìbora ibo gan-an níbi ìtẹ̀dó wọn.
1: ẹ ṣeun gan ni Kọ́lá Ẹlẹ́ja eléyìí tó kalẹ̀ sí àdójúkọ ọjà òkè Àdó nìbàdàn níbẹ̀ ni ìdánilẹ́kọ̀ọ́ yẹn tún ti máa gbìnàyà láago méjì lọ́sàn ọ̀la aago méjì ọ̀sán ọ̀la ni ìdánilẹ́kọ̀ọ́ yẹn tún máa gbìnàyà.
0: wọ́n gbé dé wọ́n ní nọ́mbà wo làwọn ó pè tá a bá
1: ọ̀fẹ́ dẹ̀ ni èyí ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ máa máa pè tẹ́dẹ̀ tún lè fi àtẹ̀jíṣẹ́ WhatsApp ránṣẹ́ sí ohun tẹ́ ẹ máa fi sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí òun náà ni yes àtẹ̀jíṣẹ́ yes ni kẹ́ ẹ máa tẹ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ torí pé orí tí ọba gbé ni aláwo ore ni ó gbé pàdé yàn
0: nọ́mbà
1: lọ alákọ̀ọ́kọ́ ni 080 69 79 080 62 34 39 79 tàbí 090
0: máa kọ́
1: 31 34 44 03 090
0: 31
1: 34 44 03 ofe ni laigba 1 naira lowo
0: baba wa ribe tori ba da lorun tese ba da loro ta barapa na ta barapa ju on to kan ni pe kila ti se o nje kan oyo ni ise kan to pon eru kan to ru eledumare ko da soro wa omo mi ba da bere fun wa
1: e seun gan titi igba mi te tun mo gbohun mi adi agbo olufemi loko mi e ja jo pade ni kola eleja ladoju ko ja oke ado latago meji osan lola thursday
0: pede pede lomo mi ko sinu alasodanu tori po ti penta olon si fun lawon aseyori bi nba ni paroti ni si odabansado ban lonu o ojo ni ti
1: ola ola ola yin ni baba mi ami sa
0: emeri ogun
1: ami olon
0: sa son reception a pada sile sola re o arin iseju kan si iseju meji laarin wakati ati iseju a fe koja sodo yin ẹ̀dá tí bá ń ṣiṣẹ́ tí bá ń ṣòwò tí ọba fúnra ẹ̀ nísinmi èmi ọmọ tó lè ṣẹlẹ̀ sí o 09123708675 bọ́ bá ti wáyé fún ayé rẹ nísinmi láàrin ìṣẹ́jú kan sí ìṣẹ́jú méjì ojú òní ti wá gbogbo ṣiṣẹ́ ṣiṣẹ́ gbogbo ṣòwò ṣòwò gbogbo ṣe gbogbo ẹ̀ mú ayé hello ẹ kúrò lẹ́wọ̀ ẹ bá ń gbọ́n sókè sá hello 09123708675 ẹ kaabo sa
2: ẹ ku eto
0: eto nu
2: ẹ gbọn tan baba wa nle yoruba wi ni
0: ẹ la han mi ba mi
2: won ni bi se ba poju ise ni mu lo orun ba poju run ni fa
0: kabiyesi
2: beyan ba ti le sise ju ko le lakojo kankan
0: allahu akbar
2: inu simi ni igbesi aye bi o ti lo ise ti se yen owo to ba ri nbe inu simi lo wa ni o ti
0: kabiyesi
2: so oruko mi ni baba fresh lataye gbon le
0: state agbalagba baba olojo bi god bless you sir e be re ogun mani allahu akbar
2: ise ba ti poju ise ni mu lo
0: bo dupe mo ti mo fe mu baba mo le sogun mo le sogun ase baba mo le dogun mo le dogbon to ba ti toju emi e olomo ja fe ni eleni lere je hello
2: hello sir
0: e kaabo sa
2: yes sir bolaji ajibola ademola okilo
0: okilo number 1
2: be ni e ma ku se opolo tori iwo ko goro ma se sha o tumo si pe ise ire kekere eni ti o ba ti sise o ti nbe ati sise bẹẹni o kere ni ye e wo esin o dojumọ ló fi ń ṣiṣẹ́
0: dojumọ ni ti ń sáré
2: ẹ wá wo èrè díẹ̀ lápá ẹ̀wò bó ṣe ní bálùtò
0: kábíyèsí
2: ẹ ṣe gangan kì í ṣe bí ẹgbẹ́ lè káàkiri ó lè ṣiṣẹ́
0: kábíyèsí
2: ó túmọ̀ sí pé tí ò bá ṣiṣẹ́ yóò di àbọ́lá jẹ́ ajébọ́lá adémọ́lá òkè láti wá ẹyin ni ẹ ń gbọ́ sáfẹ́fẹ́
0: nísìnyí
2: ẹ ṣiṣẹ́
0: ọlọ́run
2: ó túmọ̀ sí bẹ́ẹ̀ ti rò kí ni màá sọ báwo ni gbọ́ngbó ṣe kán sí
0: báwo
2: ni ṣe nítumọ̀ báwo ni ṣe di ńlá ẹwà di ńlá bọ́lájí
0: àṣẹ
2: àjẹbọ́lá àjẹbọ́lá ọ̀fìn
0: ẹ̀mí rí ogun ò ní sàárẹ̀ 09123706675 bá a bá ń wáyé tá ń wáyé ẹjẹ́ afọ́kàn wa ní sẹ́mi hello my brother atakankare
3: yes sir baba o
0: voice yen si david bo ti wa canada uk dubni kilode
3: awon eyan so be
0: emi tun ma jo lori e bi mo tun so voice yen le
3: boya tori wi pe awon eyan we ohun mi wule ti doki okun tele
0: o ti de be
3: o la won boda ye boda de
0: adi island
3: gbogbo won ati oga
0: atabi ala yale yale ati abodun abodun
3: everybody ya wa gan victoria everybody
0: ogun bi yi
3: ya ogun bi yi ogun na e tete wa wo mi lo ke okun o
0: ilu yi ti zu o
3: ewa fun mi free
0: ata gangan fe deru america
3: abi mo wa
0: oju oni ti o
3: kò ní bàjẹ́ sá
0: àmì
3: wọ́n ní tọ́jú ẹ̀mí ẹ̀ wà láà ń pààyàn torí bó ṣe lè wò kó rí ta bá ń sọ̀rọ̀ wípé iṣẹ́ kọ́lọ̀ mọ́ ṣe wà láàgbọ́
0: ibà mí
3: torí bó ṣe lè wò kó rí náà leléyìí ẹ̀mí tí ó ń ṣiṣẹ́ yẹn
0: èèyàn
3: gbúdọ̀ máa fún nísìnyí
0: kábíyèsí
3: ọlọ́mọjà kú sórí iṣẹ́
0: àmì
3: ooo
0: àmì
3: ẹ̀ mọ̀ tẹ́ bá ní kẹ́ wò ó dáadáa nísìnyí kí òótọ́ èyàn gbúdọ̀ gbìyànjú lórí ọjọ́ alẹ́
4: ṣùgbọ́n
3: bí ọba wa ń ṣiṣẹ́ yẹn ẹ̀mí tó ń ṣiṣẹ́ yẹn kéèyàn máa fún ní sinmi kéèyàn bá lè ráyè yòókù jẹun ọjọ́ alẹ́ yẹn tó o kò ní bàjẹ́ fún yín o àbúrò mi ń kọ́ àbúrò mi ọmọ gidi lòun náà o
4: ọlọrin àjò ní ọlọrin àjò ní
3: ìwé ìdókòjì ẹ ọkùnrin ó sì mọ owó gbà
4: yóò mọ jáwé chibi kú ló sọ inú eruku ni bá a bá ti wáyé ẹ̀jẹ̀ àlàyé wa kó pé wa kètókè tókè padà tó kọ̀ka kọ̀ka sọlá rẹ̀ wò kì í padà ká sọlá rẹ̀ wò bẹ́ẹ̀ dábàá lórí iṣẹ́ tó sọ̀rọ̀ di transoma ẹ mà ká àsán sá
5: ẹ kó ètò
4: kẹ̀pẹ́ o
5: yóò kú dáa fún yín lágbára ọlọ́run
4: àtẹ̀yìn náà ti lé yín o
5: gbogbo ẹni bínú yá bínú kú ni
4: àmì o àmì o àmì o
5: ẹ pẹ̀ fún wa
4: àmì o bàbá mi
5: orúkọ dominic káyọ̀dé sí gbogbo ẹ mọ̀ sí pòpò gbogbo mọ́gánná
4: kórèdé káyọ̀dé gbogbo pòpò
5: káyọ̀dé sí gbogbo ẹ mọ̀ sí pòpò
4: ẹ̀mí rí ogun
5: ẹ má sì gbèsè ra wọn
4: ọ̀sẹ̀n
5: ẹ̀sọ̀rẹ̀
4: àmì
5: ṣẹ̀rí ọ̀rọ̀ ni atakẹ́kẹ́ ti sọ yẹn ṣe ń gbọ́ mi
4: ń gbọ́
5: ọ̀rọ̀ ni atakẹ́kẹ́ ti bọ́ ti ẹ̀jẹ̀ pé ọ̀rẹ́ mi tí ò béèrè mi ni ọwọ́ mi ó sì bá
4: ẹ̀kọ́ kẹ́mi ẹ̀yin lẹ mọ bẹ́ẹ̀ ṣe mọ́ra yín
5: ọwọ́ mi ó bá
4: ìta dálẹ̀ ni ẹ dá sí bàbá ẹ má lè rí ọmọ ìyá tèmi latakẹ́kẹ́ ẹ má lè rí ọlọ́run ti fi so lórí ọlọ́run ti fi so lórí ó ti fi sapàṣẹ.
5: Bẹ́ẹ̀ni òun ní ọ̀pẹ fún wa òun ní ọ̀pẹ fún wa.
4: Ìta dálẹ̀ ni ẹ dá sí ẹjẹ́ kú olórí ẹ.
5: Ṣẹ́rí ìta dálẹ̀ ní ìsìn kò dá kéèyàn máa mọ nǹkan tó ń ṣe lásìkò tá a wà yìí. Kò dá kéèyàn máa mọ nǹkan èyàn gbọ́dọ̀ ro nǹkan tí ọba ṣe dáadáa.
4: Adúpẹ́.
5: Ohun gbogbo kí ẹ sáró kó tó ṣe kó dẹ̀ ṣe èyí tó ìlànà kí ẹ dẹ̀ mú ìlànà tó tọ́ àti èyí tó yẹ
4: ẹ
5: máa tètò bọ̀
4: kó kó
5: gbogbo mọ́gánná
4: ọ̀dà ànídàmú kọ́sá jẹ́ pópó tẹnu kọ́ má jẹ́ pópó kíkẹ́ ànídàmú. Lórúkọ ọlọ́run ọba tọ́láyé tọ́lọ́run ìdùmarí ọba tí ó jẹ́ pé òun lọ́ba tó rí gbá orí torí òpó ẹ̀yìn ọlọ́run tó wà nínú gbogbo tá a pè ní ọgọ́ta.

Ekurole be lasiku se atoro akojopo oro yin ti agbaye lori se ti gbon yin lati koni ti lagelu 96.7 oke to gaju awon kilo Martini Salah loni royin yin se bo saju egba on koko ele itunbe ninu iroyin awon ijoba apapo orile ede wa Nigeria lo setan lati pin awon agunbaniro ile toto bi odun ni si awon ibudo ile ti won tin pin si afefe gas ti CNG oga patapata ile ise olopa lewa lo ti salaye bayi pe en to se awon to je igba keje mu o na ni won duro wa ninu eto idibo ti ipinle osun ile ti o nbo orile ede ti Pakistan lo ti setan bayi lati je alarinna pelu ifowero ile ti o bere pelu ile ilarin orile ede America ati orile ede ti Iran lati soro nipa jogun simi ni mo gba fun iko agbobolu ti All City Jack Rivock ona ni ti soro bayi pe on setan lati gbe agbarin gbogbo won ilede wa Nigeria eleti on tabi le pe ninu ko agbobolu ti Everton won ninu ko agbobolu won ni bayi egboroyan on le kure ijoba apapo orile ede wa Nigeria na ni won ti setan bayi lati bere si ni pin awon agunbaniro lo si awon ibudo ile to ni se pelu oro afefe gas ti CNG lati ko nipa bi won se nse afefe gas awon ati bi won se npese re si na awon oko eni to je amugbalegbe ati oludamoran pataki si are lori oro odo ati awon agbe kale ile ti yo le mi yan fun ati idagbasoke won en ti se omo we titi lope madamu si ona lo so ron di mimo ninu ayeye kan ele ti won gbe kale fun awon to je agunbaniro lati ma ko nipa ikeko npa fefe ti gasi ele to won yen ni olulu lewa ni lu Abuja nibe na ni madamu si ti sela yoro on sita pe ikeko ohun ona ni awon pe amo fun awon agunbaniro lati le ba je anfani fun won lati le be pe se ise fun won ni kete tun ba ti ko lẹ́nu sísìn lóòlù níbẹ̀ náà lọ́tún wá ṣàlàyé báyìí pé àwọn agunbaniro ilé tó tóbi ọ̀ọ́dúnrún nìyẹn òun náà ni àwọn yóò kọ́ lẹ́kọ̀ọ́ nípa àwọn tó jẹ́ ohun ti jìnlẹ̀ nípa ti afẹ́fẹ́ gáàsì ti CNG bákan náà lẹ́ni tí ń ṣe mínísítà fún àwọn ọ̀dọ́ àti ìdàgbàsókè wọn ẹni tí ń ṣe Ayọ̀dẹ́lẹ́ Ọláwáńdé òun náà ló ṣàlàyé pé ìgbésẹ̀ ọ̀hún ilé tí ìjọba àpapọ̀ ilé èdè wa Nàìjíríà fẹ́ gbé òun náà ni yóò jẹ́ àǹfààní ńláńlá fún àwọn ọ̀dọ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà nígbà kan rí Olúṣẹ́gun Ọbásanjọ́ òun náà ni ó ti ṣàlàyé nípa ipò ilé tí orílẹ̀-èdè wa Nàìjíríà wà àti ilẹ̀ Áfíríkà pàápàá jùlọ nínú ìṣèjọba wa àwarawa níbẹ̀ náà ni Ọbásanjọ́ ti sọ̀rọ̀ di mímọ̀ pé ìṣèjọba àwarawa nílẹ̀ Áfíríkà òun náà ló yàtọ̀ sí ti bí wọ́n ṣe ń ṣe nílẹ̀ òkèrè tó sì jẹ́ pé bó bá ò pa bó bá ò bó lẹ́sẹ̀ òun náà ni à ń gbéyẹ̀wò nílẹ̀ Áfíríkà ó sọ̀rọ̀ di mímọ̀ nínú ìfọ̀rọ̀wérọ̀ kan ilé tí wọ́n fi sọ̀rọ̀ ti Goodluck Jonathan tó jẹ́ ààrẹ nígbà kan lórílẹ̀-èdè wa Nàìjíríà ilé tó jẹ́ pé wáyé ní ìpínlẹ̀ ti Bauchi ibẹ̀ náà ni Ọbásanjọ́ ti ṣàlàyé síta pé nílẹ̀ Áfíríkà ló jẹ́ pé ẹ̀tọ́ ọmọnìyàn náà ni wọ́n tẹ̀mọ́lẹ̀ tó jẹ́ pé ìṣèjọba àwarawa òun náà ni ó yàtọ̀ gédéńgbé sí ti ilẹ̀ Europe àti àwọn apá ilẹ̀ America pàápàá jùlọ láwọn apá ilẹ̀ ti South Asia lọ́hùn-ún níbẹ̀ náà ló ṣàlàyé nípa ti gúúsù ti ìwọ̀ oòrùn orílẹ̀-èdè wa Nàìjíríà àti àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan ilé tó ń wa ilẹ̀ Áfíríkà ilé tó jẹ́ pé ó ń tàbùkù ìṣèjọba àwarawa wà tẹ̀wájú náà rẹ̀ wípé bí a bá fẹ́ tẹ̀wájú nínú ọ̀làjú ọ̀hún a nílò láti ṣe àyípadà bá a bí a ṣe ń ṣe ètò ìṣèjọba àwarawa nílẹ̀ ti Áfíríkà pàápàá jùlọ lórílẹ̀-èdè wa ti Nàìjíríà. ẹni tí ń ṣe ọ̀gá àgbà pátápátá iléeṣẹ́ ọlọ́pàá ilé wa Ọlátúnjì Dísù òun náà ló ti ṣàlàyé báyìí síta wípé òun ti pàṣẹ wípé kí ẹni tó jẹ́ àmúgbálẹ́gbẹ̀ẹ́ ẹni tí ń ṣe Isiaku Mohammed
lati farahan bayi ni ipinle osun latari eto idibo gomina eleti yo ma waye ni opin ose nibe na le nto je alukoro le ise olopa le wa nti se CSP ani iniedu ona ni o se kede ohun ni oni ti se onjoru nibe lo ti se laye pe awon olopa eleti yo to bi egberun meedogun ona ni won duro wa lati je ki eto abo ki o le duro dede saju eto idibo gomina eleti yo ma waye lopin ose en to jaru ko ni ise olopa le wa lo salaye ni pe pelu ase ile ti oga patapata le ise olopa ti o pa ona lo je pe en to je amugbalegbe re ohun ona ni o ti se tan bayi lati tele ase ohun ati lati pe ofun kan ko fi nigba ni ipinle ti osun bakan na ibe na lo ti wa ro ajo INEC ati awon to je iludibo ati awon to je alatileyin ati awon ilegbe oselu lati ri pe won tele ofin eleti o ro mo eto idibo ati lati se gaya fun iwa janduku eleti won le mi gbianju lati se ko be sile ni ipinle osun nibe lo ti salaye pe en ti owo ba te abi ti o ba faraki wa odara ona lo je pe awon olopa ti duro bayi lati pe won sise won gege bi ise o ti wa te waju bayi pe en ti ko ba ni ase lati sumo awon apoti idibo tabi lati ni on ti jomo ti idibo lowo na ni ki won ri pe won se gaya ni ojo odibo iroyin agbaye londe se ti gboyin lati ikoni ti lagi ru 96.7 okay gajo kini bayi iroyin ti le okere

orílẹ̀-èdè ti Pakistan náà ni wọ́n ti bẹ̀rẹ̀ báyìí láti pe àmọ́ ìfọ̀rọ̀wérọ̀ láàrin orílẹ̀-èdè Amẹ́ríkà àti orílẹ̀-èdè ti Iran pẹ̀lú àdéhùn jogún sinmi. Inú àdéhùn ilé tí wọ́n tọwọ́ bọ̀ ilé tó jẹ́ ti ọgọ́ta ọjọ́ mọ̀tọ̀rọ̀ gáfàrà òun náà ni yóò mọ tẹnubọdọ̀ ní ọjọ́ ìsinmi ọ̀sẹ̀ yìí. Bákan náà lẹ́ni tí ń ṣe mínísítà fún ọ̀rọ̀ abẹ́lé lórílẹ̀-èdè ti Pakistan ẹni tí ń ṣe Mohsen Naveh òun náà ni ó ṣe àbẹ̀wò sí Tehran lórílẹ̀-èdè ti Iran níbi tí ó ti ń ṣàlàyé wípé àdéhùn ọ̀hún òun náà ni yóò wáyé láàrin orílẹ̀-èdè Amẹ́ríkà láti wá ojútùú láti ṣe ojú omi ti Strait of Hormuz. Bákan náà ló jẹ́ pé ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump náà ti ṣàlàyé tẹ́lẹ̀tẹ́lẹ̀ fún àwọn oníròyìn wípé àwọn làwọn bẹ lórí omi Strait of Hormuz ọ̀hún tí àwọn kò sì ń jẹ́ kí ẹnikẹ́ni tàbí ọkọ̀ kankan kó kọjá lórí omi ọ̀hún báyìí. Lákòótán ìròyìn ti eré ìdárayá.

akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù ti All City Sergio Jack Rugfish náà ni ó ti ṣàlàyé báyìí pé àwọn ṣetán láti gbé agbábọ́ọ̀lù tó jọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ṣùgbọ́n tí ó ń fakọyọ nínú ikọ̀ agbábọ́ọ̀lù ti Everton ẹni tí í ṣe Tim Ilunigbam èyí tí wọ́n ti ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta pé pẹ̀lú bí ikọ̀ agbábọ́ọ̀lù ti All City bí ó ṣe padà sínú líìgì ti àkọ́kọ́ ti ilẹ̀ England òun náà ló jẹ́ pé àfojúsùn wọn láti gbé agbábọ́ọ̀lù ọ̀hún akọ́nimọ̀ọ́gbá àwọn náà ló ṣàlàyé wípé àwọn nílò agbárin gbùngbùn eléyìí tí yóò lọ́ mọ tàbí elépe gẹ́gẹ́ bí Ilunigbam tí yóò sì lè jẹ́ kí ikọ̀ agbábọ́ọ̀lù ọ̀hún kó tún lè fakọyọ nínú líìgì eléyìí tí yóò bẹ̀rẹ̀ láìpẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún ní ọdún 23 òun náà ló jẹ́ pé ó ti ṣe ìrànwọ́ méjì nínú ìfẹsẹ̀wọnsẹ̀ 29 eléyìí tí ó ti kópa fún ikọ̀ agbábọ́ọ̀lù ti Everton agbábọ́ọ̀lù ọ̀hún náà ló jẹ́ pé ó darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù ti Everton láti inú ikọ̀ agbábọ́ọ̀lù ti Aston Villa ní ọdún 2014 kó tó di pé ó wá pẹ̀lú àdéhùn aláyàlò láti inú ikọ̀ Queen's Park Rangers kó tó wọnú ikọ̀ ti Everton wá. Wọ́n ní àkójọpọ̀ ìròyìn ìta àgbáyé fún ti ìrọ̀lẹ́ ti tòní ṣùgbọ́n kí n tó máa lọ ẹ̀gbọ́ àwọn kókó ìlẹ́ẹ̀tì oṣù yọ lẹ́ẹ̀kan sí i. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ló ti ṣetán láti pín àwọn agùnbánirọ̀ ilé tó tóbi 100 níye sí àwọn ibùdó ilé tí wọ́n ti ń pèsè afẹ́fẹ́ gáàsì ti CNG. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ló ti ṣàlàyé báyìí pé ọ̀gá pátápátá iléeṣẹ́ ọlọ́pàá náà ni ó ti pàṣẹ pé kí igbákejì rẹ̀ báyìí kí ó lọ dúró wám sí ìpínlẹ̀ Ọ̀ṣun ṣáájú ètò ìdìbò eléyìí tí ó ń bọ̀ lópin ọ̀sẹ̀. Orílẹ̀-èdè ti Pakistan náà ló ṣetán báyìí láti dúró pẹ̀lú ìfọ̀rọ̀wérọ̀ láàrin orílẹ̀-èdè Amẹ́ríkà àti orílẹ̀-èdè ti Iran látàrí láti ṣe àdéhùn jogún sinmi. Akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù ti All City òun náà ló ti ṣàlàyé báyìí síta pé àwọn ṣetán láti gbé agbárin gbùngbùn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà wọnú ikọ̀ agbábọ́ọ̀lù ọ̀hún. Ní àkójọpọ̀ ìròyìn ìta àgbáyé fún ti ìrọ̀lẹ́ ti tòní fún ọ̀kanòjọ̀kan ìròyìn ẹlẹ́ẹ̀kan sí wa lórí ìtàkùn ìta àgbáyé wa pẹ̀lú tọ̀nà www.lagelufm.com àbí kí ẹ darapọ̀ mọ́ lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti X wa pẹ̀lú tọ̀nà lagelufm 967 bákan náà lójú òpó ti Facebook wa pẹ̀lú tọ̀nà ti lagelufm 96.7 Tunde Ọ̀làwọ̀ lóòótọ́ ìròyìn pẹ̀lú ìrànlọ́wọ́ ìbùkún olúwa Ọ̀làgúnjú Mutini Salau ló ti ń ròyìn kété tí n bá ti kúrò lórí ìròyìn òun náà ni ta ló takin yóò mọ gorí àgbàgbé pẹ̀lú kọ́dìrì àdérọ̀gbà ẹ mọ̀ kúrò mẹ́ o ẹ ṣé tí ń gbọ́ wa.

0: ṣe ní yàrá òkè lọ́jọ́ wọn ni. Èmi olóòrùn yóò tó ń bà lé àwọn ìránṣẹ́. Pẹ̀lú gbogbo òṣìṣẹ́ nínú ìjọ ọlọ́run láàrin ọjọ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Bẹ̀rẹ̀ láti Wednesday 12 bí Friday 14th August 2026. Pẹ̀lú ìpò ọlọ́run tó dájú lórí ìránṣẹ́. Kò fẹ́ takí bí ìmà 2026 apostolic meeting. Ìwọ náà darapọ̀ wá gba agbára ọlọ́run fún iṣẹ́ pàtàkì tó wà níwájú rẹ̀. Kí ewu àkókò yìí má baà kó dànù. Ìwọ náà lè ṣèdàyọ̀ ọjọ́ Wednesday 12 bí Friday 14th August 2026 láago mẹ́sàn-án òwúrọ̀ 9 AM. This is more than a meeting. It is a divine encounter with God through his anointed servant. Prophet Akibima 2026 apostolic meeting. Ọjọ́ Wednesday 12 bí Friday 14th August ni láago mẹ́sàn-án òwúrọ̀. Lẹ́nu olóhùn yóò fi máa bàlẹ́ gbogbo àwọn ikọ̀ rẹ̀. Àtòṣiṣẹ́ nínú ìjọrò wọn lágbára. Gbogbo ẹ̀ ní Christ Power Bus Stop, Adégbàyí Ife Ìbàdàn Express Road, Ìbàdàn, Eagles Association of Ministers ló ṣe àgbátẹrù ẹ̀. Ìwọ náà wà gba agbára. Ó lè ṣe tayọ.
1: Ẹ̀yin ti pápá àpá mi náà ti gbogbo ilẹ̀ mọ̀ pé Zuri ló ṣe kíni. Zuri ló lọ kọṣọkọ yọ̀kọ̀tọ̀ gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ wípé iná dídá ò rọrùn látòrí gígé àlùbọ́sà lílọ edé. Lẹ́yìn náà ìbànújẹ́ pé ṣé oúnjẹ náà yóò dára, ṣé oúnjẹ náà yóò dùn. Ṣùgbọ́n látìgbà tí mo ti ń lo ohun ìṣebẹ̀ Zuri ni àkókò ibi ìdáná ti di àkókò ayẹyẹ fún mi. Pẹ̀lú díẹ̀ Zuri, oúnjẹ mi máa ń dùn, òórùn rẹ̀ sì máa ń dùn gan ni. Zuri ló lọ́kọ sẹ́, ṣọkọ yọ̀kọ̀tọ̀ ó ṣe kíni. Ó ṣọ́ọ̀kì! Zuri wà ní gbogbo ọjà àti ṣọ́ọ̀bù káàkiri Nàìjíríà ní irú ṣíkì, jọ̀lọ́ọ̀fù, bífù àti classic. Zuri ló ṣe kíni. Zuri ló lọ́kọ. Ó ṣọ́ọ̀kì!

0: 107.
1: Olówó ọjà ìkànnì lágelúre lágelú 96.7 FM òkè gàjòkè ilé funfun bọ́lá ó fẹ́lẹ̀lẹ́ nílẹ̀ ìbàdàn bẹ́ẹ̀ báyẹn ṣe ń darapọ̀ mọ́ mi ẹ mọ́ lọ wò wá lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti lágelú 96.7 FM lágelú 96.7 FM gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ kó ni mọ̀ fẹ́ yìí ti wá wípé àwọn tó bá ṣe ààrẹ jù lójú òpó ìkànnì lágelú FM á dà wọn lọ́la lọ́sìn ni lágbára ọlọ́run ọba gbọ́mínà ẹ̀dá mista tony bọ́dúnrin ọkọ̀ fún mi nọ́mà tọ́lọ̀ ń dá lájẹun sókè kò jẹun sápò ẹ mọ̀ sí ààrẹ bẹ́ẹ̀ ṣe wò láì fàdà rẹ̀ tìyẹn lójú òpó ìkànnì lágelú fm bó ṣe jẹ́ nìyẹn lápá bẹ̀yẹn bákan náà ẹ mọ̀ gbàgbé láti lọ sí ojú òpó cash ẹ̀ *347*1004*2# *347*1004*2# òun lẹ́ẹ̀fì jẹ́ ẹ̀bùn owó lọ́sàn-án tèmi torí pé owó ti wà ń lẹ̀ tẹ́lẹ̀ àǹfààní láti gbà

0: èèyàn. Wọ́n lá ní sẹ́rẹ́ ní sa wọn lóde lára. Òjìjíjì ní sa wọn nílọ̀rọ̀. Adéáfukú bá gbé ní so ní bodè ọ̀run. Ọ̀kẹ́ lẹ́kẹ́ta wọn láwọn lọ rèéra èpè. Ẹ̀gá pé ìpìlà tẹlẹsẹ́ àtọ̀rọ̀ padà dojúrú. Ọ̀rọ̀ tí wo ò ní dojúrú o. Wọ́n ní sákété mọ́rin lóbi rondo òsè kí ló máa ké sẹmọ́ níjó. Olúwa ló fi kó pajá gbọdọ̀ torí gbígbó ká pajá. Àyè torí kíkẹ̀ ká pàgò. Ẹni kéré torí wéréwéré ká pògú kọ. Gbá ńlá ni wọ́n pe orí àyànmọ̀kànná pè lẹ́lẹ̀. Orí tàǹgì sẹ́mọ̀ jẹ́ pòkù bá fúnfẹ́ mọ́ tilẹ̀kùn ojú ẹni. Ògbólógún ẹyẹ lẹ́ni orí gbárí. Babaláwo ní ṣe bí ojo bí ojo. Oníṣègùn ní ṣe bí àgbàlàjò bí àgbàlàjò. Ẹ tẹ́tí ilẹ̀ pọ̀. Ẹ káàṣì ẹ̀ wọ́n gbé owó yẹn dé o. Wọ́n ti gbé owó yẹn dé. Ẹ gbé lẹ̀ báyẹn náà. Ẹ má ti jó tẹ gbé ẹgbẹ́ lẹ̀. Ẹnìkan ni ó gbà lọ́sẹ̀ẹ́ ni. Ẹnìyẹn ṣe ó ṣe warming up lọ́wọ́ kò tí wọ feed. Wọ́n bá ti gbá 90 minutes. Extra time la gbé wọlé ẹ mọ̀ tí jó wọlé ẹ sì jó mọ́ wọ́ọ̀mù lẹ́nà. Ẹjọ́ mọ́ lọ kó mọ́ bọ̀ kó mọ́ jọ́ọ̀gì lọ kó mọ́ bọ̀. Ẹjẹ́ àwọn èèyàn kọ́kọ́ gbórí wọlé tán. Wọ́n bá ti gbá 90 minutes tán. Additional time gan ni gbé wọlé. Wọ́n bá ti di extra time báyìí yóò wọlé ni. Bá green burúkú yóò mú wá fún mi. Ẹ mú gọ́ra yín *347*1004*2@. Ta ló máa ń bẹ̀ ọ́n? Ta ni yóò tún jẹ̀bù mi lọ́sẹ̀ẹ́ ni? 09123708675. Hello. Mo ti gbé. Hello.
1: Hello.
0: Ẹ kàn sàn kí lórúkọ yín sà?
1: Aliwale láti Bodò Ají.
0: Ẹlẹ́yìn Arnold láti Bodò Ají.
1: Aliwale láti Bodò Ají.
0: Mo bẹ sọ pé Ẹlẹ́yìn Arnold láti Bodò Ají. Ó dá tíìmù oníyìn sà.
1: Baka.
0: Basa, ẹ̀yin Barcelona nìyẹn. Ẹ̀yin Abiola yali. Ó dàkó ti sá lọ Barcelona torí pé Adéyẹmí ẹ̀mọ̀kọ́ ọmọ Germany ládéyẹmí ọmọ Ìbàdàn tó wà Germany ó ti wá pọ̀ lọ sí Barcelona báyìí. Yali náà lòun ti ya sí Barcelona ṣùgbọ́n ó kàn fi dúdú bo funfun mú náà ni. St. Pauli ẹ̀ náà ló wà. Ó yẹ mú bèrè.
1: Omi lọ́ba 12.
0: Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì láti lọ.
1: 16.
0: Number 16 àbí? Ìbéèrè number 16 ilé tẹ mú Rashidi Yekini ló lọ o. Ṣé ẹ mọ Rashidi Yekini?
1: Bẹ́ẹ̀ni.
0: Ọdún wo ni Rashidi Yekini kú?
1: Kú.
0: Ni Rashidi Yekini kú? Nígbà mo bèrè lọ́wọ́ yín mo ní ṣé ẹ mọ Rashidi Yekini? Ṣé ẹ mọ olóògbé Rashidi Yekini? Ẹni ẹ mọ̀. Hello.
2: Alábìdẹ.
0: Ẹ kàn sàn kí lórúkọ yín sà? Gàfárí Ọpẹyẹmí láti ìlú Sẹ́yìn. Ṣé ẹ mọ Rashidi Yekini?
2: Bẹ́ẹ̀ni.
0: Ọdún wo ni Rashidi Yekini kú?
2: Ọdún tó kú. 2023
0: Rashidi Yekini náà kú. Ẹ̀yin gan mọ Rashidi Yekini. Hello.
3: Hello.
0: Ẹ kàn sàn sà?
3: Ẹ kàn sàn.
0: Kí lorúkọ yín bọ́lá tí ń bá yín sọ̀rọ̀?
3: Ǹjẹ́ Michael láti Gate.
0: Mr. Michael láti Gate, ṣé ẹ mọ Rashidi Yekini?
3: Bẹ́ẹ̀ni sà.
0: Ọdún wo ni Rashidi Yekini kú?
3: 2012.
0: Ẹ ṣe àwọn oríire. Ọdún 2012 ni Rashidi Yekini, olóògbé Rashidi Yekini kú. May 4 ni ọdún 2012. Ó yẹ múbẹ̀rẹ̀ yín ẹlẹ́ẹ̀kejì.
3: Number 19.
0: Number 19, kí lorúkọ olùkọ́ni kan Super Falcons?
3: Super Falcons.
0: Bẹ́ẹ̀ni sà.
3: Ìwọ̀n jésù o. Justin Madugu.
0: Final answer.
3: Bẹ́ẹ̀ni.
0: Ó dà ẹgbàá. Nọ́mbà yín ló parí pẹ̀lú 0672 àbí?
3: Bẹ́ẹ̀ni.
0: Ṣẹ́rí nọ́mbà yín yẹn bó ṣe parí yẹn tá bá ti parí ètò ẹ send message sí mi. So asset card yín sí yín sà. Ẹ ṣe gan tẹ pè wọlé. Ó ṣe jẹ́ nìyẹn lápá ibẹ̀ yẹn. *347*1004*2@. Àkókò tí ń súnmọ́ lébọ̀. Bó o bá ti ta káàṣì ẹ̀. Mọ̀kànmọ̀kàn ló yẹ kàn. Oyè tó kàn. Ara àwọn ń bọ̀ wá kárẹ́ dẹ̀. Ìwọ ló kàn. Tó gbégẹ̀ sí káàṣì ẹ̀ lọ́sàn-án tèmi tẹ́ ẹ̀ bá. Bẹ́ẹ̀ bá rora yín pin ni o. Rọ́mọ tí òkú ò fẹ́ẹ̀lì. Ẹ mọ̀ rora yín pin ẹ̀yin ló kàn lọ́sìn ni. 3347 1004 start watch e je gba pe ka to bo sori cash e hello hello e ti wole
4: oh oda
0: hello
3: hello hello hello pass
0: e ka san ki loruko yin
3: oruko mi David Ayobami lati apata
0: ah okay ara ko mejeji ti wole ni mejeji ala to lodu abi afis ki le pe
5: afis abiodun
0: afis abiodun lati olodo
5: ben
0: oye mu bere
5: number 8
0: ibere le kejo ti lo
5: number 10
0: ibere le ke wa ti lo
5: le un
0: ibere le kokanla number 11 abi laleni astovia ohun ati ko psg won mo kojo ara won ninu digbe uefa super cup kiloru ko lukoni Aston Villa
5: Unai Emery
0: abi Unai Emery na loruko lukoni Aston Villa e mu bele yin to gbeyin ibere le keji lati lo
5: 14
0: number 14 abi idije UEFA Europa League odun 1971 ni won dale lodun yen won pe ni idije UEFA Cup o na pe ni odun 1971 sugbon nigba to di odun kan won yi si Europa League se gbo mi odun wo ni won yi UEFA Europa League odun wo ni won yi kuro ni UEFA Super Cup to nje UEFA to je UEFA Europa League odun wo na yi kuro to odun wo ni ko so option be o se gbo alaye ti mo se sa
5: mondo
0: abi tu so fun yin
5: mondo
0: odun wo ni mo mu wonu ara won ni mo ti bere ni lori radio daada ke se kini ke sa kokoko ke se keje ke se se keta sugbon tin ba so fun yin mo mo pe egba mo wa mu wonu ara won mo lopo fun yin ni hey oya gbianju e kan gbianju wo e gbianju e ti gba kokoko
5: ono 1976
0: you ever super cup lo nje you ever cup lo nje lodun 1971 sugbon odun wo ni won change oruko yen ko ni ever cup to di Europa League yin ti bo nbere lowo yin gangan nu 90s ko gbogbo kan gbogbo ti ko o ti ko 90s gbogbo te so yin ti ko 90s gbogbo ko ti e pa mo 90s rara odun 2000 lo soke 2000 lo soke dewe ya ta wa 2004 final answer oda e se odun 2009 na so di Europa League 1971 UEFA cup lo nje odun yen na bere re ni 1971 sugbon nigba to di ni 2009 won yi pada o di UEFA Europa League bo se je ni la pa be yen hey, star 347 star 1004 star 2 hash. Star 347 star 1004 star 2 hash. E ma ko loju opo lagelu FM o tori pe a da won eyan lola a da won lola card lo san teni. En to ba share ju ni se won tin share. E jo lo ma share. Ke ku se pe n ta fun yin ni ife le ni se a te fi ba wa share. Lagba Olorun oba akando ni mu yin lowo. Bo se je ni yen la pa be yen.

lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ ìyẹn Facebook ìkànnì ti Lágelú FM Ìmáfi Oje Peter Ògúngbẹ̀rọ Razak Ọbaka láti ìlú Lanlatẹ Ìbórà Ajayi Ìbórà Ajayi ọ̀nà wà ń bẹ̀ yẹn wọ́n wò life and direct ni ẹ mọ̀ ṣí àrẹ̀ bẹ́ ṣe ń wò yẹn ẹ mọ̀ ṣí àrẹ̀ ẹ jẹ́ kí ṣí àrẹ̀ ẹ jó gbéra tán yán yán mo ṣe jẹ́ nìyẹn ọjọ́ ti lọ ẹ jẹ́ ń bọ́ sórí cash ta ló ń lo owó lọ́sẹ̀ ní *347*1004*2#*347*1004*2#. O lè fi láǹfà láti fi ta cash lọ́sẹ̀ ní.

*1004*2#, *347*1004*2#. Wọ́n lẹ́ fi ta káàṣì ẹ̀. Àti súnmọ́ lébọ̀ o. Tàájì kò tó báyìí. Àti súnmọ́ lébọ̀. Àwọn kan kọ̀ pé pé network àbí. Wọ́n bá jẹ́ pé network náà ni omi ẹ̀kọ́ ẹ̀kọ́ náà ni. Ẹ jẹ́ ń jayín sí sẹ́rí tẹ bá ti tẹ kóòdù yẹn tó bá ti gbé àkáǹtì nọ́mbà wá fún yín. Tẹ bá ti wá ń gbìyànjú àkáǹtì nọ́mbà yẹn tí ò lọ mọ́. Ẹ̀yin ẹ kàn mú àkáǹtì nọ́mbà yẹn lọ sí ọ̀dọ̀ àwọn POS lọ́dọ̀ yín pé ẹ dákun a fẹ́ ta káàṣì ẹ̀. Ẹ fún wọn lówó. Bó bá jẹ́ méjì ni, bó bá jẹ́ mẹ́ta, bó bá jẹ́ mẹ́rin, ẹ̀yin ẹ kàn fún wọn lówó pé ẹ gbà a fẹ́ ta káàṣì ẹ̀. Àwọn ò bá yín sanwó síbẹ̀. Ẹ sì mọ̀ mọ̀ sọ fún yín pé ó lè jẹ́ ẹni tó bá ta káàṣì ẹ̀ lórí ètò yìí, ó ní kọ̀ǹpútà òmù, kì í ṣe àkọ́kọ́, kì í ṣe kejì. Bó ṣe jẹ́ ni lápá mi yẹn. *347*1004*2#, *347*1004*2#. Ta ló ni nọ́mbà yìí? Torí àkókò wa lọ́sàn tèmi. Ta ló ni nọ́mbà yìí? Ta ló ni nọ́mbà yìí? Ta lẹ tó ni nọ́mbà yìí? Ta ló jẹ owó yìí o? Ta ló jẹ owó yìí o? Ta ló ni nọ́mbà yìí? Ta ló ni nọ́mbà yìí? Ta ló ni nọ́mbà yìí? Ta ló ni nọ́mbà yìí o? Àti fẹ́ yí koto báyìí o? Àti fẹ́ yí koto káàṣì ẹ̀? Ta lẹ tó ni nọ́mbà yìí? Ta lẹ tó ni nọ́mbà yìí? Ta lẹ tó ni nọ́mbà yìí? *347*1004*2#.

tí gbìyànjú láti pe number yẹn ṣùgbọ́n ojú ọjọ́ yẹn 080 ìbẹ̀rẹ̀ number yẹn Adẹ́rìn Alásàíd lójú òpó ẹ mọ̀ bó sí así abẹ́sẹ̀ wù láì fàdà rẹ̀ tiyẹn talóni number yìí 080 ló bẹ̀rẹ̀ number yẹn 080 ló bẹ̀rẹ̀ number yẹn talóni number yìí talóni number yìí 080 ló bẹ̀rẹ̀ number yẹn 080 ló bẹ̀rẹ̀ number yẹn talóni number yìí talóni number yìí o talóni number.

number yi 00 lo bere number yi 00 lo bere number ta lo ni number yi ta lo ni number yi ja pe won number yen ta lo ni number yi o ati lanfani lati ma pe bayi ati lanfani lati ma pe ta lo ni number yi o ta lo ni number yi star 347 star 100 for star 2 hash o fa ja ni o fa ja bayi bayi ni ẹni bó ṣe ń fa ajá owó rèé owó ń lọ rèé ọ̀dà kò lọ àkọ́tì àtúwá tún wọn pè lẹ́ẹ̀kan sí ẹgbọ́n mi bí n bá ti tún wọn pè lẹ́ẹ̀kan sí tí wọn bá ti gbé a mú ẹlòmíì ọláyẹmí ọládùn ní afis fọlọ́nṣọ́ ọmọlára ìyá kọ àbí kiri léyìí ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta yẹn lójú òpó ìkànnì lágilo fm ẹ drop nọ́mbà yín ẹ fi nọ́mbà yín síbẹ̀ báyìí ẹ fi nọ́mbà yín síbẹ̀ lójú òpó ìkànnì lágilo fm ẹ drop nọ́mbà yín bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Ah, I'm dying.

ẹjẹ́ tún pè wọ́n lẹ́ẹ̀kan sí ẹjẹ́ tún pè wọ́n lẹ́ẹ̀kan sí ẹjẹ́ tún pè wọ́n ẹ mọ̀ pé ẹ̀mejì náà ni ẹ̀mejì ni tán bá tó ti wá gbé lè bá jẹ́ pé ó di tẹrẹrẹ ń tẹrẹrẹ nìyẹn á mú ẹlòmíì èrò pọ̀ lójú òpó ju ká máa dààmú lórí èèyàn kan èrò pọ̀ ńlẹ̀ ẹ owó rèé táwọn míì sì ń wá kan gba owó báyìí táwọn míì wá báyìí ó dá adépọ̀jù zainab tèmítọ́pẹ́ timothy ọláyẹmí owólabí timothy ọláyẹmí owólabí ìyẹn náà gbórí wọlé lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti lágelú 96.7 fm bó ṣe jẹ́ nìyẹn lápapẹ̀ ṣé ń ṣíà rẹ̀ ẹ mọ́ ṣíà rẹ̀ bó ṣe jẹ́ nìyẹn a ti ń gbìyànjú ọ̀tá bá tún gbìyànjú tí wọ́n bá gbé ajẹ́ pé àpàdà mẹ́lòmíì nìyẹn mẹ́lòmíì tá a bá mú àmọ́ pè wọ́n lẹ́yìn ètò nítorí pé ọjọ́ ti lọ a sì lè lo àkókò alákòókò mọ́ ti wá bó ṣe jẹ́ nìyẹn bó ṣe jẹ́ nìyẹn lápá abẹ yẹn bó ṣe jẹ́ nìyẹn lápá abẹ yẹn ọjọ́ ti lọ mẹ́gájà ọtí ni wá máa lọ báyìí ẹ̀rí àkókò ti pè wá ń jà báyìí ó dá a ti mú ẹlòmíì náà ṣùgbọ́n ẹ̀yìn agbo a pè wọ́n lẹ́ẹ̀mejì gbogbo yín náà a pè wọ́n lẹ́ẹ̀mejì wọn gbé a jẹ́ pé ẹlòmíì la padà mú eléyìí tí ó gba ẹ̀bùn owó ti ẹnìyẹn kò sì jẹ́ nìyẹn lápá abẹ yẹn ẹ já mọ́ lọ lọ́sàn-án tèmi torí pé ọjọ́ ti lọ ẹ mọ́ bínú ọjọ́ ti lọ ni lágbára ọlọ́run á pàdé lọ́sẹ̀ tí ń bọ̀ lágbára ọlọ́run kọ́lọ́mọ pé òkú ní sọ̀rọ̀ ká dúpẹ́ lọ́wọ́ àwọn tó fún wa lẹ́bùn lórí ètò mr anthony bọ́dúnrin ọkọ fún mi nọ́mà tọ́lọ́ ń dá lọ́lá bàbá nìyẹn jẹun sókè kó jẹun sápò láti agbon united kingdom up liverpool may you never walk alone abiola yaliyali láti hamburg lórílẹ̀‐èdè germany èèyàn bọ̀ sọ́ lakùn ó dúró tán lágbára ọlọ́run ọba à ń pàdé lọ́sẹ̀ tí ń bọ̀ títí ọ̀sẹ̀ tí ń bọ̀ tájọ pàdé 090 50 27 5364 090 50 27 5364 ẹ̀yin tẹ́ jẹ́ yẹn send number yín ká tẹ káàdì yín sí yín títí ìgbà yẹn abdulkadir adéwà orúkọ tèmi aláfídà goodbye ló ń jẹ́ bẹ̀ lédè india lórílẹ̀‐èdè india ẹ̀kú ká.

0: ẹtì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ ọ̀yọ́ white stone souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lùkan wọ̀ lù ìbàdàn tẹ nìkan rẹ ṣe tẹ sì nílò souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọnbele tẹ lè lò nínú ilé tẹ lè fi sẹ́bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn bí àríyá gbéyàwó òkú àgbà ọjọ́ bí ìsílẹ̀ àti fún àwọn ọmọdé ká sọ díẹ̀ kẹ lè mọ̀ pọ́jà gidi yapa high quality stone mix blender ìrara tí ń bẹ lórí stone mix blender wa o stone mix yam panda
1: àsọ̀sù ìdíyẹlẹ yọ sọ́ka
0: back to school items souvenir bags high quality stainless pots tí doctor recommend pé ká máa lò nílùú àsìkò yìí pressing iron àwọn ògbà lórí lóríṣiríṣi abọ́mọ̀fọ́ serving dish rechargeable fans gbogbo irinṣẹ́ tó wúlò fẹ́yìn ketra solar fan ohun èlò ní kitchen àti nínú ilé ó sì wòye ká bá yín set up kitchen yín àtúnlé bá yín ṣe tí gbogbo kọ́lọ̀ ó sì jọra ohun kulẹ̀lẹ̀ for the original souvenir gbéra ńlẹ̀ máa lọ sí white stone souvenir ìdí àpẹ́ odùdúwà building directly opposite nnpc filling station ìdí àpẹ́ ìbàdàn fún ìrajà lọ́pọ̀ ó lè pè 08069134989 08069134989 white stone souvenirs débi ọ̀rajà.
2: Miliki special. Ajá balẹ̀ ètò tuntun nẹ́nẹ́ pẹ̀lú àwọn boys ọlọ́run tí ò lérò ní Rẹmi àti Rẹmi Rẹmi Adesina Big Man presenter pẹ̀lú Rẹmi Babajide MC General láàgùn mẹ́rin kọjá ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún bí aago mẹ́fà ìrọ̀lẹ́ ní gbogbo ọjọ́ ẹtì Friday ní ìkànnì Ladelu 96.7 FM entertainment program tó ta lẹ́nu bíi kìlìṣì ètò tá a fi ń ṣègbàládùn wíkẹ̀ èdè àṣà ẹ̀fẹ̀ ẹ̀rín àárín tàkìtì lẹ lórí ètò miliki special lábala lábala lẹ́tọ̀ abala àkọ́kọ́ torí tẹ̀fẹ̀ níbi tìrẹ̀mí àti rẹ̀mí tí máa máa gbé yín débẹ̀ pẹ̀lú àwọn orin àlùjọ tó yí bóbó abala kejì kí ló ń ṣẹlẹ̀ ládùúgbò yín níbi tẹ̀ ti ṣiṣẹ́ ní ọ́fíìsì yìí

0: ọ̀rọ̀ ni ń bí 96.7 sani sani fíìpù ẹ̀sì tí ì tiwa o ẹ̀sì tẹ́ ń bọ̀ wá.
1: Kárìmọdé yìí àbọ̀lọ́rí ọmọ sàlámì lágẹ̀lú ẹ̀fẹ̀ 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.

0: ọmọ Nàìjíríà ẹ kú dédé àkókò yìí. Ẹ sì káàbọ̀ sórí ètò yín ètò wa.
1: Jókun bàbá
0: ẹ̀dọ́. Ohun ojúrí la pètò.
1: Ìyẹ̀jẹ̀ àfúrà.
0: Ètò sì ló mọ ojúrí.
1: Ọmọ tí bàbá mi ọ̀jẹ̀ hùwà ìpè.
0: Ǹjẹ́ Elédùmarè Ìbàrẹ̀ o.
1: Sòwọ́ mi máa gba jẹ̀gẹ̀ oyún kó.
0: Kọ́dà ayé a ṣẹ̀dá ọ̀run.
1: Bẹ́ẹ̀ bá jófinrin.
0: Ẹ̀rù jẹ̀jẹ̀ ní gbogbo lẹ̀ kílẹ̀. Ẹyin lò wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀.
1: Má jẹ́ṣẹ́ fún yín.
0: Aláṣẹ ìdáyé aláṣẹ tọ̀run.
1: Àtàbọ̀ tẹ́ ń gbọ́ ọmọ òjò
0: pọ̀. Kábíyèsí alálèdè ọ̀run.
1: Ẹ arọ ẹ máa gbọ́ mátà tí mo rí.
0: Gbogbo ọmọ Nàìjíríà mo kì yín mo kì yín. Pàápàá jùlọ àwọn tó ń bẹ lórílẹ̀-èdè yìí.
1: Àbèrè mi lọ.
0: Àtàwọn tó ń bẹ lóko wá nǹkan jẹ tí ń bẹ nílẹ̀ òkèèrè.
1: Ẹ̀sùnlọpọ̀ ènìyàn.
0: Àṣetì kì í bá ọjọ́.
1: Bá ọmọ fún àtún.
0: Àṣetì òní bí Elédùmarè.
1: Oníṣòwò lọ yẹn wọ́n.
0: Àṣetì òní bẹ́ni kọ̀ọ̀kan wa lẹ́nu iṣẹ́ wa.
1: Ẹlọ́gbọ́ ọmọ fún ẹ̀mí máa wẹ̀ lọ.
0: Kò dédé àsìkò yìí lẹ́ẹ̀kan sí. Àyájọ́ ọjọ́ ìní tí ṣọjọ́ kejìlá ní oṣù kẹjọ. Ọjọ́rú.
1: Ẹ̀mí máa wẹ̀ lọ.
0: Ọjọ́ kejìlá.
1: Ṣòwò lọ́yẹ̀ wọ̀n lálẹ́.
0: Nínú oṣù kẹjọ ọdún 2026. Ẹ káàbọ̀ sí Kànní ti Lágelú.
1: Ẹ̀mí máa wẹ̀.
0: 86.7 FM òkè gájòkè.
1: Ọ̀n lálẹ́.
0: Bàbá àgbàrẹ́ tó kalẹ̀ sílẹ̀ fẹ́lẹ̀lẹ̀.
1: Ẹ̀mí máa wẹ̀
0: lọ́gbọ̀n máa gbọ́n. Ẹ̀mí máa
1: wẹ̀ lọ́gbọ̀n máa
0: gbọ́n. Ti jẹ́ pé egun ṣoṣo báyìí ní parí ike. Àrọ̀ gidigbàrẹ́ ti ń bẹ lálẹ́ odò.
1: Máa ká sí ẹgbọ́.
0: Bùkàn nìyí làbá máa pè ní àràbà gbàǹgbà tí ò jẹ́ kódò gbárè rí lọ.
1: Mo dé kó mo.
0: Òun kan náà ni bàbá àgbà tó kalẹ̀ sí fẹ́lẹ̀lẹ̀. Àgbékalẹ̀ Elédùmarè tó kọjá òye ọmọ adarí orun.
1: Ẹ̀bàdàn mọ́túnrè.
0: Lágelú náà ń pè bẹ́ẹ̀.
1: Òjèrè.
0: Ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀ kì í ṣe èèyàn.
1: Bárí bẹ́nu bá sọ̀pọ̀ láàbùrú yín.
0: Dókítà Olúpọ̀nà ọmọ tìjà ní.
1: Bàbá Àjẹbí.
0: Atọ́kùn ètò.
1: Àròyé kì í ṣe é fẹ́
0: ká. Ohun ojúrí mo kì í lọ́wọ́ àsìkò yìí.
1: Mo ti dé lórí.
0: Lọ́pẹ́ níta àjọ wà nílé agbára tí í ṣe àmójú ẹ̀rọ. Ṣọlá rẹ̀ o.
1: Ìlówe pẹ̀lú ọ̀pọ̀ ìyẹn. Àyẹ̀wò mi
0: máa. Ọmọdékùnrin tí ọlá yí ẹ dáadáa.
1: Ǹgbọ́kọ̀. Ǹgbà.
0: Kí ẹ mo kì ẹ́.
1: Ewa wúlò ni wọ́n.
0: Òní Fọlápìtàn nu ayé.
1: Ó wà mí wá. Ọ̀bẹ̀gbẹ́
0: mọ́. Bàárí tiẹ̀ ṣe lókè.
1: Ẹ̀rẹ́
0: Gbogbo abẹ́ ọmọ tó bá wa ṣàmì nírọ̀lẹ́ yìí.
1: Ẹni mọ́tò wà wá.
0: Àwọn ọmọ tí yín náà ò ní ṣerunú ayé.
1: Ohun gbà tèrè.
0: Mo kí yín lẹ́ẹ̀kan sí
1: o.
0: Ẹ̀pẹ́. Bẹ́ẹ̀ pẹ̀lú mi lọ́wọ́ àrọ̀lẹ́ yìí.
1: Ẹni mọ́tò wà wá wá.
0: Olúwa tóbi lọ́ba.
1: Gbà tèrè wà.
0: Àjọ máa ń wà nù alẹ́ inú kunu.
1: Ẹrẹ́
0: wà wọ̀ ọ̀nà ni wọ́n. Ọ̀wá kí àwọn èèyàn
2: wa nínú ilé kó kí wọ́n ṣọwọ́ ṣẹ́yà àpò ọjọ́ àánú tèní ẹ sì bá wa pín káàkiri gbogbo ẹyin tẹ wà lórí ẹ̀rọ ayélujára wa kẹjẹ́ kó lọ fà torí ẹ tún máa kọ́ ẹ̀kọ́ mọ́ ẹ̀kọ́ ẹ̀kú tí mo bí bàbá mi ṣe mọ́ ṣe ẹ bá mi dín sókè dáadáa gbogbo ẹyin tẹ wà lórí rédíò kí gbogbo ayé lè gbọ́ dáadáa ẹ káàbọ̀ sórí ètò.
0: Tí ò ní bàjẹ́ ó ṣe mọ́. Abdul Gafar Ọpẹyẹmí. Láti sáyìn nípínlẹ̀ Ọ̀yọ́ ní àyè. Adédèjì Kẹ́hìndé Ọlámídé. Good evening, sir.
1: Ọ̀dùnúgà
0: Olúwa Kẹ́mi.
1: Àdùnẹ́
0: Adé Ìṣógbè ni. Ó kóyí ni mo kí ẹ ṣe ohun tẹ́ wa.

ẹwé yìí tó ti kọjá lọ ọpọlọpọ lọ ṣẹlẹ sí kaluku àtàwọn tó bí wa nú ayé ó yẹ ká lè wọnà láti dènà ẹ fáwọn táwa náà tún bí sókè èèpẹ aburú ò ní kàn wá kò ní kàn wọn mọ wa mẹwàá ń ṣẹlẹ sáwọn yẹn lágbọn nípa afẹ́fẹ́ra ẹni àwọn àgbà sì bọ̀ nílẹ̀ yorùbá fatai saheed alhaji láti orílẹ̀-èdè cote d'ivoire ẹ ṣeun ẹ káàbọ̀ sórí ètò àwọn àgbà bọ̀ nínú ọ̀rọ̀ wọn alọ́jọ́ tọmọ kékeré bá fẹ́ múlẹ̀ ló dá mà ọjọ́ tí ó dalẹ̀ tàbí tí kò mọrúfẹ́ ọjọ́ náà àwọn kankan bẹta gbọ́dọ̀ fi ṣe àwọn ọmọ wa ká fi kọ́ wọn lẹ́kọ̀ọ́ kí wọ́n bá jì sọ́fìn ayé rafiu táwà kalito abiodun ọ̀dà tó bá ríbi ẹ̀jẹ̀ kí n ṣe báyìí kó lè yẹ ẹ̀jẹ̀ kí n gbé bọ́dì fáínálì káko máa kọjá lọ síbi ìṣẹ̀lẹ̀ tòní ṣùgbọ́n ẹ pé gbogbo àwọn ògo wẹrẹ wa kí wọ́n sún mọ́tò sí kájọ jàǹfààní ètò ìtìrọ̀lẹ́ ẹ kú ìkàlẹ̀ ò ń bọ̀

0: Assalamu alaikum fúrúgbó mùsùlùmí òdodo tí ń jẹ̀ wọ́n láti lọ sí Hajj 2027 ní tẹ̀lé àti ìlànà ìjọba Saudi Arabia àti àjọ National Hajj Commission. Ọjọ́ tí ìforúkọsílẹ̀ Hajj 2027 tí ó wá sópin ni ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2026. Pẹ̀lú Mukaddam Basunu Hajj Umrah Service, wọ́n tún ti ń ṣe ètò Umrah olóṣooṣù, Umrah December, Umrah Ramadan 2027. Ní sáájú ẹ̀díẹ̀, iléeṣẹ́ Mukaddam Basunu Hajj Umrah Service ti pe àwọn ibùgbé tó súnmọ́ Masjid al-Haram, Mecca àti Medina, oúnjẹ ilé wa, ṣìyára, ọ̀fẹ́, onígbàdégbà, pé bàbá iléeṣẹ́ Mukaddam Basunu Hajj Umrah Service rìn àjò. Ìtọ́sọ́nà àti iṣẹ́ tó dára láṣẹ láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí iṣẹ́ ìrìn àjò yìí. Ẹ yára wa forúkọ sílẹ̀ sí Shop No. 1 Ọlọ́yà Shopping Complex Ọjà Bodè nílùú Ìbàdàn. Ẹ pè wá lónìí sórí 08034075325 àti 08123331119. Mukaddam Basunu Hajj Umrah Service fún ìgbẹ́kẹ̀lé, ìtọ́jú àti ìrìn àjò dìde ilẹ̀ mímọ́.
1: Miliki special. Ajabale to tutu nene. Pẹlu awọn boys olohun ti o dero ni. Remi ati Remi. Remi Adesina Big Man presenter. Pẹlu Remi Babajide MC General. Lago mẹrin kọja aṣẹju mẹẹdogun. Di ago mẹfa irọlẹ ni gbogbo ọjọ Eti Friday. Ni ikanni Lagelu 96.7 FM. Entertainment program.

láti la Henry sí Madede jẹ́ fòjì Peter Dípẹ́ Bùsúyì Assist Lukman Surprise Boy ọmọ ológun ẹ ṣeun tẹ wà mẹ́ pẹ̀lú Nàìjíríà mo ti padà sórí afẹ́fẹ́ láti ẹ̀ka ìpolówó ọjà. Ẹ gbìyànjú láti ṣàlàyé nípa ìṣẹ̀lẹ̀ kan tó lágbára tó ṣẹlẹ̀ sí arábìnrin kan tí wọ́n ń pè ní Tọ́pẹ́. Ṣé kí lẹ́wà lọ̀dọ́mọdébìnrin yìí? Ó sì lẹ́wà dáadáa. Kóró kò ga jù. Mọ̀ra fẹ́rẹ́fẹ́. Padà ó pè dáadáa. Má lè lọ lórí fọ́mọ ọ̀pọ̀lọpọ̀ ọmọkùnrin. Lórí ọkọ ni káwé kíyèsí tí wọ́n ṣe pẹ̀lú ẹ̀ ni pé tọkùnrin bá gbé tán jọ ń jáde àtẹnìká rẹ ọ̀dọ́mọdékùnrin ẹkẹgbẹ́ rẹ àtẹ báyìí oṣù mẹ́ta oṣù mẹ́rin ẹ̀yìn ó ti gbé jùlẹ̀ ọ̀sán bẹ́ mélòó mi kì í ṣe póòwò láti máa bẹ́ káàkiri ẹ̀jẹ̀ mọ̀ pé àléébù kan bẹ lára ọmọdébìnrin lọ́fà tó fi ń ní ìjákulẹ̀ pẹ̀lú ọkùnrin wọ́n sì fi yẹn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí wa ṣàkíyèsí ọ̀pọ̀ wa láti dé yẹ sáwọn ọmọ wa pé wọ́n ti tójú bọ́ tó jẹ́ ọgbẹ́ ọkàn wọn ọ̀rẹ́ ni ṣàlàyé rẹ̀ fún ìmí ń bẹ nínú ìpèníjà táwọn ọmọdé wọ̀nyí ń dojú kọ jẹ́ pé láàárọ̀ ọjọ́ lòbí ẹ̀ bá ti ba mójú tó kò ní sọra rẹ̀ di aríkú takú takun jagbọ̀n sínú ayé kálukú wàhálà ọ̀rẹ́ ọmọ ayé àwọn ọmọ wa ọpẹ́ ṣe ń bá a bọ̀ rèé pé kí ni ìpèníjà tó ní wọ́n padà sọ níwájú ẹ máa bá mi ká lọ ọpẹ́ ń bàgbé sí ayé rẹ̀ bọ̀ ó bá pàdé ọ̀dọ́mọdékùnrin kan tí wọ́n ń pè ládìsá ṣe mọ̀ pé ìpèníjà eléyìí tí ọpẹ́ nìyí ọ̀nà àbáyọ rẹ̀ ń bẹ lọ́wọ́ àdìsá nípèníjà wo ni mò ń bọ̀ wọ́n ṣàlàyé èyí jẹ́ kọ́rẹ̀ ẹ̀wọ̀n ogun lẹ́mìí rẹ̀ ìyá tọ́pẹ́ ti di gẹ́gẹ́ bí ìgbà tó ṣe wípé ẹni ọlọ́run ọba yẹn pẹ̀lú òun rẹ̀ oṣù mẹ́fà kọjá ó ń roko ọdún kan ti ń bá ọ̀rẹ́ wọn bọ̀ tí wọ́n sì ń ṣe wọléwọ̀de kódà wọ́n ti palẹ̀ mọ́ lè pẹ́ mọ́ títí ọdún tí ń bọ̀ yìí ẹ jẹ́ káwọn ó ṣègbéyàwó nípa à ń tẹ̀lera ẹni káàkiri ní ìlákọ ìlábo ẹ̀jẹ̀ mọ̀ wípé wọ́n fẹ́ padà lóyún o fún àdìsá ìyàwó ọ̀dùnnú pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ ń ṣàdìsá yìí òun náà sì gbá tọwọ́ tẹsẹ̀ inú àwọn méjèèjì dùn wọ́n ti ń palẹ̀ mọ́ ìgbà ṣe ni pé káwọn ó ṣe mọ̀ mí mọ́ ó ti kóyún ọ̀gá ju bó ti yẹ lọ wọ́n bá sì bímọ tán káwọn ó ṣèyàwó àwọn lálàriwo kàkàn ṣèyàn olùwà káàbù olùwà tìjáni fàtí láàrin abubakri pẹ́ lọ́wọ́ kálukú yẹn o ohun tí mò ń sọ òye ó wí ká tó fọ̀ ká tó fọ̀ ká tó kú èyí jẹ́ kí ìrìn àjò àwọn méjèèjì ó tún súnmọ́ dáadáa nígbà tí ó fi máa lọ bí oṣù keje oṣù kẹta ṣàdédé láyàájọ́ ọjọ́ kan ní àdìsá ló pe ọ̀dọ́mọdébìnrin yìí ṣètọ́pẹ́ òun náà yára gbé pé àfẹ́sọ́nà òun ń pè wọ́n tó ṣe é lè mọ̀ ní pé ohun àdìsá kọ́ ló gbọ́ káàdì kan nínú àwọn ẹ̀gbọ́n rẹ̀ bá fẹ́ kó ya yá mi bó ni kó yọjú sí mi ni fẹ́ kó ṣe kinní kan ni ẹ̀dáwọn ẹ̀dá fòun padà fẹ́ni tó ní àdìsá náà ni ọ̀dà padà fàdìsá àdìsá bá wà introduce bàbá yẹn ọ̀fíṣíálì kó òun ni wọ́n fẹ́ rí ẹni dádì èmi ò mọ́ títí ìrọ̀lẹ́ wọn tó ní wọn ó dọ̀là kan tó lọ ìjẹ́ mọ̀ wípé bàtà kókó tó kọ́ tí fóònù tán báyìí tún kí fóònù mọ́lẹ̀ kí ẹlòmíì ẹni ta ló pè yẹn sáfìyàn nígbà tún parí ọ̀rọ̀ pẹ̀lú yùn náà báyìí tún kí fóònù mọ́lẹ̀ ó tún pè ẹlòmíì gbogbo òun ó sì yọjú sóun náà nínú ọ̀dàgùn mẹ́fà àrọ̀lẹ́ wọ́n fàdéhùn sí ọ̀pẹ́ ń sáré bọ̀ ní àwọn tiẹ̀ ti dìṣe oúnjẹ díẹ̀ dání ìṣẹ̀lẹ̀ àwọn kankan dání pé kóun ó sì fún bàbá ọkọ òun ìpínlẹ̀ ni mo wí ọ̀gbẹ́ni ọdẹ́yẹmí ọmọkùnrin ẹ̀ka bọ̀ àti ìsọ́lù olúgbìlé lẹ́bàá mi láti ìlú ìsanyìn
nígbà tí tọpẹ wọlé tí ọnkulu tó kúnlẹ ó kiri ó yà fẹ sọnà rẹ ọdọmọdébìnrin kan tó jókòó tí wọn yẹn náà mọ bóyá ọnkulu mú ọdá nígbà tó ń bọ ó má jẹ pé ìyá ọkọ òun làwọn náà tó jẹ kọkuruku mo bẹ jẹ sáré dáná ra ọrọ láti ẹkọ yìí má wọ yàyà gbogbo ẹ ni wọn jẹ ó dáná fún mi láti ẹjókòó wọn ti ń ṣe yẹn lọwọ ẹsáwọ yìí ò bó ni ta pẹrẹpẹ àtún fi kókó lẹnu ọnà ẹnìkan bá tún ṣílẹkùn lòun náà bá wọlé náà bá tún dọmọ obìnrin ẹtẹ tí ilẹ̀ pọ̀ àyípo àmì ayọ̀dẹ́lẹ̀ àmì àṣẹ ìdìbàdé lẹ́dùn ọ̀rìn jẹ́ ọba yẹ ẹgbẹ́ tílẹ̀ pọ̀ àtẹ̀mú kókókó òun náà bá tún wọlé nígbà dobìnrin ìbíkọ́ sọ pé ìyá ọkọ mi ẹ̀ka àbọ̀ ìsọ pé àǹtí ẹ ra o àti ẹ̀mọ́ tó fẹ́ wú ìwé àtúnkúnlẹ̀ òun náà kí dáàdì nìkan jókòó ní ọ̀rẹ́ yìí bàbá lọ́tẹnu bọ̀rọ̀ ó sì ti bá wí wọ́n máa sọ̀rọ̀ sí pọ̀ o kódà àwọn ẹbí gbogbo wọn ni wọ́n panu pọ̀ wọ́n rán mi wà ní aláìdá ni àmẹ́ tí ó fi ti ẹ̀jọ́ nínú ẹbí wa kí ló dé aṣojú ẹ pọ̀ kí ló ṣẹlẹ̀ àti àwọn ojú ara wọn pé ta lẹ̀ ń sọ nípa rẹ̀ mẹ́jọ ilé ojú àdìsá burúkú iná ni ọmọ bá jọ ṣòkòtò ẹjọ́ tòbí kó sì tó jọ́nu gbogbo ẹ̀ sorí kodò bí ọ̀pẹ tí ná mú tẹ́tí ilẹ̀ kí lẹ̀ rùn kọ́ fẹ́ ṣẹlẹ̀ gan nígbà ọmọ rẹ̀ wí ni tọ́pẹ́ ń fọwọ́ gba létẹ̀ pé kí ló ṣe fún dádì kí ló ṣe láàrin wa ti dádì sáàdì sùúrù ẹ̀ aya mi má bínú o ṣe sùúrù ni o àwọn méjì ti bí gbójú òkè pẹ̀lú aya mi má bínú yẹn ẹ̀yin ẹ̀yà aya mi má bínú o tún wò pé rọ̀rọ̀ kiri ọmọ nàìjíríà tó níjọba àkókò ọkùnba bẹ spika sorry ẹnikini ọkùn bẹ spika kí tọpẹ òkè òkè àwọn yòókù náà ó béèrè orúkọ káwọn náà dára wọn ti porúkọ tiẹ ṣẹlẹ rí ẹtẹ tiẹ gbọdọ àná ẹni bínú o ti ṣẹlẹ o nǹkan ni èdè púpọ̀ kí ni ó bí ni o ni wọ́n máa dákọ̀ ṣùgbọ́n lè ju méjì lọ ẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta ti lóyún fún àdìsá látòrí àga ṣé bẹ́ẹ̀ sì ni àbí sọ àbí kú ṣìṣe à tọpẹ́ sì fọ̀jálẹ̀ gbà ìnà ni hàn àmọ́ bó ti ṣe lọ́kànjú àdé àwọn akan ló sì jọ ọmọ pọ̀ lára tiwọn náà wọ́n kọ́ mọ̀ bá ṣe dọ́gbọ̀n ẹ̀ lóòrèkúnrin wo nìyẹn ẹ wá wò ó ẹ wá jáde sí lọ́jọ́ tó pẹ́ abẹ́ ìjọba bí bá ti wù kórí kò ìdàgbà tó yìí títí máa yọ sí látọ̀dọ̀ àwọn onímọ̀ ìjọba obìnrin ìbá lóyún fún inú ayé gbọ́dọ̀ bá wọn ṣẹ́yún fóbìnrin tí ó fi kú torí fóbìnrin tó bá ṣẹ́yún fún ìgbésí ayé rẹ̀ ó lè má lójú tó wọn ti bí bá ń fọwọ́ òsín tàkà òsì dàrú nǹkan ṣe orí ayégbà mi ó ní mẹ́wàá ṣẹlẹ̀ ọlá kyb from Chicago thank you so much all the way from Chicago I really appreciate you my brother God bless you for being there with us all our promise àwọn ti bí ń fọwọ́ òsín tàkà àlàáfíà dà ní tí wọ́n ti ẹ̀ ń pè tọ́pẹ́ ti lọ lórí ìjọ kò náà fọwọ́ ra àlejìká ayé àmì ṣe sùúrù o kò sí wàhálà o kálukú ní òbí tiẹ̀ láyọ̀ o kò sí nǹkan kan ṣe yẹn o ẹ sì níyàrá kálukú níyàrá tiẹ̀ yóò tọ́jú gbogbo yín dáadáa láti nǹkan ò ṣe ṣé bóun ni ò lè pọ́n kíní ẹ̀ ń pépà ṣé bóun ni ọmọ ẹnu ẹ̀ẹ́dẹ́bìnrin yìí ń wò pé so ó tún lẹ́lòmí pẹ̀lú ọkùnrin sọ́rí ọkùnrin.

wọ́n pé máa ṣojú ẹ dáadáa. Sani ni orúkọ ẹnìyẹn ń jẹ́ orúkọ ẹ̀ sínú àdúrà. Ọmọ Nàìjíríà tọ́pẹ́ ọ̀dà òpin láyé òun òun máa trust ọkùnrin mọ́ wọ́n ní àwọn ti pinnu pé òun ò tiẹ̀ ní lọ́kọ láyé òye tó bẹ̀ òun náà trust obìnrin. Ṣé wo ẹjẹ́ kálukú wà lọ má ṣe yẹn kódà òun nípinnu kan pé ẹnikẹ́ni tí ò bá tún jọ́kùnrin táwọn jọ pàdé nínú ayé òun ní ìmọ̀ràn kan ìmọ̀ràn yìí ni tọ́pẹ́ dá tó fi dá wàhálà sínú ayé ní kí ni ìmọ̀ràn náà tó bá ní ìmọ̀ràn tó òun ní lọ́kàn ni pé ẹnikẹ́ni táwọn ò bá tún jọ ìrìn àjò òfin àfi káwọn ó mulẹ̀ bẹ́ẹ̀ sì ni bọ̀dá ẹ̀gbọ́n àdúgbò rèé àwọn gbé ohun tí mo mọ̀ ọ́n jẹ́ dé àdísá mo tu rayo abẹ ní mo tu rayo wọn gbé ohun tí mo mọ. Ìyẹn náà bá wo pé kí la ọ ló sọ kò sí ohun tó burú mẹ́ èmi náà fọra mọ tó wáyé pé tìmùlẹ̀ bá ní kò sí wàhálà ṣe ni bọ̀dá tà ń sọ ìwọ ni bọ̀dá nígbà náà lọ́hùn fàyàwọ́ tójúbọlé káàkiri àwọn mọ̀ nípa àrìn àjò yẹn àdúgbò tí wọ́n sọ òye yín mo ná tó bá fẹ́ rí òun láàrín gbogbo àwọn gbólóhùn yẹn ló ń bẹ lẹ́nu bọ̀dá wọ́n dẹ̀ ṣiṣẹ́ kan gbẹ́tì yẹn tó bá pẹ́ ló lè fi ẹlọ́kànbalẹ̀ ní bàbá kan ní wo àdúgbò tí mo sọ òye àbùkù wo lè kàn ẹ́ tó bá tẹ̀lé bàbá tó ń sọ ẹ̀ láyé ẹ̀ àwọn méjèèjì bá panu pọ̀ àyọjú sí bàbá ní wo lóòótọ́ àwọn ti yọ abẹ ìfẹ́lẹ́ jáde kóńdó àtẹlẹwọ kìnní àtẹlẹwọ kejì gbẹjẹ ńbẹ erùpẹ omi oríṣiríṣi àwọn nǹkan àtòbí gbànjá olójúmẹ́ta wọn bínú ojàre gbànjá olójú mẹ́ta wọn kú olójú kan ojú kan nú ẹ wọn fẹ́ yí obìnrin jẹ ojú kejì wọn fẹ́ yí ọkùnrin ojú kẹta wọn fi sídìí kí ta ni yóò jẹ ìyún ṣé àwọn pé wàhálà gan lẹfẹ ọkàn tẹ fi lẹ wọn bàbá bínú ẹ rí i pé àròyé mi pọ̀ lórí ọ̀rọ̀ yìí ọmọ nàìjíríà wọn ti bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ̀fẹ́ rèé ọmọ ìṣọ́ pé ó balẹ̀ pé àwọn òkú ti múlẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n múlẹ̀ tí wọ́n fẹ́ra wọn tán lẹ́yìn wọ́n padà lídìí sígbéyàwó wọ́n sì ń ṣe dáadáa olóyún ó sì bímọ tó bímọ tán owó ọmọ pátá wọ́n gba àkókò ìgbà tó lóyún yìí àkíyèsí tó máa ń ṣe ni pé tó bá béèrè nǹkan lọ́wọ́ ọkọ rẹ̀ ọkọ sọ ni pé kò sí wọ́n náà mọ̀ wípé irú ọ̀rọ̀ olówó ń sọ yìí àkókò ìgbà tó bá jẹ́ pé ẹ bá lóyún báyìí ọkọ ìlówó lọ́wọ́ kò sí nǹkan bíi kankan ọ̀pọ̀lọpọ̀ owó tárábìnrin pa lọ́jọ́ ọmọ gan ọkọ ẹ̀ náà ló tún kó fún wọn mú dùn nínú ẹ má jẹ́ ń tàn yín ohun àkọ́kọ́ tó jẹ́ kó máa níjàkulẹ̀ lọ́dọ̀ àwọn tó ti déètì tẹ́lẹ̀ ó bá pàdé lára arákùnrin yìí kí ni nǹkan náà ó nífẹ̀ẹ́ sí ìbáṣepọ̀ ẹni gbọnrangada yóò ti yẹyin ju èmi lọ.

0: bẹ̀rẹ̀ sí sáré káàkiri. Ó rọ̀ lo àwọn ọ̀rẹ́. Ó bẹ̀rẹ̀ sí dábùkátà gbọ́ fúnra ara rẹ̀. Ó sì má gbàgbé pé mo ní àǹtí. Bá dá wọn dáadáa. Wọ́n nífẹ̀ẹ́ sí ọlọ́gbọ́n gàdá. So ìmùlẹ̀ jẹ́ kí wọn ó lè gbìyànjú ẹlòmíì mọ́. Ọlọ́gbọ́n gàdá dópin. Ọ̀dá ẹ̀gbọ́n àdúgbò tí wọ́n padà fẹ́ tó ní. Àforí àfọrùn ọ̀dá ti sá lọ. Ṣé mo pé àfèrèmọ̀jọ́ ti kú nìyẹn. Ẹnu fọ̀ọ́fẹ́ ṣọ̀fọ̀ díẹ̀. Sọ́rí ẹ má bínú òwe lọ́jọ́ bẹ́ẹ̀ o. Ọ̀dá òkú ṣùgbọ́n bọ̀dá ti lọ. Ní ìkàyé bá àbọ̀n bí ẹ bá wà o. Kan ṣe o. Àfi ohun tí mò ń sọ òye. Kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ṣe ìyá ti bí kọ́kọ́ bẹ̀rẹ̀ sí jẹ àǹtí. Àtọlọ́gbọ́n rẹ̀ gan-an. Àtòní ṣọ́ọ̀tì. Àtòní small. Ẹ má bínú mò ń bọ̀ mo fẹ́ rántí àwọn. Àǹtí ò rí kankan mọ́. Lẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀. Ìmùlẹ̀ tó ń dẹ̀rù bá àǹtí. Kò jẹ́ kó lè bọ́ síta. Bí ìmùlẹ̀ wọn ni pé ẹni yóò wù nínú àwọn. Wọ́n tún sí ìhòhò rẹ̀ hàn ọmọ ẹ̀là kejì. Ẹni yóò tí wọ́n bá sí òhò yẹn hàn. Ẹnìyàn ó jẹ́ pé Elédùmarè ni. Ìmùlẹ̀ àwọn méjèèjì jọ nù. Ẹ̀rí pọ́ lágbára pọ̀. Ìjọ́ tọmọ kékeré ó mulẹ̀. Ìjọ́ tí wọ́n ó mulẹ̀ ni wọ́n mọ̀. Ìjọ́ tí wọ́n ó bá dé wọn ò ní mọ̀ jọ́ náà. Kálukú ó kí ọmọ rẹ̀ nílòmíì mọ rí ìfẹ́ tó fọ́jú àti ìfẹ́ burúkú. Àbí ká sọ pé ṣàyẹ̀ lóye tó ló ń ṣe yín ni àbẹ́ ìnírìírí inú ayé. Kí la bá débi àwọn jákujàku wọn olúwa màṣánú wa o. Nǹkan mà ṣe oríkálukú ó tètè láǹfààní. Àti pé àwọn ọ̀dọ́mọdé wọ̀nyí. Ẹ̀yà kò wọ́n ṣàkíyèsí torí pé kó tó di pé yóò di wàhálà ọjọ́ tó pa. Kan ṣe kàkà mú lóòótọ́ ọdún kìíní kọjá ọdún kejì kọjá ọ̀rẹ́ ẹ gbìyànjú pé ó wà oníke ni ní kí o ṣe bí èyàn ṣé wo loníke yóò máa yé yẹn má dé. Àmì àǹtí ọlọ́tẹ pọ̀lọ́tọ́pọ̀lọ́tọ́pọ̀. Ẹ má bínú. Ìyẹn náà ò yanjú ohun tó ń bẹ́lẹ̀ yìí. Ẹ̀rú sì ń ba àǹtí torí àdéhùn tí wọ́n jọ ṣe ń jọ kìnnìkan. Lọ́rẹ́ ẹ̀kan bá sọ pé irọ́ ni. Bó ní dídò. Eré ọmọdé lásán ni. Níjọ́ tí wèrè ọkọ rẹ yẹn ti lọ tú ìmùlẹ̀. Ṣé náà ni ìmùlẹ̀ ti bàjẹ́? Múra kó ṣoge kó bọ́ sí gbòòrò ayé. Òótọ́ ni ọ́ má fi tàn án jẹ́ ní. Kò sí nǹkan nínú ìmùlẹ̀ mọ́. Òun náà bá jùwò. Ẹ bá gbé jàbọ́ sí gbòòrò ayé. Àwọn èlò háì. Wọ́n sọ̀rọ̀ lórí fóònù wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́. Ẹ bá gẹ́ ti ọ̀ nọ́mbà. Wọ́n bẹ̀rẹ̀ sí ṣáàtì wẹ́rẹ́ di wẹ̀rẹ̀. Ẹ bá ní owó wa. Àǹtí sì ti mọ ohun tí mẹ́. Kákà òun wọ́kùnrin lọlé. First time táwọn ó bá ti pàdé. Àdúgbò ò ti fún Ládé ta àdírẹ́sì ẹ̀. Àdúgbò yẹn ò tiẹ̀ fẹ́. Àdúgbò tó jìnnà síbẹ̀ réré. Wọ́n lè tura tó bá dá ibẹ̀ ní kí. Nàìjíríà. Ó ti wálé ìtura lóòótọ́. Wọ́n bá tún wò ó pé wọ́n bá wọlé ìtura tó ti wàhálà bá dé ńkọ́. Ó ti sàpọ́ǹtì arákùnrin yọ̀ọ́ náà. Ẹ̀tì ẹ̀bẹ̀rẹ̀ sí ibi tóun ti san owó ìrìnàmọ́ má bínú. Wọ́n ti rọ̀lẹ́ ọjọ́ kan. Wọ́n àṣálẹ́. Wọ́n tún kí ọba pé àpá. Kì í ṣe wù. Ó gbà náà ti kẹ́lẹ́lẹ́ mi. Sanwó tẹ́ mi. Àwọn ṣe bẹ́ẹ̀ lóòótọ́. Ẹ̀jẹ̀ mọ̀ wípé. Ó ti wà lọ́dọ̀ arákùnrin ọlọ́bì. Ẹlẹ́rú ń bá fẹ̀ tó fẹ́. Ẹ̀mẹta ló jáde pé òun bọ̀ o. A tún kí àwọn èyí tó máa wà lẹ́nu géètì. Receptionist wọn yẹn. A fẹ́ ra nǹkan tanubí akọ́ mi ni. Ẹ tún lọ kérékérékéré. Padà wọlé pé. Láfihàn ó pè kí àdúrà ni pé a ṣe é mọ̀. Ẹ kó ti máa yẹ yí kékèké bẹ́ẹ̀ yìí. Wọ́n ṣáà wọlé ta arákùnrin yìí. Ìyẹn gba aṣọ tán. Wọ́n bẹ̀rẹ̀ ìrìn àjò yìí. Wọ́n sára ha. Tómi kúlekúle bẹ́ẹ̀ ni. Ìrìn tí mo rìn yẹn ni. Sí wàhálà fọ́kàn rẹ̀ balẹ̀. A ṣe é pẹ̀lẹ́pẹ̀lẹ́. Wọ́n kí ni náà tóbi tó yẹn náà. Àwọn ọmọ lò dáadáa ni. Sọ́ọ̀rì. Ó dẹ̀ ń ṣe arákùnrin arábìnrin yàtọ̀ sí ohun tí baba ń wí lẹ́nu. Ṣé tipẹ́ ni? Ṣé wàá ń bẹ ṣé wàá yọjú báyìí? Omi dáadáa náà. Ọmọ ṣẹ́ṣẹ́ èèyàn jẹ́jẹ́ kò sí problem. Ní wo pé. Ṣé ẹ mọ kí ni? Nàìjíríà. Má gbìyànjú alákọ̀ọ́kọ́. Ọkùnrin máa lọ láyọ̀ máa dé. Má gbìyànjú ẹlẹ́ẹ̀kejì. ti o kankan ni a to ojo e po je ka won simi die ojo ko lori aga se egbe enu ona be o ba ti o to mu o gba ri le lori pe kankan o se sa se osun mojo ko ba to ka ba na egbe oluwa se se oluwa se oluwa se ah emi kan le dada o e zikiru oloye oro mo loni o ma kaaro en ko ka wa na e ko mo fe ke se mi mu ni o se mi mo ko se wa la ko ro nko ile mo mi lo kokko ji ta tin le kan na ko ko pe ataji abi oji ah ti de joko lo nara bi ya so yi kiu sa kaluku o ka so ara o ran lowo gbe si waju die o bo le mi ko mo kada dubo kaluku baba ti je mo pe ngba ti wago meji la os agba ya ani pe e ri kete tarakunrin kede lati le o na o lo jina sele ti sele yen na ohun na fi mu le oroyin to pada kan arabirin ni pe tokunrin yen wo lo wakati kan nu fi bere si wuko agbo mi wo ati won igbo mi korun polowo won inale o si ku fin fin o dele wo san ko rogun ese ah yara pe ore re ke babo ba de bala ba ki lo ni tun ko ni pe jaya what's your problem o sa ti enjoy ara e o sa ni nice time nice skinny nice time to the bad time ore ipo confirm wa fun ladugo yen na oyo olo kan lori aduwo ekun ti so ekun banuje oni so le ni kan wa Nigeria ni sise ah wa dayo wa domi tutu atomi gbo ni papa to kan arabirin a mo pe for the past 5 years sele tarakunrin ti se o kejere toko re ti ku ni karun re arakunrin yen ti je pe ledu o yen lo re ti tope o to eru ti sumo kunrin ti ibo lowo en to ye ko ma roku isan le o tun koja lo awon eju buruku kan ti gbanu ile omo mi eju won ba gbe awon yen ku awon mi tun wu jade to ni se ba won ni e ma jina so la o se salaye akori ti ku ni wo lomi na dende rain la mu pe kini oni kid na le se eyan o le le iju kuro ah o pe goju soke o mi da loju e warawa kan lo bayi ohun je bayi nita meta re erumba ko tun mo boya to n ba tun sumo kunrin mi eyan na elokorun o tun polowo fun omo obirin sin da alamu nu aye aran bere e to ti e ike o si ran lowo ma binu o tin bo mo ra ojo ti pe fofo junction adugbo yin dada ki lo de te gbo mi dada en to wa ni Chicago ola ke yb won gbo mi dada ah eh o se wa gbo mi ni bi te wa o Nigeria won tin bo mora so eji sister yi fun ye re ni yo jo ni loju pe laaro o to fi bi mo atojo ori ti e 35 lodun yi pe wahala wa so pe adani waye kadara yo lo 80 odun laye in the next 45 years si ware lo na abayo omo Nigeria bi laba o gba wala ko to wa so ti esi abi the number to wole sile agba 0912370875 omo na toro bari bayi kilo e karabire yi o se na olohun ti ro de bi ko abi ko won o ti e gbe nkan je ni kuku ma koja lo o ta un la rondo ohun mejeje ta ni o bo un toju won baba won o tun loko ile oko o tun gba lowo e ri pe ti e ba tara ni pe oko re o kin so mo bana àdúgbò kan tó ló kọ nílẹ̀ Ìbàdàn bí ni wọ́n gbé. Wọ́n bá ń lọ ọ̀nà olódò. Má jẹ ju ẹ̀jú bó ti yẹ lọ. Ká ṣe tọ̀rọ̀ bá rí báyìí kí ló yẹ kárábìnrin. Ẹ máa kúrò lẹ́ bàbá mi.
1: Tíyín
0: ò ní bàjẹ́ sà.
1: Ọlákùnrin òjò ló kọ̀ọ̀mú láti nọ̀ra.
0: Ẹ dákun ọlábìnrin yìí ń bẹ nínú ìgbèkùn ayé ọ̀nà olólè gbàjáde ńbẹ.
1: Ẹ ní kó mọ gbàdúrà. Ibi táwọn kan bá ti dé làwọn kan ó ti tu. Àwọn jẹ́ rí àìfọ̀rọ̀ rẹ̀ sínú yóò jẹ́ kó rí àwọn tí wọ́n mọ̀ nípa kí wọ́n bá tu. Yóò lè dákẹ́ ẹnu ara àwọn bàbá tí wọ́n rẹ̀ lọ́wọ́.
0: Ibi àwọn kan ti dé làwọn mi ò ti padà tu.
1: Ẹ
0: kù làákàyè. Ẹ ṣe mo dúpẹ́ gan.
1: Àgbọ̀n ti jọ́ mẹ́jọ lágbára náà.

0: ti yo ni baje mu dupe we seun gan e ku ife wa hello hello sir yes sir ah e ma kuro le sir I said, Maria Taina, sir. What you lose, or are you?
1: He must have taken in the Abugula came out with
0: a come at me, a jewel, Ara.
1: What you want to buy anything? So look what I'm doing yourself.
0: Hm.
1: You know, you got to talk about Mule.
0: Ah, will you mule?
1: Monule. Want to be Mule,
0: no, Mobola, Sherry? Ah.
1: Ah,
0: mi a se idumare mo dupe lowo yin sir e se oju oni tin mo dupe o eh ya mi hello ma
2: Allah se na won omo wa
0: amen
2: o fi to oro ta ma do na to tin to du inoro wo lo to wo ase yi se bi eran ni ma ri
0: eh
2: mo pe ko mo gboro opin oro tun ori baun
0: hm
2: oro mu le ko mo o ti mo en ti e o ti balẹ lo
0: abi
2: àwọn ẹ̀ ṣúgbọ́n wò rí ẹ̀kọ́ lọ́gbọ́n mẹ́ni bọ́dì alikọ́sí ó ra rẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ lọ́jà lọ́wọ́ lọ́jà lọ́jà
0: ẹ̀kọ́ ni ó tún
2: ẹ̀kọ́ náà ni ó tún ó túnlẹ̀
0: ẹ̀kọ́
2: lọ́jẹ́
0: ọkùnrin
2: dalẹ̀ ní ọ̀dọ̀lọ́kùnrin ẹ̀yìn ọlọ́nu
0: àwọn ìyá wa nu ọlọ́nu eh to bi lo ba je kin sare gbo ero ti e ni soke ko to di pe eh on ko WhatsApp number bi nkan iya oh that's very nice okay oh yeah hmm
3: amaran ti temi fun omobirin yen ni meji lo bade
0: oh yeah
3: akoko na igba ton wa fe
0: hmm
3: se bo lawon ton fe ton lo gege bi ebi oko
0: hmm
3: o de se kon ma ni number mo won lowo
0: hmm
3: ko yan awon
0: won pe on gbe
3: e ko yan awon elebe lati lo ba on ko on le paro gan fun bo sick bo wa hospital bo ni di pe ko kan ri for the last time
0: eh to ba wa kini kan gba lowo
3: eh gba yin wa jojo ko jo so
0: pe
3: awon ma de bo mi lati je kan tu to kan tu un na sile ki se dandan ko fe mo
0: baba to ba won se ma ti ku
3: baba ma lo mo
0: baba gba mi
3: baba gba e se ba mi ah idun de gidi lo wa olomo ja wo ni odi
0: Ismail Ola Wale Ola Maiti. Call your WhatsApp number, please. All right. Okay. This is my own personal number. Okay. My number is 080-2795-2348. Eje ngba pe kan si ka wa dagbere ati Oluwa to bi lo. Hello, ta lo wa nbe?
4: E do pe to.
0: Baba nti yo ni baje. Hmm.
4: Seri imule to lu. Lu fi lokore e fi raye fi ya je.
0: Be ni, imule ni.
4: To ti ri bi won ti imule,
0: ko
4: ti bi ti o lo mo.
0: Be ni.
4: Eni ojo mo so wo school ojo mo se ko se.
0: Ah, ma se o.
4: Lo ti n lo gba le lo. Ṣùgbọ́n obìnrin yẹn náà yóò padà lọ sọ́dọ̀ àwọn tí ó ràn lọ́wọ́ lọ́wọ́. Mo ń ṣe ṣe kó mọ̀ bá àwọn bàbá yẹn pàdé ṣùgbọ́n bí wọ́n ti ń kú náà wọ́n ti ń dé o.
0: Bẹ́ẹ̀ni ẹ kú làákà tí yóò ní bàjẹ́. Ọ̀dẹ́ olúwa tóbi lọ́ba tó dúpẹ́ mo rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn náà wọ́n máa ń ní àwọn ìpèníjà kan eré ọ̀fẹ́fẹ́ náà láti ẹgbẹ́ alápàdé pé ilé kó tó wà ríwá ní iléeṣẹ́ wa. Ọ̀yá fi nọ́mbà tiẹ̀ náà síta fún àwọn tó bá ṣe pé wọ́n bá ní ìpè ìlíjà kan àbí ìṣẹ̀lẹ̀ kan tó fẹ́ kọ́ mọ̀ aráyọ kẹ́kọ̀ọ́ nínú ẹ̀ ní òṣèlú tó ṣẹlẹ̀ sáwọn náà tàbí tó ń ṣẹlẹ̀ tí wọ́n fẹ́ ìmọ̀ràn látọ̀dọ̀ àwọn àgbà. Ọ̀yá fi nọ́mbà tán lè pè síta.
3: Nọ́mbà tá a lè pè sílẹ̀ lẹ́yìn 080-6328-5008.
0: Lẹ́ẹ̀kan sí. 08-5008. Thank you so much.

0: Mo tun bere fun o le sala ima panilerin lakoko apejọpọ itakurọsọ ori la mọlẹbi mi.
1: O ti ẹda ohun ti gbogbo wọn nifẹẹ si ni mo n se.
0: O náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
3: My IBDC meter unit don't finish now. See bad time you. To go kill buy token now go stress me well.
4: Why you dey worry like that? Just use iRecharge.
3: iRecharge? How that one take work?
4: Simple. Download the iRecharge app from App Store or Play Store and pay your IBDC bill or buy prepaid token instanter. You can also dial *6606*1# on your phone.
3: Sharp like that.
4: Even better. Your IBDC meter now gets permanent bank account number. Just do one bank transfer to the account number and receive your token or pay your bill within seconds. Or visit www.irecharge.ng. Make you start today.
3: iRecharge. Convenience. Accessibility.
5: Bàbá ìgbàrúgbà oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
6: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá ìgbàrúgbà tó sì fi ojútu ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ̀lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórunsùn déédéé bí etí bá ń wóye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá ìbárúbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girls Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
7: Bàbá akàn rìn látàárọ̀ ni ó ti sú mi igbó gan la lọ bolẹ̀ mú mi lọ.
8: Arákùnrin fọkànbalẹ̀ ọnu àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yá wòó ó ń rè.
7: Takashi pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà N500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.kashe.ng.
9: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń lálàá ni? Àbẹ́ ń ṣí ìrànràn?
8: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó ń gba owó lọ́dọ̀ Káàṣì ẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káàṣì ẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkọ́kọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káàṣì ẹ̀. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpot ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀ lu Káàṣì ẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló

0: adájọ́ kẹni ilé olóyè ọ̀dẹ́ ń bí 96.7 sani ọ̀sani frequency tí tiwa o ẹ̀sìn tẹ́ ń bọ̀ wá.
1: Kárímọdé yìí àbọ̀lọ́rí ọmọ sàlámì lágílú ẹfẹ̀ 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.

0: Ọ̀rẹ́ ẹjẹ́ máa kíra wa kú dédé àsìkò yìí lórí ìkànnì yìí. Àkọ́ṣe ètò ìrúnlóńdé ṣe ti gbọ̀yìn láti àgbàlá ìwòsàn. Àwọn oṣù ń gbọ̀wọ́ abala ilé yìí tẹ́ ń gbọ́ yìí. Nílé agbára pẹ̀lú mi, mo ní dókítà Daniel láti àgbàlá ìwòsàn ilé tí wọ́n jẹ́ aláṣẹ àtolùdarí àgbàlá ìwòsàn. Gẹ́gẹ́ bá a ti mọ̀ pé lásìkò oríṣiríṣi àìsàn onímbọ́pọ̀lọpọ̀ fínra tán ń daṣọ́ bò. Ẹ jẹ́ kí n máa kí dókítà Daniel káàbọ̀ sórí ètò yìí. Ẹ kàlẹ́ sà.
1: Ẹ kàlẹ́ bàbá, ẹ kú àtàárọ̀.
0: Yẹ sà.
1: Ẹ ṣeun.
0: Ká ṣe gbogbo ẹ̀ pàápàá torí àràradá dúró. Kí ni nǹkan tí àgbàlá ìwòsàn, kí ni nǹkan tán gbé dání, tán ní fáwọn ọmọ Nàìjíríà gangan nísàn? A ti mọ̀ pé gbogbo nǹkan tán gbé dání ni bí wọ́n ṣe ṣẹ́gun àìsàn eléyìí tí ń bá àwọn èèyàn wọ̀jà kadì. Kí ni nǹkan tẹ́ ẹ ní fáwọn ọmọ Nàìjíríà lásìkò yìí tán gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí?
1: Mo kí gbogbo àwọn tí ó ní àǹfààní láti máa gbóhùn ní àsìkò yìí ní ìkanilágelo 96.7. Ẹ mọ̀ kú oríire o. Ẹ pe onílé, ẹ pe àlejò, ẹ pe bàbá, ẹ pe bọ̀dá. Torí pé ètò tá a gbé wá lálẹ́ yìí, ó jẹ́ nǹkan tó máa ṣe wá láǹfààní dáadáa. Láti iléeṣẹ́ àgbàlá ìwòsàn tó wà ní Sanyo nílùú Ìbàdàn, mo wá fọn rere, mo sì wá kéde fún gbogbo àwọn àgbáyé pé ìwọ tó léèyàn sílùú Òyìnbó tó ti ń sọ fún ẹ pé báyìí ló ṣe ń ṣẹlẹ̀, báyìí ló ṣe ń ṣẹlẹ̀, wá mú ọ̀nà tí ó fi rọrùn wá lálẹ́ yìí. Kí ni mo gbé wá láwọn kan tá à ń ṣe? A ti máa fọn rere pé a ní àwọn nǹkan tó ń pè ní arthritis, àròmọléegun, àwọ́ká, àwúká, pajápajá, àgì tó mú àwọn ẹ̀tẹ́ pé àti dìde a máa fọwọ́ ra ògiri, a dìde ìbàdí a máa san ẹsẹ̀, a máa ra bàbí àpapàjọ àwọn tó wá tún ní diabetes, ìtẹ́lẹsẹ̀ a máa wì wọ́n, èmi à dègbò. Tí a bá dẹ̀ ti ṣiṣẹ́ láti àárọ̀ tó ti dàgbà tó lóun fẹ́ lọ rìtáyà, arthritis láàyè lè lọ́wọ́, a di pé bẹ́ẹ̀ni láti ìbàdí wá sẹ́yìn a máa fa so. Ìtúrí ẹ̀ la fa ṣe egbògi tí à ń pè ní
0: àgbáṣòroda.
1: Bẹ́ẹ̀ni àgbáṣòroda. A wá ṣe sórí páálí kan. Páálí yẹn ó ní bí ogun márùn-ún.
0: Nínú páálí ẹyọ kan ṣoṣo ogun márùn-ún ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Báwo ẹ bá ń ṣàlàyé ẹ̀síwájú sí?
1: Agbábítàsí wà nínú ẹ̀, solution water wà nbẹ̀, capsule wà nbẹ̀, àti àwọn òrí tó jẹ́ pé tí èèyàn bá lè rin ibùsọ̀ kan sì kejì tó bá fi orí yẹn para yóò dìde. Gbogbo ẹ̀ lápapọ̀ sínú páálí yẹn tapẹ̀ ní
0: 35,000.
1: Wọ́n dẹ̀ ti ń ra tipẹ́ láti bí oṣù mẹ́ta. Ṣùgbọ́n kí la wá ṣe fún wọn sì ni pé tó bá ti ra méjì á fún ilé ọkàn sí, torí pé mẹ́ta ló yẹ kó lò kára ẹ̀ tó yá. Mẹ́ta ni.
0: Bó bá ti ra méjì báyìí, yọ gbà kan sí
1: lọ́fẹ̀ẹ́. Bẹ́ẹ̀ sì, á gbà kan sí lọ́fẹ̀ẹ́. Kí ló tún wá da nbẹ̀? Àwa la máa gbé wa báyìí nlé lọ́fẹ̀ẹ́.
0: Ẹ ti deliver ẹ̀ láì gba charges kankan.
1: Ó kàn máa sanwó sàkáǹtì wa, àwa la máa sanwó fún ẹni tó máa gbé wa. Tí ó bá dẹ̀ pé wá bá wa ní Sanyo, kó wá tẹ̀rù bá ń báyìí pé òun ò lè sanwó sàkáǹtì, ẹ wá bá wa ní Sanyo bus stop. Ẹ rí àgbàlá ìwòsàn nbẹ̀. Nọ́mbà tẹ máa sanwó sí 07 phone number mi ni 704569371.
0: Ó pè ní ẹ bá ń tún múlẹ̀ kan sí
1: 70070. Bẹ́ẹ̀ ni nọ́mbà mi nìyẹn.
0: Ó yá
1: 456 93 97 1.
0: Ẹ tún pè lẹ́ẹ̀kan ká tó wọlé. Ẹ sọ̀rọ̀ nípa ìsétọ̀ tọ́kàn ń pè ní prostate.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ẹni pé
1: ẹni tuntun
0: kankan fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́
1: Sátọ̀dé
0: lórí àwọn tán bá
1: ní àrùn ìsétọ̀.
0: Ọ̀pọ̀lọpọ̀ ní bóyá bọ́n ṣe ń pè ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ pé prostate lòun ní.

0: eka bo pada sori eto oju oluwa ajinre kayode oyebode le mi je mi amo wi pe mo begun ja mo segbe gugun mo ba orisa ja mo lu orisa mo le gba mo gbianju ati bo lohun oba ja gbangba lohun ba da mi o se na lohun baba ti da o se farawe emi na kuku ko oju oluwa to nbe lara mi le mi se ma wi pe oju oluwa o wo mi o si wo yi boju oluwa ba ti wo yan mo oju satani ni o ma wo nto hun o alagba dr adedotun lufemi soju oluwa nwo yin nbe iya fi radio evangelist moni adeyeye soju oluwa nwo yin nbe adupe oju oluwa oni kaku lara enikokan wa oju oluwa ko ni kaku lara enikokan wa lagbara lowo olohun olodumare moni eko da eko dara eko dara eko odara pupo ju omolara laikan oki yin o god bless you olufun layo aina god bless you gbogbo eyin te wa nbe e da sibe je ka wa si ori lagelu 96.7 fm be na ni ni kete tun kan be na lori ofe ati morira dupe mo wi pe eko dara eko gbọ́n tí ìwé òwe orí kejìlá ẹsẹ̀ ìkíní wí ni ó ní ẹnikẹ́ni tó bá fẹ́ ẹ̀kọ́ ó ló fẹ́ ìmọ̀ oríṣìíwẹ̀ ẹni tó bá kọ ìbáwí ó ní ẹranko ni mo gbàdúrà gbogbo ọkàn tó ń gbọ́ wa ẹ̀mí ẹranko ní balẹ̀ yín bí ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí ẹ wà gbogbo ohun tí wọ́n ń fi ẹ̀mí ẹranko pè kò ní jẹ́ pé tèmi ti yí o àṣé òótọ́ ni ọ̀rọ̀ náà mo ti máa ń wí pé ẹ̀kọ́ ọjọ́ kan ó máa sàn ju àdúrà ọdún kan lọ ọ̀dà náà kí ni ìdí àsàmọ̀ mi tèmi tọ́pẹ́ isaac adéwálé kí ni ìdí àsàmọ̀ mi tí mo fi ń wí bẹ́ẹ̀ òun náà ni wípé ṣé mo wí pé ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ tó máa ń ṣẹlẹ̀ sí àwọn ènìyàn jẹjẹ mọ̀ pé àìlẹ́kọ̀ọ́ tó tó ìmọ̀ fa tàdé mọ́ rò pé ogun ni tí ì sí ìṣogun ẹgbọ́n tí ìwé orí kejìlélógún ẹgbọ́n tó wí proverbs 22:6 yẹn ó ní tọ́ ọmọ rẹ ní ọ̀nà tí ó rìn ó ní tọ́ bá dàgbà tán kì yóò kúrò nínú rẹ̀ ìyẹn ni pé nídìí tí tọ́mọ ẹ̀kọ́ náà tún ni ẹ wá gbọ́ ta bá tọ́mọ omi pé ọmọ tọ́ bá gbẹ̀kọ́ yóò jèrè ẹ̀kọ́ ọmọ tó bá sì kọ ẹ̀kọ́ a jẹ́ pé ẹ̀mí ẹranko ń bẹ nínú rẹ̀ gbogbo òbí tó ń lórí ọ̀fẹ́ àti gbọ́wọ́ ẹ̀mí ẹranko ò ní wọnú àwọn ọmọ wa kí ni ìdí gbogbo àsàmọ̀ tí mò ń pa yìí ìdí àsàmọ̀ tí mò ń pa yìí náà ni wípé ọ̀pọ̀lọpọ̀ ogun ní ń jayé táyé pè kógun ni tí wọn ò sì mọ̀ pa ìlẹ́kọ̀ọ́ ni ọ̀dà mo n bọ n bẹ mo lẹkọ da ẹkọ kuku da ìwé òwe orí kejì kejìdínlógún yẹn proverbs chapter 18:22 yẹn ó sọ pé ẹnikẹ́ni tó bá rí àyàfẹ́ ó ní ó ṣe kíni ó rí ohun rere ó sì rí ojú rere yẹn lọ́dọ̀ ọ̀tá ni lọ́dọ̀ ọlọ́run ló ti rí èmi àti yín àwọn ọmọ wa rí ojú rere o Kelvin lọ́hùn mo ń kí ọmọ òsì ń bọ̀ ni mo ń kí ọ lẹ̀ ní o olúwa jọ mí lójú ní social media mo ń kí yín lẹ̀ ní o olúwa yóò dẹ̀ jọ yín lójú Kelvin lórúkọ abatọmọ ti ẹ̀ mẹ́mẹ́mọ́ yóò mọ̀ ju yín ṣe ó ní ẹni tó bá rí àyàfẹ́ ó lórí ohun rere ohun rere ọ̀dà gbogbo àsàmọ̀ mi dúró lórí ọ̀dọ́bìnrin kan ni jẹjẹ́ mọ̀ pé wọ́n ṣe ìgbéyàwó lónìí ìgbéyàwó wọn sì túká ní ọjọ́ kẹta gbogbo ọ̀dọ́ tó ń gbọ́ wa gbogbo ènìyàn gbogbo tọlọmọ nínú ìtawà náà jẹ kan àwọn ọmọ wa lórúkọ jésù ọlọ́run yóò fi ìdí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run yóò fi múlẹ̀ inú ayé wọn teyan o ba leko opolopo n to ba n sele sonito won e ma ro ko gun ni oda se ogun ni ka pe Phyllis Babatunde God bless you se ogun ni ka pe pe eyan se gbeyawo loni o wa dijo keta ile wa daru se eto olorun fun idile niyan rara eto olorun fun idile ko niyan se eto olorun fun aye kokan niyan rara eto olorun fun aye kokan ko niyan sugbon emi ama wi pe ta ba ti ko lati se ohun to ye ka se in ti o ye ko se ni o na ma pada se yan gbogbo eyin te ngbo wa buburu oni se yin o ko ni se awa na o se olorun wa to wa se tan to wa wo pe ko da kokunrin nikan ma dagbe to wa se oluran lowo bi ti e to wa gbe obirin re to wa gbe ti se olorun yen so lebi ni rara o oni enikeni to ba ri aya fe oni ori ohun rere o si ri oju rere lodo
1: olorun
0: ah idile to tin toro ko ni daru o
1: amen
0: gbogbo eyin te se mura ati lo sinu idile loruko baba tomo ti emi mimo ah e ni sigbe o
1: amen
0: egun ele egun eran eleran e ni gbe oluwa to sin Esther Adedotun eh olorun o wa pelu eni kokan wa e wo mo fe didi tori ngba nba lo tin ba pada de won wa fi aworan kan wa lati social media sugbe je ka lo sodo Dixon Tuni ta ba ti pada de ajo mo tesi waju God bless you
2: Asa beyan lowo loro bi konko yokoto bala afi o basiko da abi so wa da ni airorunsun ara tita ta gun sagun eyan me dagba pupo ko ma rin ko geko ge eyan ma le gba pa tese ki won ma gbeyan sega kore o ma oye ki nkan ma rin ninu ara ogbe nu ifunpa giga iseto katalese o ma kan eyan gogo ki bata o sesin bo lesin eyan ko ma mo ko ti bo eyan ma ru ma gbe opo lo ti lori sirisi ogun sugbe ti oro na abayo ona abayo ti wa bayi o kan si le ise toni aba healthcare kokoro nu eje ora nu eje paja paja aya jija jeli aile mi dada idakole ko ma kunre o ma le se dede ara ma gba pepepe aro ma legun igbese kan ma nkia ni pataki ka tete gbegbese ni kiakia kedo wa la parapa ni gbadun aye o se ni tin be laye ti oni tin dalamu ero gba lo le nbe faye o lati ma bi arun sapa ma si kan si toni aba healthcare egbe le baba lam adesina gomina pili oyo tele ni felele nbadan e ka le se mo jo yin lola complete iwo road ibadan telephone 08033715988 08033715988 enter tajo are lama toni
3: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ikede pataki lati owa awon apapo ilese aladani akonirin ajo fun umrah ati hajj ti joba Nigeria ati Saudi fowo si Association for Hajj and Umrah Operators of Nigeria. Ahun ni won ni ka fi to gbogbo aye leti wipe awon alamojuto eto ise hajj ti lu Nigeria ti amosi nakan ti fun wa ni gbedeke asanpari owo hajj 2027 ni ojo 16 osu kesan odun ta wa yi on the 26th of September 2026 awon ro gbogbo aye te fe ba wa ninrin ajo na ke tete sanwo yi ko to tu ojo ta wi yo awon ilese ta bajo megbe ahun nikan ni ke sanwo yin fun o lati mo won e won o we royin punch to jade lojo Monday on the 31st of August 2026 tawa yi tabi ke kan office won to kale si number 6 Oladi Pupo Oduwole Street Ojodu Lagos telephone 0706738339 tabi 0811604585 ero alatagba won ni ahuonswz@gmail.com ati awun southwestzone@gmail.com alobo alogba alode wa sori re
4: Je ti gbo.
5: Kini?
4: Bi pe iran ti de fun gbogbo eni to fe sanwo na tabi ra token.
5: Lai sese lo office IBDC
4: pelu lana iRecharge loju ese ni o.
5: Bawo la se le ma lo iRecharge?
4: E download iRecharge app ni App Store tabi Play Store yin. E si iRecharge app yin. E te number mita sori e lati ra token sori prepaid IBDC yin loju ese. Tabi ke te *6606*1# ke te le igbese yoku lati sanwo yin ni seju aya. Beni, bakan na mita kokan lo ti ni apo asan kan soso. Bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀.
5: Lẹ́gbàá IBDC token yín. Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
4: iRecharge sanwó iná ní rọrùn.
6: Ó balẹ̀ bàgẹ̀, ó wọlé pẹ̀lú Steve. Bitters jagunla bi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí 50 nínú àgọ ara wọ̀nyá àjà 50 bitters bẹ̀ẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the other room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal david láṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 bitters kó sunrayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 bitters is produced by the 50 waves limited ẹsìn lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni +3 light and craft building Lasoro Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajah Lagos PBR distributor call 0704-318-3929 50 bitters NAFDAC Ijolote.
1: Squadron on the Moon, an arm of Stars Prayer and Drama Ministry Nigeria, in conjunction with CAN, PFN, and OGN Youth, presents 17th Annual Interdenominational Youth Program, Feed the Cave of Adullam, coming up on Saturday, 15th August 2026, time 9 a.m. at the Soul Union Family of God Church International, Wofu Assembly, Eleyele Area, Wofu Ibadan. Activities include inter-church course competition, music, drama, interactive session, talk and free medical test, free recharge card, Bible passage for the quiz is the book of Esther, chapter 1 to 10, ministering Reverend John Adeniyi Ayeni, Evangelist Johnson Funsho, and Evangelist Mrs. Margaret Idowu Convener. For more inquiries, please call 005-354-6591 or 003-354-6591. Jesus is Lord.

orúkọ Jésù. Bàbá wa tí ò ṣe padà ògo ni fún ọkọ rẹ̀ tí wà lẹ́yìn. Oore ọ̀fẹ́ ńlá Olúwa fi fún wa. Ọ̀rọ̀ yóò ṣe ayé wa lóore. A ó yìn, a ó dúpẹ́. Kó mú ìyípadà ńlá bá ọkàn wa ní orúkọ Jésù Olúwa wa. Amen. Àkórí ọ̀rọ̀ Ọlọ́run tí mò ń bá wa sọ lónìí, mo pè ní bí o bá fẹ́ràn ara rẹ̀ sí àtúnṣe lẹ́yìn ọ̀rọ̀ yìí. Bí o bá fẹ́ràn ara rẹ̀ sí àtúnṣe lẹ́yìn ọ̀rọ̀ yìí. Mo wà nínú ìwé Títù orí ìkẹta, bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkíní. Ìwé Títù orí ìkẹta láti ẹsẹ̀ ìkíní. Ó ní máa rán wọn létí láti máa tẹríba fún àwọn ìjòyè àti fún àwọn aláṣẹ láti máa gbọ́ ti wọn àti láti máa múra sí iṣẹ́ rere gbogbo, kí wọn máa sọ̀rọ̀ ẹnikẹ́ni ní ibi, kí wọn máa jẹ oníjà bí kò sẹ́ni pẹ̀lẹ́, kí wọn máa fi ìwà tútù gbogbo hàn sí gbogbo ènìyàn. Nítorí àwa pẹ̀lú ti jẹ́ wèrè nígbà kan rí, aláìgbọràn, asáko, ẹni tí ń se onírúurú ìfẹ́kúfẹ́ àti adùn ayé. A wà nínú àràn kan àti ìlàjà, a jẹ́ ẹni ìríra, a sì ń kórira àwọn ọmọ nìkejì wa. Ṣùgbọ́n nígbà tí ìṣeun Ọlọ́run olùgbàlà wa àti ìfẹ́ rẹ̀ sí ènìyàn farahàn, kìí ṣe nípa iṣẹ́ tí àwa ṣe nínú òdodo, ṣùgbọ́n gẹ́gẹ́ bí àánú rẹ̀ yóò gbà wá là nípa ìwẹ̀nù àtúnbí àti ìsọdọ̀tun ẹ̀mí mímọ́. Mo ń bá wa sọ̀rọ̀ lórí bó bá fẹ́ràn ara ẹ̀ sí àtúnṣe lẹ́yìn ọ̀rọ̀ yìí. Ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ tí a gbọ́ yìí tí mo sì tún máa kà síwájú díẹ̀ sí. Bíbélì jẹ́ kó yé wa ní ẹsẹ̀ kẹta yẹn. Ó ní àwa pẹ̀lú ti jẹ́ wèrè nígbà kan rí, aláìgbọràn, asáko, ẹni tí ń se onírúurú ìfẹ́kúfẹ́ àtàdùn ayé. Ó là wà nínú àràn kan àti ìlara, a jẹ́ ẹni ìríra, a sì ń kórira àwọn ọmọ nìkejì. Títí tó wá di pé ìṣeun Ọlọ́run olùgbàlà wa àti ìfẹ́ rẹ̀ sí ènìyàn ó wá farahàn. Kìí ṣe gbogbo ènìyàn ló fẹ́ràn ara rẹ̀. Mo fẹ́ kẹ́ ẹ mọ ìyẹn dájú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run tí a kíyèsí. Ọ̀pọ̀lọpọ̀ máa ń fi ara rẹ̀ sí àwàdà, tí ọ̀pọ̀ sì rò wípé àwọn ọ̀rọ̀ inú ìwé mímọ́ kò le tó bí a ṣe ń kà wọ́n yìí. Ó wá tojú sú ni o. Ọ̀pọ̀ tó ní òun ti di àtúnbí, kò di àtúnbí o. Ọ̀pọ̀ tí ó ti yẹ láti di òṣìṣẹ́ ní ẹsẹ̀ kò fún láyè. Ìfẹ́kúfẹ́ ayé kò fàyè gbà. Ìrédè òru kò fàyè gbà. Ìwàkiwà ìbáyérẹ́ kò fàyè gbà. Ó sì ti yẹ kó máa wúlò fọlọ́run ti pẹ́. Gbogbo àwọn nǹkan wọ̀nyí òun ló ń dá ọ̀pọ̀lọpọ̀ dúró. Torí pé ìgbé ayé tí ẹlòmíì tó ń gbé kò setán láti kúrò níbẹ̀. Ọ̀pọ̀ mìíràn tí ó sì ń ṣiṣẹ́ ní ìgbàlá wọn ọ̀dá lójú. Ọ̀pọ̀ kan àrùn ọmọ náà ní ìgbàlá rẹ̀ ọ̀dá lójú. Kò lè sọ bó ṣe ní gbàlà. Kò lè ṣàlàyé nípa tá à ń pè ní ìwà mímọ́. Èso ẹ̀mí mímọ́ kò yé. Kò tiẹ̀ mọ́ tá à ń pè ní dídẹ bí Ọlọ́run àti bẹ́ẹ̀ lọ. Gbogbo àwọn èèyàn wọ̀nyí lónìí òun náà wọ́n sì ń fi àtúnbí yẹn wọ́n fi ń sorin kọni. Ìgbàlà yẹn wọ́n fi ń sorin kọni. Jẹ́jẹ́ mọ̀ pé èso á sọ ìgbàgbọ́ di bàìbàì mọ́ wọn lọ́wọ́. Ìgbàgbọ́ ó sọ di bàìbàì mọ́ wọn lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ tí ẹ wàá mọ odò tí ọ̀dọ̀ ọ̀run lásì. Ọ̀pọ̀lọpọ̀ kàn ṣe ni kò ti àyè wọn. Àwọn èèyàn lónìí yìí ẹ ti rí pé gbèrè bí àwàdà. Ẹni tó dàbí pé ìgbàlà rẹ̀ ó kàn ń ṣe rẹsúrẹsú díẹ̀díẹ̀ ó tẹ̀ ti bọ́ lọ́wọ́ ẹ̀ báyìí. Ọ̀pọ̀lọpọ̀ tí ẹ rí gbàlà ẹ̀ mọ́. Bó ṣe ń ṣiṣẹ́ ló ń dẹ́sẹ̀ ló ń ṣàgbèrè ló ń mọtí ló ń ṣoògùn ló ń ṣe gbogbo ẹ̀. Gbogbo àwọn nǹkan wọ̀nyí lọ̀pọ̀lọpọ̀ ń pọ̀ lónìí. Síbẹ̀ wọ́n sì sọ pé àwọn mọ Ọlọ́run. Ọ̀pọ̀ tó yẹ kí ó ti máa gbára Olúwa ní èṣù kò jọwọ́ wọn sílẹ̀ nípa ìwà àti ìṣe wọn. Lónìí pọ́ ti wà nílé Ọlọ́run ti pẹ́, ṣùgbọ́n lónìí wọn ò lè gbára Olúwa torí pé ìgbé ayé wọn kò yí padà. Ọ̀pọ̀ oníṣẹ́ ibi oníṣẹ́ ẹ̀ṣẹ̀ wá ń ṣe bí ènìyàn mímọ́ lónìí. Ọ̀pọ̀ onígbàgbọ́ ń fi owó ẹ̀ṣẹ̀ tu Ọlọ́run lójú. Nígbà tí ẹlòmíràn bá jó lọ síwájú pẹpẹ, ẹ rò pé èèyàn gidi ni, ẹ rò pé iṣẹ́ tó mọ́ ló ń ṣe.
gbogbo awon nkan won lo ti kunle Olorun leyin oro Olorun to n gbo ibade da ko yi pada ko si si atunse ona iyen gan lo le pe o gege bi omo Olorun jeje awon bi opo se n gbo oro Olorun to o je ijo loju pe opo ko to yese ogun bo se n gbo Olorun to bo se n lo church to koye ma lo le alawo koye ma lo le onisegun won oye ma lo we lodo won oye ma seto fun orisirisi oni o gba ile ijosin loni nje to ba wa ni ipo yi ibade da to ba le si pada o ya ni lenu pe loni ibinu ko ti tuwo loro elomi bi jibiti bi afowora awon pati ojojumo sise gbogbo e agbere mo oti ti won ta won lan lo church o te ba ti re akole mi le oti e kokko rerin rerin te patewo abi nbe elomi ba se bi apalo to so pe oluwa wa pelu nbe apalo e ri pe o mo nkan to nse nbe elomi ba si le oti to nlo nko awon orisirisi eh Jesus is Lord orisirisi nkan le si lo ti ko ti e je kan beru mo o ti si okan opolopo le debi

0: pe gbogbo ti oya ma ri ti oya ma gbo awon la ri loni ara ani leyin oro yi oyo satunse to ba se atunse joje mo wo pe okan re o bale bi pe badun tabi ku mo joje mo wo pe titi lai okan re a bale titi de odo olorun ni so loni yi opo lo pe ara won ni kristeni o gbogbo n ta n gburo gbogbo n ta n gbo ko se gbo gbogbo ana la ku n gbo radio gbogbo wa la n wo internet awon oro mi ti oye ka ti e gbo n la n gbo nu church onigbagbo na won pe ra won o nbe ba te gbe elomi won ni woli elomi won ni oluso aguta elomi won ni igba gbogbo awon nkan won yi e wo ara mo ma n so mo si tun ma n so emi so n dajo o ere pe oro bibeli ni gbogbo nti a n fidi re mule fun wa idi niyen beli nigba kan ri ajeru eyan bayi ajeru eyan bayi niwon gba ta wa je se ni isin so tun ye ka jeru eyan beye eje ka die si ninu owe titu ori iketa e ese ikefa e ti o da si wa lori lopolopo iyen emi mimo niyen o nipase jesu kristo olugbalawa ki a le da wa lare nipa ori ofe re ki a si le so wa di ajogun gẹ́gẹ́ bí ìrètí ìyá ẹni pẹ̀kún òtítọ́ lè ọ̀rọ̀ náà èmi sì fẹ́ kí ìwọ kí o tẹnu mọ́ nǹkan wọ̀nyí gidigidi kí àwọn tí ó gba ọlọ́run gbọ́ lè máa tọ́jú àti ṣe iṣẹ́ rere nǹkan wọ̀nyí dára wọ́n sì ṣe àǹfààní fún ènìyàn ṣùgbọ́n yàkúrò nínú ìbéèrè wèrè àti ìjiyàn àti ìjà nípa ti òfin torí pé aláìlérè àti asán ni wọ́n ẹtí ó bá ṣe aládàámọ̀ lẹ́yìn ìkìlọ̀ ìkẹ́mẹ́ àti ìkejì kọ́ ìjẹ́ àgbàdua bàbá wa ṣe òkùnìfọ́kọ rẹ̀ ẹ̀mí mímọ́ gbọ̀pẹ́gbà yẹn wa ó ti rán ọ̀rọ̀ rẹ sí wa o tí mo pe àkó rẹ̀ ní bí o bá fẹ́ràn ara rẹ sí àtúnṣe lẹ́yìn ọ̀rọ̀ yìí agbára àtúnṣe jó wọnú wa ní orúkọ jésù olúwa wa àmì ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 0800 233 947 96 ó tó di ọjọ́ mẹ́jọ ní orúkọ jésù.
1: Yéṣu mi bá wá
2: ìjọ ìyẹrẹrẹ di tuntun nínú kristi the new in christ evangelical church ìsọdẹ mímọ ìwà mímọ ìjẹrí ọkà lọjọwálógún àǹfààní wo lo ní kò jẹrí ayé kan wá sọ ẹmí rẹnu àbámẹgbẹyìn kò ní jẹ tèmi àti tiẹ àmì ìdí ẹrẹ tá a bí pé gbogbo ènìyàn sínú díẹ lára àwọn ètò òsìn wa tó ń wáyé ní gbogbo ẹka nílẹ yìí àti lókè òkun olú ilé ìjọwọ kalẹ sí ẹyìn ìbàdàn boys high school òdeon òkè bàlà ń bàdàn tẹlifóòn 0023 39 47 96 the new in christ evangelical church ló sọ pé ìgbàlọ kàrẹ ni ó dùn mọ bàyẹ rẹ.
3: Lagilu FM 96.7.

kábíyèsí ọlọ́run ọlọ́run ìwọ náà ni arúgbó ọjọ́ ìgbà ni ìwọ ni ìwọ ni o ògbèjà kí ẹ̀rọ bonijà ọlọ́run tó jẹ́ èmi ni ìwọ ni lánàá kábíyèsí ìwọ ni lónìí ìwọ náà tún ni lọ́la kábíyèsí ògún ni fún ẹ ìbágbà àwọn tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ ìbá àgbàlagbà ìbá ọmọ kékeré ìbá oyún ìbá àṣẹ́ẹ̀bí tí ọlọ́run jẹ́ kí ó máa gbọ́ mi torí ọlọ́run ló ní gbogbo agbára àti àṣẹ ọlọ́run tó mú òkú jáde nínú àlàyé tó mú àlàyé jáde nínú òkú mo fi orúkọ ọmọ kí wa káàbọ̀ sórí ètò láwùjọ àgbà lálẹ́ òní akínlóye olùmìdé lorúkọ mi akin ọmọ akin lójúde olúyọlé àwọn tí wọn dá mọ tipẹtipẹ wọn á pè ní akin kan báyìí lọwọlọwọ báyìí ẹkẹrin baálẹ nílùú ọjẹlẹyẹ níwájú ọfà igbó ìjọ àbílẹ lagilu ọlọrun ìwọ ni o kábíyèsí rẹ tí ò pín méjì lálẹ òní àwọn nǹkan kan àti nǹkan kan ṣe mọ pé òwe lẹsìn ọrọ ọrọ sì ni ẹsìn òwe bí ọrọ bá sọnù òwe la fi wà ẹ gbọ lálẹ òní ẹsìn bá mi túmọ rẹ torí wẹrẹ ìwé ẹ̀rí àgbàlagbà owó ọlọ́run ló wà èmi àti yín á dàgbàlagbà ò sì ní dàgbà àyà á dàgbàlagbà á darúgbó à ní darúgbó ìyà àwọn tí ń gbọ́ mi náà ti á jẹ́ ọ̀dọ́ ọlọ́run jẹ́ káwọn náà dàgbà ò ní dàgbà àyà àmọ́ o àwọn ìdọ́jẹ máa gbéga fún àwọn náà ẹja máa jọ ṣe ẹja tó máa kọ́ wọn o torí bí àbákọ́ wọn yóò dùn wọn jù torí ọlọ́run ló ní gbogbo agbára àti àṣẹ wẹ́rẹ́wẹ́rẹ́ ọmọ ọmọ rákòrò nígbà tó bá pọnpọnpọn lẹ́yìn ìyá rẹ̀ ìgbọ̀báyà yọmọ rákòrò ìgbọ̀báyà yọmọ gbé ẹsẹ̀ níkọ̀ọ̀kan owó ọlọ́run ló wà ó tí bá ń gbé ẹsẹ̀ kọ̀ọ̀kan ìgbọ̀báyà yọmọ rìn pẹ́rẹ́pẹ́rẹ́ ìgbọ̀báyà yọmọ sáré ẹ tí ó sọ pé bọ́mọ ṣe ń dàgbà tí ọba jẹ pé ó gbẹ́sẹ̀ lónìí bí ó sì gbẹ́sẹ̀ tí ó mọ̀ sáré ẹni tí ó sọ pé ọ̀la ọmọ sáré ọ̀la ọmọ rìn owó ọlọ́run kan ló wà bẹ́ẹ̀ ni ìwé ẹ̀rí àgbàlagbà owó ọlọ́run ló wà yóò fi lé èmi àti yín lọ́wọ́ láṣẹ ìdùmarè lálẹ́ òní ṣe mọ̀ pé ní ọjọ́ ajé tó kọjá àwọn mọ́gàjì mẹ́rin gbàǹkọ̀gbàǹkọ̀ ni wọ́n rólé nílẹ̀ ìbàdàn mọ́gàjì mẹ́rin ni wọ́n rólé ẹ̀gbọ́n kan lálẹ́ yìí bẹ́ẹ̀ ni mọ́gàjì ìkọ̀ọ̀kan ní agbolé kọ̀ọ̀kan sì ni torí ó ti pẹ́ ìbàdàn léètò kábíyèsí ọba wa tí ó jẹ́ pé àwọn ni wọ́n jàwé oyè wọ́n fi èèyàn joyè kábíyèsí ọba rasheed adéwọ̀lú ládọjà tí àwọn lọ́ba sì ṣùgbà àwọn tí wọ́n wà lẹ́yìn wọn kò sì sí jàǹbàdàn oyè òdìjà bẹ́ẹ̀ ni àwọn igun kìnní igun balógun àti igun ọ̀tún tí wọ́n jẹ́ lọ́ba lọ́ba wọn bẹ́ẹ̀ mọ́gàjì bẹ́ẹ̀ àwọn àgbàgbọ́yé bẹ́ẹ̀ tó jẹ́ pé bó bá ti kàn wọ́n lágbo ilé wọn a máa nǹkan kan ni o ẹ fi sọ wà àlàáfíà ni o mọ́gàjì méjì kò lè jáde nínú ẹbí kan bẹ́ẹ̀ ni bí mọ́gàjì kan bá ti wà ní agbo ilé kan mọ́gàjì kejì ò lè sí mbẹ̀ wọ́n jọjú ọkọ̀ kan náà bẹ́ẹ̀ ni ẹ lọ ṣèwádìí arùsáwáhùn bàbá sẹ́nitọ́ rasheed adéwọ̀lú ládọjà bẹ́ẹ̀ ni àwọn ní arùsáwáhùn mọ́gàjì ilé arùsá àti ìrí ẹlòmíì tó jẹ́ mọ́gàjì ilé arùsá bẹ́ẹ̀ ni n ò tiẹ̀ ní fi jẹ́ lẹ́yìn tó túmọ̀ sí pé wẹ́rẹ́wẹ́rẹ́ òun lè tò lójọ wà ìwọ tó bá jẹ mọ́gàjì ọ́fíìsì tó ní má lọ jàǹlé kábíyèsí má nílẹ̀gbẹ́ẹ́ kò ní jẹ́ lọ́ba lọ jàǹbẹ́ ó lè jẹ́ pé yùn gangan ni ó tàbùkù tiẹ̀ náà nígbà tí òye bá kàn ọ́ bí òye bá kan táyé lónìí tó bá ní ìṣòro fún táyé ó lè kankan lè lọ́la torí
àwọn nǹkan àti nǹkan kan ó rọ̀ mọ́ ní iwájú kábíyèsí olùbàdàn lè bàdàn láti gba àwọn ètò ti bẹ̀rẹ̀ ní wọn kò sí bẹ́ẹ̀ ọwọ́ alágídí ọwọ́ alọ́bẹ̀ wọ́n fẹ́ ka ẹ̀kẹ́ òjò wọ́n kàn wọ́n ń rìkọ́ọ̀dù ẹ̀ wọ́n sì ń gbo tí ń lọ fírí fírí fírí èèyàn báhùn mágàjì mẹ́rin ìlórólé níjọ ajé yìí táwọn afọbajẹ́ sì wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni kábíyèsí náà sì jókòó mọ́rẹ́mọ́rẹ́ tí wọ́n ń rẹ́rìn tinú wọn ń dùn sí gbogbo wọn kọ̀ọ̀kan tí ń ju òrùkẹ́ rẹ̀ lẹ́yìn tó túmọ̀ sí pé ìwọ gangan kì í ṣeré bí ọmọ olúgbọ́n bá jẹ́ lónìí wọ́n máa rẹ̀sà àrẹ̀sà lè jẹ́ lọ́la tẹ́ torí ẹbí kan náà jọ nìyẹn má lọ ọjà ń bẹ̀ má sì dàdúgbò yín rú gbẹ̀yìn sí máa nu labalábẹ́ àwọn mọ́gàjì tó jẹ ní ọjọ́ ajé ìfún lórúkọ wọn ní kọ̀ọ̀kan èjì èjì sọmọ síwájú dixon ìtùnú amójú ẹ̀rọ mi ọmọ alájà sọmọ síwájú.

0: bọ́ta kọ́ máa ń gbọ́.
1: Alhaji Sikura ní barista orunrin orunrin láti Èdùmarè iwájú tẹ kọjú sí ọkọlọ ojú ọdà adúrà yẹn ń bá yín gan. Gbogbo àwọn ọmọ tí ẹ fi sílẹ̀ àti ẹbí àti ará àti ìyàwó nínú ayọ̀ inú ìdùnnú òun ni wọ́n máa wà torí bẹ́ẹ̀ bá ṣe eré ilẹ̀ ìta ló ti kọ ìta tí wọ́n ó ti wà tipẹ́tipẹ́ tí àwọn ọmọ ilẹ̀ kàròjìdé sì rántí wọn bẹ́ẹ̀ ni ìwọ náà ṣe dáadáa lẹ̀ kò sí ẹ bá ṣe dáadáa tí wọn ò ní máa rántí lẹ́ẹ̀kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ orunre bàbá òkè akínlábí orunre baálẹ̀ ti bá ní baálẹ̀ wọ́n ti kọ̀ tán lẹ̀ bẹ́ẹ̀ ni téèyàn bá fi ṣeré àwọn nkankan àti nkankan yóò mọ̀ ṣeré sáwọn ọmọ rẹ̀ bàbá wa tánà tó ń gbèsè lẹ́nu ọjọ́ mẹ́ta yìí lẹ́kan alábí orunre wọn àwọn èèyàn ṣiṣẹ́ eré pọ̀ wọ́n fi tiẹ̀ náà ṣeré wọ́n bá dáadáa ìṣe òye wọ́n náà ṣe dáadáa lẹ̀ kò ṣe tí ò ní kú bẹ́ẹ̀ lo 200 years yóò fàyè lẹ́jọ́ kan ni bẹ́ẹ̀ ni bó lo 100 years ó fi àyè lẹ́jọ́ kan ni bọ́ọ̀jẹ̀ olóṣèlú ni o ọjọ́ ọ̀nàdẹ́bù ni o ọjẹ́ dókítọ̀ ni o bẹ́ẹ̀ ni èyí ò fi àyè lẹ́jọ́ kan ni ojú tíátà ni ojú olórin ni ó fi àyè lẹ́ agídí òràn ọlọ́run nìkan ṣoṣo òun ni báyìí ẹjẹ ń fi nọ́mbà wọn àwọn àmọ̀tẹ́kùn bíi méjì síta àmọ́ ń polú ọjà kí tó fi nọ́mbà wọn ta kí ó tó ti pé èmi àti mọ́gàjì agboolé ojú abẹ́rẹ́ àjọsọ̀rọ̀ sómi síwájú ń bọ̀.
2: Those who once cared for us is one of the highest honors to therefore give highest care to our elderly. Emerald Comfort Home is your sure bet. Oh yes, established to provide total care for our aged parents, the elderly. From time to time, Emerald Comfort Zone is your trusted ally. Itoju agbase koko se pataki. Bo se wa wu yin lokan lati se toju arugbo yin. Sugbon tayo si be gele le se ma janfani e ni Emerald Comfort Home. Won mo tarugbo nfe, won mo je to ye won, won ba siko to ye ki won gba toju. To fi mo ayewo ilera lore kore won mo rufe ere tarugbo se won si masiko to ye ki won nora Emerald Comfort Home opo eroja itoju arugbo lo wa nle gele bi won ti se loke okun e kan si Emerald Comfort Home loni ni Ajinde 1 Road 2 Junction beside transformer off Liberty Academy Road Akala Expressway Ibadan please call 090-7895-7698 email emeraldcomforthome@gmail.com Emerald Comfort Home exceptional care in a place you can trust.
3: Tell me how you like it.
4: Ṣe látọjọ́ Monday káwá fi weekend wá jẹ gbádùn lágbóṣá gbogbo lẹ́jọ́ nù. Ó wà bẹ́ẹ̀.
5: Ó jẹ sílé gbogbo ọmọ sórí. Má fi ṣe àgbà wọn.
4: Ètò tó ń múlò dùn lórí ńlágẹ̀lú 96.7 FM túnbọ̀ ọ̀nà àrà yọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán pẹ̀lú Kọ́láwọlé Adéníyì Coladex International ni yóò máa gbé wa kiri lágbóságbó. Abala àkọ́kọ́ labala ó wà ńbẹ̀ tá a ti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àyíyá. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀ abala tó máa máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ńbẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ́dà. Níbẹ̀ lẹ́ẹ̀tì máa béèrè onírúurú oúnjẹ tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí tẹ̀fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì Coladex International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàròdo 1000. Ó wà bẹ́ẹ̀. Ó máa ṣúpà.
6: Seeking quality healthcare education and a rewarding career in health sector? Then your future begins at Ibadan College of Health Technology, a federal government approved institution accredited by NBTE. Admission is now open into national diploma programs through UTME in the following courses: Community Health Technology, Paramedics Health Technology, Public Health Technology, Family Healthcare Technology. Candidates who chose other institution in UTME and scored a minimum of 100 should apply for a change of institution and course. Did I hear you say no? UTME? No problem. Applying for professional diploma programs in community health extension workers too. Health technician, pharmacy technician. We also offer professional certificates in junior community health extension workers, J2. Visit us today at plot 29 along Beja Street,
0: Jegede Olunloyo, Amuloko Road, Ibadan.
6: Apply now at icotech.edu.ng or call 0805-109-8329, 0806-998-0560.

0: sórí. Àtàǹbájì ìdìgbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
1: Ẹyin tẹ̀mí báwo ni o ṣe wá.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi lorúkọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́.
0: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Mìíràn máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000.
0: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Bàbá Ìgbàrú bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
7: Ẹran ó jí pépépé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìróorun sùn déédéé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adéríbú gangan adójúkọ People's Girl Grammar School 0803388108 àbí 0701821111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gbù bí èlùbọ́.

0: bí mo ṣe sọ bọ̀ lórí ètò láwùjọ àgbà àwọn òwe ní alẹ́ tòní ìkànnì yìí wọ́n ní ẹyin lòun tó bá bọ́ọ̀lẹ̀ kò ṣe é ṣàjọ ẹyin lòun tó bá bọ́ọ̀lẹ̀ kò ṣe é ṣàjọ nkankan àti nkankan ní àwọn bàbá wa àwọn màmá wa tí wọ́n fẹ́ fàyọ̀ tí wọ́n fi pa tó fi di òwe òwe sì ni o ẹ̀sìn ọ̀rọ̀ ni wọ́n fi ṣe ìkìlọ̀ fún àwọn kọ̀ọ̀kan àti àwọn kọ̀ọ̀kan ni nọ́mbà tí ẹ pè mí sí ẹ pè mí wọlé kí ẹ bá túmọ̀ rẹ̀ torí wọn fi òwe ṣeré 09123708675 ẹyin lòun tó bá bọ́ọ̀lẹ̀ kò ṣeé kó àwọn èèyàn tí ń kànlẹ̀kùn tí wọ́n bá ti kànlẹ̀kùn ìwọ̀n wọlé ẹyin lòun ẹyin lòun hello ẹ ti wọlé o.
1: Hello.
0: Ẹ mọ̀ kálẹ̀.
1: Ẹ kálẹ̀ sá.
0: Ta ló wà ń bẹ̀.
1: Ahmed láti Mọ́níyà ló sọ̀rọ̀.
0: Ahmed láti Mọ́níyà.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Mọ́níyà ọjọ́ ìdí òsè.
1: Mọ́níyà abúlé.
0: Ẹ.
1: Mọ́níyà abúlé. Akinyele lukago.
0: Mọ́níyà ọjọ́ ìdí òsè náà ni.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
0: Mọ́níyà ṣe mọ̀ pé ọ̀dà ẹ máa túmọ̀ òwe hàn.
1: Ẹyin lòun tó bá jábọ́.
0: Bẹ́ẹ̀ni.
1: Kò ṣe kú. Ká máa ṣọ́ ọ̀rọ̀ tá a fẹ́ sọ. Ìwé tó bá tábà ti sọ tán kò ṣe kó mọ́.
0: Bẹ́ẹ̀ni kí ni ìtumọ̀ rẹ̀.
1: Ká má ṣe sọ.
0: Ká má ṣe sọ. Mo ti yan tí mo fẹ́ yọ. Ẹyin lòun ṣe ẹ̀ tó bá bọ́ọ̀lù kò ṣe é kó nkankan àti nkankan inú bí mo sì fi ṣeré ẹnìkan tó ń kalẹ̀kùn. Hello. Táwọn àwọn bẹ̀ ẹyin lòun tó bá bọ́ọ̀lù kò ṣe é kó 09113708675. Hello.
2: Wa
0: aleykum salam.
2: Ẹ mọ̀ ní bí ọ̀nà ìjíṣẹ́.
0: Àmì táwọn àmì bẹ̀.
2: Abdulfatai Ọlọ́run wà ló ń sọ̀rọ̀.
0: Abdulfatai Ọlọ́run wà.
2: Ọlọ́run wà.
0: Ẹyin lòun. Bẹ́ẹ̀ni.
2: Ìṣe ń fi pé ẹyin lòun ni wípé tí èèyàn méjì bá ń jà. Tí wọ́n bá ń sọ̀rọ̀ ṣe làwọn. Tí wọ́n ń dá alákọ̀ọ́kọ́ ní ẹ̀kọ́ wípé à. Nítorí ń fa iyẹ̀ mẹ́jọ di wàhálà. Ẹyin lòun tó bá bọ́ lè tọ́kọ̀ mọ̀ sí kò mọ̀ sí sà mọ́. Ẹ mọ̀ sọ̀rọ̀ ayé lòun kí ni pé nǹkan ẹ bá sọ ní ẹ̀mọ̀ lókàlùkù ní ọ̀mọ̀ láti lè sọ̀rọ̀ sí ní lọ́jọ́ iwájú.
0: Ẹ ṣe ẹ ṣe èèyàn lè jó lóṣèlú kọ́ mọ́ sọ̀rọ̀ bla bla bla tí ó bá ti bọ́ọ̀lẹ̀ pẹ́ ó lè di tí wọ́n kò sá tí wọ́n mú dání ó lè di òwúyẹ́ bẹ́ẹ̀ ni èèyàn lè jẹ́ tọkọ tìyàwó ẹnìkan tó ń kalẹ̀kùn. Hello.
3: Hello ẹ mà kálẹ̀ o.
0: Ẹ kálẹ̀ o táwọn à ń bẹ̀.
3: Ẹ kú ètò.
0: Yes sir.
3: Orúkọ ṣe olóyè Kamaludin Alamu láti ní Gara Ẹdẹ Kasu.
0: Kamaludin Alamu.
3: Ẹyin lòun bẹ́ẹ̀ ń wò
0: yẹn.
3: Tó bá jábọ́ lẹ̀ kò sí kó mú.
0: Àbò ṣe é kó ni.
3: Àwọn kan náà sọ̀rọ̀ ní àná. Níbi ọ̀sùn ẹyin lòun ní tí a sọ mo ò tí ì rí kó ọlọ́run má jẹ́ kí adáran má jẹ́ àsọ̀rọ̀ sọ má jẹ́ àti ọ̀rọ̀ sọ má jẹ́ àsọ̀rọ̀ lórí àwọn tí ó máa sọ wa lóhùn. Orúkọ mi lẹ́ẹ̀kan sí olóyè Kamaludin Alamu láti Nígara Jébí Kásù.
0: Ẹ ṣe ọ̀tọ̀ ní sọ̀rọ̀sọ̀rọ̀ ọ̀tọ̀ ní sọ̀rọ̀sọ̀rọ̀ èmi àti àwòníṣòro sọ ẹyin lòun ẹyin ńlòun tí wọn bá bọ́lẹ̀ pẹ́ kò ṣe é kó tí wọn bá ti kó irọ́ ni ò lè rí kó bẹ́ẹ̀ ni ẹnìkan tó ń kalẹ̀kùn ẹyin lòun tó bá bọ́lẹ̀ kò ṣe é kó mo ti rí àwọn èèyàn lórí ẹ̀lò lórí fẹ́túkọ.
4: Ẹ̀lò.
0: Ẹ̀lò.
4: Ẹ̀kálẹ́.
0: Ẹ̀mọ̀kálẹ́
4: mọ̀. Ìyá ìgbà látòdì rẹ̀ mọ̀.
0: Ìyá.
4: Ìyá ìgbà látòdì rẹ̀ mọ̀ gòkè.
0: Mama ìgbà yìí.
4: Ṣé ìgbà tó ń pè ní ẹyin lòun. Ó pé oríṣiríṣi.
0: Ẹja
4: gbọ́. kẹyàn ko fẹ bu eyan ko fun ni ebu ara ko ba ti le bu ebu ara to ba wonu demo ko ni gbagbe ohun de ti so ohun ti so ti o ti gbagbe ko ti so le no pe ni eyin lo to ba panle ko ni je ko se ti se to de le se ka ti pe kẹyàn mu ofofo to ru to lo se ko ba ti le so ba yi to ba ti le gbe loro pe be ko ti a ti se to le se pe mi se ba ni so ba ko de ti di mu
0: Mama Ibrahim, mama. Olorun ni fi Ibrahim gba wa lekun. Kẹyin to bi omo, o ko kan lo nje. Iya Ibrahim po ni odire mo. Abi Iya Ibrahim opo ni odire mo. Ke lo ko yin, ke lo ko yin.
4: Okay. Iya fa ba se de wa yin.
0: ese
4: eba
0: e ma be to bo se ri owe un gangan mo fi n koyan ni janu ni pe soro enu re so ma jore bo lese ma je kore bo lese bi o si manu mo si n bo je bulu oja
5: Asa beyan lowo loro bi kon koyokoto bala fi o basiko da abi so wa da ni airorunsun ara tita sagun eyan me dagba pupo ko ma rin kogekoge eyan ma le gba pa tese ki won ma gbeyan sega kore ma oye ki nkan ma rin ninu ara ogbenu ifunpa giga iseto katalese won ma kan eyan gogo ki bata o sese bo lese eyan ko ma mo ko ti bo eyan ma ru ma gbe opo lo ti lorisi risi ogun sugbe ti oro na abayo ona abayo ti wa bayi o kan si le se toni aba etkia kokoro nu eje ora nu eje pajapaja aya ji jaje dijeli aile mi dada idakole ko ma kun ma le dede ara ma gba pepepe ara ma legun igbese kan man kia ni pataki kata de gbegbese ni kiakia eda wa la parapa ni gbadun aye o se ni tin be laye ti oni tin dalamu ara gba lo le nbe faye o lati ma be arun sapa ma si kan si toni aba etkia egbe le baba lam adesina gomina pile oyo tele ni felele nbadan e ka le ise mo join lola complete iworo di badan telephone 08033715988 08033715988 enter tajware lo ma toni

Ọ̀yọ́ ti kórè rẹ̀ dé ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́jọ́ kan tí yóò máa wáyé ní ọjọ́ kẹtàlá oṣù kẹjọ ọdún 2026 ní ọba Kínní Modern College Ọ̀rẹ́ méjì Mọ́kànlá Ìbàdàn níbi tí a ti máa láǹfààní láti fojú rí pẹ̀lú àwọn olùdarí àtibá University Ọ̀yọ́ títí lórí EBC tí wọ́n ti máa dá wa lẹ́kọ̀ọ́ nípa ọ̀nà àtọ̀.

se mo pe ojo nsare ko du de ni kankan gbere gbere si ni ojo nsare gan gan mo ti ri awon lori facebook ti lagilu won do ti wa ni pe awon ni fuale mori eyin na assist eyin na fish ariya won e kwe to sa evangelist fell isel adebola mori won mo ne kale kwe to popo lasikiru won e kwe to sa omolara iyakom mo ne kwe to adeboje yusuf oladimeji eyan wa ni mo ne kale o ba mi ojo ni ti wa oyeleke adesina mori won ayomide onimoto lati lanlate won ne kwe to ayomide onimoto lati lanlate ese jamiyu olalekan latif won ne kwe to eku ise o lati ilu edo ni badan olare waju miki omo ibile mukiyin abidemi adisa won ne kale o eku eto iko kan ni won wole were were mo so fa mu ni ojo aje to koja lo yi magaji bi won se po to se mo pe awon mefa oni mo je magaji be ni tori won se nise pe ko le dun ko le ra ko le ni arin ni be ni magaji bi won se po to merin ni olohun ni oro ti an fi wa lenu wo ko won bo si oju re mo si fi sere won pe magaji Olusegun Emmanuel Ogun Yemi Ombembe bene awon ni Ogun Welu compound ni oke adu won je oyin jona bene Oloye Akim Olalekan Alade won jo oyin jona oju abere compound ni Nalende bene won rule o won se ogun nto won o se won keke won se gbe si le won be ni be mo se so yi Oloye Aderin to Adesoji ana won jo yi njobe nijo Monday be ni won ju sere ile ti won na won keke sibe ni ojo Monday be ni Oloye Adewale ti a mo si Iduwu Akamu ana ne magali magaji wa agbole abunde abunde yi abunde balembe magaji nbe gbo ti mo so na won ni bale won si ni magaji tori magaji o duro bayi bale ri o si duro bi en se ni bi en se sinu ile badan o fe dada eto si wa nbe ni ko ki jiji unu fi so pe ko se nti Olorun o le pe yo joye un ni agbole kan ti o ba ti lo ko amọ ma binu lo ma ja ni afin Olubadan le Ibadan gbogbo aye lo ngbe gbogbo lo nwe to ba kan wo na tabo kan mo re te ba ti jatuka eyin lohun to ba bole ko se ko iyen ni imoran leyin igba na kabisi to ma so agbo loba loba to nbembe pe ma tori pe agbole yin o fe mo wa nkan ta nbe lagidi o fe gbale lagidi to wa rule bi magaji looto eyan o suru lati joye ama ileke o dun bo lorun eyan eyan baun awogede ngbe eje so awon amotekun ko ni to won miji namba won re ekole amotekun won ni set won se ni ilu kokan ijo abile kokan oni te ba ni orire orire ti nkan ti sele njo ni magaji won ti ba so pe magaji won ki sise magaji bi magaji na si ni tori magaji ile Ibadan ni amujuto amujuto ile kokan agbole kokan nile Ibadan awon amotekun ri ti ele ni namba won lowo orire Oladejo Johnson Oladejo Johnson 081 01 34 49 55 orire Oladejo Johnson
081 01 34 49 55 number one. Suru lere, suru lere. Ola di ipo yo olusola, ola di ipo olusola. Number one. O ne o 60 40 34 88. Suru lere. Ola di ipo olusola. O ne o 63 40 34 88. E ma fi sere, ma gaji oto. Àwọn àmọ̀tẹ́kùn wọn dúró wáwáwá bẹ́ẹ̀ ni yìí ń sọ pé àwọn tí wọ́n dúró ti wà lórí ètò láwùjọ àgbà àti láyé ìjọun. Láwùjọ àgbà ń talé òní, ayé ìjọun ni ti alé ọ̀la. Bẹ́ẹ̀ ni kí ni àwọn ká ayé ìjọun ẹ̀pọ̀ ni alé ọ̀la. Mọ́gàjì Asmiyo Adépọ̀jù Adéorí Ààrẹ̀gbọ́ Mọ́gàjì ilẹ̀ Ìbàdàn. Bẹ́ẹ̀ ni ojú òní ti yẹ òkè Àdó Nìbàdàn làgbólé wọn wà. Alhaji Basunu Saidi Rufai Jabi ọmọ Baálẹ̀ Rufai fi Jabi Baálẹ̀ òkè Aláró tí wọn kúnjú ní kọ́lọ́mọ gba àbọ̀ wọn. Ojú òsì ni tí wàá Mọ́gàjì Adéníjì Látífì Ẹnilẹ̀ Mọ́gàjì Ẹnilẹ̀ Tálẹ̀ Padà ní Bọ́ǹfọ̀tò Ìsàlẹ̀ Òsì. Ẹ ṣé o. Alhaji Sọ̀búrú àwọn ìpè Sàbúrì ọmọ Alhaji Akẹ́sọ Akúnméjì àná mọ̀jọ̀wà Lábọ̀wọ́ ni ojú òní tí Alhaji Isaka Ìlà Ekujowo ààrẹ tí mọ́ni ààrẹ ní gbogbo àdúgbò Palupo Kingdom. Ṣe mọ̀ pé àwọn gangan wọ́n wà ní ìṣọ́ páàtì. Ẹ ṣé o. Ojú òní tí Alhaji Mọ́gàjì Ramani Abiola Dàájí tí gbogbo èèyàn mọ̀ sí Mọ́gàjì ilé Sàdó Ẹkú Àdótì Odò Yẹni wọ́n wà. Olóòní fi ń sílẹ̀. Àpapọ̀ ẹgbẹ́ National Association of Abba ti bẹ̀ ní Abba Aládé Ọlọ́ṣọ́gbó Ìbàdàn lábẹ́ aláṣẹ Dr. Mọ̀rúfù Aláyẹ̀dẹ́ Àpẹ́sìọ́lá ní Ọlọ́ṣọ́gbó. Ẹ ṣé o. Ẹkú Àdótì Mọ́gàjì Tìtọ́ Adébíyẹ̀ Mọ́gàjì Ọ̀gbọ́gbà ní ìyànà oríta pinni àwọn ni aláàfin ń gbogbo arímọ. Ẹ ṣé. Ẹkú Àdótì torí gbogbo wọn ìkọ́kẹ́ ìjèjì ni wọ́n dúró tì wá. Ọlọ́sìn máa dúró tì ẹ̀yìn náà kò ní fi ń sílẹ̀ láti ìdùbà rẹ̀ torí gbogbo wọn dúró tì láwùjọ àgbà àti láyé ìjọun. Torí bí a ṣe dúró náà àwa náà sì rí wọn mò fi wálẹ̀ ọlọ́run fi ẹ̀yìn náà lẹ̀ láti ìdùbà rẹ̀ torí wẹ́rẹ́wẹ́rẹ́ òun ni wọ́n ń ṣe. Alhaji Àtẹ̀mítọ́pẹ́ Nautical Food Cartoon ni Ọmọ́wùmí lójú odò Ọmọ́wùmí tó kọjú sí ìsọpákó Ọmọ́wùmí. Ẹ ṣe. Ẹkú Àdótì nọ́mbà mi rí 08062 44 0996 tàbí 08058 35 0994 nọ́mbà mi nù ní alẹ́ ọ̀la lórí ètò láyé ìjọun. Kí ni àwọn nǹkan ayé ìjọun tí ó sì máa wò ná tí ó sì máa wò níran torí àwọn ọmọ wa. Èmi àti yín àtúntò gbètò lọ́la ni. Ẹ má gbàgbé o. Èmi àti Mọ́gàjì Agboolé Ojú Abẹ́rẹ́ ní iná Lindé káàyò lè gbà wá dáadáa ó di ọjọ́ mẹ́jọ lórí ètò láwùjọ àgbà. Bẹ́ẹ̀ ni torí wọ́n dúró láti sọ̀rọ̀ àwọn nǹkan kan àti nǹkan kan tí ó rọ̀ mọ́ Agboolé wọn ní iná Lindé ilé gbàǹgbà ní iná Lindé. Mo fi ṣeré ìwọ náà má fi Agboolé rẹ ṣeré. Mo sì mọ̀ pé bí a Mọ́gàjì bí a ṣe ń darapọ̀ mí ètò láwùjọ àgbà wọ́n sọ ìdùnnú wọn pé àwọn fẹ́ mọ tán àdúgbò àwọn ṣe ni àwọn ò ṣe tán láti ba àdúgbò àwọn jẹ́. Bẹ́ẹ̀ ni Mọ́gàjì Asmiyo Adépọ̀jù Adéorí Mòdù wa mú ni pé báyìí Olúbàdàn lẹ̀bà náà sì rèé bàbá mo fi ṣeré mọ́ bàdúgbò rẹ̀ jẹ́ máa tún bẹ̀ ṣe ni má sì di ajagunbalẹ̀ tàbí kí ìwọ gangan kọ́ jẹ́ pé ìwọ ni wọ́n máa lò. Gbogbo Mọ́gàjì ilẹ̀ Ìbàdàn wọ́n sì ń ṣe dáadáa àwọn baálẹ̀ wọ́n ṣe dáadáa àwọn olóyè ilẹ̀ Ìbàdàn wọ́n ṣe dáadáa
won fi sere awon iyalode na bakan na won se dada won fi sere akin luye olumide loruko mi akin o ma akin lojude oluyole ekerin bale ni luwo jeleye ni waju ofa igbo o daro

0: Lagelu FM, jaga bago boletio, maruancho. Lagelu FM 96.7.
1: Dede asiko yi o gbogbo eyin te ngbo mi nile loko oruko temi o yi pada o omolara abosede adebanjo si gbogbo yin mo si iyara le mi je mo ni alejo pataki kan nile loni onisegun agba si gbogbo eniyan mo daada baba ibaruba ti gbogbo aye mo si oba isan ara mo di adugbo omolete ni badan leyin ile baba adedigun opposite people's girls grammar school mo ri awon eniyan ti won ro ketiketi idi niyi ti mo fi so wi pe agbodo se iforowanilenuwo fun baba yi e ba nki awon eniyan ka bo
2: e ku dede akoko yi gbogbo eti to ba la nfani ati ma gbo mi gege bi atokun ti wi baba ibaruba lo ko mi gbogbo eyan si ma pe mi ni oba isan ara ise la se debe o odun ni mi mi isa imo foloko gbogbo awon eti to wa si n gbo mi ri o mo wi pe ki se tuntun ni osupa loju orun ki n to teso waju e kokko gbo ero bani soro 080 33 88 10 08 tabi 070 18 21 11 11. O ti pe ta ti n pa oyinbo je nbo ko fo be ni ko ni fo elewe are mo la wa o itoju gbogbo ara aye pata la siyan laayo ise ta mo ta ko ta daye ba ta si wadi ijinle si na lo so wa do lokiki taye fi n pe wa ni baba ibaruba loni a tun jo soro lori awon kankan abi meji e wa nkan fi ledi abi ke fi dile nkan alaafi ara wa ko ni gbon danu gbu bi elubo
1: baba ibi ti mo ti fe bere gangan ni wipe kini yoruba npe ni elewe are mo
2: e se atokun be eyan ba ti n ja ewe to n sogun efori ogun narun ogun maropa marose ogun inu lilo ogun laku egbe ka ma rin ko ma tini gbangban bi eni fe subu ka ma rin tage tage ka ma mi loke loke ki to o ma po tabi ko mo salai to ko di wipe oju nsu abi nkan la go lori eyan ati gbogbo n to je mo n ta fi lalaafia laye ta wa n fe wi ategbo ti bile awon baba wa se iru ewe yi ni won n pe ni elewe are mo awon ti won n se ona balaafia o ti wa ni je be
1: baba e je ka sare wo awon aisan ti n da emi awon eyan legbodo lakoko yi tabi ti n so awon eyan di arugbo osan gangan
2: e se atokun opolopo aisan ni n so awon eyan di alaabo ara telomiin si ti darugbo koja ojo ori e lakoko aisan kan nbe ti a n pe n laku egbe awoka losan losan fasan fasan awon aisan to ni se pelu inu eje to je pe kokoro inu eje ni yo ti kagbako ti o mo ko ba eje ara eda eyan ti awon san ti n be lara ofin ni raye rin debi to ye ko raye rin de ni o ba di pe eni to ye ko rin buso meji pelu erin ni o ni le da opo na meta rin ti o fi mo mi gule gule elomiin si re won mo fa wonu moto won mo gbe bigba ti an ba n wa po ewa ni elomiin to ba rin die yo mo mi gule gule elomiin o si mo so wipe egbe kan n dun ohun to ba fowo kan abi ti o ba fowo kan aisan kokoro inu eje ni itu tawo kana si n pa osi latẹyin wahala ti kokoro inu eje dalẹ opolopo yo ma so pe apa kan ori n fun awon yeyeyeye ni gbogbo igba elomiin si re to je wipe yo mo ri nkan bi kurukuru abi pe ifi abi ile ti fe su losan gan elomiin a si ma pariwo wipe to n ba sun ati didi o ma wuwo bi igba ti won ba gbe gige duka ori ibusun gbogbo n ta n so yi aisan ni arun ni ati ka toju e nigba telomiin ba n lo awon ore re o mo duro de ni ese elomiin o si se jakute debi pe bubo bata le ko ni mo bowo bata ko ni mo elomiin yo mo te okuta mole ko si ni mo ko n to okuta mole aisan ni ta gbodo mojuto bo ba ti di pe eyan n sun loru eyan n ji eyan n seyo bi igba merin marun mefa kile o to mo o gba furasi opolopo okunrin si ni o se deede nile mo opolopo ejo be la ti ri lori ayelujara lori imu mawuran eko mi o se dede eko mi o se dede elomi se kan sun lo won ati e ma fe elomi se yeye awon baba ti ati han bi awa atawa ta n soro yin na awa na o salai mo moju to ra wa awon baba awa o loko won lodo won si soju si won lodo awon iyawo won elomi nu won gan o ni iyawo eyo kan meji meta merin abi ju be lo tawon iya na o si mo wo tan tori n ti han fe wo n ta ti wa nle ọpọlọpọ ọmọkùnrin ló jẹ wípé nkan didun tó jẹ àti bó ti lora rẹ àtọpọlọpọ àìsàn tó kó nílé ìgbọ̀nsẹ̀ àbí ilé ìwẹ̀ àbí ibi tí wọn ò tọ́jú dáadáa ló ti sọ ẹlòmíì di lákùrẹ̀tẹ̀ tí ò lè pè pẹ́pẹ́pẹ́ mọ́ ọpọlọpọ ẹlòmíì ló jẹ wípé apá kan rẹ báyìí àtẹsẹ̀ kan yóò mọ gbọ̀n rírírírí bí bá sì ti ń gbọ̀n bẹ́ẹ̀ àfi ká mójútó torí pé bòmí mọ́ra kí n pa ẹ́ lórúkọ tá à ń pe àìsàn tún mi ilẹ̀ kí n fi ẹ́ lẹ̀ lórúkọ tá à ń pe àrùn o ìwọ náà ó tu síta ni pé nǹkan báyìí ń ṣe mí o bó o bá dọ́dọ̀ wa bàbá ìbàrùbá ọba iṣan ara ní ẹ̀yìn ilé bàbá adédìbú lọ àdojúkọ people's girls school tó wà ní mọ̀lété nìbàdàn ibẹ̀ la wà tá à ń fàwọn òyìnbó ń jẹun kò fọ́ kò sì ní fọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa nílẹ̀ nàìjíríà pàápàá nílẹ̀ yorùbá ni wọ́n máa ń ba iṣẹ́ tẹ́ni ẹlẹ́ni ń ṣe jẹ́ iṣẹ́ tèmi ti ṣe láti ogójì ọdún àtọdún mẹ́rin tí mo wà lẹ́nu rẹ̀ yìí làwọn kan ó kàn gbé báàgì wọ́n mọ kiri gáréèjì ní ìwòrò odù lọ́jà bá láyẹyẹ ní mọ̀kó ní bẹ̀rẹ̀ àti káàkiri pé àwọn ni bàbá ìbàrùbá o bàbá ní káwọn báwọn mérò wá sí mọ̀lété mo ní eléyìí èrò tó wá gan àti ìdán ló ń tán àárín èèyàn kankan ń ṣe o àwọn tí wọ́n sì ń ṣerú iṣẹ́ bẹ́ẹ̀ tọwọ́ tó bíi méjì ọkùnrin méjì inú wọn tọwọ́ tó àfimú wọn dánrin náà ni a sì fi hàn jófin iléeṣẹ́ wa ò sì sí lórí òkè ìsàlẹ̀ lọ́fíìsì wa wà ibi tá a wà láti dúró àti wà náà la wà tẹlifóònù wa náà ni tẹlifóònù wa aṣọ oògùn míì tó kọjá ewé arẹmọ kára ó yá gágá kéèyàn ó lu ayé pẹ̀lú ìgbádùn ẹni tí ò tí ì kú ló ni gbóòkè ọ̀hún àti gbóòkè yín àwọn irú àwọn ọmọ ìta àti wá kìlọ̀ fún tí wọn ò gbọ́ lọ́wọ́ ba méjì nínú wọn bàbá ìbàrùbá ò pé méjì ọ́fíìsì wa ò sì pé méjì kò sí lórí òkè ìsàlẹ̀ ló wà lẹ́yìn ilé bàbá adédìbú ní mọ̀lété nìbàdàn tẹlifóònù wa ò sì yàtọ̀ tẹ́ ẹ fi ń pè wá látijọ́ yìí òun náà là ń lò táwọn èèyàn fi ń pè wá 08033881008 ẹgbọ́n yun lẹ́ẹ̀kan sí 08033881008 tàbí 070182111 070182111 bàbá ìbàrùbá lẹ́yìn ilé bàbá adédìbú ní mọ̀lété nìbàdàn ó dojúkọ people's girl grammar school níbẹ̀ la wà bọ́rọ̀ bá dọ̀rọ̀ là kó ègbé àbí tí wọ́n ń pè ní tọ̀ ṣúgà àbí kí fúnpá èèyàn mọ́ ga àbọ̀rọ̀ ojú àbí tí ọlọ́run mọ̀jẹ̀ arógun rọpárọsẹ̀ àbá

0: olúùlú ìpínlẹ̀ Ọ̀yọ́ arígbọ́ wípé ìṣẹ̀lẹ̀. Ó ṣe o, arábìnrin kan ní ọdún 23 Comfort ogun ọkọ̀ ẹ̀pa Olúṣẹ́gun nílùú Ìbàdàn tí ṣe olúùlú ìpínlẹ̀ Ọ̀yọ́. Arábìnrin kan ní ọdún 23 Comfort Ọlájúmọ̀kẹ́ Ọlálérè Tinubu ilógun ọkọ̀ ẹ̀pa Olúṣẹ́gun Tinubu ẹni ọdún 39 nílùú Ìbàdàn tí ṣe olúùlú gbọ́ wípé ìṣẹ̀lẹ̀ yìí ló ṣẹ̀ nígbè yìí ní agbègbè Adégbayì nílùú Ìbàdàn láago 10 alẹ́ ọjọ́rú 30 oṣù kẹwàá ọdún tá a wà yìí. Àwọn tọkọtìyàwó yìí ni wọ́n ti fẹ́ra wọn sílé láti ọdún mẹ́ta sásìkò yìí tí wọ́n sì ti bímọ méjì fúnra wọn. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe fìdí ẹ̀ múlẹ̀, Comfort wọn ló ti ọkọ̀ ẹ̀ síta o tí kò sì sílẹ̀kùnú ilé fún èyí tí wọ́n ní ó ṣẹlẹ̀ látàrí gbọ́nmisí omi òtútù wáyé láàrin àwọn méjèèjì èyí tó fa ìjà tí ó sì gun ọkọ̀ ẹ̀ pa. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe fìdí ẹ̀ múlẹ̀, àyí tí àwọn ọlọ́pàá gba ìpè ní aago 10 kọjá ìṣẹ́jú mẹ́ta alẹ́ o èyí tí a wá rí gbọ́ pé ìjà yìí iná bí awuyewuye láàrin àwọn méjèèjì tí ó sì gun ọkọ̀ ìgbà tó fi gbé ọkọ̀ dé ilé ìwòsàn wọn ní òkú ni wọ́n gbé wá. Nígbà tí arábìnrin dé àgọ́ ọlọ́pàá ó ní ọkọ̀ òun ni ó fẹ̀sùn kan òun pé òun ti ilẹ̀kùn yàrá pa nìkan bí aago 2 àárọ̀ di aago 7 ìrọ̀lẹ́ èyí tí ọ̀rọ̀ yìí sì bí awuyewuye láàrin àwọn méjèèjì tí ọkọ̀ yìí sì wà gbá òun létí mọ́lẹ̀ ibi tí òun ti ń fún ọmọ tóun gbé lọ́wọ́ lẹ́yìn. Wọ́n ní lẹ́yìn náà ni àwọn ará tí wọ́n jọ ń gbélé wọ́n parí ìjà yìí fún wọn ṣùgbọ́n pàlàbìrí níyàwó yìí ó lọ gún ọkọ̀ ẹ̀ ní ọ̀bẹ látẹ̀yìn níbi tí ọkọ̀ sùn sí kọ́ tó gbédé ilé ìwòsàn. Ó ti jọ́ lọ́hùn nípè wọ́n ní wọ́n kọ́kọ́ lọ fi ọ̀rọ̀ yìí tó àwọn ọlọ́pàá gbagi létí lẹ́yìn náà ni wọ́n taari ọ̀rọ̀ náà lọ sí ẹ̀ka tó ṣèwádìí ìwà ọ̀daràn ní ìyàgànkù nílùú Ìbàdàn lójú náà ti tẹ̀síwájú. Ó ṣe o, arábìnrin kan ní ọdún 23 Comfort ogun ọkọ̀ ẹ̀pa Olúṣẹ́gun nílùú Ìbàdàn tí ṣe olúùlú ìpínlẹ̀ Ọ̀yọ́. Arábìnrin kan ní ọdún 23 Comfort Ọlájúmọ̀kẹ́ Ọlálérè Tinubu ilógun ọkọ̀ ẹ̀pa Olúṣẹ́gun Tinubu ẹni ọdún 39 nílùú Ìbàdàn tí ṣe olúùlú ìpínlẹ̀ Ọ̀yọ́ arígbọ́ wípé ìṣẹ̀lẹ̀ yìí ló ṣẹ̀ nígbè yìí ní agbègbè Adégbayì nílùú Ìbàdàn láago 10 alẹ́ ọjọ́rú 30 oṣù kẹwàá ọdún tá a wà yìí. Àwọn tọkọtìyàwó yìí ni wọ́n ti fẹ́ra wọn sílé láti ọdún mẹ́ta sásìkò yìí tí wọ́n sì ti bímọ méjì fúnra wọn. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe fìdí ẹ̀ múlẹ̀, Comfort wọn ló ti ọkọ̀ ẹ̀ síta o tí kò sì sílẹ̀kùnú ilé fún èyí tí wọ́n ní ó ṣẹlẹ̀ látàrí gbọ́nmisí omi òtútù wáyé láàrin àwọn méjèèjì èyí tó fa ìjà tí ó sì gun ọkọ̀ ẹ̀ pa. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe fìdí ẹ̀ múlẹ̀, àyí tí àwọn ọlọ́pàá gba ìpè ní aago 10 kọjá ìṣẹ́jú mẹ́ta alẹ́ o èyí tí a wá rí gbọ́ pé ìjà yìí iná bí awuyewuye láàrin àwọn méjèèjì tí ó sì gun ọkọ̀ ìgbà tó fi gbé ọkọ̀ dé ilé ìwòsàn wọn ní òkú ni wọ́n gbé wá. Nígbà tí arábìnrin dé àgọ́ ọlọ́pàá ó ní ọkọ̀ òun ni ó fẹ̀sùn kan òun pé òun ti ilẹ̀kùn yàrá pa nìkan bí aago 7 àárọ̀ di aago 7 ìrọ̀lẹ́ èyí tí ọ̀rọ̀ yìí sì bí awuyewuye láàrin àwọn méjèèjì tí ọkọ̀ yìí sì wà gbá òun létí mọ́lẹ̀ ibi tí òun ti ń fún ọmọ tóun gbé lọ́wọ́ lẹ́yìn. Wọ́n ní lẹ́yìn náà ni àwọn ará tí wọ́n jọ ń gbélé wọ́n parí ìjà yìí fún wọn ṣùgbọ́n pàlàbìrí níyàwó yìí ó lọ gún ọkọ̀ ẹ̀ ní ọ̀bẹ látẹ̀yìn níbi tí ọkọ̀ sùn sí kọ́ tó gbédé ilé ìwòsàn. Ó ti jọ́ lọ́hùn nípè wọ́n ní wọ́n kọ́kọ́ lọ fi ọ̀rọ̀ yìí tó àwọn ọlọ́pàá gbagi létí lẹ́yìn náà ni wọ́n taari ọ̀rọ̀ náà lọ sí ẹ̀ka tó ṣèwádìí ìwà ọ̀daràn ní ìyàgànkù nílùú Ìbàdàn lójú náà ti tẹ̀síwájú. Ó ṣe o, arábìnrin kan ní ọdún 23 Comfort ogun.
1: Mo fẹ́ kẹ́ gbọ́ ṣe rí pé mo plé ẹ̀ léraléra tí wọ́n ní ó ṣe o. Ó ṣe o arábìnrin kan. Mo fẹ́ wá béèrè lọ́wọ́ yín torí ká tó lọ sí èyí tí ó ṣẹlẹ̀ ní East eléyìí ti ṣẹlẹ̀ ní Monday ní East àwọn tán ṣe báwọn eléyìí tiẹ̀ ti fẹ́ra wọn pẹ́ díẹ̀ àwọn eléyìí tiẹ̀ òun àtọkọ ẹ̀ ṣì máa rí social media ṣì máa plé ẹ̀ òun àtọkọ ẹ̀ fẹ́ra wọn kò dì ju oṣù mẹ́ta lọ Sarah lorúkọ ẹ̀ ó dẹ̀ gun ọkọ ẹ̀ pa ẹ ṣì máa rí ibọ̀ social media ń bọ̀ nà ṣàbáwá dalẹ̀. Mo fẹ́ béèrè lọ́wọ́ social media ẹ ní sùúrù ẹ má wọ́rẹ́ àwọn èèyàn máa ti máa rí ẹ máa jẹ́ káwọn èèyàn rí ẹ máa jẹ́ káwọn èèyàn máa wò ó ẹ ní sùúrù ẹ lọ sórí Facebook o ẹ máa rí o kí ló dé tó fi jẹ́ pé nǹkan díẹ̀ báyìí ẹ ti gbé kinní ilé mi kí ni nǹkan tó ń fà á. Dọ̀sí mi pé ọkọ àtìyàwó ò lè jọ ní gbólóhùn asàn wọn àbí báwo lọ ṣe ń pè tẹ bá wà lórí Facebook ẹ máa rí social media ń plé ẹ díẹ̀ díẹ̀ bọ́tú mi ò ní fẹ́ kó sọ̀rọ̀ nísìn.
2: e wo bi to ohun gan to e wo ko oko e ti ku oko e ti subu lule o ti ku o ti yo ahan sita tori ogun ni obe ni kun ohun yen lo tun wa nbere to tun wa so fun yen pe ko joko ba hun gbe o wa mu oko idani lowo o nse gba o nsawo sugbon orun yen kan fi lagalagalagalaga o ti ku eni to sese fe ti o ti pe osu meta east ni kini ma ka jade fun yen le o wa lori social media nbe yen kini nkan to sele gan does it mean pe a kan sare rira wa a kan fe ra wa ni ko si ife yen because emi bi ni pe ti ife ba wa mi o ni fe ki mi o ni fe se eni temi ati ejo n se ife ki ni mi o ni fe ri eje ni ara e but ko ye mi mo se ife gidi si wa laye ya bi ife etan abi ko ye mi e wo bi orun oko e se n fi ligaliga e social media ni suru e si ma show e o ni suru a si ma pada sibe o mu wa fe bere lowo yin ki wa ni nkan to nfa wahala ki lu kin to lo sodo iya togo ata awon daddy uk ati uncle bj ki ni nkan to nfa gbogbo radarada ina what exactly ki mo fe gbe ipe eyan marun ka to wa bo si eto mi ka to wa bo si oda won eyan wa hello olùṣọ́ ẹ̀ka lẹ́sà.
3: Bàbá mi àlàáfíà fún yín.
2: Àmì.
3: Kò lè má rí bẹ́ẹ̀ bàbá mi.
2: Ah.
3: Lọ́wọ́lọ́wọ́ báyìí kò sí ìfẹ́ mọ́.
2: Olùṣọ́ ṣé ẹni kò sí ìfẹ́ mọ́.
3: Ìjábọ̀ nígbà kan pé ìfẹ́ pípéèlì ló wà. Rate tí owó ọkọ fi ń dáwọ́ nígbà tíyàwó bá wà lójú ọ̀dà yóò yàtọ̀ sí ìgbà tíyàwó wọlé. Ìyàwó sì máa fọkàn sí pé ọkọ ṣe náwó fún òun nígbà tó wà ló máa kọ̀túta àti máa lọ sí ìfẹ́ yẹn máa dìgírì that's one number two how many of them the one who so bold láti sọ fọlọ́run pé let that will be done in this marriage today. Ẹran ara lọ̀pọ̀lọpọ̀ fi ṣiṣẹ́ lọ́wọ́ lọ́ba ẹ̀ àríra wa
2: ànífẹ́ ara
3: ní pàtí wọ́n ẹni tá a fi yóò fẹ́ ni ìrẹ́ ni ó wù lọ. Ìyàbílẹ̀ ló lè fọ̀rọ̀ ẹ̀ bọ́lọ́rùn bọ́lọ́ jẹ́ kọ́rọ̀ jẹ́ kí bá rí jẹ́ kó ṣe pẹ́pẹ́ fẹ́rẹ̀ ni ò jẹ́ kó ṣe ṣe ọ̀pọ̀lọpọ̀ fọ̀rọ̀ lọ́lọ́rùn mọ́ ẹ̀rọ ara ló kù dáa lò àlàáfíà fún yín bàbá mi.
2: Ẹ ṣe gan sá. Yes sir. Wọ́n lọ̀pọ̀lọpọ̀ òfin ọ̀rọ̀ lọ Ọlọ́run mọ́ ẹ ṣùgbọ́n àwọn kan náà wà tó jẹ́ pé wọ́n sọ pé Ọlọ́run ló ní káwọn fẹ́ra àbí kò yé yìí ìyá togo ṣùgbọ́n marriage yẹn náà
4: ó ṣe àárẹ̀ kí tó ìyá láyà
2: ẹ̀kalẹ̀ sà
4: ẹ̀kalẹ̀ gbọ́dọ̀
2: ẹ̀sà
4: orúkọ tèmi ni kò fóṣì
2: ẹ̀kaàbọ̀ sí
4: láti olóògbé ìbàdàn mo kí dàbí uk uncle vj mo tó fòkun ọlọ́ṣẹ́ sí pẹ̀lú ògùn náà ẹ̀rọ mi gbọ́dọ̀ ṣe rí ohun tèmi rí òun ni pé ṣe business lèmi kà fún. Ìmọ̀tara ẹni nìkan ló ń bá ẹlòmíì jà. Sọ̀rọ̀ mi ti yé and kò sí understanding. Tí ò bá dẹ̀ sì sí understanding tí àwọn ọmọ jẹ́ sí ìṣe kò sọ fún ọ tí ẹ fẹ́ gbá láàyè ní ò tí ẹ fẹ́ gbọ́ explanation lẹ́nu ọkọ wọn pé ọkọ ni orí wọ́n bá ti do anything báyìí action ló máa take kẹ́sẹ̀kẹ́sẹ̀. Tọ́ bá ti take action yẹn tán ó máa ń padà regret action wọn tí ó dẹ̀yẹ kó rí bẹ́ẹ̀ ẹ wo àwọn ìyá wa àgbà yẹn àwọn máa ń ní sùúrù wọ́n máa fi sùúrù ṣe tọ́ bá even kan ká ọkọ wọn pẹ̀lú another person wọ́n máa fi sùúrù wọ́n máa fi tò ṣùgbọ́n nowadays táwọn ọmọ jẹ́ sí ìsìn tọ́ bá ká ọkọ wọn even kan rí nọ́mbà lórí fóònù lásán wọ́n lè gbé ọkọ yẹn pa kílẹ̀ tó mọ́ níbo ti ń ṣìtàn dẹnu yẹn wọ́n ò tí ẹ̀ fẹ́ mọ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ so kọ́ lọ jọ kó rọ̀ wá kó rọ gbogbo wá ní àbúrò mi ṣẹlẹ̀ sọ́dọ̀ ni ọkàn wa ẹ kó tó kò fẹ́ ṣì ní láti ní ìlú.
2: Ẹ ṣe sà ó mà ga o. Hello. Hello sà.
5: Alẹ́.
2: Yes sà.
5: Ǹjẹ́ tó ń sọ lálẹ́ yìí tó ń ṣẹlẹ̀
2: lẹ́yìn? Ó ṣẹlẹ̀ lẹ́yìn.
5: Ó ní mò ń sọ fún.
2: Ṣẹ́yìn lẹ̀ ń gbé àdá àbí ìyàwó yín?
5: Iṣẹ́ ìyàwó mi kì í ṣe mi àwọn ọmọ ni.
2: Àwọn ọmọ.
5: Ṣé rí tí òbí bá sọ fún ọmọ mọ́ ṣe kìíní kò dá ibi tí ó yọrí sí ò dá. Bí bébí bá sọ pé kìíní kò sọ́nà ń bẹ̀ mo fẹ́ mọ̀ wá ń já fúnra wa lóyún. Wọ́n gbọ́ àti láti náà ni. Kíkùrá ni bá sọ nígbàgbọ́ wa. Gbogbo pẹ́ ń ké ní pé wọ́n ti ṣẹ̀tọ́ fún yàn, wọ́n ti ṣe kí n kàn fún yàn, ṣe nǹkan kan fún yàn. Ojú kò pọ̀rọ̀ onípa wọn máa ṣe.
1: Ọ̀dà dáàdì àti fẹ́sáì lọ sójú ọjà bóyá máa pè wá padà ẹ̀lọ́wọ́ bóyá máa pè wá padà fẹ́sáì lọ sójú ọjà ṣe gbọ́ ẹjọ́ ẹ má bínú.
6: Ó balẹ̀ bàgẹ́ owó ní pẹ̀lú steeze jàdùlàbí ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀ yá àjà 50 bitters bẹ̀ẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ́ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal by the 50 Waves Limited. SLR káàkiri gbogbo bí tí wọ́n ti ń tajà tó jójúlówó. Office address wa ní Lot 3 Light and Craft Building, Basorun, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Aja, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 Bitters, NAFDAC Ijolote.
7: Ẹ̀tì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́ White Stone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lùkan wọ̀lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe tẹ̀sì nílò Souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn bí àríyá àgbéyàwó òkú àgbà ọjọ́ òbí ìsílẹ̀ àti fún àwọn ọmọdé. Ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́jà gidi yapa. High quality Stone Mix Blender ìrara ti ń bẹ lórí Stone Mix Blender wa o. Stone Mix Yam Panda
8: àsọ̀sùdìyànlẹ̀ yọ sọ́ka.
7: Bato school items, souvenir bags, high quality stainless pots. Ti doctor recommend pé ká máa lò nílò àsìkò yìí. Present iron, àwọn ògbà lórí lóríṣiríṣi. Abomafo, serving dish, rechargeable fans, gbogbo irinṣẹ́ tó wúlò fẹ́yìn Ketra, solar fan. Ohun èlò ní kitchen àti nínú ilé. Ó sì wò yín ká bá yín set up kitchen yín. A tún lè bá yín ṣe. Tí gbogbo kọ́lọ̀ ó sì jọra ń kulẹ̀lẹ̀. For the original souvenir, gbéra lẹ̀ máa lọ sí White Stone Souvenir, Ìdí Àpẹ́ Odùdúwà Building, directly opposite NNPC filling station, Ìdí Àpẹ́ Ìbàdàn. Bó rajà lọ́pọ̀, ó lè pè 08069134989 08069134989 White Stone Souvenirs. Débí ọ̀rajà.
9: Ìdílé onílera pípé ọjọ́ ọ̀la tó ń tàn ṣètò ọjọ́ iwájú rẹ ní ọ̀nà tí ó láàbò ìlera rẹ yíyan rẹ ọjọ́ iwájú rẹ náà. Ìfètòsọ́mọ bíbí ń ranni lọ́wọ́ láti pinnu ìgbà àti iye ọmọ tí o fẹ́ bí. Ó ń fún ìdílé ní agbára láti múra sílẹ̀ ní ti ẹ̀mí àti ọrọ̀ ajé.
10: Nítorí náà ṣètò lónìí fún ọ̀la tó dára jùlọ. Síbẹ̀ àwọn oyún àti oyún tí ó ń jábọ́ tí ó lè fi ayé ẹni sínú ewu lè ṣẹlẹ̀. Lábẹ́ òfin ìtọ́jú ìlera tó dájú wà lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera ní àwọn ilé ìwòsàn tí ìjọba fọwọ́ sí. Ṣé o ní ìsun ẹ̀jẹ̀ púpọ̀ bí? Ìsàlẹ̀ inú dídùn tó lágbára, ibà tàbí kí ó máa rẹ̀ ọ́ lẹ́yìn tí oyún bá jábọ́ lára rẹ tàbí ìfarapa nínú oyún? Jọ̀wọ́ wá ìrànlọ́wọ́ ìlera lọ́wọ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera lẹ́sẹ̀kẹsẹ̀.
9: Ìlera rẹ, ẹ̀tọ́ rẹ, ọjọ́ iwájú rẹ ń tàn. Ìkéde wá láti ọwọ́ Alibarika Health Sprint Foundation. Tọ́jú ara rẹ.

0: Oh, Baba, a kori lata aroni. O ti sumi ibo gan la nlo bole mu mi lo.
1: Arakunrin, fọkan balẹ. Onu ati la re ni mo fe fi mo e. O ya wo, o re.
0: Takashi pẹlu ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta naira 500 naira lori Splash 105.5 FM pẹlu kodu ẹ *347*1004*#. Lori Ladilu 96.7 FM *347*1004*2#. Tabi loju opo website www.kashia.ng.
2: Bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lè ń sọ lójú oorun yìí? Ṣé ń là láàní? Àbẹ́ ń ṣìrànràn?
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Káṣíẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káṣíẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káṣíẹ̀. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpot ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀ lu Káṣíẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Káṣíẹ̀. Ṣó ti Káṣíẹ̀.

0: tun ti ya o sinu ipade adura awe ati iṣẹ oru ọlọgbọn ọjọ ti ijọ Christ Joy Fire Salvation Ministry aka Church of Fire ṣe agbekalẹ rẹ lori oke Bethlehem bẹrẹ lọjọ Friday to gbẹyin oṣu keje the Friday to pari oṣu kẹjọ akori itusile patapata ninu agbada okunkun total deliverance from power of darkness Ephesians 6:12 akoko adura lojojumo ago mẹsan owurọ si mejila osan ago mẹta osan si mefa irọlẹ ago mọkanla alẹ si mẹta oru ni iṣẹ oru ọpọ awọn woli ati olori emi nbẹ ti Ọlọrun ti pese sile fun opo ise iyanu bi igbala iwosan ibukun itusile ibapade atokewa ibi ta gbe ti pade Bethel Mountain along Adebayo Ijeayure Road Ibadan olugbalejo woli gidioni tanimo owo esupofo elu elu baba 08033281742 fa eni meji tabi meta lowo dani kejo ni iriri itusile lori oke Bethel mashallah iwa o
1: Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
2: Ẹyin tẹ̀mí báwo ni o ṣe wá.
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá báwo lo kọ wa ṣe ń ṣe fún wa àwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ mi mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́
1: tó ṣe máa jẹ́ nìyẹn ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀ nọ́mi má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèké fún ọ kúkú mọ́ nínú nírànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy níbẹ̀ láò ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko wọn á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́ ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy ilé funfun báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí pé wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08077112 4000 Splash FM Media Academy ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: Assalamu alaikum fún gbogbo Mùsùlùmí òdodo tí ń jẹ̀rọ láti lọ sílé Hajj 2027. Ìtẹ̀lé àti ìlànà ìjọba Saudi Arabia àti àjọ National Hajj Commission. Àjọ tí ìforúkọsílẹ̀ Hajj 2027 tí ó wá sópin ni ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2026. Pẹ̀lú Mukaddam Basunu Hajj Umrah Service, wọ́n tún ti ń ṣe ètò Umrah olóṣooṣù, Umrah December, Umrah Ramadan 2027. Ní san díẹ̀ díẹ̀, iléeṣẹ́ Mukaddam Basunu Hajj Umrah Service ti pín àwọn ibùgbé tó súnmọ́ Masjid al-Haram, Makkah àti Madina, oúnjẹ ilẹ̀ wa, ṣìyára, ọ̀fẹ́, onígbàdégbà, pé bábá iléeṣẹ́ Mukaddam Basunu Hajj Umrah Service rìn àjò. Ìtọ́sọ́nà àti iṣẹ́ tó dára láṣẹ láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí iṣẹ́ ìrìn àjò yìí. Ẹ yára wa forúkọ sílẹ̀ sí Shop number 1 Ọlọ́yà Shopping Complex Ọjà Bodè nílùú Ìbàdàn. Ẹ pè wá lónìí torí 08034075325 àti 08123331119. Mukaddam Basunu Hajj Umrah Service fún ìgbẹ́kẹ̀lé, ìtọ́jú àti ìrìn àjò dìde ilẹ̀ mi.
1: Lagiluwa FM 96.7.
2: Ìlera lọ́rọ̀.
3: Ọ̀pẹ́dára Aba Home olóòtú iṣẹ́ ara gbogbo àwọn àìsàn wọ̀nyí tó bá ń ṣe nínú ewu tàbí iṣẹ́ ara. Ká dúró ká má lè dúró ká bẹ̀rẹ̀ kódìkọ̀ ká rin òkú ná méjì kùtì mọ́ rẹ ni àbí ìwọ ọlọ́mọkùnrin tó tilẹ̀ jẹ́ pé bó bá fẹ́ bólólùfẹ́ rẹ ṣeré láàrin ìṣẹ́jú kan méjì ara yìí ti wálẹ̀ wẹ̀sì. Àìsàn burúkú ìdákúlẹ̀ ti kọ́lé sí ọ láàánú ọ. Máa bọ̀ lọ́dọ̀ bàbá Ọ̀pẹ́dára fún onírúurú àìsàn tí ò bá máa bá wọ yájà láàgọ́ ara. Àìsàn ojú gígùn ni tiyín ni àbí dídùn. Ká máa rìn wọ́nkú-wọ́nkú, ká máa tẹ̀ gòlùbà-gòlùbà, ká máa fọwọ́ tún gbé tòsí. Irú ìpèníjà wo ni wo bá ní nínú egun ara tàbí iṣan? Ẹ̀rọ ìgbàlódé ń bẹ lọ́dọ̀ wa tí ó ṣàtọ̀nà sí. Kàn sí wa lónìí ní Ọ̀pẹ́dára Aba Home.
4: A wà ní ìta Akínlóye ní Ìtútàbà, òjẹ́ Ìbàdàn.
3: Bàbá Ọ̀pẹ́dára ló ní àlàáfíà ló ń wú.
5: Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olùgbọ́ mi nílé. Àìsàn tí ò gbóògùn adániwáyé kò ní fi ṣe ẹnìkọ̀ọ̀kan wa. Orúkọ tèmi ni Àrólé Olóyè Ọ̀pẹ́dára, tí gbogbo ayé a máa pè ní bàbá ojú nìmọ́lẹ̀ ara, bàbá ojú bá mi kalẹ̀. Iléeṣẹ́ wa ti wà ní ìta Akínlóye Òjé ní ìlú Ìbàdàn, lẹ́gbẹ̀ẹ́ ilé epo Tótà Òjé Ìtútàbà, lẹ́gbẹ̀ẹ́ ilé bàbá Akínlóye gangan Ìbàdàn. A fẹ́ bára wa sọ̀rọ̀ nípa ìrìnà wa, torí pé àwọn àgbàlagbà Yorùbá wọn a máa ní ojú lọ bára, àtẹ́lẹsẹ̀ ní ọba ọ̀nà. Ibi ta rójú dé Èdùmàrè, jẹ́ ká rẹ́sẹ̀ débẹ̀. Mo fẹ́ kí gbogbo ayé ọlọ́mọ wípé ojú nìmọ́lẹ̀ ara o. Ẹ má sì jẹ́ ká fi ojú wa ṣeré. Bóyá fẹ́ wá sí iléeṣẹ́ wa lóde, ẹ pẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 09048688 53 09048688 53. Bàbá ojú ni ìmọ́lẹ̀ ara. Tó bá mọ̀ pé onípèníjà ojú, mọ́wọ́ ọ̀tún kó fi bojú ọ̀tún kó là á, kó wo ipò tí ìlera ojú tí ẹ bá wà, tàbí kó mọ́wọ́ òsìn kó fi bojú òsì kó là á, kó wo ipò tí ìlera ojú tí ẹ bá wà. Bóyá ojú yìí ń gun ẹni, àbó ń hun ẹ, àbó ń sáná, àbó ń rìn wìnìwìnì, àbójú tiẹ̀ tiẹ̀ máa ń sú, òórì rẹ rí là tẹ́lẹ̀wọ́ rẹ. Ìwọ tó dá yàtọ̀ mọ̀ láàrin 50 naira sí 100 naira. Ẹlòmíì tí wọ́n bá ní ẹ̀ka méjì pé ẹ̀ka mélòó ni, ẹlòmíì ò tiẹ̀ rí rẹ rí. O rí nǹkan tó súnmọ́ ẹ, o dẹ̀ rí nǹkan tó jìnà sí ẹ. Gbogbo ọ̀nẹ̀kọ̀nẹ̀ táìsẹ̀ ojú yìí tó lè máa gbàdọ́ láàmú máa bọ̀ wá bá mi. Oríṣiríṣi nǹkan òun ló máa ń fa àìsàn kéèyàn má rí nà déédéé tá à ń pè ní àìsàn ojú. Alákọ̀ọ́kọ́, èèyàn lè ní ẹ̀rọ àjàkálẹ̀ léwu gbẹ̀dú kójú yìí kọ́ máa gún yẹn, kọ́ máa rò yẹn, kọ́ máa hún yẹn, kọ́ máa dami, kọ́ máa yọpin. Ẹlẹ́ẹ̀kejì, èèyàn lè ní kòkòrò inú ẹ̀jẹ̀ táwọn àgbàlagbà tí wọ́n á pè ní kòkòrò barajẹ́, kòkòrò bẹ̀jẹ̀jẹ́. Ó lè fà á kí ẹ̀jẹ̀ máa gbóná wá láti inú, ó sì lè fà á kí iṣan èyí tí ń gbẹ́jẹ̀ lọ síbi ìrìnà èèyàn kí iṣan èyí ó ní àyẹn. Tó bá ti wá lo gbogbo àwọn àpẹẹrẹ bẹ́ẹ̀, o mọ̀ pé ti nípèníjà ojú nìyẹn. Bákan náà, kéèyàn máa ronú púpọ̀ jù, ìrònú púpọ̀ jù a máa ṣàkóbá fún ìrìnà kéèyàn máa rìnà déédéé. Títa táwọn àgbàlagbà máa ń pè ní ìgbóná, ó tiẹ̀ lè ṣàkóbá fún ẹlòmíì láti kékeré kọ́ máa rìnà mọ́. Bákan náà, tí ẹkú bá pọ̀ lápọ̀ jù, òun náà máa ṣàkóbá fún ìrìnà. Oríṣiríṣi àìsàn ìrìnà òun ni wọ́n máa pè fún. Wọ́n lè ní ayọ́kẹ́lẹ́ ba ìrìnà jẹ́, ayọ́kẹ́lẹ́ fọ́jú, òun ló ń dà ọ́ láàmú. Àbí kí nǹkan funfun kọ́ tiẹ̀ wá léwó tó ń tó síbi ìrìnà tiẹ̀. Elédùmarè kò ní gba ìrìnà lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa. Tó bá pọ̀ nípèníjà àìrìnà déédéé yìí, o lè dáka Kùránì, o lè dáka Bíbélì, o ti ìrìnà rí ohun tó súnmọ́. Ẹlòmíì ò rìnà rí ìlà tó wà ní àtẹlẹwọ́ rẹ̀. Tẹ́lòmíì bá ń dráìfù lálẹ́ báyìí, bí ṣe ni yóò máa já sí kòtò, yóò máa já sí gegele. O ti ní ìpèníjà àìsàn àìrìnà déédéé nìyẹn. Kàn sí mi, iléeṣẹ́ wa ti wà ní ìta Akínlóye Òjé ní ìlú Ìbàdàn, lẹ́gbẹ̀ẹ́ ilé epo Tótà oje itutaba legbele baba kinloye gangan ibadan iwo to ba mo po ni pe ni ja oju mu ajmon eyo kan e to lomi ni dada ko mu dakin bakan na tiro ta fin se toju nipa ju tiro abalaye o nbe ni ile ise wa awa ki kan kankan sinu oju gbogbo ogun wa latenu leti ma lo boya wo ti si abe sibiri na ti e wo se se ni abo ti pe sibe sibe na o firi na dede wa ajmon eyo kan e to lomi ni dada ko mu dani ero bani soro te ma pe mi si ohun na ni 090 488 688 53 090 488 688 53 ni le ise ti wa awa ki fara niyan to pa na obe lorun ko lorun fara ni wa bakan na ni opopolopo si ti wa si le ise wa ti won ti wa ndupe elumare yo je ki won ni o lenu ope ero bani soro te ma pe mi si ni 090 488 688 53 090 488 688 53 alaafia loju o.

0: nǹkan ìjà tó fi sọkọ rẹ̀ léṣe lọ. So nǹkan tó máa ń fà á nìyẹn tó jẹ́ pé náà bá kọ́ wọn ga ẹlòmíì ga dí òtí ìtoríjì tó yẹ kó ṣe máréjì torí masọ́rídì ìyá kò ní í ṣe pẹ̀lú ọjọ́ orí ńgbà míì ṣùgbọ́n lòmíì ó lè dàgbà kó jẹ́ pé wọ́n kọ kó jẹ́ pé oní. Ìmọ̀ràn tèmi ni pé ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe máréjì
1: kọ́ńsẹ́lìn. But ọ̀pọ̀lọpọ̀ iná ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn iná kọ́ tó wẹ̀dì wọn ní church àwọn church ní sí wọ́n á cancel wọn wọ́n á bá wọn sọ̀rọ̀.
0: Wọ́n máa ń bá wọn sọ̀rọ̀ lóòótọ́ bọ̀ tán bá bá wọn sọ ṣé wọ́n wá gbọ́ ni. Wọ́n bá wọn sọ ọ̀pọ̀lọpọ̀ gbà wọ́n bá wọn sọ wọn ò gbọ́ tó bá ti wá ṣẹlẹ̀ tán wọ́n sọ pé ṣù ni. Èṣù tí ò sọ pé kó lọ dáná àwọn mọ́tò lẹ́nu. Èṣù yẹn ló wá ní kó mọ́ bẹ kó fi gbọ́ ọkọ rẹ̀. Èṣù yẹn ò sọ pé kó mọ́ bẹ kó fi gbúra rẹ̀ o. Ẹnipa kan tan ara wa jà ń kúrọ́ méṣù ni. Ṣé òfin di eléyìí kan ìdílébọ̀ kan ṣákáṣá máa kún fàdúrà ká má gbégun ilé egun. Torí èmi ò lérò pé èèyàn lè gbégun wá tiẹ̀ gangan kí ló ra kó wá mọ́ bẹ kó fi gun. Ṣé òfin di eléyìí ọlọ́run amúdìlẹ̀ gbogbo wa dúró. Ẹ kú ètò.
1: Ṣé bóyá kí n dígí social media kó ṣó wa ní kí ni yẹn àwọn èèyàn máa pọ̀ lórí rédíò lálẹ́ yìí ó.
2: Hello.
1: Hello.
2: Bẹ́ẹ̀ ni ẹ kú ètò.
1: Olúwa kú ètò ẹ̀ sà.
2: Ó ṣókè ló ń sọ̀rọ̀ láti gbé ọ̀rọ̀.
1: Ẹ ṣe sà.
2: Mo ò kẹta ọ̀pọ̀ ìyá iṣẹ́ látàkà àárọ̀ ó ṣe rí ẹ̀ nìyẹn. Ṣùgbọ́n àwọn pẹ̀lú ẹgbẹ́ tí ẹ ṣe ń kí wọ́n fún fún àwọn ìlú lágbára. Níbi ìgbéyàwó tí wọ́n ń ṣe jẹ tí wọ́n ń lọ ọkọ̀ ọgbọ̀n wí tán nìyí kọ́ lọ sí lẹ́gbẹ̀ẹ́sì wọ́n kọ́ ọgbọ̀n wí pé kó má fẹ́ yàgò òbí mọ́ ẹ̀ fi ń fún obìnrin lágbára ni. Pèlú àti ó máa ń wà rírí ẹ̀rọ pé àtúntò wẹ́ẹ̀dì òkú lè fẹ́ yàgò òbí yẹn. Ẹ ti rí gbọ́pọ̀ ẹ̀rín pé oríṣiríṣi wàhálà ní máa dá sílẹ̀. Gbígbé ní àtàrùkù láyìn àwọn láàtìlẹ́ sọ wípé obìnrin máa tẹ̀lé àṣẹ àwọn ọkọ̀ ọdún. Gbígbé ní ọ̀dọ́ obìnrin oníṣẹ́ ọkùnrin ẹ tẹ̀lé àṣẹ ọkọ̀ ọdún. Ní ọkùnrin ẹ máa nífẹ̀ẹ́ àwọn ìyàwó yín ẹ máa nífẹ̀ẹ́ àwọn àyà yín. Àwọn obìnrin wá fẹ́ nífẹ̀ẹ́ wọn fẹ́ gbọ́rẹ̀. Kò sí nǹkan tóbìnrin lè ṣe láyé tó lè ti mú lọ́rọ̀ gbígbé gbọ́rẹ̀. Jókòó jókòó dìde dìde gbogbo ìyẹn ní ìlú ìyọ́gbà pẹ̀. Lọ́tọ̀ tó bẹ́ẹ̀ lè mú láti ẹ̀ kò pọ̀ ìṣẹ̀lẹ̀. Mo ti ń tọ́ àlàálẹ̀ nìyẹn. Èdè tó bẹ́ẹ̀ bí wọ́n bá káṣẹ́ ẹ̀ níwọ̀n jù bẹ́ẹ̀ lọ́kẹ́ ẹ̀ láti tẹ̀lé ohun tí bí lórí àtàlùkọ́ á nìyí ìgbà náà ni ó ń gbè yẹn.
1: Ẹ ṣe sà. Ẹ wọ́n ní kò sí nǹkan tó lè tẹ ọkùnrin lọ́rùn láyé ju bíi pé kóbìnrin gbọ́ràn sí lẹ́nu tó bá ní jókòó wàá jókòó tó bá ní kó dìde wàá dìde. Wọ́n ní nǹkan tó lè tẹ ọkùnrin lọ́rùn láyé ju
0: bíi
1: pé kó bìnrin
0: gbọ́ràn sí lẹ́nu tó bá ní kó dìde wàá dìde. Wọ́n ní nǹkan tó lè tẹ ọkùnrin lọ́rùn láyé ju bíi pé kó bìnrin gbọ́ràn sí lẹ́nu tó bá ní kó dìde. Bẹ̀rí dẹ́mi rí dín mọ́fà àìmọ wá rí èèyàn ní. Ẹ rí i pé àwọn ẹbí ń ṣe ìgbéyàwó ní ìfihàn àárín ijọ́ mẹ́ta ijọ́ mẹ́rin wọ́n ti mọ̀ wá ara wọn náà nù. Òbí mi bẹ̀rẹ̀ a máa kọ́ ọmọ rẹ̀ lójú sálọ ọmọ ọkọ wálé sálọ ọmọ ọkọ wálé. Nígbò bá sì mọ ọkọ tí wọn ò jọ mọ wá tí wọn ò jọ mọ wá ara wọn dẹ̀dẹ̀ náà ni ká jọ lúra wọn. Àwọn tí wọ́n dẹ̀ ń bíyèsí alágídí ní obìn àtọkùn ẹ̀mí tọkọ bá ń bínú ìwí ìwọ ìyàwó kó owó ọ̀ta. Ìgbà náà ni wọ́n náà máa sọ lumi pẹ́ẹ́ bàbá yẹn dákó lumi láti yẹ dákó lumi alágídí ibú ilẹ̀ lómi bẹ́ẹ̀ náà dẹ̀ ni ọkùnrin mi agídí ibú náà ní bó abọ́ náà ga nígbà wà jáwé náà bá wá ń jà èyí sí wọn náà fọ́ta wọn náà máa ẹ wájọ adókòó fẹ́gbẹ́ ara yín ẹ wájọ máa sọ̀rọ̀ ogun ẹ wájọ máa dá wákà àwọn awakọ̀ orí burúkú ẹ wájọ máa dá agídí iná ní bẹ́ẹ̀ lómi ìjà ọlọ́run máa dèrè wá dárù pọ̀ lẹ́pa wá pààyà ọ̀rọ̀ wò ní dárù ẹ kú ètò àlàbọ̀ ọkọ̀ ìyàwó ẹ̀ bá bèjì láti lómi.
1: Àlàbọ̀ ọkọ̀ ìyàwó ẹ̀ bàbá bèjì. Mo ti rí gbogbo yín tẹ̀ ń pè táìmù ti ń lọ ẹ jẹ́ ká mo bá ṣe fẹ́ a máa padà wá gbé ìpè yín. Social media tẹ bá ń gbọ́ mi ẹ jẹ́ bá wa gbé second wà nìyẹn ẹ bá wa gbé yẹn káwọn èèyàn fojú ara wọn rí nǹkan tí sarah ṣe fún ọkọ ẹ iná sẹ́ǹtì ogún ọkọ.

0: network ni latodo awon baba UK lati lo ilu lohun e je ka test waju e ka ma fi Facebook aka Facebook ki won to pada si ori eto lori Facebook e ma ri pe okay hello
1: hello
0: yes sir we are gbo yin sir
1: okay so what do you show me that you keep me to court to me ko igbeyawo yi ko ba wu lo soke ta wu lo sosi eni ko ni fresh awon obi wa ninu emi so yi pe mo ni apart from court ba ri pe a lo si ba lo sta ni se ti ta lo se kini kan mo ni ti tradition ceremony ye iyan loju temi iyan lo gbowo a de ki lo mo láyé òde òní bó ṣe yẹ kánì tẹ bá níbi tó ti ṣe traditional ceremony àti ṣìkìtò ẹyin kan ẹ wọ ẹ rí pé ó wà mọ mínífù kí ni ìdí tí wọn fi máa ń sọ yín pé ọkọ ìdí ọkọ ẹbọ sápàbí ìdílé ìyàwó ẹbọ sápàbí ṣe mọ pé kó tó débi pé ọkọ àti ìyàwó jọjọ púpọ kó tó pe àwọn òbí yìí àwọn ará àdúgbò àwọn bàbá àwọn òbí láti lọ ṣe families ti wọn lẹ́yìn tó bá jẹ́ pé ìdílé tí wọ́n ti ń gbọ́ ọ̀bẹ ni láti ẹnìkan ti yíǹtì àwọn family ẹ mọ́nà lọ́bẹ wọ́n jalè wọ́n gọ́bẹ wọ́n ṣe bá wọ́n ṣàwọ́ ẹ̀yìn á ti fi mọ ọ̀yẹ́ ìdílé ní that influence ló wá nígbà tí wọ́n bá sọ pé kò sọ́nà bẹ́ẹ̀ kò sọ́nà bẹ́ẹ̀ náà ni a máa gbọ́ nígbà yẹn òun lè ṣe máa ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí nígbà àwọn ọmọ wa nígbà yẹn wọn ò láyàláyà láti sọ pé wọ́n ṣèkà wọ́n fẹ́rù wáyé nítorí pé àwọn òbí yẹn á kọ́kọ́ bèrè ìbéèrè tí òun fẹ́ ó ní sì tó ṣe ń bèrè tí òun fẹ́ tó fẹ́ tẹ bá dẹ̀ lọ síbi traditional ceremony àti ṣìkìtò ẹ ri pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà wọn ní kí ọkọ̀ kọ́ńdọ̀ balẹ̀ kí gbogbo àwọn ọ̀rẹ́ ọkọ̀ kọ́ńdọ̀ balẹ̀ kó lè mọ̀ ipò láwọn èèyàn rí tó bá dé stage kan níbi ceremony náà wọ́n á sọ pé ìyàwó ó yá jókòó sí ẹsẹ̀ bàbá àti ìyá ó yá bàbá àti ìyàwó àtìyá ẹ gbọ́wọ́ lọ́mọ ẹ lórí ẹ gbàdúrà fún ṣé ní gbogbo àwọn àdúrà yẹn àti gbogbo àwọn nǹkan tí a sọ nìyẹn ogún ìlọgùn ó wà mọ́ mínífù gbà wí pé ká lọ ká wọṣọ ká jó ká ṣe patí ká àìníye patí tí wọ́n ti ṣe tí wọ́n ná serious money a lot of money tó jẹ́ pé kọ̀ náà ni àwọn òbí kan tún wọ́n wà tó jẹ́ yín pé àwọn ọmọ òkè ẹ̀ wá ṣe gbogbo àwọn families ti wọ̀ mọ́ the next day pé ọmọ yìí ó máa ti tá tí ọmọ kíní kan ti marry ó yá pé ọmọ kan wá ibi kíni tó bá ti lọmọ tó bá ti fẹ́ràn ọkọ ni ìbàjẹ́ ìgbà ìbàjẹ́ àwọn kí má sọ̀rọ̀ kan kọ́ sọ pé ẹ̀gbọ́n ìkọ́ máa sọ pé mò ń dá àwọn kan sí so àwọn òbí kan jẹ́ pé ọmọ máa fọ́ọ̀sì ọmọ wọn ní pé o gbọ́dọ̀ ṣàmáríbà tipátipá ni o gbọ́dọ̀ máríbà tipátipá ni ọmọ tẹni kú mọ́rì kò ní wedlock ìgbà táwọn akéré ẹtìẹ ti kọ́ ẹ tó lè sọ pé ẹ rí obìnrin ọmọbìnrin lọ sílé ẹyí àtòbí ẹtìẹ ti kọ́kọ́ mọ owó ọ̀rá yín dáadáa físìkìtò ní bọ́ọ̀lì ìsìntọ́jọ pé ní yunifásitì àwọn ọmọ tọ́jọ́ tó ṣẹ̀wọ̀ yunifásitì wọ́n lọ ní husband and campus husband and wife mi mọ̀ bóyá mo get it right àwọn tó ṣẹ̀wọ̀ nítorí tí ìmọ̀ kankan bọ̀ kéwọ̀ tó láyà kí o máa gbé obìnrin lọ fún àwọn òbí ẹ kó tiẹ̀ ìwọ tó bá ní that rapport pẹ̀lú gbà ìyá ẹ̀ ló máa kọ́kọ́ lọ bá ní mami mi màá rọ́mọ kọ̀ màmá ẹ̀ ló mọ̀ kó ṣe máa gbé ọ̀rọ̀ ẹ lọ sọ́dọ̀ bàbá ṣé ní gbogbo kíní yẹn ló ti sọnù gbogbo kíní yẹn là á ṣe mọ́ obìnrin tó fẹ́ ń gbàdúgbò lájú sọ̀rọ̀ sí ó sọ̀rọ̀ pé ẹnìkan sọ yí pé ṣé wọ́n ṣe counseling mo ti bèrè kíni lórí ètò rí pé wọ́n lọ ṣe counseling kí ni wọ́n ń bèrè nínú counseling tí wọ́n ṣe àwọn ọ̀bẹ̀rẹ̀ wo ni wọ́n ń bèrè ló bí ọkùnrin kan lẹ́yìn tá a pàápàá ó ní ó pé ọ̀nà mẹ́ta oju to ba se counseling o lo ma bere awon bere ko wa kokko pe oko dani o wa bi lowo ya o ye awon I awon serious questions ti ti ko wi pe se vaji ye o ki se vaji ti o ti loyuri o loyuri o lo ba se obi o wa to kokko ti bi na so fun ko ti se yuri o wa so pe lo so foko e ko se mi mi mo se ma se to ma wo ko le se ma fe ra won o ni o mo ko se se tori pe pastor lo seri opoloko ko lati a ti se to opoloko ko lati gidanu to de fi ya je wa lode ki lo le fa ko ride ko mu obe ko mu aja ko de mu yo ko ogun
0: ogun
1: o wa gbe ko oju e se se wahala
0: la isuma lagbara o
1: agala yen kilo fa galagala ye so mu ti ye ni
0: ko mu ti
1: so wo ba ni fis apo abi do ni se ko ti awon te ti ma se to ti awon to ma dura wo mo ti ri awon eyan kan adisiji to ni London yi ni na ti yo ba ni won e ja ni won to ba bere ja la ni oki to gbe ni tower block ti won gbe oko gbe television a ju sile gbo wa la toki ìyàwó náà jẹ́ rédíò áàjù sílẹ̀ wọ́n apalé jẹ́ kò sí ọlọ́pàá tí ò mọ̀ wọn ní gbogbo àdúgbò yẹn ní south east kò yẹ yí ìgbà tẹ́lẹ̀ bá sọ ìkọ́nà àwọn ọmọ ọmọ obìnrin yẹn tí bá sọ tí nǹkan tọkọ ẹ tí ẹgbẹ́ ẹgbẹ́ tí bá dárúkọ ẹgbẹ́ gbogbo àwọn tó ń wọ́n tó gbogbo ẹyin tẹ́ ń gbọ́ kó dàbí lẹ́ máa gbọ́ ẹgbẹ́ tó so kò sí èṣù kankan àwọn àlèṣù àtúnṣìkìtò kọ́kọ́ wo ìdílé ibi tí o fẹ́ kí ọmọ ẹ lọ ẹyin òbí ẹ má fọ́ọ̀sì ọmọ yín wípé ó ti 29 ó ti 30 ó gbọ́dọ̀ márì bàbá ẹ ti pa ìkọlẹ̀ máa bá gbélé ẹ bá jẹ́ kó gbègbékúgbè wáyé ẹyin tí ẹ tí ẹ tí ọmọ bá gbé èèyàn wá sílé báwo ló ti mọ ẹ nìyí ẹ bèrè pé sóhun àtẹni mọra wọn sóhun àwọn fẹ́ fámì ọmọ yìí wọ́n ti dìbò ọpọlọpọ àwọn èèyàn náà wà jẹ́ pé ó ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta wọ́n ti ríra wọn wọ́n ti bára wọn sùn wọ́n ti kó sílé ara wọn wọ́n bá lóyún wọ́n máa ní wọn lọ sọ fáwọn òbí ṣé kí ni wọ́n block ta sọ pa bá rí tẹ́lẹ̀ ọdún méjì ọdún mẹ́ta ò tiẹ̀ tí ì tó lọ sọ fáwọn òbí ẹ ìyẹn ni ìgbà marriage ìgbà yẹn ìgbà ìyẹn ni ìyẹn fi ní ló fi nípọn gbélé tí a ti lọ lóde òní bí o bá rí pé tó o bá sọ̀rọ̀ ẹni tó o bá ṣe tó bá rí pé tó bá ti sọ a ó máa sọ b c d tó bá dẹ̀ sọ gbùgbùgbù ó ti gba ẹ̀pà pọ́s tó o bá tètè ya rectify situation yẹn tó bá jókòó sí díẹ̀ adéjìgì tó ikú ló ń bọ̀ yẹn o díẹ̀ tó bá sọ pé wọ́n ṣe nǹkan wọ́n yí ẹ lọ́sì wọ́n yí ẹ lọ́sì tó o bá yìí sọ pé o jókòó síbẹ̀ tó o bá bọ́lájì ti sọ kíní kan ó ní tó o bá níṣẹ́ ẹ lọ́wọ́ ẹ̀rù ní bẹ́ẹ̀ láti fi abusive marriage yẹn sílẹ̀ ìwọ tó o níṣẹ́ lọ́wọ́ tó o gbọ̀ngàn tó o ṣe tó o jókòó yí pé tó o bá lọ dídò ló ń lọ ìwọ náà ló bá máa jìyà so kí ló fi kú ti bọ́lájì bí bọ́lájì ṣe lẹ́ẹ̀kan yẹn ọ̀rọ̀ gidi ló sọ wípé ìwọ náà wà nǹkan tó o ṣe tó o bá ní nǹkan tiẹ̀ lọ́wọ́ ẹ̀rọ abẹ ọkọ yẹn gan láti lè síta nígbà tọkọ bá fún yẹ 170% sílẹ̀ tí ó lò ju 30% sílẹ̀ ọkọ pé pé tó bá yẹ jáde wà á wà ókè kò sẹ́ni tó ń yẹ tó bá jáde nínú bí iye bí ò lè pa ẹ́ wà á kí kọ́ ọmọ dání wà á sọ pé òkú ọmọ ẹ lọ ọkọ tó wá lùgì tó ń fọ́jú mọ́ lórí tó ń fàdà mọ́ lórí ẹ̀rọ apò náà tó bá dẹ̀ pé òun náà ló fọ́jú mọ́ lórí tọkọ náà bá sọ pé yá gbé sára ẹ kò kúrò lọ́dọ̀ mi òun náà òun náà ló sì pé nígbà tó bá ti lọ́mọ méjì tó lè tún máa kó lọ oh, kìí ṣe original second hand ni ẹbí tẹ̀sán. Wọ́n sọ pé àkíyè tó ti lọ. So ìwọ tó bá rí pé ọ̀rọ̀ ẹ ò lọ síbí tó rí pé o fẹ́ ṣègbéyàwó, o fẹ́ ní ọkọ ọmọ kọ́kọ́ chẹ́ẹ̀kì dáadáa wípé tó fẹ́ bẹ́yìn wípé ìdílé bó ló ti wá, báwo náà ṣe ń ṣe, ṣé àwọn tó gbúyàn lọ́bẹ ni, ṣé àwọn tó ń pààyàn ni, kò ti tètè wá ọ̀dọ̀ tó máa sá máa ń padà wá kó máa sọ pé èṣù ni, kò sí nǹkan tó ń jésù, àwa ìgangan ni èṣù.
0: Ọ̀dà ẹ ṣeun àgọ́ ni làákàyè yín níjọba. Ẹ wo tó bá lọ sórí Facebook ní sí Olúfẹ́mi Ọlábóyè, ẹ ṣe Imáfojì Peter, Alaba Yusuf, Alhaji Ajẹ́nifújà Abbas, Remi Samson, Samuel Ibitoye, Imáfojì Peter, Afis Fọlọ́runṣọ, Afis Fọlọ́runṣọ Ọlágbẹ́nro Olúwa Pẹ̀lúmi Fẹ́mi, ẹ ṣe Olúwa Tósì Daniel Ọlágbẹ́nro Olúwa Pẹ̀lúmi Fẹ́mi, Káyọ̀dé Olóyèdè Fúnmilọ́lá Taiwo Ẹ̀ṣẹ́mà, Kọ́ládé Akinola Flourish, thank you. Kasali Kazim, thank you. Kọ́ládé Akinola Flourish, Imáfojì Peter, Ọmọlára Laikom Yakom, Fúnmilọ́lá Taiwo Ẹ̀ṣẹ́mà, wọ́n ní inú àbíjù ló ń fà á, inú àbíjù. Ok, Ẹ̀ṣẹ́ Goma Delta Force, thank you. Samuel Adesuyin, Clement Olúṣeyí, Babájídé Sanwó Èkó Oyèbámijí, Olúwa Fikayo Akínwùmí Olúṣọlá, thank you. Gbenga Fish, Mayowa Olúgbilé, Aliu Abdullatif Adémọ́lá, Ọláwùmí Adéọlá Adésanya, Olóyèdè Kẹ́hìndé, Nurudeen Wahab Adéọlá Adésanya, Roslyn Ajayi, Bọ́lánlé Ògúnkúnlé, Adéọlá Adésanya, Adéọlá Adésanya, Bọ́lájí James, Bọ́lájí James yìí fọ́ni, wọ́n ní na the man doll himself jare, I will first shook him, ó tiẹ̀ ti dá. Adéọlá Adésanya, Bọ́lájí James from Lodge, thank you. Akano Akanwo Abídèmí Olúwa Ṣeun Adé sọ pé Sunday only is very painful. Kọ́láwọlé Samuel Pópóọlá Sikiru, Kọ́láwọlé Samuel Ọláre Miki Ọmọ Ìbílẹ̀, Káyọ̀dé Olóyèdè Tìjání Adédigba, Akínbóyè Ògúnníran, Babájídé Sanwó Èkó Oyèbámijí, Aliu Abdullatif Adémọ́lá, Ọlátúndé Ayọ̀bámi Olúwa Tósìn. Yes, ẹ ṣe gan ni, ẹ ṣe tẹ ń gbọ́ wa. Ó dá, màá ṣe ojú òpó sílẹ̀ fún ẹ̀yin tí ẹ fẹ́ dá sí ọ̀rọ̀ yìí. Láti UK ti sọ tiwọn, Òkùnbíje ti sọ tiwọn. Hello.
2: Orúkọ mi, ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀ sá.
2: Orúkọ mi arówó lè ṣe kàtó aláàrin ìṣẹ́ láti wò.
0: Ẹ káàbọ̀ sá.
2: Àgbà ti ìwú gbá. Àgbà ti ìkólé. Ọmọ ara yẹ ohun pàṣà ní mọ́ àṣà ti kólé. Gbogbo ayé ẹ máa ń gbọ́ ní ètò bedroom secret. Màmá ti kító ìdádi ìlú kéo. Ọgbọ́n ń bẹ nílẹ̀ lórí ti ìrísí ìbàmí Bọ́lájí. Ẹ wò, èmi làtàkẹ́yà làtàkẹ́. Ẹni ilé ni bàbá tó bí mi lọ́mọ. Ìlérè ni wọ́n ti bí mi lọ́mọ. Èmi lọmọ olódò kan ò déréré. Èmi lọmọ olódò kan ò dárara. Àwájú ọ̀gbọ́dọ̀ débẹ̀ kùn, èrò ìrìn ọ̀gbọ́dọ̀ débẹ̀ kẹ́bù wẹ́. Èmi àtàkẹ́ alátàkẹ́, mo débẹ̀ mo wù wẹ́. Ìdí mi wá ti ìpàdé lókè. Ìdí mi wá ti ìlẹ̀kẹ́. Wọ́n sì ní ó pé mi níyàwó. Ìlẹ̀kẹ́ mẹ́rìndínlógún níbẹ̀ níta àdé mi. Pàṣẹ mi rú ẹ pé wọ́n
0: sí mi,
2: wọ́n sí mi lásán. Ẹ wò, ìyálé tí mo bá nílé. Ìwà eré ní wọ́n fi ìtúbẹ̀ sí ìyáàmù mi lọ ẹ pàdúrà sẹ́mi o. Bàbá mò ń mi lọ ẹ pàdúrà sẹ́mi o.
0: Ìṣègùn.
2: Ìwọ̀n mọ́ tèsí bí n kà sá kò ní sí ọ̀kan. Àṣà ti parẹ́ nítọ́pá gbogbo ẹ̀mí.
0: Alárinà
2: wà ń jọ́sí. Kò sí gbogbo ẹ̀mọ́. Ẹgbẹ́ ìṣòtò alámìtì ni láti wò.
0: Ẹ̀sà ẹ̀ṣẹ́ gan sá. Àṣà ti parẹ́. lẹnu jọ melo yi mo ri mo love we ati sare dora wa loyun mo fe opolopo okunrin nisin ni oko ma yun won fe mo ngba ti won ti ri ibadi nla won so sare fe gbe wole ngba ti eyan kan soro ni ale yin e won so pe awon daddy kan won so pe nisin tawon okunrin lo registry mi mo boya se registry o wa da mo ni abi won ni tori ko da pe tori oko kan iyawo kan ni yen son ti e anyways olorun a se anu fun
2: hello ekweto adishikito
0: olorun ku eto e
2: god bless you ayoko
0: amen sir
2: eto te du ara le to do lagbara ju
0: okay
2: e wa gba ya gba
0: amen sir
2: se iyawo obirin atokunrin ka ma ni tu fura wa ori e lo kunrin mi to ba ti ri bo wa lase okunrin mi o ni wa ladi lemu yen ko ma ma so e ni ajaji ma po ni ni e je ka ma fogbo gara wa lo oruko mi ni olamide kola si bere agba ya gba
0: ami sa ise sa tori mo mọ pe awọn nkan se enjoy ni wa ni awọn nkan se enjoy ni wa ma wa fe ki ki lo npe social media mi mo boya wa me social media e tun ba gbe ti oko ti yawo yen ni awọn eyan tun pọ lori phone okay je ka gbe le social media e ba wa gbe hello
2: hello ekweto
0: oluwa ku eto esa
2: oruko mi ni adeniyi omode data ti pe tẹ̀rí inú mi dùn pẹ̀lú program tẹ̀gbẹ́ wa ní alẹ́ àìní sùúrù oní jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin àti obìnrin ló jẹ́ kí wọ́n mọ̀ bára wọn jà tẹ̀rí kò sí tilẹ̀ kí o jẹ́ wọ́n ní kí ọkọ bá jẹ́ ewúrẹ́ ìyàwó wọn gbọ́dọ̀ jẹ́ àgùtà mi àìgbọ́ra ẹni yé onímọ̀ ń fà á kí ni ìbá àṣẹlẹ̀ ìwọ tó jẹ́ pé ọ jẹ́ ọkùnrin tó jẹ́ pé tóyin bá ti sọ kankan ìgbà jí ìgbà mú lọ mọ̀ kó fún onú olùgọ̀dì ọ ó yẹ kó ń kálu kó mọ ní sùúrù torí àwọn ọmọ ni kì í sì torí nǹkan mi ọlọ́run ọba ò ní jẹ́ kí àríyá burú.
0: Àmísà ẹ ṣe social media bá a gbé kínní yẹn ẹ bá a gbé ẹjọ́ bá a gbé. Social media bá a gbé kínní yẹn ẹ bá a gbé. Social media bá a gbé kínní yẹn ẹ bá a gbé ẹjọ́ bá a gbé. Social media bá a gbé kínní yẹn ẹ bá a gbé. Social media bá a gbé kínní yẹn ẹ bá a gbé ẹjọ́ bá a gbé. Social media bá a gbé kínní yẹn ẹ bá a gbé. Social media bá a gbé kínní yẹn ẹ bá a gbé.
3: Arábìnrin ìkànnì ọdún mẹ́tàléní ọgbọ̀n confirm. Arábìnrin ìkànnì ọdún mẹ́tàléní ọgbọ̀n confirm. Nílùú Ìbàdàn tó ṣe olùkọ́ ẹ̀pá olùṣègùn. Arábìnrin ìkànnì ọdún mẹ́tàléní ọgbọ̀n comfort ogun ọkọ̀ ẹ̀pá olùṣègùn nílùú Ìbàdàn tí ṣe olúlo ìpínlẹ̀ Ọ̀yọ́. Arábìnrin ìkànnì ọdún mẹ́tàléní ọgbọ̀n comfort Ọlájúmọ̀kẹ́ Ọlálérè Tinubu ìlógún ọkọ̀ ẹ̀pá olùṣègùn Tinubu ẹni ọdún mọ́kàndínlógójì nílùú Ìbàdàn tí ṣe olúlo ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Ẹ lọ sórí Facebook ẹ lọ wo ọkùnrin yẹn kẹ wá wo obìnrin yẹn àánú àṣeyín ẹ wo bọ́mọ ọkùnrin yẹn ṣe
3: fine. Àwọn tọkọtìyàwó yìí ni wọ́n ti fẹ́ra wọn sílé láti ọdún mẹ́ta sásìkò yìí tí wọ́n sì ti bímọ méjì fúnra wọn gẹ́gẹ́ bí ìròyìn ṣe fìdí ẹ̀ múlẹ̀ comfort wọn ló ti ọkọ̀ ẹ̀ síta o tí kò sì sílẹ̀kùnú ilé fún èyí tí wọ́n ní ó ṣẹlẹ̀ látàrí gbọ́nmisí omi òtútù wáyé láàrin àwọn méjèèjì èyí tó fa ìjà tí ó sì gun ọkọ̀ ẹ̀ pa gẹ́gẹ́ bí ìròyìn ṣe fìdí ẹ̀ múlẹ̀ àyí tí àwọn ọlọ́pàá gba ìpè ní aago mẹ́wàá kọjá ìṣẹ́jú mẹ́ta alẹ́ o èyí tí àwa rí gbọ́ pé ìjà yìí iná bí awuyewuye láàrin àwọn méjèèjì tí ó sì gun ọkọ̀ ìgbà tó fi gbé ọkọ̀ dé ilé ìwòsàn wọn ní òkú ni wọ́n gbé wa nígbà tí arábìnrin ìdí àgọ́ ọlọ́pàá ó ní ọkọ̀ òun ni ó fẹ̀sùn kan òun pé òun ti ilẹ̀kùn yàrá pa nìkan bí aago méje àárọ̀ di aago méje ìrọ̀lẹ́ èyí tí ọ̀rọ̀ yìí sì bí awuyewuye láàrin àwọn méjèèjì tí ọkọ̀ yìí sì wàá gbá òun létí mọ́lẹ̀ ibi tí òun ti ń fún ọmọ tóun gbé lọ́wọ́ lẹ́yìn wọn ní lẹ́yìn náà ni àwọn ará tí wọ́n jọ ń gbélé wọ́n parí ìjà yìí fún wọn ṣùgbọ́n pàlàbìrí níyàwó yìí ó lọ gún ọkọ̀ ẹ̀ ní ọ̀bẹ látẹ̀yìn níbi tí ọkọ̀ sùn sí kọ́ tó gbédé ilé ìwòsàn ó ti jó lọ́hùn nípè wọn ni wọ́n kọ́kọ́ lọ fi ọ̀rọ̀ yìí tó àwọn ọlọ́pàá gbagi létí lẹ́yìn náà ni wọ́n taari ọ̀rọ̀ náà lọ sí ẹ̀ka tó ṣèwádìí ìwà ọ̀daràn ní ìyàgànkù nílùú Ìbàdàn loju na ti tesiwaju o se o arabirin kan ni odun meta le ni ogbon comfort ogun oko epa olusegun nilo bado ti se lilo ipinle oyo arabirin kan ni odun meta le ni ogbon comfort olajumoke olalere tinubu ilogun oko epa olusegun tinubu eni odun mokandin ni ogochi nilo bado ti se olulo ipinle oyo arigbo wipe isele ilu se ni gbe yi ni agbegbe adegbayi nilo ibadan lago mewa ale ojoru ogbon ojo osu kewo odun ta wa yi awon toko ti yawo yi ni won ti fera won sile lati odun meta sasipo yi ti won si ti bi omo meji funra won gege bi re ise fidi emule comfort won lo ti oko e sita o ti ko si sile kunu le fun eyi ti won ni o sele latari gbomi semi otutu wa ilara awon mejeji eyi to fa ija ti o si gun oko e pa gege bi re ise fidi emule ayi ti awon olopa gba ipe ni ago mewa koja iseju meta ale o eyi ti awari gbo pe ija yi inlo bi awuyewuye laarin awon mejeji ti o si gun oko ngba ti o fi egbe oko de ile iwosan won ni oku ni won gbe wa ngba ti arabirin ide ago olopa o ni oko ohun ini o fesun ko ohun pe ohun ti ilekun yara pa ni nkan bi ago meje aro di ago meje role eyi ti oro yi si bi awuyewuye laarin awon mejeji ti oko yi si wa gba ohun leti mole ibi ti ohun ti fun omo to ohun gbe lowo leyin won ni leyin na ni awon ara ti won jo ngbele won paru ija yi fun won sugbon palabiri ni yawo yi o lo gun oko e ni obe lateyin nibi ti oko sun si kon to gbedele iwosan o ti jona oni pe won ni won koko lo fi oro yi ti awon olopa agbagi leti leyin na ni won tari oro na lo si eka to se iwadi iwa odaran ni iyago ku ni ilu ibadan loju na ti tesi waju o se o arabirin
4: I can finally kiss you you know say every day I pray
0: eje ka lo sodo iya tugu ta ba ti pada de eje ka soro nipa oro oko atugu mo ko opolopo ma fe fi kifa ka but mo dupe pe ale yi opolopo wa lori radio Facebook ati radio onko gbon to ba ti di gbas gbos gbas gbos tori awon okunrin mi wa towo won yaju nkan mi lo se be gbon nisi pe won lo lo fo ni eti nibi ti o kokon fo yawo e leti yawo e o le ri na pada toro nfo mo loyan igba to wa lo sun yo wa lo modbo e o yo wa gun lateyin ah oju orun lo wa to fi ji saye pelu nkan to gun iya togo e kale ma
5: kale olotu
0: ah
5: ma fun yin se o
0: ami o
5: ani siyan ani siyan o ani sokofe ani sayafe o
0: ami o
5: awon wa ni sile yafe yawo
0: ami o eyan kan so le kan pe lo ni ojo to lo igba to lo abi igba bo le se npe won ni awon alarin na ma wa sugbon nisin ori Facebook mo ti ri ati ba ti se marriage ko mata ya to go kile mu afu alale
5: e se o
0: awon kunrin po to ko
5: a ti gbogbo eyin te ngbo wa ni every Wednesday lori eto bedroom secret a kini o a si ki gbogbo eyin ti eyin yoju si wa na lati wa o ko kini ya ite en so ni every week a dupe lo gbogbo eyin te n wa te mo pe wa a dupe lo gbogbo eyin te n po wa a dupe o ope otan o olorun aba wa dupe fun yin leni kini kan ta ko fe soro li lori o ni ito atoju ito atoju yi to ba ti pe lara ma fa kokunrin ma le se dede mo gbogbo la n pariwo yala eyan ni to suga ni abi o ti je pe boya o ni atogbe abi o ni o ni atosi abi o ni prostrate ti to ba ti po ju o ma afe ti nkan mokunrin ko ni le se dede ati dada ko ni le mokoro soko ko ni le seto fun yawo e ko ni le gba yawo e gbagi gbagi te ba ti mo pe ni aisan ti mo so kale pe ito atoju abi eyin to te ye pe ma nto ito ti sere sere tito iba ma jade ko ni jade dada laarin 5 minutes ito atun ma gbon yin e tun jade tun lo to ile na pe ni prostrate abi ke lomi ti e ma to sa to ba lo sa e wa lo ti ni prostrate enlargement abi prostrate cancer in te ba ni problem ito yi madam peace peace mr peace peace to ba ti poju e kan si lese mama togo ni academy olomi lawa ti e ba tin bo lati challenge ibi ti won ti ma drop awon ero to nbo lati challenge ni academy olomi e ri yana kan lowo otun tawon olokada wa me era drop nbe e pe ero bani soro mama togo akama wa mu nbe ni enigo kadamu te ba nbo lati wo road te ba ti de abe bridge academy olomi e so da si odikeji te ba ti so da to odikeji e do ni abe bridge e ri organizer kan be e do legbe e pe ero bani soro wa a ma wa mu yin be logan tabi te ba nbo lati bere oje te ba nbo lati nugboro e so kale ni after bridge olon kemi te ba ti so kale e pe ero bani soro wa a si wa mu yin nibe ke mo se si alaye lo si e ti e tun wa lasiko ta wa yi asiko to je pe awon opolopo awon arugo a mo complain lori ese lori oro romatisin atratis tori pe ma nda mo awon arugo wa lopolopo gba ta wa yi a ma complain rungun orunkun won adide won nile ni dada lati bikan si bikan a ma complain pe isin ese won fa awon so abi ta ba ti egbese sile ese awon kuta itai abi ta ba gbese sile ta ba fi ese kan okuta awon ti e ni mo pa awon ti e fi le niti awon ni mo pa awon fi ese kan okuta tabi a ma complain pe eyin ma ro awon abi apa ma ro awon gbogbo ara riro ni gbogbo gba ele na pe ni sangun sangun romanticism atratis gbogbo gba la n pariwo awon ti won si gbagbo won ti n wa won si tin dupe lowo olohun eyin le ma bora yin mole te ba mo pe ni aro aisan kan tabi keji to n da mu inu agu ara tori pe aisan so pe tu mi sister kin fi e sile bo mi mara kin pa oni owo ti aisan pa o ti aisan ba se yin e ma bora yin pa e tete jade wa gba itoju ko to di nkan tagbara yin o ni ka mo opolopo aisan mi to ba tin se opolopo elomi won kan ma ka sara titi aisan mi ma fun akoja agbara won to ma tun ri pe ma ru won lo si loyibo kin lo de ewe ategbo ta baba wa na nsise gidi gan te ba tete jade lati lo ewe ategbo ba baba wa se ni ka ma lo lojo si o si wa awon baba na ku won si fi awon ise ile fun awon omo e kan si ile se won to go ni wa ba kan na mo ta ba opolopo obirin to ti se igboyawo yala odun mewo odun marun e wa woju oluwa fo mo bibi yala wo obirin to pe nko osu ti e ti e wa mo rara abo se sege sege abo ni aisan kan ta ma pe ni so mo roro to ma ma ku bi ose ka be to ma to ma se period e oyan ti a ma kun a ma ro e a da mi pe oloyun ta bo ni aisan kan ta ma pe ni eda ti wa ti oko e ba jo sasepo kana ki kan mo kunrin yi ko omi to ma produce omo lataro okunrin sobirin kana ko ko duro sibe ko produce o ma wale ni tabi wo to ti lo sayebo ni oni iju tan pe ni fibroid iju ti wa block ile omo e ko je ki ori bi loyun abo ni blockage of fallopian tube gbogbo nkan to lo le ma da mo obirin ti o je ko obirin e fini soyin te ba kan si le se wa ni kabamo tabe yin okunrin na ma so gbogbo pe ma le yawo yin sita o le jokun lo tin low sperm count abi watery sperm e kan si le se mama togo gbogbo awon kini la ni ki si oro iro awon to tin wa soda awon ti mo pe awon tin je anfani lopolopo fun afade en te ti wa wa e kan si le se mama togo tabokunrin ti o le si ojuse ge mo se so la koko opolopo nkan lo ma fa oje dije ile fa infection le fa staphylococcus le fa ito atoju le fa diabetes le fa hypertension le fa kokunrin ma le si eto e mo ninu ile to de pe be ko lo se ri tele e kan si le se wa e ri pe tun ma pada si eto yin bo se to ati bo se ye e ma je ki yawo yin gbe eto yin lo sita e kan si le se mama togo ni academy olomi lawa ibi kibi te ba tin bo mama togo wa ni academy olomi te ba nbo lati challenge iyana kokon te ma kokon kan e ya nibe e pe ero bani soro mama togo tabe te ba nbo lati iwo road e cross other side ke wa do labe bridge ke pe wa e te ba nbo lati bere after bridge le ma bole e pe ero bani soro wa ele to tun wa te ge ba se ma so ni gbogbo gba ni pe opolopo okunrin mi atobirin ti ni ide aisan kan tan pe ni idi yo tan ba lo se ga won a ri pe nkan kan ma yo bi ball won ba ri pe won a se ga tan ma fo ti kini si waju won ma fi to ti sinu pada ehe gbogbo orun kan bayi o ma n ko ba nkan omokunrin ko ni je ko le sise dede mo iru okunrin to ba po ni nkan ba e kan si le se wa tabe te mo pe ti yo ti e ti didi yo sugbon eni chronic pile ye jere n worry yin gbogbo gba le ma n complain eyin le ma complain eyin te le se dede mo e kan si le se wa tabe te ba mo pe arun kan wa to je pe o le je pe lati pe ara pe okunrin ma n sise agbara boya n gbowo ti won ma n gbe nkan to won ma n ti gate won ma n ti gate ma n to gbo nkan to lagbara o le je kokunrin yen ko ni ipake ti oloyibo n pe ni anemia ti kini e ba bere o ma wu si bi nkan ibi oke inu a oke omokunrin bayi a wu to ba ti pe to ba ti ya a wa so kale si bi epon omokunrin a ma wa wu kan wa ju kan lo ele na n pe ni anemia e ko si nkan ti o ni ogun nile yoruba ewe atigo ni la baba wa lo ti won si n dupe lowo olohun lasiko ti o te ti si oyibo ti wole nisin ewe atigo na tun wa wa a si n lo ba baba wa se ni ka lo pelu ogun lo te ba si kan si le so wa eni ka ba mo e ri pe lati bi osu meji seyin a pariwo pe asise gbe ogun kan jade ni le ise wa ke ba si so fun yin pe ko si bo se le ri romantism attractism te ba lo e dupe fo lohun oba opolopo elomi gan papa apatese te elomi ni e jeru te elomi ni o ti ya ko ni stroke apakan ese kan ko le se gbe mo o ma heavy te ba ni ka gbe ma heavy nitori pe eje o circulate ninu e mo tabi te ba mo yin pe iru eleyi bayi ni se elomi apatese yin lo fa elomi diabetes elomi owo aye ni ti ko ti eni la hypertension ko ni diabetes ategun lasan lo ma fe lu o ma ri pe do nbe o ma subu to ma fi gbe dide apa kan ese kan o ti paralyze ateyin atemi ta ngbo wa aye oni fi stroke se wa tomo tomo e te ba npa eni gbogbo nkan ti mo nkan kale ani e kan si le se mo to go eni kabamo mo mo to go wa ni academy olomi ibi kibi te ba tin bo bo ya challenge le gba e bole ni bi yana akoko ke to kan bridge yana wotun e pe ro ba ni soro mo to go tabi ke ma bere mo to go nbe tori pe complex o wa to te ba ti ya nbe e ma wo complex kan lo kan ara complex yen la wa a face express e te ba sin bo lati iwo road to ro popolopo lo mi ba sin pariwo lososse ta nso address yi popolopo lo mi na ko tun mo address yen won tun lawon wa gba ta won debe awon sonu awon omo na te ba debe te ba mo na e pe ro ba ni soro wa ma mu yin lo gan nbe a ni fe ke ma damu kakiri so tin ye yin te ba ti de abe bridge yen e pe wa a si wa mu yin be e ro ba ni soro mo to go ni
6: 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800 0800
5: awon complain ko wa si bi te wa ta le send ogun sin a ma se we bi kakiri en ti o ba si nbadan bi to ba wa e sa ti pe wa ke complain te ba complain aso ye bo ye bayi lowo ogun yin je te ba re ti san wa send ogun yin ko de si lati gba ta ti wa lori eto bedroom secret ko send to le so pe o send o si wa ohun orogun gba a lo send ogun ko sele ri nitori pe mo pe eto ti a wa lori e isikito won ki gbe won ki era ti o lo mo ninu ngo to ba ti je iro se le basikito nbe te ko send to sanwo fun wa ta send ogun won ri to te ba won pe ti pe ba won pe wa nilu kan te le wa e si madan e pe wa te ba pe wa e salaye te ba salaye ye bayi lowo yin a de send ogun yin lagbara olohun yo ba yin lara mu e mo gbagbe momo to go wa ni academy olomi ibi ki bi te ba tin bo te ba ti de abe bridge academy olomi eyan sa ti pe wa ta be yan okunrin te mo pe nkan omo okunrin kere awon asan ta kakale yi awon asan yo ti fa asuki fun yin be ko lo se ri tele be tin gba to ti pe boya diabetes te ni o ti di po ti kiyan tin suki abi iseto ase ma nso fun gbogbo yan okunrin gbogbo gba ipe e ma mi to bi daada eyin te ba fe ni iseto nkan te mo ma se ni e o te ba tin mi to bi daada e ni iseto a ni ke ma lo fe ya ko ma lo

sọ́dà ẹ̀yìn ẹ̀yìn wa ẹ pa ẹ kàbọ̀ padà lórí Facebook kí n tó lọ sọ́dà àwọn dáàdì UK ọlá Aliu Abdullatif Ademola Olatunde Ayobami Oluwa tó sí òkè mo ti kàwé lè tẹ́lẹ̀ àbí Florence Johnson Aziz Rafiu Adekola Adekola Adesanya Akolawole Samuel Kolade Akinola Flourish Alex Adex okay Adex okay

0: Hello? Hello? Network yẹn o da. Network buru gan lẹnu jọ mele. O buru gan ni. Ba ṣe ń sọ̀rọ̀ lálẹ́ yà mọ̀ pé olóbìnrin kan tó tún ti ń plani bí bó ṣe máa ń nà òun mọ́lẹ̀ yẹn ìjọ kan òun máa ṣe wèrè fún òun máa ṣe wèrè fún àlejò méjì àbọ̀ ọlọ́run lé I mean sometimes I feel like kí ni ìbáàdì dọ̀sí mi pé bí tí ẹ̀bẹ̀ lọ́wọ́ àwọn dádì uk àti ọkùnrin bíjẹ ẹjọ́ àwọn tó ń ṣe báyìí dọ̀sí mi pé gbà tí wọ́n fẹ́ fẹ́ ra wọn láti bẹ̀rẹ̀ wọn ò nífẹ̀ẹ́ ara wọn ni tí wọ́n mọ̀ pé tábà nífẹ̀ẹ́ ara wọn kò sí bọ́ ṣe máa fẹ́ ra wọn láti bẹ̀rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ dádì uk ṣe ẹ wà ń bẹ̀ ọkùnrin bíjẹ. Hello. Mo láwọn tó ń gúnra wọn pa ẹ̀ àwọn tó ń gúnra wọn pa ẹ̀ ṣé wọn ò nífẹ̀ẹ́ ara wọn láti ilẹ̀ ni àbí kí la máa pè
1: é. Mo bèrè ìbéèrè kí mo sọ̀rọ̀ lẹ́ẹ̀kan àti ṣìkìtò mo ní àwọn yìí mo ní ṣé àwọn náà sọ pé I love you I love you I love you nígbà kan rí nígbà tẹ́ bá wò ó. Ìwọ tí o ṣọ́gùn láti fóbìnrin ìwọ lórí àní obìnrin ló kọjá tí yẹ kó lo pic I love you yà tóbi ó ga jù ẹsẹ̀ ẹni imú ẹni ojú ẹni ẹ̀dẹ̀ ṣé jíde bi pé ẹ tún wọnú yàrá tògẹ́dà ẹ tún bẹ̀rẹ̀ sí láyé ẹ bímọ kejì so kí ló gbé ìrìn àjò yẹn short kí ló fà á bí ẹ pé lọ́bí lọ́bí lọ́bí yẹn ó kú lójijì èmi náà máa wò tí mara yẹn ti wọ àwọn ọkọ àti àwọn tí wọ́n.

0: wọ sọkan náà sáwọn tí wọ́n jọ wọ́n sórí bẹ́ẹ̀dì kan náà tó jọ ń jọ tán fún jẹ síra lẹ́nu nígbà kan àwọn náà ni wọ́n tún wá ń gúnra wọn lọ́bẹ̀ yìí àwọn náà ni wọ́n wá ń léra wọn jáde àwọn náà ni wọ́n wá ń para wọn yìí ọ̀rọ̀ ńlá ni
1: ọ̀rọ̀ ńlá ni ọ̀gá ẹjẹ ọta ló wá fẹ́ wá dáa lóhùn rí ọkùnrin
2: fẹ́tí orí most of the time bí fẹ́mi ṣe sọ ẹ̀kọ́ yẹn pé bàtà ríra wa ta kọ́kọ́ pàdé ra wa tá à ń rẹ́rìn tá à ń ṣe tá à ń mọ̀ sínú wa ń dùn gbogbo ẹ̀ máa ń wà ṣe understand me sometimes nígbà míì wọ́n ní ìfẹ́ a máa ṣáàbí a dẹ̀ máa kú so whichever way tí ìfẹ́ yẹn bá gbà wálé ó lè pẹ́ kó tó ṣá ó lè pẹ́ kó tó pẹ́ máa ń yá gbà mí láti pẹ́ àti sọ láti wípé ti sọ majority of àwọn kìíní yìí pé àwọn nǹkan tó jẹ́ pé àwọn èèyàn ń ṣe ní ọ̀rọ̀ tó jẹ́ pé afẹ́fẹ́ ra wa ìyàwó emergency àti sọ̀rọ̀ ìdára lórí kíní rí ìyàwó emergency là ń fẹ́ sí sí kíní kọ̀ọ̀kan bẹ̀ a máa kàn ríra wa a kàn máa fẹ́ra àmọ́ sí àṣẹ kíní ẹsẹ̀ èyí náà ti sọ́lẹ̀ kan ìdí tó ní ọyàn fẹ̀ ní gan kí nìyẹn a máa láà fẹ́ra wa ta máa gbéra wa sílé olórin kan kọ orin kan gbà kan ó lọ́run àwọn pàdé yọ sunday ìgbà tó máa fi yọ monday àwọn ti múra wọn gùn ìgbà tó máa fi di bí friday àwọn ti ṣe marriage ìgbà tó máa fi di bí sunday àwọn ti divorce so olórin yẹn mi ò fẹ́ polówó ẹ̀ lórí kíní so ẹ ti mọ olórin tá à ń sọ yẹn so nígbà tó lórí yẹn wà anyway so gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn tó yẹ pé kò sí ìfẹ́ ìfẹ́ máa wà nígbà tó kọ́ bẹ̀rẹ̀ but ìfẹ́ bá ṣá ìyẹn ibi tí wọ́n sọ pé èmi ò bìlífù pé tó bá tẹ bá ti ṣúra yín ẹ̀fúra yín sílẹ̀ tẹ́ẹ̀bá lè jọ gbé mọ́ àwọn ọkọ̀ wọn àti wọn ṣúra wọn bọ̀ tí wọ́n máa gbé pẹ̀lú grace yẹn wọ́n á dẹ̀ máa ṣe wọ́n máa mọ̀ pọ̀ kò sífẹ̀ láàrin wọn mọ́ bọ̀ tí wọ́n tẹ̀wọ́n pé ẹ̀ lè jọ gbé mọ́ ẹ̀fúra yín sílẹ̀ fún oníkálukú bá tiẹ̀ lọ wọ́n àyè láṣẹ gbogbo òfin wọ̀nyí pé nǹkan bá wá láṣẹ tí ìná bá wọ̀ mọ́ ẹjẹ́ oníkálukú gbọ̀nà lè bàbá ẹ̀kú gbọ̀nà lè yẹ lọ kó má di pé kó má dogun pé a máa para wa tó ní nǹkan tí yóò tó mọ̀ mọ́ so gbogbo nǹkan níbẹ̀ bí fẹ́ ẹni ṣe sọ bẹ́ẹ̀ náà ló ṣe rí of course a máa ń ìfẹ́ wà kí a máa fi tẹ̀lé ra wa ó lè má lóyìnbó pé ní infatuation pé ṣùgbọ́n tí mo rí yẹn ìyẹn ló dẹrù bá
1: mi
2: ọ̀sẹ̀ báyẹ̀ ti débẹ̀
1: ẹ̀sánà
2: bó dẹ̀ ṣe ní lọ́dọ̀ àwọn ọkùnrin ta bá ń lo
1: obìnrin báyìí pẹ̀lú ọ̀sán láti pé hello ẹ̀jẹ̀
3: òun
1: hello
3: hello ẹ̀ka alẹ́
1: sàn. ẹ wà lẹ́gbẹ̀ẹ́ rédíò yẹn kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò yín mà.
3: Ó dáa mo ti kúrò lẹ́gbẹ̀ẹ́ rẹ̀.
1: À ń gbọ́ yín.
3: Nípa àwọn ọkọ tìyàwó tí a máa múra dà síra wọn tí a máa ṣera wọn lé. Òfin yẹn ká mà sọ pé wà òfin àwọn ọlọ́pàá kìí ṣẹ́ṣe nípa ìgbéyàwó nìkan bá sẹ́yìn tó ti lọ́ àgbàlagbà a gbọ́dọ̀ bá wọ̀ yá àjà a lọ fẹjọ́ tó. Àwọn tí wọ́n káàtó láti bá wa dá sí tí wọ́n lè bá wa parí. Wọ́n parí á lọ mẹ́jọ. Òfin fìjìláńtẹ̀ gan kò fààyè gbá ládùúgbò. Kó múra ẹ̀sọ̀ ẹ̀dọ̀ bá fẹ́. Á fi ẹjọ́ wá sí pàṣẹ ni. Wọ́n alùpùpù lọ́jọ́ wọ́n wà bá wa fẹ́. Ṣé ẹ ní àwọn tí wọ́n máa gúnyàn lọ́fẹ̀ẹ́ o? Nígbà tí ọ̀gá bá wọn ní nǹkan ṣe pọ̀ ìwà wọn wọ́n máa fi hàn lẹ́ẹ̀kọ̀ọ́ kan wọ́n máa fi wá fún wọn hàn. Ṣé ìwà pé yóò lè fẹ́ ilé? Ṣé tó bá ti gbà tó ara wa tó bá ṣe bẹ́ẹ̀ pé èèyàn dáadáa ló ń kéèyàn pretend kéèyàn ó ṣe bẹ́ẹ̀ pé èèyàn mú àká tó lè fi inú ṣe bá fẹ́ balẹ̀ jẹ́ ìwà pé léyìí. Kìí ṣe kéèyàn lè fẹ́ níyàwó sínú ilé. Ṣé àwọn àti ọba yìí ti fẹ́ra wọn wọlé? Ṣé a bá wá ṣe àwọn ọba ara wọn mú máa ń tó pè àti ọkùnrin bẹ́ẹ̀ ti yé bì? Ṣé
1: ẹ ṣe gan kí kálukú ma fine we are right okay. Hello.
4: Má pé
1: ẹ ṣe gan wọn ti rán mi létí ẹ ṣe gan ni sir. Ọ̀dà ẹ jẹ́ ká lọ gbogbo ẹyin èèyàn wa mo kí yín pé ẹ ká lẹ́ gbogbo bá ṣe ń sọ ẹ jọ ìlera ara yín ó ṣe pàtàkì ẹ jẹ́ kí a máa tọ́jú ara wa lọ́nà tó jẹ́ pé tàbá gbọ́ pé wọ́n ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ níbì kan tó jọ mọ́ nǹkan tó ń ṣe wá owó tó lè ṣèyàn tó ń ṣe bí àwọn ọkùnrin tó ń ṣe dàwọn ó ń ṣe ti àwọn obìnrin ẹ jẹ́ ká ṣe kíni ká máa àtẹ́ndì ẹ̀ láti gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ yẹn lágbára ọlọ́run sátidé tó ń bọ̀ yìí sátidé on the 15th ní dédé aago mẹ́wàá lọ́wọ́ aago méjìlá 10-12 a máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn ọkùnrin lórí nǹkan tó ń fà á tí oko wọn ò ṣe kí ń le tí wọ́n bá fẹ́ bá obìnrin sùn nǹkan tó ń fà á tó máa ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ dà wàràwàràwàrà tí ó bá ti di pé àwọn àti mọ́mì fẹ́ ṣeré ṣùgbọ́n wọn ti bẹ̀rẹ̀ eré gele wọn ti bẹ̀rẹ̀ kọ́kọ́ dádì ti dà tọwọ́ ẹ̀ sílẹ̀ ẹ̀yin tó yẹ pé postrate gangan lèmi tí ẹ wà after kò ń ṣe ti èyí líle postrate gangan postrate gland enlargement ẹni tí postrate gland ẹ bá ti yàn enlarge wàhálà gidi ni o kéèyàn rí ọ̀kúta nísìn bẹ̀rẹ̀ ọmọdé postrate kìíní kan ló ń ṣe ọmọ 35 bẹ̀rẹ̀ ọmọ 38 postrate kìíní kan ló ń ṣe ó ti pọ̀ ń ta nísìn ẹ má dúró de age kan àbí kejì ẹ ṣe kíni ẹ jáde ẹ tètè lọ sí ibi tí wọ́n ti máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ yẹn kẹ lọ kọ́ nǹkan tó yẹ kẹ kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti sẹ́ǹdì orúkọ wọn sí nọ́mbà yẹn wọ́n dẹ̀ ti mú wọn ṣùgbọ́n wọ́n ṣì máa mọ ojú ìtọ́ ti fẹ́ ṣe nọ́mbà tí ẹ máa sẹ́ǹdì orúkọ yín sí nọ́mbà yẹn ni 09121472403 ìdánilẹ́kọ̀ọ́ ìsẹ́mínà is free of charge ẹjọ́ ẹ má jẹ́ kí anybody sọ fún yín pé wọ́n ń gbowó free of charge is free of charge for men seminar for men on Saturday August 15th free seminar for men experts will be teaching una go teach una wetin you go dey do to dey make your break dey stand as e suppose to stand when you and madam wan see each other wetin you go dey do to dey make you know be say before madam go open comot cloth you don pour ya you don spoil game and for those wey be say you go learn how to maintain yourself as a man so that your postrate e no go cause wahala for you yes postrate e no go cause wahala for you because postrate enlargement now e dey wound plenty men now you go see man dress up finish e go carry thing wey e take dey catheter the rubber wey e take dey piss e go tie am put for body before e go wear suit so no let your own be like that the earlier you come out the better for you so make you send your number your phone number your name and your age to the number wey I just call now 09121472403 09121472403 your name and your age send am to that number and then they go from pick you by God's grace and on Friday when we go to do program una go hear what we go talk again date 15th of August Saturday 2027 make una make sure say una come make those wey be say sabi about am the experts them teach una wetin to do ejo mi o ni ke pe number yen e ma pe number yen e ko send oruko yin ẹkọ sẹ́ndì orúkọ yín àti ọjọ́ orí yín síbẹ̀ anybody tí n bá rí tó pe nọ́mbà yẹn màá sọ fún wọn pé kọ́ blọ́ọ̀kì láìn ni ẹ̀ ṣe gbọ́ ọlọ́run á wà pẹ̀lú ọjọ́ yẹn wọ́n máa kọ́ yín lóríṣiríṣi nǹkan ní ibẹ̀ yẹn ọlọ́run á ṣe ìyanu fún wa ó dá ká tó lọ sọ́dọ̀ àwọn èèyàn wa bello àbí ṣe mo gẹ́ tiẹ̀ okay adéọlá adésanya azeez rafiu adékọlá kọ́ládé akínọlá flourish bello fẹmi sunday adẹ́rìntọ́ muniru dean ojo ńlá taofik Buki Adewumi Eyo. Okay, Kehinde Dada Adebiyi, God bless you ma. Dayo Adewumi, good morning Chikito. Good morning Daddy Princess. God bless you too sir. You are blessed. And Amasuara, thank you so much. Those where they carry knife when them and their husband they fight, they say that devil they do them. Me, I know no. All right, only Facebook remote kaye. Number telepe what is 09123 708675. 09123 708675. Oh number T Elikwe Wasi Lori Eto. Bye bye bye bye. Daddy Princess, thank you, sir. Only good morning, Chiquito. Daddy UK and Uncle BJ. We are listening and enjoying your program here on Facebook in the UK. Thank you, sir. You are all doing good job by educating people. More wisdom, knowledge, and understanding in Jesus' name. Amen. This is Daddy Princess from the UK. God bless you, sir. God bless you, sir. Now, Daddy UK at Uncle BJ. Gaga bi okunrin mo fe bi. Toba kope, toba dikpe okoti ya wonja. Won ni gbo lohun aso e daku ti yawo de je ni to ye pe ori e gbona gidigidi to ye pe bo se njuba lo nju awo e jo ki le ro pe okunrin yen le se lakoko yen because ko se gbo okunrin lo le farabale bota then apart from that to ye pe iyawo lo kokko san oko leti abi kokko gba oko ni ese ki le ro pe okunrin le se ni period yen e jo am be now.
2: Oh, I depend on the shell. It's only for the our own as a few more on the jaddy. But what do I do with the jaddy? Why, what was my jaddy? It's all over. We should not buy the kidney, to buy the kidney, or shop bucket. Anything in the lady, only the shell will want to buy to my family. To my family. I'm not going to buy the kidney. I'm not going to buy the kidney. I'm not going to buy the kidney.
1: Hey, Jesus.
2: Ati so da lori eto yi o ati ma ri signal pe omo biri yi o e ko to so ba jo pari omo ti o ti no we se si e because ko si to ba gba kiri imu go egbon yan eh egbon yan abi ayi go ya ka te wo bi awon obi wa laso ni nigba se pa se pe gugu ibe lu wa to ba nigba ka ba gbo to ma ko gba ti bo to ma ko gba se ike ta yen odu egbon ati po wa se se kiri ma ti won da bo ma ra to fo ti won ra ni pe ko sa lo ti an sa ni a ma so pe iyawo to lo fe a ma agba kini agba keji oni ba keta o because ko won le inu ati bi e wa se bo to ye ko se so tori nkan to ma sele ni e tori binu oni inu bibi ko mo ko mi o ni se abi e lo fufu mi o be lowe so e ti o buru lati di oro be yen e sa wa ni e jade ke lo because ba go sibe bo vai la sa ni o so o mi no lo ba to e ko o mi no lo ba le ti to ko e ba le ti to nu e be yen sha ra kuro because o o le ba o ko reja because ba ba so le la ba ju lo o la ba je ko mo la ba ju lo ngba to ba ba ni nkan o le ko se ko ngba to ba gu lo be o le go ba yo bo si o le elomi si e ti wa la re he ngba to ba gba bi right to saga ba to kon fori la ẹwọ ògiri
1: ìfọyín sí ni pé ìbínú tó bá máa gba bẹ́ẹ̀ yẹn ìbínú tó wà lọ́kàn ẹ ló máa fi gba gbogbo agbára
2: gbòò
1: báyìí
2: káàṣì ọ̀pọ̀ tó máa fi gba tó ìyẹn ṣàrà mú ẹwọ kíní ìlú jáde lọ pé mọ́tò irú àwọn sìn bóyá ìlú bí táwà gbé olè má rọrọ ẹ tó máa gbà ẹ sí ní ìgbà tó bẹ pé wà wíńtà jẹ pé kíní bóyá tó bá ní mọ́tò irú mọ́tò yẹn ló máa sùn mọ́jú
1: Olaniyi Agbabiaka ẹṣẹ gan ni lori Facebook Daddy UK mo fẹ wa bi yin ṣe mọ pe mi o mọ boyo o ṣẹlẹ ni ọdọ yin lọhun yen ọrọ ọkunrin naa la n sọ ati obinrin ọpọlọpọ nkan ṣẹlẹ si awọn ọkunrin nisin emi wo pe awọn ija mi n gba mi ṣe ko ni ṣe pe boya daddy fẹ dobo daddy fẹ dobo yes but mommy o fẹ ki daddy dobo tori kini ti daddy ba fẹ dobo na ṣukẹ ni daddy ma ṣe so ti daddy ba sọ pe adodan oun gbọdọ wọle oun gbọdọ wọ ilẹ ileri yii ṣa kinikan o ṣe mọ pe oru yẹn naa ma n faja ìyẹn ló ti yes ìyẹn ló common tó yẹ pé mọ́mí lè bínú sọ pé ó yá fà ìgbò ní oníṣe kan tó fẹ́ ṣe because ẹ bá wò lẹ́nujọ́ mélòó yìí àwọn ọkùnrin ẹ máa surprise pé from 30-35 wọ́n ti oko wọn àtẹ̀pọ̀ wọn uncle bíjì ó ti relédè wọn oko ọkùnrin kí mo wà mọ̀ bóyá nǹkan tá à ń jẹ ní o bóyá nǹkan tá à ń mú ní o at times ti bá jòkó bàmá máa rò pé kí ló ń ṣẹlẹ̀ ti bá gbọ́ lẹ́nu àwọn obìnrin pé daddy wa ò ṣe dáadáa jàre daddy wa ò ṣe dáadáa má nǹkan wọ́n pè mí ìyàwó wọn ò jẹ́ kí wọ́n kọ́ súnmọ́ra more than a year plus now no oh like a year plus yes according to him ó ní òun ti bèè lọ́wọ́ ó ní kò sí nǹkan kan kò sí problem kankan òun ṣe mọ́ ni but ìgbà tí èmi náà ó máa fún mi nọ́mbà ìyàwó tí mo pè ìyàwó ìyàwó ní òun ò lè fún dádì àwọn ṣe pé because òun waste time ni pé tó bá wà lórí òun ṣúkẹ́ ló máa ṣe ó lóun máa gbé oko dádì jógbe pé dádì àní máa gbé jó máa dìde òun máa gbé jógbe pé máa wá sún òun pé the last one táwọn ṣe tó òun gbé jógbe tó sún òun tó ṣe bẹ́ni pé ti fẹ́ strong kó wọlé báyìí ó tún dẹnu kọlẹ̀ bí ìpọ̀nmọ́ ìjẹ́ gbogbo ó láti gbà lòun ti ní kí dádì gbàgbé ẹ̀ kò sí nǹkan tó ti tọ́ ti sọ̀tán òun ò dáhùn kí ni nǹkan tó ń fà tó fi di pé bóyá àwọn young boys wa àwọn dádì wa oko wọn ó wá ní problem kan tàbí ìkejì ní ṣókí ẹ̀jẹ̀ sáré sọ fún wa. Yes, sir. Uncle Biji, I'm going to tell us all that the UK.
2: Sherry, I want to hear you. She will be able to go. She will allow a decade. You look at so. Oh, my career will deny to allow. According to what you saw, put my bag with you. I would allow one of the but walk on what you would do is go allow. No man so allow you, bow on our way, boogie, Tomado. Can you see? Oh, on the fuck, yes, let me offer money now. So I don't know what I know too, but that's your party. See, why did you come back there? Push you go, what my son is so pay, oh, the other more, can you come from here? As you say, with your dad, well, sit down, you end up bringing me. You want to go, you knew the way I shake, you know what? Oh, say, oh, okay, my pastor. Olosola sisi kitu oloran to ye pura emu eleyi eleyi agboje din ni eleyi neyin eleyi se kini kan eye kini kan e igu okunrin ma niyan ti iyen igba pe kini yo sise dada o ta wo igu awon kini kan o sise wo lo kan se kini o re mi kini kan be se mo gbogbo nko be yen mo ko se ma gbo se dada o to ma ngbo to buri anti yen ba ngbo bi eto ai e je lo pa lo se atuse pelu oko yi Minister di bẹ́yẹn lọ.
1: Daishe Daddy UK.
5: Àti ṣe kìtù ṣe rí gbogbo ẹ̀ náà
0: ó dá lórí communication tá máa ń pariwo. Nígbà tí ọkọ bá sọ pé yá tí ìyàwó bá ní kò tí ìyá, ó yẹ kí ìyàwó sọ rísì tó fi máa sọ pé ní ìfọkọ. Ìgbà bí wá sí sídi tí tí ẹ pé obìnrin lè wà jẹ nílì, ó lè ní good reason láti sọ pé ní ò bóyá nǹkan kan ṣẹlẹ̀, but that communication tó bá wà láàrin ọkọ àti ìyàwó, wọ́n lè jọ sọ á dé rí àwọn méjèèjì. Bọ̀ṣẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ pé obìnrin máa ń fọ́ ẹ mọ̀ọ́mọ̀ sọ ẹ pé ìhó ṣẹ̀mí nítorí ẹ̀ mo máa tilẹ̀ pupa. Irú obìnrin tó bá tilẹ̀ pupa nítorí pọ̀ kò ṣe ìwọ gan aláìdáa ni ẹ, torí a ti sọ lórí ètò àtọ̀bá kí gbọ́ bẹdú sí kìí pé tó o bá fún ọkọ ẹ ní ààyè láti máa délé àṣírí, tó o bá jẹ́ kí ọkọ ẹ máa yẹ bẹ̀wò, òun jẹ́ kọkọ ẹ ríìsìkì bọ́sìrìtì tá à ń sọ náà nù. Wọ́n ti ṣìkì tó ṣẹ́rí tọkọ bá sọ kí ìyàwó máa ṣàkò tí ìyá, èmi rò pé ó yẹ kọ́kọ́ béèrè pé kí ni reason. Tí ìyàwó bá sọ pé nǹkan kan ṣe òun, ó yẹ kọ́kọ́ kọ́kọ́ gbà fún un. Mọ̀ tó bá ti wá di lemọ́, ọkọ ìyá mọ̀ pé ìyàwó yẹn kò wà ká tẹ̀sán mọ́, àbí bó ìyàwó yẹn ń lo lórí medication. Àbí irú ọkùnrin tẹ sọ ẹ sì ẹni ìyàwó yẹn sọ pé ọkọ yẹn ó ṣe báyìí wípé òun tiẹ̀ fìlì. Tí ò bá fìlì ọkọ yẹn, ṣé ọkọ yẹn wà lórí medication? Ṣé ọkọ yẹn ń lo àwọn oògùn? Bóyá ó lè gbowá lórí, bóyá iṣẹ́ tí ọkọ yẹn ń ṣe, bóyá fatigue, stress. Àti ṣìkìtò, ṣé ọkọ yẹn ṣe operation? Mo sọ kinní kan fún yín tí èmi àti Bọ́lájú mú pọ̀, tí ẹnìkan ṣe operation tí wọn doctor dẹ sọ fún pé kó tó ṣe operation yìí ọ̀nà méjì ló máa já sí o. Tó bá ṣe operation yìí tán, either kò lùsí interest nínú sex, oògùn níwò ẹ̀dọ́ mọ́ láyé, tàbí wípé tó bá ṣe operation yìí wàá bá wá kiri bí ajá. Ẹni tí mo ṣe Bọ́lájí mọ̀ nígbà tí wọ́n lọ tọ́pọ̀ nọ́ọ̀sì, ìgbà tí ẹ máa padà dé, ó lọ obìnrin ni ó lọ́nà ọba ń ṣe wípé nígbà tí tó máa já sí, ó já sí ni pé kò máa láti oko. A ti ṣe kìtò ọkùnrin àti obìnrin láti máa jọ sọ̀rọ̀ pọ̀. Ó tó di pé obìnrin tó sì bá dì yẹn, kó tó di pé obìnrin sọ pé ara kò sọ, ṣé ọkùnrin yẹn ṣèṣe kù ṣe ló ń bo obìnrin yẹn lẹ́rù? Ṣé èrè ọkùnrin yóò mọ́? Wọ́n ti bá sọ pé dáàdì wa òun kó gbá, òun kọ́ àwọn òkè lọ́nu kọ́ndọ̀m. Ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin náà máa sọ pé òkè wàá dẹ́mọ̀ lọ lọ́nu kọ́ndọ̀m, tó ní pé ìyẹn o ti lọ sí láti bí ọ̀sẹ̀ kan, o ṣẹ̀ṣẹ̀ dé sí o bínú jáde ní ibo nínú ọdún obìnrin ló lọ wàá lo kọ́ndọ̀m. Ọkùnrin á sọ pé rárá òun lè lo kọ́ndọ̀m, kì í nífẹ̀ẹ́ sọ pé o lè làwọn ọkùnrin bíi méje, o wá ní kì í nífẹ̀ẹ́ lára òun, o kì í fíìlì kinní kan. Tó bá sọ pé òun fíìlì ẹ̀ pé kí ìyàwó lè close ilẹ̀ pìpì rárá, tó o bá sì lọ́nà àti tó o bá confirm yìí pé o kò kankan. Àti jìgì tó ẹlòmíì inú àwọn obìnrin wà tó jẹ́ yí pé bóyá ọkùnrin wọn kì í rò máa ń sí wọn dáadáa. Kò sí nǹkan tó burú tí ọkọ àti ìyàwó bá máa bára wọn sùn. Ṣe ní kí ọkọ kàn dìde kó to kó bòbò nǹkan burúkú gbáà ni. In fact, ẹ̀ṣẹ̀ ni ohun tó bá to gbogbo tó kàn wọlé tó gbogbo kò lè dàbí. Kọ́kọ́ rò máa sobìnrin yẹn, kọ́kọ́ wá àkọ́kọ́ sọ ọ̀rọ̀ dídùn ni kó máa kọ́kọ́ máa sọ sí létí, ìwọ́n tó mọ̀ kó máa dọ́bò lálẹ́. O ti jáde tó já kù lórí kò ràdárí wá, ló jẹ́ jáde dídí ni kò ràdárí. Àti ìdí tó mú ìkọ́kọ́ sílẹ̀ domi síwájú kó wá tẹlẹ̀ tútù. Bọ́bìnrin ẹbá tiẹ̀ gbé jàpọ̀ kóbìnrin yẹn tiẹ̀ jẹ́ pé ló ń bi sí ẹ. Tó bá kọ́kọ́ ní kò ti rẹ́rìn, kò ti da kọ́kọ́ sílẹ̀, mo dẹ̀ rí kí lè wọ́n ìpàlẹ̀ ẹ ni wá rí i pé kí ni mo kò pé ṣe sáìsì, kó jẹ̀ má lè sáìsì ẹ̀. Á fi ṣe yẹ̀yẹ́ ni á pò wá bọ́ sáìsì bá mi, ẹ kí sáìsì bẹ́ẹ̀ báyé lè 34 dìdì ni 38 dìdì ni, ẹ kàn fi ṣeré. Tó bá wá gbá mi tó lè fẹ́ wọlé, kò ní sọ pé nù. Òyìn àti ṣì ẹ jẹ́ ká kọ́kọ́ kọ́ bí a ṣe máa bá àwọn ìyàwó wa ṣeré. Ẹ jẹ́ ká kọ́ communication láàrin ọkọ àti ìyàwó. Ìyàwó fabọ́ o gbàǹdì o ṣe bẹni pé òun ọkọ ló gba bí ọmọ kékeré. Ìyàwó ọ̀túnmọ̀ òsì tó bá yá arẹgbẹ́wẹ̀ kúrò bẹ́ẹ̀ jọ. Àwọn nǹkan kékeré yẹn ó máa múnú àwọn obìnrin dùn. àwọn ọ̀rọ̀ kóbìnrin gbọ́sọ kó sọ pé aṣọ yìí máa fáyọ kọ́lọ̀ ẹ̀dẹ̀ fi tiẹ̀ irun yìí máa ta o ta ló sọ fún ẹ pé kò lọ ṣe mu eléyìí o gẹ́rù ẹ kó tiẹ̀ láìpẹ́ kó gẹ́rù o lè gẹ́rù ẹ tó dẹ̀ bẹ gé dẹ̀ gé dáadáa o ìwọ máa kọ́pímẹ́ǹtì ìyàwó ẹ mo tètè pé nǹkan tó ṣe yẹ ò dáa ẹ wà wá tẹ́ẹ̀bù wà wá ọgbọ́n tó fi máa sọ fún pé àkíní yìí dá o ṣùgbọ́n yẹn ló máa fi láàsì ìwọ náà láti máa ṣe rí ìgbọ́lá ní sọlẹ̀ ẹ̀kọ́ yẹn
5: tó wá fá ògùṣọ ẹ̀ nǹkan tó dẹ̀ẹ́yìn tẹ́lẹ̀ láìkò ògùṣọ ẹ̀ tó wá fá ògùṣọ
0: ọmọ tó máa fi ẹ̀ ló wá fá ògùṣọ àádẹ́ra spiriti àádẹ́ra spiriti sí àádẹ́ra kó lọ fọ́ọ̀lì ní ọ̀sẹ̀ kan tó wá rí ọ̀sẹ̀ kan wá fi tèbù ọmọ gbajúmọ̀ àní kó lọ sọ́dẹ̀ kó lọ da spiriti sí ọ̀rọ̀ ògùṣọ yìí ó ṣàdùn ẹ̀ṣá ó dá
1: lórí facebook ahmad suara alfa abaniṣe ọjà ẹṣẹ̀gan ni à ń bọ̀ àti ìdè.

0: ẹjọ ẹ jẹ ká jọ ma tọjú ara wa ìyàwó fa ọkọ ẹ mọ́ra ọkọ fàyàwó ẹ mọ́ra láàárọ̀ yìí bá ṣe ń sọ̀rọ̀ yìí ẹ sẹ́tù nǹkan tó wà nílẹ̀ ẹ sẹ́tù nǹkan tó ń rùn yìí kí gbogbo ẹ tán ẹ má máa yanra yín lódì ẹ má máa gúnra yín lọ́bẹ ẹ má máa bára yín jà tẹ bá ti nífẹ̀ẹ́ ara yín ẹ jẹ́ kí ìfẹ́ yẹn kó ṣe kíni kó gbòòrò sí i káwọn èèyàn fi rí rí ìfẹ́ yín kọ́ dẹ̀ fi ti yín ṣe kíni kọ́ fi ṣe example bí wọ́n ṣe fẹ́ live life tiwọn ẹ jọ ń fọlọ́run bá bẹ̀ yín order number tẹ́lẹ̀ pé wá sí 09123708675 09123708675 number tí ẹ lè pè wá sí fún ẹ̀yìn tẹ bá ní interest láti wá fún ìdánilẹ́kọ̀ọ́ yẹn lórí number tí mo pè yẹn ẹ lọ tẹ àtẹ̀jíṣẹ́ ẹ̀kọ́ 02 ẹ tẹ àtẹ̀jíṣẹ́ orúkọ yín àti age yín ẹ̀hún ni 020 kìíní kan and the rest so ẹ tẹ àtẹ̀jíṣẹ́ orúkọ yín àti phone number yín òun lè máa fi phone tẹ̀ sí wọn lágbára ọlọ́run a fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún gbogbo ẹ̀yin ọkùnrin àkókò tí ìyàwó yín máa ní ọkọ mi okó ọkọ mi ò lé ìyẹn ti fẹ́ àkókò yẹn ti fẹ́ kọjá nísì hello.
1: Hello ma ìkàlẹ̀ ma ọ.
0: Yes ma.
1: Ẹ kò ṣe wa.
0: Yes ma.
1: Ìyára fún mi ma.
0: Àmì sà. Àmì ma. Àmì ma.
1: Ìṣe kí lọ ẹyin mi máa parí.
0: Àmì Jésù. Yéè. Etikot wọ́n máa yẹ lẹ́fẹ̀ẹ́ sọ̀rọ̀ tó dáa wọ́n dàbí pé wọ́n fẹ́ sọ pé bá mi dúpẹ́ lọ́wọ́ ọkọ mi ẹjọ́ màdá ẹ pè padà tó ra fẹ́ dúpẹ́ délẹ̀ o kẹ́ pè padà 09123708675 òun nọ́mbà tẹlẹ̀ fi pò wá nàìjíríà ń bí tó bá jẹ́ ìlú òyìnbó +234 8142491006 òun nọ́mbà ti bí báyìí hello. Olúwa kú ètò ẹ̀sà.
2: Ẹ̀rọ mà á kú ètò. Mo kí bàbá ìlú òyìnbó o. Mo kí ní gbogbo nọ́mbẹ̀ o. Ẹni ìdààmú o.
0: Àmì.
2: Ẹ lè máa wá o.
0: Àmì.
2: Gbogbo àwọn tí nǹkan rìn wọn ò léwu. Àwọn àgbo oúnjẹ àpò ilẹ̀ wa tí wọn ò mú mọ́ ni ń fà. Àwọn ìṣẹ̀ǹbáyé tó yá máa ń jẹ ẹmọ òjá jẹ mọ́. Àwọn akẹ́lẹ́ jákòódò tí ó jí sáyé ẹlòmẹ́ẹ̀dínlá dáadáa. Iná ìjà kó ojú yẹn ó ti sọ ní rárá tí mo lè gbé kọ́ ẹ̀kẹ́ wọ́n máa ń gbé ọ̀rọ̀ ìkẹ́lẹ́ ọmọkùnrin wọn jó sọ́wáyé orí bẹ́ẹ̀ ilẹ̀ yorùbá lónìí gbòǹgbò kí epo gidigidi tó dà nínú omu láàárọ̀ kùtùkùtù kó lọ́kọ́ èèyàn ọkọ̀ jí kí èèyàn ga káàárọ̀ nà gbogbo wọn ò lè wọ́n ò máa jẹkújẹ tí a ń jẹ nǹkan dódòdòdòdò
0: ó ti pọ̀ jù
2: nǹkan dódòdòdò ti pọ̀ jù wọn jẹ nǹkan gidi àwọn èso gidi ń bẹ tó yẹ wọn máa jẹ. Kùnkùnbà bẹ́ẹ̀ yọ kani láàárọ̀ tí má ti jí bá àwọn àgbo gidi àwọn àgbo tó dá náà sì ń bẹ tá a ti kì í náà wòtò àmú ń tíya gbogbo ẹ̀ ń lé bá gidi ní o lọ́dọ̀ ọjà ń bí eré ọjọ́ ọ̀nà wà wà ọjọ́ ọ̀nà ìṣáàjì orogún là wà ń tíya àwọn àgbo gidi là wà mú kó bí n bá pa ọmọ ẹmú lọ́mọ kí ni.
0: Lórí Facebook Ọlájídé Ọpẹyẹmí wọ́n ní matchmaking causes most problem too. Oh really? Okay. Hello? Hello?
1: Ṣèbá.
0: Yes.
1: Màmá tó sọ̀rọ̀ ní ẹ̀ka yẹn náà ni.
0: Okay ma.
1: Ìjọ ni ó máa dára fún mi.
0: Yes ma.
1: Ṣé ni ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ Dádì Yúkẹ́ àti Dádì ṣe London Àgbẹ̀kọ̀? Wọ́n ti sọ̀rọ̀. Orúkọ Jésù ọgbọ́n ò ní kú wọn wọn lórí.
0: Àmì.
1: Èyí ò ní kú mọ́ wọn ní kú.
0: Àmì.
1: Kádúpẹ́lọ́wọ́ màmá Tògò náà màmá dáadáa. Òyeyé wọn gan. Ọmọ ilẹ̀ adúláwọ̀ tó dáa ni wọ́n. Ṣé rí àkọ́kọ́ ohun tó bá wà nínú èèyàn lọ tí máa ń pààyàn mọ́. Kò sí ìṣòro kan lórí ìta. Àwọn bàbá àwọn màmá wa àwọn òbí wa máa ń kọrin kan láyé àtijọ́. Wọ́n ní. Ẹ̀lẹ́ òye wíkú wa rè o, abí méje ò jẹ́ńjẹ́ ilé jẹ́ méje lọ́nà méje ẹni dílógún ló ṣe o, ìjẹ̀ṣà ni mo lọ. won ni omo ta ba bi ire ki jaja igbo ila ni le oko seri awon mama wa won laju ṣugbọn won la arugun ori won de pe seri o ale ma so pe computer life lawa ba so pe ka ye pada si aye ana baba ye soro lekan o ni traditional wedding ninu traditional wedding yen ibe le ti ma mo pe kini ran yi kini se ninu ran yen na awon iran yi bo lo se rin ajo bo lo se won jale be ni

0: ọmọ tí o bá ti ní bẹ̀rù òbí kò lè ní bẹ̀rù ọlọ́run ní bẹ̀rù bá ṣe rí àwọn ọmọ tán kí lè ṣe àwọn ọmọ alẹ́gbà àmọ́rán àmọ́ sọ̀sán dòru ẹgbẹ́ ìyá wọn ò jọ wọn lójú wọn wá dúró lọ́nà mẹ́ẹ̀ẹ́dógún wọn á fi etí wọn á tó yẹrí ìgbìn wẹ̀nẹ̀kẹ̀. Adé ẹ̀dẹ̀ wọ àwọn ọmọkùnrin sí iná àwọn tán lẹ́kọ̀ọ́ wọ́n á tún dáhùn bá ti bóyá káàtì lọ́mọ lọ skúù ìbẹ̀rù òbí ṣì gbúdọ̀ wà bí ẹ̀ kó tún gba èyí tó ju mákà ó wà nídìí ọba tí òbí ọmọ bá dé tó bá ní hé ó gbúdọ̀ dákẹ́ ni nígbà lówó bíi ìdàrúsà ọmọ kan ó ṣẹlẹ̀ pé ọmọ kan àbúrò wa kan ni wọ́n fẹ́ lọ má rí ọmọ ẹ ọjọ́ ọmọ dáadáa tó yẹ pé gbogbo àwọn ẹbí ló ń rí pé very ọ̀nbú nínú ẹbí gan wọ́n mọ̀ pé yes ọmọ dáadáa ni ó ṣe tán sìn wọ́n ń dúrà fún bó ṣe lè lọ sókè òkun láti lọ kàkiri sí kó tẹ̀ gba mástà kó ṣe mástà ẹ̀ ló wá lóun rí lady kan ẹ tẹ̀ wá orúkọ bí lady ọ̀hún jẹ́ aráfáàtù àbí mi mọ̀ nǹkan lóúnjẹ́ wọ́n gbé wá bá mi wọ́n ti basọ́ kò fẹ́ gbọ́ wọ́n pè mí mọ́mì ìyẹn ṣe ọlọ́run ẹni kata ni náà nìyẹn ìyá tó lọ bá mọ́ mi òun lọ sínú àdúrà mọ́ gbàdúrà ìgbà tẹ́ni máa rí tí mo tún gbé síwájú àdẹ́dà mo tún gbé síwájú àwọn bàbá mi nínú ìgbàgbọ́ iṣẹ́ àwọn ṣaka bùlá wò lẹ́yìn mo wọ́n wá ní láti máa sọ pé tí ẹ̀mí mímọ́ sọ pé tọmọ ìjọba tiẹ̀ wá fẹ́ tán á tún wá gbóyún olóyúnwá fún lọ́jọ́ iwájú tó bá wa dọ̀jọ́ iwájú kí èèyàn tó lè mú ọ̀bẹ kó tó gún ènìyàn àbí ó mú ìgò ó gún ènìyàn nìyàn ẹnu tí àwọn wèrè kan máa ń kérésì yẹn ẹ máa rí àwọn wèrè kan káyé bá tiẹ̀ ń ṣèèyàn àwọn wèrè kan máa dọ̀ àwọn wèrè kan rẹ́sì kérésì ni. Ohun tí ó bá ti bá nínú ìwà lèdí máa ń dìyàn mọ́.
1: Ẹ ṣe sà.
0: Ẹ ṣe máa dára fún mi. Ẹni tó bá pààyàn wá pa ni.
1: Bẹ́ẹ̀ni.
0: Kò sí èṣù kan lórí ìta. Ọlọ́run máa jẹ ká bí ọmọ ṣá èkejì ajá. Inú ilé la fi ń kẹ́sọ̀rọ̀ dé. Inú ilé ibẹ̀ ni Nàìjíríà ti wọ́ wá. Ibẹ̀ lórí ilé ayé gan ti máa gbú.
1: Ẹ ṣe gan ma. Èèyàn kan send message sí mi, yes ma, ẹ ṣe ma. Ó ní kí n jọ kí n pe nọ́mbà tí mo ní ọmọ send orúkọ àti age sí yẹn 091. Torí téèyàn bá pè mí láàárọ̀ ọ̀la or anytime pé òun fẹ́ béèrè nọ́mbà yẹn mi ò ní dá lóhùn 091 21 47 88. Olajide lórí Facebook good evening Ekweto, thank you so much. Sorry Olaniwaju Sunday, thank you. Hello, wa nbe?
2: Hello.
1: Hello sir.
2: Ekale o.
1: Ekale sir.
2: Ekweto.
1: Yes sir.
2: Atura yin ogba eni daamu.
1: Ami sir.
2: Emi ni mo pe injejo ti owo ti owo tan lori tetin.
1: Okay sir.
2: Ẹni dáàmú dáàdí UK àgàgbé ìjẹ ìyáṣì kító
1: ọ̀pọ̀
2: àgbàálẹ̀ gbogbo ọmọ àgbáyé lágbára ọlọ́run ogun tẹ́ǹsẹ́ ọlọ́run ìjọ dàlé lórí ẹni aráàlú ẹni dáàmú o àtiráyé wà àtiráyé lọ àtiráyé sí ní ọlọ́run ìgbó ní ńlá dáàdí UK àǹbalẹ̀ àmì gbogbo ọyẹ mo kí
1: gbogbo
2: pè sí ní ẹjọ. Mo ṣe wà láti 23 ní ìtìrí ìnàmọ́ rárá inú ilé mo wà báyìí pẹ̀tì òun lè tìtọ̀ wá ní ọ̀tọ́ á ní mí lára kò tún ní pàkì ẹni tí ò lè jáde tó tún ní pàkì wọ́n sì ní ẹ ń bọ́kàn ẹ lọ́mọ òbí mọ́ ẹ ń bòbẹ̀ lọ́mọ òbí mọ́ ẹni ọmọ bá ṣàánú ẹ̀ lọ́rọ́ mọ́ ni ọlọ́run ní fọmọ ṣe pàṣà fún yín. Mo ṣe wà yìí píkìlì ànínú ọ̀dẹ̀ sọ́mà mi kankan wọn ọ̀kà ìwé mẹ́wàá lọ mo fi sẹ́lé kálukú wọn lọ́wọ́ ẹ̀tọ́ ọlọ́run wá jẹ́ kọ́ wẹ́ kádúpẹ́ lọ́dọ̀ ọlọ́run sá tó ní tó mo pè ní ìpàkè yẹn ó ní mi lára gan débi pé ń bọ̀ fẹ́ ní lọ́dún tá a parí àwọn ará àdúgbò wa ránṣẹ́ sí lẹ́yìn tí wọ́n gbé mi lọ ṣíìtù ní ẹ̀dẹ̀ ní tẹ́ẹ̀sì ẹni òtítọ́ ṣúgà lára mi ni wọ́n bá ní wọ́n sọ ọ̀pẹ̀sẹ̀ 450 onígbóní kiri
1: dadi bóyá kẹpẹ wà lẹyìn ètò
2: sà
1: bóyá kẹpẹ wà lẹyìn ètò sà tó mọ gbàgbé pé a ti fẹ́ máa lọ
2: ẹ má bínú ẹ dákun
1: ẹ pẹ wà lẹyìn ètò sà ẹ a ní ìṣẹ́jú ìṣẹ́jú mẹ́rin péré láti dìde mo ẹ̀ṣẹ̀ rí nísìnyí
2: ní gbọ́ ti ní nọmba yín ni kí n pè mọ
1: ẹ pè lẹyìn ètò sà so ẹ ti gbọ́ láti ẹnu dadi uk ẹ ti gbọ́ láti ẹnu uncle bj lórí gbogbo bó ṣe ń lọ ẹ̀yin ọkùnrin tó bá ti di kàràǹgídá máṣọ ẹ kò jáde síta torí kíni tó bá oko má lọ jẹ́ ẹjọ́ tí ò yẹ kó jẹ́ àṣeyẹ ìyọsọ ẹ ti gbọ́ látọ̀dọ̀ wọn ọlọ́run ọba mi á ràn wá lọ́wọ́ nọ́mbà tí mo sọ pé ẹ máa sẹ́ndì orúkọ àti ẹjì ọjọ́ orí yín sí màá pè síta nísìn 091-21-472-403 ìwọ́n tó bá gẹ̀ẹ́tì ẹ̀ dáadáa o lè pe nọ́mbà chiquito 080-81-21-81-45 kí n bá yín pè jáde kẹ́kọ̀ọ́ wọ́n máa kọ́ yín bẹ́ẹ̀ ṣe máa tọ́jú ara yín gẹ́gẹ́ bí ọkùnrin tẹ́ẹ̀fì ní ní postrate ìwọ́n tó bá dẹ̀ ti ní nǹkan tó máa jẹ ọ̀nà tó máa gbégbà because postrate cancer postrate enlargement ó ń ṣe àwọn ọkùnrin léṣe ó ń ràn wọ́n lọ sí ọ̀run ní kíákíá lẹ́nujọ́ mélòó yìí dadi uk ẹ bá pe nọ́mbà yín ká máa lọ. Hello. Wọ́n gbọ́ wa. Ẹ bá pe nọ́mbà yín ká máa lọlé.
3: Dadi uk ok telephone number tẹ́lẹ̀ pé láti uk sí oní +44 7957-227-605 +44 7957-227-605 whatsapp yóò bẹ́tà o ẹ ṣe
1: ó dàrọ ọ̀dà ṣẹ́jú ọkùn bí jẹ́ ẹ bá kí àwọn èèyàn ká dìde ká máa lọ torí.
4: Ẹ ṣeun gan látàárọ̀ ta ti ń gbọ́ wa láti àná títí tó tutù bọ́ sí èdè. Ẹ ṣeun gan ní ọ. Àyìn náà làwọn máa bá o. A dúpẹ́ lọ́wọ́ gbogbo yín látòkè nílẹ̀ láti gbogbo orígun mẹ́rin àga ti ń gbọ́ wa àtàwọn tó wà nínú kulu wámẹ̀ yẹn náà. Àwọn ẹnjìníà gbogbo ẹ ṣeun gan ni ẹ ṣeun gan lójú mi sí ọ.
1: Àmì
4: ó dàrọ̀
1: o. Sátidé yìí la máa ṣe ìyẹn kínní yẹn. Ẹ pè lórí fóònù màá ṣàlàyé ẹ fún yín ọ̀fẹ́ dẹ̀ ni ẹ ṣe ó dà bọ̀.
5: Lágelu FM jàgàbá gbogbo rétíò.

0: ni o Abeokuta Women Herbal Care lọlọ́run ọba gbé kalẹ̀ lásìkò yìí láti máa ṣètọ́jú tèwé tagbà lọ́wọ́ àwọn àìlera lóríṣiríṣi tó lè sọ ara ẹni di kangẹrẹ láwọn ìtọ́jú bíi kòkòrò inú ẹ̀jẹ̀ àwòká lọ́sàn lọ́sàn obìnrin tó ń wojú olúwa fèsò inú ìtọ́jú tó péye fún ọkùnrin tí ò lè ṣe déédéé bí ọmọkùnrin kẹ́nu èèyàn máa rùn tó fi dórí ìtọ́jú obìnrin tí nǹkan àlejò rẹ̀ ń ṣe mọ́kùmọ́kú èèyàn àṣejù pajápajá owó àti tẹsẹ̀ kára èèyàn máa gbóná lódì lódì yàtọ̀ sí èyí Afrobeats náà wà nílẹ̀ tó ń fọ ìdọ̀tí ara dànù lọ́gán èyí tí gbogbo ayé ń dùn ún wìtìwìtì torí iṣẹ́ ìkọjá bẹ́ẹ̀ head office wọn wà ní Fúnfàyàkún complex àgọ́ karo ẹnugada Abeokuta wọn tún wà ní mora ẹ̀kan roundabout ìjẹ̀bú òde àti nílùú Èkó telephone 08039716022 Abeokuta Women Herbal Care ẹ ṣe àdúpẹ́ o ọlọ́run tó ń fún yín ṣe ò ní padà lẹ́yìn yín o.
1: tọ́ ẹ̀yin èèyàn mi ẹ kalẹ̀ níbikíbi tẹ́ ẹ bá ti ń gbọ́ mi ẹ kalẹ̀ ẹ káàárọ̀ ẹ kásán mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé àwa la wá ẹ̀yin láti bá gbogbo ẹja ńlá wá sórí rédíò Abeokuta Woman Herbal Care Home èmi ni kòkòrò inú ẹ̀jẹ̀ and everything tẹ́ lè rò nípa ẹ̀ ẹ má jẹ́ kí n bẹ́ speaker ìyá wa ẹ káàbọ̀ sórí ètò.
2: ẹ ṣe olóòtú mo kí gbogbo ilé o èmi ọmọ yín náà ni ọ̀rẹ́ yín olólùfẹ́ yín alájà jẹ̀mílàt lápẹ̀kún tí gbogbo èèyàn mọ̀ sí Abeokuta Woman ìyẹ̀funlẹ̀ má san gbogbo gbà fún yín ipe Abeokuta Woman mi ò kí ń ṣe ọlọ́run èèyàn bíi tiyín ni mí bí mo wà authentic bí mo bold sí mo ní confidence lórí nǹkan tí mo ń ṣe iṣẹ́ mi ni ọ̀nà mi ni àṣà mi ni bẹ́ẹ̀ ṣe mọṣẹ́ yín ló kúkúdù bẹ́ẹ̀ náà ni Abeokuta Woman ṣe mọ̀ nípa ewé àti egbò wọ́n bí mi sínú ẹ̀ mo jogún ẹ̀ lọ́wọ́ bàbá tó bí mi lọ́mọ mo sì tún lọ sí ìmọ̀ ìjìnlẹ̀ ní Nigerian College of Natural Medicine láti mọ̀ nípa human anatomy bẹ́ẹ̀ yá ara wa ṣe gbọ́dọ̀ máa rí ohun tèmi dẹ̀ máa ń ṣàlàyé tí mo máa ń yànnàná ohun lohun tí à ń pè ní kòkòrò inú ẹ̀jẹ̀ tàbí àwọ̀ká lọ́ṣan lọ́ṣan mo ti ń ṣe tipẹ́ tẹ́yin náà dẹ̀ ti mọ̀ ohun tó wá máa ń fà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà máa rọra yànnàná ẹ̀ ẹ̀yin tẹ́ bá ti wá rí pé nǹkan yìí ń ṣe yín lọ́lọ́kan òjọ̀kan ẹ má jẹ́ àti ọwọ́ tó ń dùn wá bọnú aṣọ ẹ jẹ́ dìde ká lọ bá ẹni tọ́lọ́run ọba fi rán abínibí ó yàtọ̀ sí abínibí o mo wá sọ wípé mo ti wà nílùú Ìbàdàn báyìí.
3: bí kébí tẹ bá ti ń bọ̀ ní ìlú Ìbàdàn ẹ gbé mọ́tò tàbí kẹ gbé ọ̀kadà tẹ sọ pé lọ sí òde ajé junction òde ajé gangan junction kan bọ̀ látàrí mọ ìkan ń bọ̀ láti oríta pẹ̀rin ìkan ń bọ̀ láti gate ìkan ń bọ̀ látòjé junction yẹn gangan ẹ bèrè ọ̀dọ̀ yẹn aláìdé tó ń ta ọtí tẹ bá ti dé ọ̀dọ̀ yẹn aláìdé tó ń tọ́ sí yẹn ọ̀sì ẹ̀yẹn ibẹ̀ làwọn wà ẹ bèrè Abeokuta Woman Herbal Care tàbí kẹ pé nọ́mbà mi 08039716022 08039716022 tàbí 08055776372.
1: Ivan direct.
2: Bẹ́ẹ̀ni èmi lẹ máa bá àmọ́ presently báyìí mo kàn fẹ́ ṣe àǹfààní nǹkan bíi 50% fún àwọn èèyàn mi fẹ́ kéèyàn kan máa bẹ́ndì kéèyàn kan máa nínú rùn òun ẹ̀yìn dùn òun ẹ wá dán ewé àti egbò bọ̀ ọmọ líṣà bíi ọmọ agbòǹgbò àkàlà lèmi ọmọ ẹ̀kúlé agbọ́dọ̀ wuyẹ̀wuyẹ̀ ọmọ ọba kítí bàbá ọ̀gbọ̀n ìgbọ̀n oògùn iṣẹ́ ìṣègùn bílẹ̀ nǹkan tí mo mọ̀ ni tẹ bá ti wá ní nǹkan tá à ń pè ní kòkòrò inú ẹ̀jẹ̀ yálà ara yín máa ń gbóná láti inú ni nǹkan máa ń rìn káàkiri ara yín bíi yọ̀rọ̀ bíi aràn ni ẹ nu ara yín ẹ̀ ní rí nǹkan kan mú bẹ̀ ìgbà míì ẹ máa jókòó láwùjọ àwọn èèyàn bá ṣe ń sọ̀rọ̀ ẹni tó bá ní àrùn wọn ò ní lè jókòó sínú stúdíò torí ẹnu ẹni yẹn á máa rùn inú ìfun ni nǹkan yìí ti ń jáde síta tí nǹkan ìbá pẹ́ lára ọ̀dọ́ ọmọbìnrin a dín pé kọ́dọ̀ ọmọbìnrin máa ń rí àládà ẹ̀ mọ́ tí ò tí tó éjì tó yẹ kó lọ a dín pé nǹkan ìmá dúró tí nǹkan ìbá pẹ́ a dín pé kóbìnrin máa láǹfààní láti lè sọ pé àbíamọ ni mí ẹnìkan kọ́kọ́ ló ń ṣọmọ fẹ́nìkankan aláwùrà ló ń ṣọmọ àmọ́ tá a bá ní àìsàn kọ̀ọ̀kan nínú ara wa ó máa dá kọ́nu kọ́ ọlẹ̀ èyí táwọn olóyìnbó ń pè ní interim infertile a jẹ́ ká má lè sọ pé àbíamọ ni mí èèyàn máa lóyún oṣù méjì mẹ́ta kò ní lè dúró tàbí kí wọ́n má tiẹ̀ má ní rárá èmi ò ń ṣọmọ àmọ́ oògùn àìsàn oògùn àrùn tó lè fà á kẹ má lè bá a lọ́mọ pé ó wà lọ́dún Abeokuta Woman.
3: bí kébí tẹ bá ti ń bọ̀ ní ìlú Ìbàdàn ẹ gbé mọ́tò tàbí kẹ gbé ọ̀kadà kẹ sọ pé lọ sí òde ajé junction òde ajé gangan junction kan ń bọ̀ látàrí mọ ìkan ń bọ̀ láti oríta pẹ̀rin ìkan ń bọ̀ láti gate ìkan ń bọ̀ látòjé junction yẹn gangan ẹ bèrè ọ̀dọ̀ yẹn aláìdé tó ń ta ọtí tẹ bá ti dé ọ̀dọ̀ yẹn aláìdé tó ń tọ́ sí yẹn ọ̀sì ẹ̀yẹn ibẹ̀ làwọn wà ẹ bèrè Abeokuta Woman Herbal Care tàbí kẹ pé nọ́mbà mi 08039716022 08039716022 tàbí 08055776. 6372.
2: Ti nkan e ba wa pe, a di npe keyan ma ri pe ti nkan e ba rin kiri, a rin wa sona fun bi pa fe po, a ni le po nkan ya do sona fun wa. Ti nkan e ba ya a lo, to ba tu ya a tu pada. A ma wa ma damu wa ni gbogbo bade bi pe elomi, gbogbo are la to kede le bayi kokoro ni. Elomi bi kokoro yen se nlo lo se nbo. Elomi kokoro yen tin se lati bi ogun odun de bi pe ohun gan ti fe dabi onisegun ninu ile. Elomi de ni kokoro yo han lare o. Amo mama nyura ni to ba ti fomi kan ara bi kankan. Wahala de. Tabi opolopo gba ewe ka ma ri pe nkan alada wa ma do ti a ma dudu gege bi obirin a fe gbonse e mo ko nje ta nje lati inu short intestine to ba ti se gbogbo nkan e lo si large intestine o ye ka le toilet worowo la rojo keji to ba di jo keji a ni le gbonse a de njeun jo ma run ose kan e ti gbonse ha e ma joko si leun e ma bo lodo abekuta o ma
3: ni kemi te ba ti nbo ni ilu Ibadan e gbe moto tabi ke gbe okada ke so pe lo si ode aje junction odi aje gangan junction kan bo latare mo ikan bo latori ta pere ikan bo lati gate ikan bo latoje junction yen gangan e bere odo yan laide to nta oti te ba ti de odo yan laide to nta oti yen opsi eyen ibe la wa wa e bere abekuta umana bake tabi ke pe number mi 08039716022 08039716022 tabi 08055776372.
2: E ma gbagbe ti nkan ba pe lara odomokunrin a ba omira to wa lara odomokunrin je koni je ko le stand pokunrin ni mi ogun je ko birin mo pokunrin ni mi tawon baba wa ngbe lura laya tijo o wa lodo abekuta o ma iye fun le ni stand number 2 tabe yin te ba ri npe nkan ti pe lara yin o ti wa yi wonu isan o ti yi wonu egungun o ti di pe ka fe rin lati bi kan de bi kan ko di wahala ka fe bere mu nkan ko dogun ka fe bere lo gbadura fo olohun ko di jonpo ka ti ma ri pe opa la fi nse iketa ara e ti e mo bo se nse yin e ri pe ese ti yan ma ku gbon ijon bi pe ko se je nbe apa kan ara yin bayi adabe ni pe ko function mo bi pe ko sise mo o ti fe di aisan ategun niyan e ma je o wole ko to di pe ma dije e tete dide ke ma bo
3: ke so pe lo si ode aje junction odi aje gangan junction kan bo latare mo ikan bo latori ta pere ikan bo lati gate ikan bo latoje junction yen gangan e bere odo yan laide to nta oti te ba ti de odo yan laide to nta oti yen opsi eyen ibe la wa wa e bere abekuta umana bake tabi ke pe number mi 08039716022 08039716022 tabi 08055776372.
2: E ma je ka joko ka ti owo to ndun wa bo ni aso mo ti gbe anfani kaakiri lo si gbogbo awon ilu ti mo daruko fun yin anfani ni mo gbe wa si ilu Ibadan te pe o ti wa lolokun ojokan ite ma fi ma lo wa ite ma fi fo wa ite ma mu wa ite ma lorisirisi ni te ba wa mi le ma so gbogbo e lori afefe ti e ma ja anfani te ma la anfani eje boya eje ruru le yin tin nurse ti pe ti pe ni te ti ri pe o ti fa wahala o ti je ke kole patapata boya arun ito sugar ni boya arun balode ni boya arun atosi egbe abi oku atosi ni abi atosi oloro ni eleje ni eyi ke yi olohun ni atosi te ti lo kaakiri to ti da gbogbo orisirisi wahala le ninu ara yin e tete ma bo lodo alaja jemila lapekun ti gbogbo wa mo si abekuta o mo ye fun le
3: ikemi te ba tin bo ni ilu Ibadan e gbe moto tabi ke gbe okada ke so pe lo si ode aje junction odi aje gangan junction kan bo latare mo ikan bo latori ta pere ikan bo lati gate ikan bo latoje junction yen gangan e bere odo yan laide to nta oti te ba ti de odo yan laide to nta oti yen opsi eyen ibe la wa wa e bere abekuta umana bake tabi ke pe number mi 08039716022 08039716022 tabi 08055776372
2: to ti je pe orisirisi nkan lo fa titi eni eja ma bo mo si anfani fun awon okunrin ni yaro odomokunrin te pe e ti ni iko ojo iko iti pe cholesterol ti fa orisirisi iko sinu lungs yin abi eyin odomokunrin te pe e ti ni arun jedi te pe e le joko e le duro e le bere gbe nkan le te ba fe bere be ma lo le die die bi gba to yan fibrate ni
3: tàbí ẹ̀yin ọ̀dọ́mọkùnrin tẹ́ pé ẹ tẹ bá ní kẹ lọ gbọ̀nsẹ̀ báyìí máa máa gbé ni ibi tẹ ti ń gbé ẹ máa rí póríṣiríṣi nǹkan máa jáde á máa di pé wàhálà ń bẹ̀rẹ̀ tàbí ẹ̀yin ọ̀dọ́mọkùnrin tẹ ti ní àrùn tí a mọ̀ sí àrùn hernia lọ́jọ́ tó pẹ́ ẹ má kìbọ̀ ọlẹ̀ ẹ má kìbọ̀ ara ẹ má kìbọ̀ ọwọ́ ẹ má kìbọ̀ aṣọ ẹ gbé lọ fáwọn èèyàn tọ́lọ́run ọba dá tí wọ́n mọ̀ nípa ewé àti egbò gbòókì nínú wọn ọ̀kan nínú wọn òun ni àlájà jẹ̀mílàt abẹ́òkúta ò máa jẹ́ tàbí ẹ̀yin ọ̀dọ́mọkùnrin ẹ̀yin bàbá mi tẹ́ pé ní àrùn àwọ́ká àwọ́ká jagun ni àwọ́ká lọ́sànlọ́sàn ni àwọ́ká inú egungun ni àwọ́ká ara ni tẹ́ pé tí nǹkan máa rìn mú ara lẹ́nu tó bá dọ̀là rìn sórí á máa rìn kiri bí àrùn bí yọ̀rọ̀ á máa jẹ́ kára máa ta yín ẹgbẹ́sẹ̀ lè bá dàbẹ́ ẹgbẹ́sẹ̀ sórí àmàlà àbí kó dàbẹ́ ni pé pajápajá jọ̀njọ̀ ń mú yín lẹ́sẹ̀ àbí ọ̀pọ̀lọpọ̀ ọgbà ẹ̀wẹ̀ kẹgbẹ́sẹ̀ lẹ̀ kẹfẹ́ gbẹ́sẹ̀ kó di wàhálà kó dàbẹ́ ni pé wọ́n gbé mi sílẹ̀ tàbí ọ̀pọ̀lọpọ̀ ọgbà ẹ̀wẹ̀ kí bàràdì máa royín kẹ máa di bàràdì yín mú kẹ gbọ́wọ́ sí bàràdì kẹ máa dì mú láti lè rìn láti bìkan sí bìkan tàbí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀wẹ̀ kára yín máa gbọ̀n kọ́wọ́ yín máa gbọ̀n pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ kẹ máa wòyàn méjì lọ́ọ̀kan kó máa dàbí èèyàn márùn kẹ máa rí rainbow gbogbo gbà àwọn nǹkan yìí máa fà tẹ́ pé gbogbo iṣan tó ń ṣiṣẹ́ nínú àgọ́ ara wa kò ní lè lọ sókè kò ní lè lọ sílẹ̀ ẹ rí pé àrùn tí mo máa ń ṣàlàyé ní gbogbo ìgbà òun ni àrùn kòkòrò inú ẹ̀jẹ̀ tàbí àwọ̀ká lọ́sànlọ́sàn àwọn ọ̀pọ̀lọpọ̀ míì wọ́n máa pè ní ọfà ara àwọn ẹlòmíì máa pè ní kòkòrò lájìkì àwọn ẹlòmíì máa pè ní kòkòrò bẹ̀jẹ̀jẹ̀ àwọn ẹlòmíì máa pè ní kòkòrò barajẹ́ nítorí pé ó jẹ́ nǹkan tó lágbára oríṣiríṣi orúkọ làwọn èèyàn máa ń pè gbogbo èyí tí ò bá jẹ́ bóyá o ti lọ ṣàyẹ̀wò ni o bóyá o tí ṣàyẹ̀wò ni àyẹ̀wò wà lọ́dọ̀ wa bó bá ṣe ń dé a ṣàyẹ̀wò fún yín ní ọ̀nà tìgbàlódé táwọn bàbá wa ń lò láyé àtijọ́ a ṣe àyẹ̀wò fún yín ní ọ̀nà tìgbàlódé ní ti òde òní láti lè fi mọ ohunkóhun tó bá wà nínú àgọ́ ara wa láti lè mọ ọ̀nà àbáyọ abẹ́òkúta ọmọ ló ń sọ fún yín pé ẹ má gbàgbé pé mo máa ń sọ fún yín gbogbo ìgbà ń pé ẹ mo wà authentic bí mo bold sí mo ní confidence lórí nǹkan tí mò ń ṣe iṣẹ́ mi ní ọ̀nà mi ní àṣà mi ni ìwọ ṣàti mú iye tó bá mọ̀ pé ó rọ ẹ lọ́rùn tó fẹ́ fi dán oògùn ewé àti egbò tó fẹ́ fi dán wò ìwọ mo dání mo fẹ́ ṣe àwọn nǹkan tó jẹ́ pé àwọn èèyàn máa wò pé àṣe obìnrin náà ó tún nífẹ̀ẹ́ ọkùnrin tó tó báyìí ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin bàbá mi tẹ́ ti lúzo ẹyin tẹ ti rí pé òkìdí ti ń dá wàhálà lẹ nínú ìdílé yín tó ti ń dá wàhálà lẹ láwùjọ ẹrọkùnrin mi bá jókòó a máa báyàn sọrọ a máa gbóhùn látẹnu wọn a máa fọwọ bo ẹni níbi tó bá wà a fẹ gbọnsẹ báyẹ nílé gbọnsẹ wọrọwọ oúnjẹ tẹ ti jẹ láti jẹ tani jẹrin a sì wà ńbẹ kò tí ì digest ẹ jẹ oúnjẹ kékeré bá dàbẹ ni pẹ ti jẹ oúnjẹ gbogbo lé àbí ọpọlọpọ gbà kẹ jẹ nǹkan tó láta àdánwò dé tí ẹ dẹ̀ mọ̀ pé ẹ̀mí tí ò jata ẹ̀mí yẹpẹrẹ ni ẹ fẹ́ ṣẹ̀yọ́ bá ẹ máa ṣẹ̀yọ́ séré séré séré ẹ máa ṣẹ̀yọ́ àṣejù ẹ máa rí pé ẹ̀ ń rù ẹ̀ ń gbẹ ẹ máa jẹ oúnjẹ tó ní protein tó ní vitamin kò yọ lára yín gbogbo orú nǹkan yìí ẹ máa jókòó sílẹ̀ ẹ má tọwọ́ tó ń dùn ẹ̀yìn gbàṣọ èmi máa ń sọ gbogbo gbà ń pè mí ò kí ń san ọlọ́run àmọ́ áńgẹ́lì ni mi tọ́lọ́run rán ní àwòrán èèyàn nítorí pé ẹni tó bá ń ṣe nǹkan tó bá mọ nǹkan tó ń ṣe áńgẹ́lì ni áńgẹ́lì ni gbogbo wa ní ọlọ́pàá ìjọkan bọ́lọ́ ń ṣe dá wa ìwọ ló máa dá ìtìwọ̀ jẹ́ mọ̀ bóyá dáadáa ní ẹni àbí ó dìkejì abẹ́òkúta ọmọ máa ń fi gbogbo ẹnu sọ wípé ẹ̀yin ọkùnrin sẹ̀ ẹ ọlọ́pàá nìyí ni ẹ civil defence ni ẹ road safety ni ẹ ẹni tó ṣiṣẹ́ ìjọba ni ẹ ẹnikẹ́ni tó bá ṣàtijọ́ pè ní ọmọdé ni àgbà ni abọ́mọkùnrin kékeré tẹ́tí pé ó ń gbọ̀nsẹ̀ ìdí ẹ̀ ń yọ abọ́mọkùnrin tẹ́rí pé kóró kan nínú nǹkan méjì ni ìkan ti sá wọlé ìkan wà ń tà abágbàlagbà gan tó rí pé kóró kan ti sá wọlé ìkan wà ń tà àbíwọ̀ tó rí pé tó bá ń ṣe nǹkan tó wà nínú ilé ìdùnnú ní ìgbéyàwó ẹ̀ tó bá ń ṣe lọ́wọ́ wà á rí pé omi ra yẹn ò tiẹ̀ jáde rárá tàbí kò pọ̀ tó ẹ má jókòó sílé ilé rárá wa àlàáfíà ara wa ọlọ́run ọba ò ní jó di fíafíà ẹ má gbàgbé o ẹ lè pè mí sórí ẹ̀rọ alágbèéká 08039716022 08039716022 or 80557763 72 or

0: 08055776372. Ẹ tètè dìde fúyà kẹ máa bọ̀ kẹ wá bá abẹ́kúta ọmọ.
1: Màmá retí yẹn à lè sọ gbogbo nǹkan lórí ẹ̀rọ rédíò yìí. Ẹ wá sọ́dọ̀ wa kẹ wá ṣàyẹ̀wò kẹ mọ ibi táwọn nǹkan ìsákọ lọ fi sí. Màmá retí yẹn
2: o. Ó dàyà wa ẹ ṣe ẹ má fọwọ́ bú àìsàn mọ́lẹ̀ o. Àìsàn ní bòmí kí n pa ẹ́ sọ mí síta sáré lọ sọ́dọ̀ abẹ́kúta woman kí n tú ẹ sílẹ̀.